0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Genesis, ori ikejila, oluwa si ti wi fun Abrahamu pe, jade kuro ni ile re, ati kuro lodo awon ara re, ati kuro ni ile baba re, si ile kan ti emi o fi han o, emi o si so di orilede nla, emi o si bu si fun o, emi o si so ruko re di nla, ibukun ni iwo si ja si, emi o bukun fun awon ti n sure fun o, eni ti o n fi ore ni emi o si fi re, ninu re ni a o ti bukun fun gbogbo idile aye. Bẹ́ẹ̀ ni Abrahamu lọ bí Olúwa ti sọ fún un, Lọ́ọ̀tì sì bá a lọ. Abrahamu sì jẹ́ ẹni 85 ọdún nígbà tí ó jáde ní Harani. Abrahamu sì mú Sara ẹ̀yà aya rẹ̀ àti Lọ́ọ̀tì ọmọ arákùnrin rẹ̀ àti gbogbo ìní wọn tí wọ́n kó jọ, ènìyàn gbogbo tí wọ́n ní ní Harani. Wọ́n sì jáde lọ sí ilẹ̀ Kenani. Ní ilẹ̀ Kenani ni wọ́n sì wá sí. Abrahamu sì la ilẹ̀ náà kọjá lọ sí ibi tí à ń pè ní Ṣékémù ti igbó Mórè. Àwọn ará Kenani sì wà ní ilẹ̀ náà ní ìgbà náà. Olúwa sì fi ara hàn fún Abrahamu, ó sì wí pé, irú ọmọ rẹ ni èmi ó fi ilẹ̀ yìí fún, níbẹ̀ ni ó sì tẹ pẹpẹ fún Olúwa tí ó fi ara hàn án. Ó sì ṣí kúrò níbẹ̀ lọ sí orí òkè kan ní ìhà ìlà oòrùn Bẹ́tẹ́lì, ó sì pa àgọ́ rẹ̀, Bẹ́tẹ́lì ní ìwọ̀ oòrùn àti Hai ní ìlà oòrùn, ó sì tẹ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa, ó sì képe orúkọ Olúwa. Abrahamu sì ń rìn lọ, ó lọ sí ìhà gúúsù síbẹ̀, ìyàn kan sì mú ní ilẹ̀ náà. Abrahamu sì sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì láti ṣe àtìpó níbẹ̀. Nítorí tí ìyàn náà mú gidigidi ní ilẹ̀ náà, ó sì ṣe nígbà tí ó kù sí dẹ̀dẹ̀ láti wọ Íjíbítì, ó wí fún Sarai aya rẹ̀ pé kíyèsí, ní ìsinsìnyí, èmi mọ̀ pé arẹwà obìnrin láti wò ní ìwọ. Nítorí náà yóò sì ṣe, nígbà tí àwọn ará Íjíbítì yóò rí ọ, wọn ó wí pé aya rẹ̀ ni èyí, wọn ó sì pa mí, ṣùgbọ́n wọn ó dà ọ́ sí, mo bẹ̀ ọ́, wí pé arábìnrin mi ni ìwọ ṣe, kí ó lè rọ̀ mí lọ́rùn nítorí rẹ, ọkàn mi yóò sì yè nítorí rẹ. Ó sì ṣe nígbà tí Abrahamu dé Íjíbítì. Àwọn ará Íjíbítì wo obìnrin náà pé arẹwà ènìyàn gidigidi ni. Àwọn ìjòyè Farao pẹ̀lú rí, wọ́n sì ròyìn rẹ̀ níwájú Farao, a sì mú obìnrin náà lọ sí ilé Farao, ó sì ń ṣìkẹ́ Abrahamu gidigidi nítorí rẹ̀. Òun sì ní àgùntàn àti akọ màlúù àti akọ kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, àbò kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìbákasíẹ̀. Olúwa sì fi ìyọnu ńlá yọ Farao àti àwọn ará ilé rẹ̀ lé ẹnu nítorí Sarai aya Abrahamu. Farao sì pé Abrahamu, ó wí pé, èwo ni èyí tí ìwọ ṣe sí mi yìí? Èṣe tí ìwọ kò fi wí fún mi pé aya rẹ ní ṣe? Èṣe tí ìwọ fi wí pé arábìnrin mi ní ṣe? Bẹ́ẹ̀ ni èmi ìbá fẹ́ ní aya mi sí. Ǹjẹ́ ní ìsinsìnyí, wo aya rẹ, mú kí o sì máa bá tirẹ̀ lọ. Farao sì pàṣẹ fún àwọn ọkùnrin rẹ̀ nítorí Abrahamu, wọ́n sì sìn jáde lọ, àti aya rẹ̀ àti ohun gbogbo tí ó ní.
2: Genesis, orí ìkẹtàlá. Abrahamu sì gòkè láti Íjíbítì wá òun àti aya rẹ̀ àti ohun gbogbo tí ó ní àti Lọ́ọ̀tì pẹ̀lú rẹ̀ sí ìhà gúúsù. Abrahamu sì là gidigidi ní ẹran ọ̀sìn, ní fàdákà àti ní wúrà. Ó sì rin ìrìn rẹ̀ láti ìhà gúúsù lọ títí ó sì fi dé Bẹ́tẹ́lì, débi tí àgọ́ rẹ̀ ti wà ní ìṣáájú, lágbede méjì Bẹ́tẹ́lì òun Hai, sí ibi pẹpẹ tí ó ti tẹ́ níbẹ̀ ní ìṣáájú, níbẹ̀ ni Abrahamu sì ń képe orúkọ Olúwa. Àti Lọ́ọ̀tì pẹ̀lú tí ó bá Abrahamu lọ ní agbo ẹran àti ọ̀wọ́ ẹran àti àgọ́. Ilẹ̀ náà kò sì lè gbà wọ́n kí wọ́n kí ó lè gbé pọ̀, nítorí ìní wọn pọ̀, bẹ́ẹ̀ ni wọn kò sì lè gbé pọ̀. Bẹ́ẹ̀ ni gbólóhùn asọ̀ sì wà láàrin àwọn darandaran Abrahamu àti àwọn darandaran Lọ́ọ̀tì àti àwọn ará Kenani àti àwọn ènìyàn Perisi ń gbé ilẹ̀ náà ní ìgbà náà. Abrahamu sì wí fún Lọ́ọ̀tì pé, èmi bẹ̀ ọ́, má ṣe jẹ́ kí gbólóhùn asọ̀ kí ó wà láàrin tèmi tirẹ̀ àti láàrin àwọn darandaran mi àti àwọn darandaran rẹ, nítorí pé ara ni àwa ṣe. Gbogbo ilẹ̀ kọ́ èyí níwájú rẹ, èmi bẹ̀ ọ́, yá ara rẹ kúrò lọ́dọ̀ mi. Bí ìwọ bá pọ̀ sí apá òsì, ǹjẹ́ èmi ó pọ̀ sí ọ̀tún? Tàbí bí ìwọ bá pọ̀ sí apá ọ̀tún, ǹjẹ́ èmi ó pọ̀ sí òsì? Lọ́ọ̀tì sì bójú rẹ̀ sí òkè, ó sì wo gbogbo agbègbè Jọ́dánì pé ó ní omi níbi gbogbo, kí Olúwa kí ó tó pa Sódòmù òun Gòmórà run. Bí ọgbà Olúwa, bí ilẹ̀ Íjíbítì bí ìwọ ti ń bọ̀ wá sí Suari. Nígbà náà ni Lọ́ọ̀tì yan gbogbo agbègbè Jọ́dánì fún ara rẹ̀. Lọ́ọ̀tì sì rìn lọ sí ìhà ìlà oòrùn. Bẹ́ẹ̀ ni wọ́n ya ara wọn, èkíní kúrò lọ́dọ̀ èkejì. Abrahamu sì jókòó ní ilẹ̀ Kenani, Lọ́ọ̀tì sì jókòó ní ìlú agbègbè ni, ó sì pàgọ́ rẹ̀ títí dé Sódòmù. Ṣùgbọ́n àwọn ọkùnrin Sódòmù ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. Olúwa sì wí fún Abrahamu lẹ́yìn ìgbà tí Lọ́ọ̀tì yà kúrò lọ́dọ̀ rẹ̀ tán pé, gbé ojú rẹ sókè ní ìsinsìnyí, kí o sì wò láti ibi tí o gbé wà ní lọ, sí ìhà àríwá àti sí ìhà gúúsù, sí ìhà ìlà oòrùn àti sí ìhà ìwọ̀ oòrùn. Gbogbo ilẹ̀ tí o rí ni, ìwọ ni èmi ó ṣàfihàn àti fún irú ọmọ rẹ láéláé. Èmi ó sì ṣe irú ọmọ rẹ bí erùpẹ̀ ilẹ̀. Tó bẹ́ẹ̀ bí ó bá ṣe pé ènìyàn kan lè ka iye erùpẹ̀ ilẹ̀, òun ni a ó tún lè ka iye irú ọmọ rẹ pẹ̀lú. Dìde, rin ilẹ̀ náà já ní ìná rẹ̀ àti ní ìbú rẹ̀. nítorí ìwọlé èmi ò fi fún. Nígbà náà ni Abrahamu ṣí àgọ́ rẹ̀, ó sì wá, ó sì jókòó ní ibo Mamre tí ó wà ní Hebroni, ó sì tẹ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa.
0: This CLM Radio, your spiritual warfare is our concern.
3: Ni oruko Jesu Christ Oluwa wa eje ki agbadura Olorun alaanu adupe wi pe e mu wa pe jopo nihin adupe wi pe ojo ti e fe be wa wo ojo ti e fe se wa lore ojo ti e fe bokun fo wa ojo ti e fe mu wa larada ojo ti e fe gun gbogbo ailera gbogbo osi gbogbo adanu ojo ti e fe gbon kuro ni igbese aye wa ojo na ti de amo wi pe ise iyanu ti a tin gboro ise iyanu ti a tin reti e ti a tin gbo pe e se fun awon elomiran ninu bibeli ati ti e ti se fun awon elomiran ni aye asiko ti wa amo wi pe ojo na pe ti a ri ti wa gba akiyin kaabo eyin olorun alagbara olorun olugbala olorun ti tun teni se olorun ti tun teni mo adupe wi pe e wa sarin wa akiyin kaabo e kaabo loruko Jesu anbe yin we pe agbara atorun wa agbara ti tun taye se agbara ti tun teni da agbara ti wo lokurun san agbara ti wo elese ti gba la kuro ninu ese agbara ti so ni di mimo agbara ti fi emi orun kun ni anbe yin we pe ki e da lu wa loruko Jesu abe yin we pe gbogbo awon eri kabiti kabiti ti a tin gbo wi pe e se fun awon elomiran ni ipago ara oto yi ti o je ti wa ti o je ti awon lede Yoruba an be yin wi pe ilopo ilopo e o se fun olukuluko wa loruko Jesu e fowo kan eni kokan wa bi e tin fowo kan wa ki a ma ni iyipada bi e tin fowo kan wa ki a ma ri iwosan bi e tin fowo kan wa ki oju afoju ki o ma la ki a ro ki o ma dide for fire ki awon ti esu ti won ti soko lojo anbe yin pe bi e tin fo kan wa ki agbara esu ki o ma pora loruko Jesu anbe yin we pe ko si eni ti yo padanu laarin wa ko si eni ti yo pofo laarin wa we pe eni kokan wa le o fowo kan a o si ri ise iyanu yin ni aye wa loruko Jesu le kan si aki kaabo saarin wa e wa dabira ninu aye eni kokan wa adupe pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa awo iwe Genesis ori ikeji le ni ogbon lati ese ikerin le logun Genesis ori ikeji le logbon lati ese ikerin le logun o si ko Jacob nikan okunrin kan si n ba jijakadi titi o fi di afemojumo nigba ti o si ri pe oun ko le da o fowo kan ki olorun ki o fowo kan o fowo kan ni ihu egungun itan re ihu egungun itan Jacob si ye ni orike bi o ti n ba jijakadi o si we pe je ki emi ki o lo nitori ti ojumo motan oun si we pe emi ki yo je ki iwo ki o lo bi ko se pe iwo ba sore fun mi mo gbagbo we pe eyi ni ipinu okan re we pe o ja ijakadi ninu adura o si segun o ri agbara olorun ni igbesi aye re eyi ni angeli so fun Jacob we pe je ki emi ki o lo nitori we pe ile fere motan ni Jacob wi pe emi ki yo je ki iwo ki o lo bi ki ba se wi pe iwo sure fun mi tabi iwo bokun mi o si bi pe oruko re o nbere wi pe kini oruko re o fe mo boya o ni okan otito o fe mo wi boya o fe se atunse nitori wi pe ibere yi kan na ati bere lowo re lekan ri sugbon ko so otito to wa ni di oro sugbon nisinsin gege bi eni ti o nfe ibokun o dahun o wi pe Jacob ni oruko oun o si we pe
4: a ki yo pe oruko re ni Jacobu mo bi ko se Israeli nitori pe iwo ti ba Olorun ati eniyan ja e je we pe o jija kadi ninu ibere ninu isepe ninu adura iwo si bori Jacobu si bi owe o si we pe emi be o so oruko re fun mi o si we pe e se ti iwo fi n bere oruko mi o si sori fun nibe Jesu yo sori fun nihi Olorun fun ara re yo sori fun nihi Jacobu si so oruko ibe na ni Penieli oni nitori ti mo ti ri Olorun lojukoju mo gbagbo we pe o ri Olorun o ri ibukun Olorun o ri agbara Olorun ni igbese aye re o wi pe o si da emi mi si ojo ti oro ni binu je eniyan yo ba di ayo ojo ti a o ba nu omi je gbogbo nu koro loju eni tin sokun ojo ti oke isoro yo ba wolule wi ninu oro aye tara ile ati tara oko ojo na ni emi mimo man dari won sodo Olorun Olodumare oba to ntaye eni se oba to so aye eni di rere ohun ti o mu ki o je okan ninu awon olori ire to wa si ipago ajinde odo ire nje nitori na mo ki o ku ori ire mo si ki olukuluku wa kaabo si ipade ikini ipago ara oto yi loruko Jesu Oluwa wa sugbon o ye ki o ye wa wi pe orisi olori jori eniyan meji ni won ti ba Olorun pade ti Oluwa si fowo to igbesi aye won itan nikan ni mo ka fun o nisisin yi o so nipa egbe kini ni awon to mura sile awon to pese okan won sile gege bi awo tan garan ti afo to mo toni toni ni imura sile lati gba isura iye biye si mo gbagbo wi pe o je okan ninu iru egbe be sugbon iru awon eniyan be man gba ifowoto ati ifowokan Olorun won ma ni iyipada ninu aye won isodotun iwenumo ni igbesi aye won won si di orisi ibukun fun awon elomiran bi o ba je we pe iwo na setan we pe ki owo Olorun agbara Olorun ipe ki o fi owo kan o mo gbagbo wi pe yo ri be fun o loruko Jesu bi a tin so ti okunrin ti o je ki Olorun ki o fowo kan ohun ki o je ti o je ki owo iseda owo iyipada owo agbara Olorun ki o kan ohun be ni a tun so ti awon obirin ti won gba Olorun laaye ti won so wi pe awon oni je eroworan abaniwa ti ki ri ohunkohun gba eyi ni a n so nipa ti Anna ninu Samueli kini ori kini a n so nipa ti obinrin yi lati ese ikesan asofun awe pe bee ni Anna si dide leyin igba ti won jeun ohun na o je ikan ninu awon ti o je alabapin ire orun alabapin ibukun Olorun ninu ipago bi iru eyi oni nigba ti won ti jeun tan ninu ago ti won si ti mu tan ni silo Eli alufa si joko lori apoti ni eba opo tempili Oluwa ohun si wa ninu ibinu je okan o si n be Oluwa o si sokun gidigidi ohun si jeje o si we pe Oluwa awon omo ogun bi iwo ni toto ba boju wo iponju iranṣẹbirin re ti o si ranti mi ti iwo ko si gbagbe iranṣẹbirin re sugbon ti iwo ba fi omokunrin kan fun iranṣẹbirin re nigba na ni emi o fi fun Oluwa ni gbogbo ojo aye re abe ki o si kan lori ohun si se o si se bi o ti n bebe sibe ni waju Oluwa be ni Eli kiyesi enu re nje Anna ohun soro ni okan re kiki ete re ni o mi sugbon a ko gbo ohun re Nítorí náà ni Eli fi rò pé o mu ọtí wáìnì yó. Eli sì wí fún un pé ìwọ ó ti mu ọtí wáìnì pẹ́ tó. Mu ọtí wáìnì rẹ kúrò lọ́dọ̀ rẹ. Ana sì dáhùn wípé bẹ́ẹ̀ kọ́ Olúwa mi. Èmi ni obìnrin oníròbìnú jẹ́ ọkàn. Èmi kò mu ọtí wáìnì tàbí ọtí líle. Ṣùgbọ́n ọkàn mi ni èmi ń tú jáde níwájú Olúwa. Má ṣe ka ìránṣẹ́bìnrin rẹ sí obìnrin Bẹ́líẹ́lì. Nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ èrò àti ìbìnújẹ́ inú mi ni mo ti ń sọ bí ìsinsìnyí. Nígbà náà ni Eli dáhùn, ó sì wí pé máa lọ lé àlàáfíà. Ó gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ó lọ lé àlàáfíà pẹ̀lú ìwòsàn Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú ìgbàlà Ọlọ́run Olódùmarè. Ó ní kí ó máa lọ lé àlàáfíà, kí Ọlọ́run Ísíráélì, Ọlọ́run tí ṣeni lóore, Ọlọ́run tí tó tẹni dá, Ọlọ́run tí fúnni ní ìbùkún ti ọ̀run, kí Ọlọ́run Ísíráélì kí ó fi ìdáhùn ìbéèrè tí ìwọ béèrè lọ́dọ̀ rẹ̀ fún ọ. A sọ fún wa wípé Anna rí ohun tí ó ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Mo gbàgbọ́ wípé ìwọ náà ní ìpàgọ́ yìí ó ní ìbùkún Ọlọ́run má ní gbàgbé ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Bí o bá wá pẹ̀lú ọkàn tó ń pòǹgbẹ, ó ṣe kò ń gé Ọlọ́run Olódùmarè lẹ́sẹ̀ ògbèjì, ìwọ náà yóò sì gba ìfọwọ́kàn látòdì ọ̀run. Ayé rẹ yóò yí padà, ìbùkún Ọlọ́run yóò jẹ́ tìrẹ, ó sì di orísun ayọ̀, ó sì ní ìrírí tó máa ròyìn rẹ̀ fún àwọn ẹlòmíràn tí ó mú wọn wá sínú ìbùkún ìhìnrere. Ṣùgbọ́n kì í ṣe ẹgbẹ́ kan yìí ló wà. A tún ní ẹgbẹ́ àwọn ènìyàn mìíràn ní ìdàkejì tí ó jẹ́ wípé àwọn máa ń fi ojú tẹ́ḿbẹ́lú ìbápàdé Ọlọ́run àti ìfọwọ́kàn olùgbàlà. Ṣó ti mọ̀ wípé ẹni tó wá sáyé kò pọ̀ bí ẹni tó sìn wọ́n wá. Ẹni tó sì sìn wọ́n wá kò pọ̀ bí ẹni tí ó yà láti wá wòran. Mi ò mọ irú èèyàn tí wọ́n jẹ́, bóyá o sìn wọ́n wá ni, bóyá o fẹ́ parẹ́ mọ́ èrò lára, àbí o kàn wà nínú agbo, o wá, wọ́n ní ká wá náà ni, mo wá wòran ni, mo wá wo kí ni wọ́n ṣe ń bẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé bí o bá pinnu wípé o ò ní sìn wọ́n wá sáyé, o ò ní parẹ́ máa yé lára, ó dájú wípé ìbùkún Ọlọ́run àjẹmọ́nú ìbùkún yóò jẹ́ tìrẹ lórúkọ Jésù. A rí àpẹẹrẹ àwọn tó jẹ́ wípé wọ́n sìn wọ́n wá, àwọn tó jẹ́ wípé ìbùkún Ọlọ́run kò jẹ́ tiwọn. Mo bẹ Ọlọ́run wípé ò ní wà nínú irú ẹgbẹ́ bẹ́ẹ̀. Irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ni Ésáù ló wà nínú Jẹ́nẹ́sìsì orí 23, Jẹ́nẹ́sìsì orí 23 ní ẹsẹ̀ 9. Ésáù sì wípé èmi nító arákùnrin mi, pa èyí tí ìwọ ní mọ́ fún ara rẹ. Bí a ti ń rí àwọn tó ń gbàdúrà tí wọ́n ń bẹ Ọlọ́run wípé wọ́n ń fẹ́ ìbùkún Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni a rí àwọn aráalé Ésáù, àwọn ẹ̀gbọ́n àti àbúrò Ésáù, àwọn ìbátan Ésáù tí wọ́n wípé èmi nító, ó pẹ́ tí mo ti ń lọ sílé ìsìn, mo kàn wá ni, kì í ṣe wípé mo fẹ́ gba ohunkóhun lọ́wọ́ Ọlọ́run. Ò ní jẹ́ ara ilé ìbátan Ésáù lórúkọ Jésù. Kí ohun tí a ń sọ kí ó lè yé wa dáadáa, a wo ìwàásù yìí ní ipa mẹ́ta. Ìkíní, ìfọwọ́kàn. Ìkejì, ìsọdọ̀tun. Ìkẹta, ìgbàgbọ́. Lẹ́ẹ̀kan sí ìkíní. Ìkíní ni ìfọwọ́kàn máni gbàgbé pẹ̀lú ìka Kristi. Ìfọwọ́kàn máni gbàgbé pẹ̀lú ìka Kristi. Ìkejì, ìsọdọ̀tun nípa ìfọwọ́kàn Kristi. Ìsọdọ̀tun nípa ìfọwọ́kàn Kristi. Ìkẹta, ìgbàgbọ́ tó ń fọwọ́kàn Kristi. Ìgbàgbọ́ tó ń fọwọ́kàn Kristi. Ìkíní ni ìfọwọ́kàn má ní gbàgbé. Mo gbàgbọ́ wípé ohun tó wá fún nìyí, ó ń fẹ́ ìfọwọ́kàn tó jẹ́ wípé ò ní gbàgbé títí ayé lórúkọ Jésù. Ìfọwọ́kàn má ní gbàgbé yìí ó pín sí ipa mẹ́rin. Ìkíní, ìfọwọ́kàn nígbà ìṣẹ̀dá. Ikeji, ifọwọkan ti o yori si iyipada. Iketa, ifọwọkan ti iwosan. Ati ikerin, ifọwọkan ti ikaanu. Ikini, ifọwọkan nigba iseda. Se o mo wi pe Olorun Olodumare oni o da gbogbo wa bi ati ka ninu Genesis ori ikeji ese ikeje Genesis ori ikeji ese ikeje oni Olowa Olorun si fi eropẹ ile mo eniyan o si mi emi yi si iho imore eniyan si di alaye okan nigba iseda Olorun amokoko nla fi eropẹ mo eniyan li aworan ara re eropẹ je ohun atemole ti ko ni iye ninu sugbon ohun ti owo Olorun ba ti kan dandan ni ko di rere pelu ifowokan eleda o fi ogo ati ewa de eniyan ni ade eniyan si ni iye ati ewa iwa mimo eniyan di alase wa lori gbogbo eda alaye yoko to nbe loke eropẹ loro kan eniyan di eni amuseranwo ti anbola fun ti awon angeli papa ti won wo ti yanu ti yanu ninu ebero ori keji ese ikeje ki o ba le je ki o ran ti ati ka Genesis ori keji ese ikeje nisisi anwo ebero ori keji ese ikeje oni iwoda o so nipa dida eniyan iwoda rele die ju angeli lo die ki se popo o da rele ju angeli lo niwon die iwo si fi ogo ati ola de ile ade iwo si fi je olori ise owo re eyi ni ohun ti Olorun se ni igba iseda aye sugbon o se ni laanu we pe eniyan subu ajalu ibanuje nla sele si Adamu ati awon omo iran Adamu eniyan se o di eni ete eni egan eni aboku ni waju Olorun o di eni ti Olorun yera fun nitori we pe ese ni so ni dedun arinle elese la fi ise fun elese ni fi gba ise moko o ye ki a ronu po ade ese wa nigba na bi a ba nfe ki owo Olorun ki o kan wa eyi ni an so ni ipa keji we pe anilo ifowokan ti yori si iyipada ifọwọkan ti yori si iyipada anu Olorun po Olorun se ona lati mu eniyan ti o ti subu pada sori ite o ran omo bibi re kan soso Jesu saye fun iyipada fun igbala ati fun isodotun atunro eniyan eni a fi so fun aninu Korinti keji ori ketadinlogun Korinti keji ori ketadinlogun we pe nitori na bi enikeni ba wa ninu Kristi o di iro edawo o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di won di titun ese so eniyan di oku sugbon igbala Olorun ni so ni di alaye ifọwọkan olugbala ni tun aye eni ro bi alagbede se tun irin ti o ti dipe taro eniyan ti a bi gege bi elese wa ninu idibaje onilo ifọwọkan Jesu fun ise igbala ati ise iwenomo elese wa ninu okunkun nitori ifoju okan re ifọwọkan igbala Jesu lo ntan mole saye eni ti o ti dojuro mo si mo we pe bi a ti wa si iru ipago yi ti emi Olorun paapa ti o nso fun awe pe ki a dide lati tan mole bi Jesu ba fowo kan okunkun yo pora ni igbesi aye re àti àwọn ohun tí èṣù tí ó ti fi pamọ́ sí ọ lára, tí ó fi pamọ́ sí ẹbí rẹ. Nígbà tí o bá gba ìfọwọ́kàn Jésù, gbogbo rẹ̀ la ó lè jáde lórúkọ Jésù. Ìkẹta ni ìfọwọ́kàn ti ìwòsàn. Kí ó yé wa wípé agbára kan náà tí Ọlọ́run fi sí ojú ìṣe ní àkókò ìṣẹ̀dá, agbára yìí kan náà ni Ọlọ́run fi sí ojú ìṣe ní àkókò ìyípadà, agbára kan náà ni Ọlọ́run sì tún lò ní àkókò ìfọwọ́kàn ti ìwòsàn. Nínú Máàkù orí ìkẹjọ, Máàkù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélógún, ó sì wá sí Bethsaida, wọ́n sì mú afọ́jú kan wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fi ọwọ́ kàn án. Wọ́n bẹ̀ ẹ́ wípé kí ó fi ọwọ́ kàn án, nítorí wọ́n mọ̀ wípé bí Jésù bá fọwọ́ kan afọ́jú, ojú afọ́jú á là. Bí Jésù bá fọwọ́ kan arọ, arọ yóò dìde láti rìn. Bí ó bá fọwọ́ kan ẹni tí ó ní àrùn, yálà nínú ẹ̀jẹ̀, yálà nínú egungun, tàbí nínú ẹran ara, bí Jésù bá fọwọ́ kan irú ẹni bẹ́ẹ̀, ó dájú pé ìwòsàn yóò dé. Èyí ni wọ́n fi sọ wípé kí ó fọwọ́ kan ọkùnrin yìí. Nínú ẹsẹ̀ 25, ó ní lẹ́yìn èyí ni ó sì tún fi ọwọ́ kan lójú, ó sì mú kí ó wòkè, ó sì sàn, ó sàn lórúkọ Jésù. Ó sì rí gbogbo ènìyàn gbangba múra sílẹ̀, nítorí wípé láṣáálẹ̀ yìí, nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ó rí ìfọwọ́kàn ìwòsàn Jésù. Olùwòsàn ńlá ni Jésù. Òun nìkan ni a wo gba àrùn mágbẹ̀jẹ́. Òun ni ìwé mímọ́ jẹ́rí rẹ̀ wípé ó ń kiri ṣore, ó ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú. Nínú ìwé mímọ́ la tún ti sọ fún wa wípé ó ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa nínú Matthew orí 9 ẹsẹ̀ 35. Matthew orí 9 ẹsẹ̀ 35. Jésù sì rìn sí gbogbo ìlú ńlá àti ìletò, ó ń kọ́ni nínú sinagogo wọn, ó sì ń wàásù ìrere ìjọba, ó sì ń ṣe ìwòsàn àrùn gbogbo àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Nínú Matthew orí 12 ẹsẹ̀ 15, ní nígbà tí Jésù sì mọ̀ ó yẹ ara kúrò níbẹ̀, ọ̀pọ̀ ìjọ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn, ó sì mú gbogbo wọn láradá. Ṣé o gbàgbọ́ wípé Ọlọ́run yóò mọ̀ láradá? Ó ní Jésù jáde lọ ní Matthew orí 14 ẹsẹ̀ 14, ó sì rí ọ̀pọ̀ ènìyàn, inú rẹ̀ sì yọ ọ́ sí wọn, ó sì ṣe dídá àrùn ara wọn. Ṣé o rántí obìnrin onísun ẹ̀jẹ̀ 12? Fún ọ̀pọ̀ ọdún ni ó fi dá àjọ àìkó sọ́wọ́ àwọn oníṣègùn láìrí ìwòsàn. Ọjọ́ tó kófìrí Jésù, bí wọn náà ṣe wá ní àṣálẹ̀ yìí, tó fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀ ní ìsun ẹ̀jẹ̀, ìsun ìtìjú, ìsun ìbànújẹ́, ìsun ìkorò ló gbẹ nínú ayé obìnrin yìí. Bí èṣù bá ti fi ṣẹkẹ́ṣẹkẹ̀ ẹ̀mí àìmọ́dé ọ, bí àwọn ọmọ aráyé bá ti ta ọ lọ́fà, bí ó bá dàbí ẹni wípé wọ́n ti tàbọn fún ọ lójú oorun, kété bí o bá ti gbúro Jésù láṣáálẹ̀ yìí, tí o bá ṣe kòǹgẹ́ rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́, tí ó fi ọwọ́ kàn ọ, ní àwọn ẹ̀mí èṣù tí ó ti ń dá ọ lóró yóò gbàgìrì lórúkọ Jésù. Ìfọwọ́kàn Jésù yóò mú ọ̀tá àwọn ọ̀tá, àti ti àwọn ẹ̀mí èṣù yóò mú kí wọn kí ó pòórá, kí wọn kí ó yòrò dànù ní ìgbésí ayé rẹ. Pẹ̀lú ìfọwọ́kàn Jésù láṣáálẹ̀ yìí, gbogbo igikígi tí bàbá mi ti ń bẹ lọ́run kò gbìn ni a ó fà tu tí gbòǹgbò lórúkọ Jésù. A ó sì wọ́ wọn sọ sínú iná. Bí ó bá dàbí ẹni wípé o ní májèlé nínú ẹ̀jẹ̀, tàbí o ní ẹ̀jẹ̀ ríru, tàbí o ní ègún ìdílé, gbòǹgbò ìkorò, àìsàn ọjọ́ pípẹ́, wọn ó fẹsẹ̀ fẹ́ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí sàtánì sì ti da iyọ̀ yín mọ́ yẹpẹ̀,
3: ti aye ti su emura lati damuso lati korin dande nitori Jesu ti setan lati fi owo kan enikokan wa loroko Jesu nitori wepe eyi ni kerin a o ni ifowo kan ti kaanu lati odo Jesu ifowo kan ti ikaanu ninu Matthew ori kesan ese ikerin dilogoji sugbon nigbati ori opo eniyan anu won se nitori are mu won won si tuka akiri bi agotan ti ko ni oluso Jesu ni oluso agotan to nkanu awon agotan re oni an pe ni abanikedun are ni lekun ifowokan re lo mu ki banuje ki o dagbere ibi ki bi ti Jesu ba de ifoju a di ohun igbagbe iyagan ayago lona oshi ani odegbo se aisan asepora nitori wipe Jesu oni olodande oni olutunu oni abanikedun eni tin re ni lekun o si wa nihin lasale yi lati mu ohun gbogbo ti esu ti fi pamọ si igbesi aye re lati mu won koro yo si mu won koro loruko Jesu ini o je ki asare lo nisisin si ikoko keji isodotun nipase ifowokan Kristi isodotun nipase ifowokan Kristi ninu orin Dafidi ori ikokan le ni adota orin Dafidi ori ikokan le ni adota lati ese karun oni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe oti to ni inu ati ni ha ikokan ni iwo o mu mi mo ogbon oni fi ewe sopo for me emi o si mo we mi emi o si funju egbon owo lo eyi le o so nipa isodotun iwenumo ti Jesu yo se fun enikokan wa ni asale yi oni mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi Olorun ki o si tun okan diduro sinsin se sinu mi o wa so wepe ni ese ikeji la mu ayo igbala re pada ton mi wa ki o si fi emi ominira gbe mi duro mo gbagbo wepe Olorun yo se yi fun enikokan wa lasale yi bi abawa pelu ironu powada bi abawa pelu igbagbo wepe ki o wo ese wa nu ki o we wa le awe mo o ti se ileri wepe yi ohun yo se ko si le se ke ninu Ezekieli ori ikerin din logoji Ezekieli ori ikerin din ni ogoji ese ikarun din logbon eyi ni ileri Olorun fun enikokan wa ti o nfe iwenumo enikokan wa ti o nfe isodotun ti o nfe igbala Olorun oni nigba na ese ke dogbon nigba na ni emi o fi omi mimo won yin eyi ni omi rere omi ori ofe omi atoke wa ki se omi awon woli ti ntan ni je oni nigba na le emi o fi omi mimo won yin eyin o si mo e o mo loruko Jesu emi o si weyin mo kuro ninu gbogbo egbin yin ati kuro ninu gbogbo orisa yin nigbati awon ti ojo won ni ti ijosi ti won ba Jesu pade o we won o gba won la o yi won pada o so won dotun ninu aye won bakan na ni aranti awon kan ninu majemo titun bi Matthew bi Saul ara Tarsu ti won ri isodotun gba nigbati won ba Jesu pade eni ti o ti je farisi tele
4: se bi o ba ti mo itan Saul ara Tarsu o mo wi pe o je Pharisee adani loro elesin sugbon o di aji ririn o di alaanu o di onife o npa apa nigbati o gba ifowo kan Jesu ati isodotun lati odo omo Olorun o di orisun ibukun fun igbala awon elomiran Jesu yi Saul yi pada eni to je wo pe tele tele o je apanilekun jaye sugbon o yi pada on wa de eni to ngbadura fun awon elomiran pelu omije isepe ni oju re loni bi Jesu ba fowo kan eni kokan wa bi o ti le je wo pe aje elese tele aje eni ti o buru tele yo yi wa pada moni yo yi wa pada yo so wa dotun a o di ojulowo omo Olorun a o si di orisun ibukun fun awon elomiran gbo bi eleda bi olugbala bi o ba bere ise ni igbese aye wa bi abaje ki Jesu ki o fowo kan wa lati asale yi yo tun wa ro yo tun wa se yo so wa dotun ohun yi ni eni kokan wa la nilo nitori ifowo kan re ni yo so aye re dotun nipa se ifowo kan Jesu elese ade eni mimo nitori gbogbo ese ti o wa ni igbese aye re ni yo we pelu eje ti o ti tasile ni ori oke Calvary o si so elepe di aladura iwo to je pe bo ba ji la ro kotukotu ipe lo fi bere ojo sugbon nisisiyi gba ti o ba gba isodotun igbala yi pada lati odo Jesu a mu ipe kuro lenu re a so di aladura bi aba Jesu pade o ma nso alagbere di oniwa funfun olododo ati olotito okan bi o ba je aborisha tele tele a so di olusin Olorun bi o si je elesin la so tele tele a so di onigbagbo awa ti awa sihin o ye ki atura wa ni waju Olorun eyi je wo pe gbogbo yi ti a ti fi pamo sokan ki a tupaya ni waju Olowa bi aba ti je obaye re tele ki a so fun Olowa we pe a fe yi pada an fe sodotun a o si di eni ti a yi pada ti o yara re soto fun Olowa loroko Jesu bi o ba je jagoda paali tele tele bi o ba ba Jesu pade a so di olododo olooto alaanu eniyan ti yo si je eni pele nitori ifowo kan Jesu lo mu isodotun wa sinu aye wa ifowo kan re ni o so ni dotun ti o si mu ki alaran kan ki o di onife ki alaimo ki o di oniwa mimo ki osonu ki o di oloyaya ati ki eru esu eru taba eru oti ki o di ominira iwo ti o ti je olofofo tele tele o di eni ti o le ko ara re ni ijanu iwo ti o si je apaniyan mayoda tele tele o di oniwa tutu onigbagbo atunbi awon ti o si je oporo eleke ebo tele tele yo di olododo ati oniwa tutu bi adaba mo gbagbo wi pe Jesu setan lati ye wa pada mo ni Jesu setan lati ye wa pada sugbon ohun kan ni Olorun bere lowo wa e ni o mu wa lo si koko keta igbagbo to nfowo kan Jesu ipinu temi ni asale yi ni wi pe won o fowo kan Jesu se eyi na ni ipinu re nitori wi pe bi o ba to Olorun wa pelu igbagbo ti o ba si so wi pe o fowo kan Jesu pelu igbagbo ohun gbogbo ni sise ni igbese aye re igbagbo je ohun ti o se pataki bi a o se gbadura laipe Jesu n bi eni kokan wa wi pe se a o fowo kan orisun ibukun a o fowo kan olugbala a o fowo kan eni ti so ni dotun a o se a o fowo kan oluwosan ti mu gbogbo aisan kuro ni igbese aye eni o ni bi o ba wa pelu igbagbo a o ni ta onu bi o ti won ki ori awon ibere re a o si se fun o loroko Jesu ninu Marko ori kesan Marko ori kesan ese iketa ni logun Marko ori kesan ẹsẹ̀ ìkẹtàlélógún. Jésù sì wí fún un pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ̀ yìí, bí a ti ń tọ Ọlọ́run wá, bí a ó ti máa gbàdúrà, Jésù rán wa létí pé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́. Láti ní ìgbàlà sá gbàgbọ́, láti ní ìwòsàn sá gbàgbọ́, kí a lè yí ìgbésí ayé rẹ padà sá gbàgbọ́. Ó dájú wípé bí o bá wá tí o sì gba Ọlọ́run gbọ́, ìyípadà ńlá yóò ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nínú Matthew orí ìkẹsàn-án, Matthew orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, Matthew orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ó ní nígbàtí ó sì wọ ilé, àwọn afọ́júná tọ̀ ọ́ wá. Jésù bi wọ́n pé ẹ̀yin gbàgbọ́ pé mo lè ṣe èyí? Èyí jẹ́ pé ṣé o gbàgbọ́ wípé agbára ìsọdọ̀tun, agbára tí yí ni padà, ṣé o gbàgbọ́ wípé o lè wo afọ́júsàn? Ó ní ẹ̀yin ha gbàgbọ́ pé mo lè ṣe èyí? Wọ́n wí fún un pé ìwọ lè ṣe, Olúwa. Nígbà náà ni o fi ọwọ́ bà wọ́n lé ojú, ó wí pé kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. Láṣálẹ̀ yìí, Jésù ń sọ ọ̀rọ̀ kan náà fún ẹnì kọ̀ọ̀kan wa, yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí o bá gbàgbọ́ wípé yóò gbà ọ́ là, yóò yí ọ padà, yóò sọ ayé rẹ dọ̀tun, ó ní gẹ́gẹ́ bí o ti gbàgbọ́ ni, ó ní bẹ́ẹ̀ náà ni yóò rí ní ìgbésí ayé rẹ. Bí o bá gbàgbọ́ wípé àrùn kò gbóògùn tó wà ní ìgbésí ayé rẹ, wípé a ó mú wọn kúrò láṣálẹ̀ yìí, pé bó o fọ́jú ó ríran, bó o yarọ ó dìde. Bí o ní àrùn mìíràn ní àgọ́ ara rẹ, wípé a ó wọ̀ ọ́ sàn, ó ní bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó ní kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ti sọ bẹ́ẹ̀ fún wọn, a rí ní ẹsẹ̀ ọgbọ̀n wípé ojú wọn sì là, ojú wọn sì là, ojú ìwọ náà yóò là. Agbára Ọlọ́run yóò wọnú ìgbésí ayé rẹ, a ó mú ọ lára dá. Ọlọ́run yóò ṣe iṣẹ́ àṣepé ní ayé rẹ lórúkọ Jésù. Nínú Máàkù orí kẹfà, Máàkù orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlọ́gọ́ta, èyí ni ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí yìí. Ó ní níbikíbi tí ó bá sì gbé wọ̀, ní ìletò gbogbo àti ní ìlú ńlá àti ní àrọ́kọ, wọ́n gbé olókùnrùn kalẹ̀ ní ìgboro, wọ́n sì bẹ̀ẹ́ pé kí wọn kí ó sáà lè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀. Ìwọ̀n àwọn tí ó sì fi ọwọ́ kàn án, àmú wọn lára dá. Gbogbo àwọn tí ó fi ọwọ́ kàn án ni àmú lára dá. A sì mọ̀ wípé Jésù yí padà, ọ̀kan náà lánàá, lónìí àti títí ayé. Bí ó ti ṣe ní ìgbàanì, ó fẹ́ ṣe bẹ́ẹ̀ lónìí ní ìgbésí ayé rẹ. Bí o bá gba Jésù láyè, gbogbo wàhálà, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo àìsàn ni yóò mú kúrò ní ìgbésí ayé rẹ. Kí a tó dìde dúró láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Máàkù orí karùn-ún, Máàkù orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógójì, Máàkù orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Lójú kan náà, bí Jésù ti gbọ́ ọ̀rọ̀ náà tí a sọ, ó sì wí fún olórí sinagogu náà pé má bẹ̀rù, sá gbàgbọ́ nìkan. Èyí ni ọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ ìkìyà, ọ̀rọ̀ ìgbàgbọ́ tí Jésù ń sọ fún ẹnì kọ̀ọ̀kan wa ní àṣálẹ̀ yìí. Ó ní kí a má ṣe bẹ̀rù, ó ní kí a sá gbàgbọ́ nìkan. Ṣùgbọ́n kí o tó dìde láti gbàdúrà, jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé bí ọmọdé bá ti já sínú ẹrẹ̀ àbàtà, tí ó sì fẹ́ fi ọwọ́ kan bàbá rẹ̀ tó wọ agbádá funfun gbò, bàbá kò ní lè gbé e mọ́ra. Ọmọ yìí ní láti kọ́kọ́ wẹ̀nà. Olúwa ní kí ìwọ náà kí o kọ́kọ́ ronú pọ̀wàdà, kí o sì wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. Ó ní bí o bá ṣe bẹ́ẹ̀, kí ìwọ tí o jẹ́ ẹlẹ́ṣẹ̀, ilé rí ẹlẹ́gbin, kí o tó lè fi ọwọ́ kan òun, O ni owo ti o ti fi kan agbere, ti o ti fi kan panṣaga, ti o ti fi kan riba gbigba tabi ole jija tabi iboresha, tabi ipaniyan tabi wobia tabi itanje tabi imotipara, tabi iwa eri gbogbo. O ni ki o kokko we ninu eje Jesu. O ni leyin na ki o wa ki o le fi owo kan oba mimo alai leri. Bi o ba ye igbese aye re wo, ti o ri wi pe ese wa ni igbese aye re, iwa eri idoti egbin o wa ni igbese aye re. O ni ki o lo luwe pelu igbagbo ninu eje Jesu, ki a we omo ninu lode. O ni ni igba na o le pada wa lati fi owo kan Jesu. Bi o ba si fi owo kan Jesu pelu igbagbo ni asale yi, o korin ayo, idande yo je tire, ewosan yo je tire, gbogbo aisan, gbogbo arun ko gbogun to ti wa ni igbesi aye re, gbogbo won ni a o le jade loruko Jesu. Akoko na to bayi lati fi owo kan Oluwa, lati fi owo kan eni ti so ni dotun, eni ti yi ni pada, eni ti wo ni san, eni ti dani ni ide. Akoko to fun eni keni ti ki se ara ile Esau, fun eni keni ti ki se Farisi, fun eni keni ti ki se alaga begebe. Akoko to fun eni ti o fe gbadura, fun eni ti o wa ibo.

tí o sì ti ṣe ìlérí fún Ọlọ́run wípé o ní padà sínú èébì ti ajá rẹ tí o ti pọ̀ sílẹ̀. Ìwọ tí o ní ẹ̀mí ìrònú pọ̀ àdà tòótọ́ tí o ń sọ fún Ọlọ́run wípé bí o bá lè dáríjì ọ́ tí o sì fún ọ ní orí ọ̀fẹ́ àti agbára máa lọ má dẹ̀ṣẹ̀ mọ́ wípé orin nínú òtítọ́ bíbélì orin nínú ìwà mímọ́ tí Ọlọ́run ń kọ́ wa ṣùgbọ́n tí o jẹ́ wípé ohun tó ń retí nísinsìnyí ni kí Ọlọ́run kí o ṣe àánú fún ọ kí o dáríjì ọ kí o sọ ọ́ dọ̀tún kí o yí ọ padà mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà papọ̀ ṣùgbọ́n bí o ti ń gbé ọwọ́ sókè kí o ní ìpinnu kí o sì ṣe ìlérí fún Ọlọ́run wípé àwọn ẹ̀ṣẹ̀ tó o ti kọ̀ sílẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí o ti jẹ́wọ́ rẹ̀ o ò ní padà sínú wọn wípé o gba ore ọ̀fẹ́ agbára ẹ̀jẹ̀ Jésù láàyè ní ìgbésí ayé rẹ kí o sọ ọ́ dọ̀tun ní tòótọ́ kí o sì jẹ́ kí o gbé ìgbésí ayé ọ̀tun bí o ti ń nawọ́ sókè dìjú o kí a gbàdúrà papọ̀. Ọlọ́run aláàánú tí ń dáríji ni tí ń mú ẹ̀ṣẹ̀ kúrò tí ń gba nílà a dúpẹ́ wípé ìwọ ló pè wá o sì wípé ẹnikẹ́ni tí o bá ké pe orúkọ olúwa ni a ó gbàlà a ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ sókè pẹ̀lú ìrònú pọ̀ọ̀dà pẹ̀lú ìlérí àti pẹ̀lú ìpinnu ọ̀tún wípé bí o bá lè gbà wọ́n là wọn ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́ a bẹ̀bẹ̀ wípé kí ẹ dáríjì wọn lórúkọ Jésù àwọn ẹ̀ṣẹ̀ tó ti di bárakú àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fẹ́ já dànù ṣùgbọ́n kò ṣeé ṣe wọ́n fẹ́ fi sílẹ̀ wọ́n fẹ́ kọ́ sílẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe agbára wọn ò tó láti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ a ń bẹ̀yìn wípé kí ẹ dáríjì wọn kí ẹ sì fún ọ ní agbára láti gbé ìgbésí ayé tó borí ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù ẹ wẹ̀ wọ́n lé àwẹ̀ mọ́ ẹ sọ wọ́n dọ̀tun ẹ yí wọn padà ẹ jẹ́ kí ìgbà ọ̀tún kí ó wọ inú ayé wọn lórúkọ Jésù ayọ̀ ìgbàlà àtòkèwá ẹ jẹ́ kí ó wọnú ọkàn wọn ẹ kọ orúkọ wọn sínú ìwé ìyè lọ́run lórúkọ Jésù ẹ ṣàánú fún wọn ẹ jẹ́ kí orin ayọ̀ orin ìgbàlà kí ó máa kọ láti inú ọkàn wọn nísinsìnyí lórúkọ Jésù a dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristo Olúwa wa àmì nísinsìnyí a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn tàbí ní àgọ́ ara wọn ohun kan tí Jésù ń bèrè lọ́wọ́ rẹ̀ ni wípé ṣó o gbàgbọ́ wípé òun lè ṣe èyí pé o lè mú àìsàn rẹ kúrò àrùn ọjọ́ pípẹ́ pé o lè mú kúrò ní ìgbésí ayé rẹ nínú ẹ̀jẹ̀ ni pé o lè mú kúrò ní ìgbésí ayé rẹ bó jẹ́ ọgbẹ́ inú bó jẹ́ jẹjẹrẹ ló ń ba ọjà ṣé o gbàgbọ́ wípé Jésù lè mú nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé rẹ ìwọ tí ó sì dàbí ẹni wípé o wá gẹ́gẹ́ bí afọ́jú tàbí o mú ọmọ kan wá o mú ẹnìkan wá tí ó di tí kò gbọ́ràn ṣé o gbàgbọ́ wípé láṣálẹ̀ yìí Ọlọ́run lè ṣe èyí ó ní bí o bá gbàgbọ́ o ó rí ògo Ọlọ́run bí a ó ti gbàdúrà mo fẹ́ kí o máa fi ọkàn ìgbàgbọ́ kí o máa fi bá àdúrà náà lọ nítorí wípé ohun tó ti ṣe fún àwọn ẹlòmíràn ó dájú wípé yóò ṣe fún ọ lórúkọ Jésù ní àìpẹ́ yìí ni mo wà ní ìlú Pọ́tá ní bí a ti gbàdúrà ni àwọn tí ó ti fọ́jú àwọn tí ó ti ditì àwọn tí ó ti yarọ bí a ṣe ń ṣe àmì ìkẹyìn bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ni ó lè fọ́jú kúrò lójú wọn bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ni ó jẹ́ kí àwọn tí ó ti yarọ tẹ́lẹ̀ kí wọn kí ó sì bẹ̀rẹ̀ sí ní rìn bí Ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀ ohun tí mo ń sọ kìí ṣe ohun tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́ ohun tí ó ṣẹlẹ̀ ní oṣù tí ó kọjá ni bí a ti parí níbẹ̀ ni mo kọjá sí ìlú Kàlàba sí àwọn ìlú mìíràn kí n tó dé Kàlàba bí Ọlọ́run ti mú ike ẹ̀yìn kúrò ló mú gẹ̀gẹ́ ọrùn ló mú kúrò bí Ọlọ́run ti mú àwọn oníwárápá tí ó mú wọn gba ìdáǹdè bẹ́ẹ̀ ni ó tún mú àwọn asínwín ni ó mú wọn gba ìdáǹdè bí Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ní oṣù tó kọjá yìí mélòó mélòó àwa tí a wà níhìn tí a fẹ́ gba ìfọwọ́kàn agbára tóbi jù ní ìgbésí ayé wa mo gbàgbọ́ wípé àkókò tirẹ̀ nìyí bí a ó ti gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti gbọ́ àmì tí ó kẹ́yìn àwọn ohun tó lè ṣe rí kò bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bí o bá lè rìn
tele tele ko dide ko be sinirin bi o ba foju tele tele ki o laju lati riran bi ohun kan ba wu si o ni ago ara boya ni itan lo wu si ni tabi ese lo wu si tabi orun lo wu si gere ti a ba ti gbadura ni ki o ye ara re wo okay hallelujah o yin olorun logo nitori wipe olorun setan nisisin yi lati mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ohun ti a fe ki o se ni wipe ki o fowo kan ara re ibikibi ti o ba ni ohun ti o wu si ni ago ara re ibikibi ti o ba ni irora si ibikibi ti o ba dabi eni wipe ibe ni isu ti nfitina re ti o ti n ba oja ki o gbe owo le ki o si je ki a gbadura nitori wipe akoko na to mo ni akoko na to ti olorun fun ara re ti o dabira ni igbesi aye re fi owo le ara re ni bi ti asan na tin se o ki o si gbagbo bi a ti n gbadura ran ti wo pe leyin adura o ni lati ye ara re wo bi o tin ye ara re wo o ri ise iyanu olorun lara re loroko jesu bi o si tin ri ise iyanu na lo ma ke hallelujah lo ma yin olorun logo ni a o si ma patewo ti a o ma yin olorun logo pelu re e diju ki agbadura olorun alaanu alagbara eni ti ko si ko se se pelu re a wa nisisin pelu igbagbo a mo wi pe awon eri ti a ti gbo bi e tin la oju afoju bi e tin mu aro dide lati rin bi e tin mu arun boya arun were ni tabi arun warapa bi e tin mu koro awon eri wonyi ti a ti gbo ti e ti se ni ibomiran a mo wi pe asale yi ni ojo ti wa wipe e o se fun enikankan wa loruko Jesu emi mimo olorun akiyin kaabo laarin wa ni gbongan kankan a nbe yin nisin wipe iba je okunrin iba je obinrin iba je omode iba je agba wipe owo agbara atoke wa ki e fi kan enikankan won loruko Jesu nihi ni a mo wipe ko si ko sese fun olorun nitori be a wa nisese pelu igbagbo a si n bere wipe e o se ju bi a ti n bere loruko Jesu nisese mo gbadura fun awon ti o ni ohunkohun ti o wu ni ago ara won yala ipake ni tabi gege orun tabi ese ti o dabi ti erin tabi inu ti o wu iwo ohun ti o wu ni ago ara won mo pase fun o jade kuro loruko Jesu o lanfani lati wa nibe nigba ti mo ba gbadura nitori be nitori oruko Jesu pelu eje Jesu pelu agbara emi Olorun mo pase fun awon nkan to wu ni lorun ni labiya ni nikun ni lesson ni labi ara ni mo pase fun yin e kuro loruko Jesu Olorun mo gbadura fun awon ti o ni eje riru awon ti o ni iko fe mo n gbadura nisisin pe iko fe yi iko to fe pa won mo gbadura wipe e o jade loruko Jesu eje riru eje gbogbona mo gbadura wipe ki Jesu ki o fowo kan yin ki awon aisan awon arun won ki won ki o pora loruko Jesu nje mo bebe fun awon ti o ni arun warapa ati were ni igbesi aye won iwo emi kemi ti o nda awon eniyan won yi loro lese kese nisisin yi nitori wipe o ni agbara lati joba sibe lati joko sibe nigba ti a ba ndaruko Jesu iwo emi kemi emi esu emi warapa emi isinwi mo gbadura e jade loruko Jesu gbogbo emi ti n jobi ina ninu ori ninu opolo ninu ago ara ninu eje ninu egungun ninu isan mo pase fun yin e jade loruko Jesu Olorun alaanu aisan kaisan to ba wa ni ago ara awon eniyan wonyi ni ikun ni ni eyin ni ninu egungun ni ninu eti ni ninu opolo ni mo gbadura pe nisisin yi owo iwosan yin owo agbara yin ki o bale won ki e le awon arun won jade loruko Jesu nje mo gbadura fun awon ti o je wipe won loju won riran nitori wipe esu so won sinu okunkun nje lese kese nisisin yi mo gbadura wipe owo Jesu owo iwosan Jesu
owo anu Jesu owo agbara Jesu ki o kan oju afoju nisisin yi iwo oju pipo gba iriran loruko Jesu gbogbo idiju ti esu fi di o loju mo tu won kuro ni agbara Olorun pelu agbara eje Jesu e kuro loruko Jesu onkun ti ba je ti o mu ifoju yi wa mo gbadura pe lese kese nisisin yi a o mu won kuro loruko Jesu bi a o se pari adura ti o ma laju e gba iriran loruko Jesu iwo ti o wa nibe ti o je wipe eti di o si gboran mo gbadura wipe ki emi Olorun ki o be owo nisisin ki owo Jesu ki o kan iti re idi ti ki o kuro aile soro ki o kuro mo gbadura wipe lese kese nisisin yi eti ti o di ela ni oruko Jesu ahon ti a de ti ko le soro e gba itusile ki e si bere si ni soro loruko Jesu je mo gbadura fun awon ti o yaro bi o ba je wo pe abio gege bi aro abi o je pe nigba ti aisan ko lo ni odi eni ti o yaro lese kese mo gbadura wo pe ki agbara Olorun ki o ba le oni sinsiyi ninu isan ninu ikoro ara re ninu egungun ati ninu opolo ki ago ara re ki o gba imularada loruko Jesu iwo ti o yaro mo gbadura wo pe ki owo Jesu owo ti tuni sile owo ti dani nide ki o kan nisisiyi dide ki o rin loruko Jesu gbogbo arun gbogbo aisan ti o wa ni ago ara won e to saka kiri e to fa pamọ ni bikibi e ti won ti gbe lo si ile iwosan ti awon onisegun so wi pe ko si abayo ko si iwosan lese kese nisisin loju kan na bi a ba ti daruko Jesu aisan o lagbara mo arun o lagbara mo ise se o lagbara mo e kuro loruko Jesu awon egun idile awon egun lati odo awon arugbo ile awon egun ti o je pe awon aye ni won fi le olara mo gbadura we pe nisisin yi awon egun won yi ki won ki o kuro loruko Jesu Olorun alaanu eyin ni Olorun alagbara e so wi pe bi a ba ti n ke pe ile o ma daun eni ki a ti le to pari adura e fun wa ni ibeere wa nje nitori na ni mo se n bere we pe gbogbo awon ti a ti gbadura fun yala adaroko won ni kankan abi e odarako ni kankan awon ti o ni aisan arun igun ni igbesi aye won lese kese nisisiyi e mu won kuro loruko Jesu ki won ki o gba iwosan won ki won ki o gba idande itusile won e sanu fonikaluku loruko Jesu e je ki owo iyanu owo agbara owo iwosan owo idande ki o kan eni kokan nisisin loruko Jesu adupe ipe ti gbo ti wa adupe ipe ti se fun wa adupe ipe ti fun ni ise iyanu a o si ri ami re ni igbesi aye wa ni oruko Jesu Kristi Oluwa wa nisisin oni lati ye ara re wo ki o wo ohun ti Olorun ti se bi o ba si ti ri wepe ohun ti o wo si olara tele tele wepe ati le won jade won o si nibe mo o ma kigbe hallelujah a o si ma yo pelu re bi ba ri wepe aisan kan ti o wa ni ago ara re tele tele ko si nibe mo o ye ki o ke hallelujah ki a si yo pelu re andro de o ye ara re wo nitori wepe

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

0: Jẹ́nẹ́sìsì orí 14, ó sì ṣe ní ọjọ́ Amrafeli ọba Shinari, Arioku ọba Eliasari, Kedolameri ọba Elamu, àti Tidali ọba àwọn orílẹ̀-èdè tí wọ́n bá bẹ̀rẹ̀ ọba Sodomu jagun pẹ̀lú Baṣa ọba Gomora, Shinabu ọba Adma, àti Semeberi ọba Seboimu pẹ̀lú ọba Bela, èyí ni ní Suari. Gbogbo àwọn wọ̀nyí ni ó dàpọ̀ ní àfonífojì Sidimu tí í ṣe òkun iyọ̀. Wọ́n sin Kedolameri ní ọdún 12, ní ọdún 13 wọ́n ṣọ̀tẹ̀, ní ọdún 14 ni Kedolameri wá àti àwọn ọba tí ó wà pẹ̀lú rẹ̀. Wọ́n kọlu àwọn Rifaimu ní Ashterukanaimu àti àwọn Susimu ní Hamu àti àwọn Emimu ní pẹ̀tẹ́lẹ̀ Kiriatamu àti àwọn ará Hori ní òkè Seiri wọn títí ó fi dé ibú Parani tí ó wà ní Haiju. Wọ́n sì padà, wọ́n sì wá sí Emishpati, èyí ni ní Kadeshi. Wọ́n sì kọlu gbogbo oko àwọn ará Amaleki àti àwọn ará Amori tí ó tẹ̀dó ní Asesun Tamari pẹ̀lú. Ọba Sodomu sì jáde àti ọba Gomora àti ọba Adma àti ọba Seboimu àti ọba Bela, èyí ni ní Suari. Wọ́n sì tẹ́gun sí ara wọn ní àfonífojì Sidimu, sí Kedolameri ọba Elamu, àti sí Tidali ọba àwọn orílẹ̀-èdè, àti Amrafeli ọba Shinari, àti Arioku ọba Elasari, ọba mẹ́rin sí márùn-ún. Àfonífojì Sidimu sì jẹ́ kìkì kòtò ọ̀dà ilẹ̀. Àwọn ọba Sodomu àti ti Gomora sá, wọ́n sì ṣubú níbẹ̀. Àwọn tí ó sì kú sá lọ sí orí òkè. Wọ́n sì kó gbogbo ẹrù Sodomu òun Gomora àti gbogbo oúnjẹ wọn, wọ́n sì bá tiwọn lọ. Wọ́n sì mú Lọ́tì, ọmọ arákùnrin Abrahamu tí ń gbé Sodomu. Wọ́n sì kó ẹrù rẹ̀, wọ́n sì lọ. Ẹnìkan tí ó sá àsálà dé, ó sì rò fún Abrahamu, Eberu ni. Òun sá àtẹ̀dó ní ibú Mamre, ará Amori, arákùnrin Eshkoli àti arákùnrin Aneri. Àwọn wọ̀nyí ni ó ń bá Abrahamu ṣepọ̀. Nígbà tí Abrahamu gbọ́ pé a di arákùnrin òun ní ìgbèkùn, ó kó àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí a ti kọ́, tí a bí ní ilé rẹ̀ jáde, 84 ènìyàn, 82, ó sì lépa wọn dé dání. Ó sì pin ara rẹ̀, òun pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sí wọn ní òru. Ó sì kọlù wọ́n, ó sì lépa wọn dé Hoba, tí ó wà ní apá òsì Damascus. Òun sì gba gbogbo ẹrù náà padà, ó sì gba Lọ́ọ̀tì arákùnrin rẹ̀ padà pẹ̀lú, àti ẹrù rẹ̀, àti àwọn obìnrin pẹ̀lú, àti àwọn ènìyàn. Ọba Sodomu sì jáde lọ ìpàdé rẹ̀ ní àbọ̀ ìṣẹ́gun Kedolameri àti àwọn ọba tí ó pẹ̀lú rẹ̀ ní àfonífojì Ṣafe, tí í ṣe àfonífojì ọba. Melkisedeki ọba Salemu sì mú oúnjẹ àti ọtí wáìnì jáde wá, òun a sì máa ṣe àlùfáà Ọlọ́run ọ̀gá ògo. Ó sì súre fún un, ó sì wí pé ìbùkún ni fún Abrahamu ti Ọlọ́run ọ̀gá ògo, ẹni tí ó ni ọ̀run òun ayé. Olùbùkún sì ni Ọlọ́run ọ̀gá ògo tí ó fi àwọn ọ̀tá rẹ̀ lé ọ lọ́wọ́, òun sì dá ìdá mẹ́wàá ohun gbogbo fún un. Ọba Sodomu sì wí fún Abrahamu pé, dá àwọn ènìyàn fún mi kí o sì mú ẹrù fún ara rẹ. Abrahamu sì wí fún ọba Sodomu pé, mo ti gbé ọwọ́ mi sókè sí Olúwa, Ọlọ́run ọ̀gá ògo tí ó ni ọ̀run ohun ayé, pé èmi kì yóò mú láti fọ́nrán òwú títí dé okun bàtà, àti pé èmi kì yóò mú ohun kan tí í ṣe tirẹ, kí ìwọ kí ó má bàa wí pé mo sọ Abrahamu di ọlọ́rọ̀, bí kò ṣe kìkì èyí tí àwọn ọ̀dọ́mọkùnrin ti jẹ, àti ìpín ti àwọn ọkùnrin tí ó bá mi lọ, Aneri, Eshkoli àti Mamre, jẹ́ kí wọn kí ó mú ìpín tiwọn.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Genesis, orí 15. Lẹ́yìn nǹkan wọ̀nyí, ọ̀rọ̀ Olúwa tó Abrahamu wá ní ojúran wípé, má bẹ̀rù, Abrahamu, èmi ni àṣà rẹ, èrè ńlá rẹ gidigidi. Abrahamu sì wípé, Olúwa Ọlọ́run, kí ni ìwọ fi fún mi? Èmi ṣáà ń lọ ní àìlọ́mọ, Eliezeri ti Damascus yìí sì ni ẹni tí ó ní ilé mi. Abrahamu sì wípé, wò ó, èmi ni ìwọ kò fi rú ọmọ fún. Sì wò ó, ẹrú tí a bí ní ilé mi ni yóò jẹ́ àrólé. Sì wò ó, ọ̀rọ̀ Olúwa tọ̀ wá wípé eléyìí kì yóò ṣe àrólé rẹ, bí kò ṣe ẹni tí yóò ti inú ara rẹ jáde, kò ní yóò ṣe àrólé rẹ. Ó sì mú un jáde wá sí gbangba, ó sì wípé bójú wo òkè ọ̀run ní ìsinsìnyí, kí o sì ká ìràwọ̀ bí ìwọ bá lè kà wọ́n. Ó sì wí fún un pé bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ yóò rí. Ó sì gba Olúwa gbọ́, òun sì kà á sí fún un ní òdodo. Ó sì wí fún un pé èmi ni Olúwa tí ó mú ọ jáde láti orí ti Kádíà wá, láti fi ilẹ̀ yìí fún ọ láti jogún rẹ̀. Ó sì wí pé, Olúwa Ọlọ́run, nípa báwo ni èmi ó fi mọ̀ pé èmi ó jogún rẹ̀? Ó sì wí fún un pé, mú ẹgbọrọ màálù ọlọ́dún mẹ́ta fún mi wá, àti ewúrẹ́ ọlọ́dún mẹ́ta, àti àgbò ọlọ́dún mẹ́ta, àti oriri kan, àti ọmọ ẹyẹlé kan. Ó sì mú gbogbo nǹkan wọ̀nyí wá sọ́dọ̀ rẹ̀, ó sì là wọ́n ní agbede méjì, ó sì fi ẹ̀là ìkíní kọjú sí èkejì, bí kò ṣe àwọn ẹyẹ ni kò là. Nígbà tí àwọn ẹyẹ sì sọ̀kalẹ̀ wá sí orí òkú wọ̀nyí, Abrahamu lé wọn kúrò. Ó sì ṣe nígbà tí oòrùn ń wọ̀ lọ, oòrùn ìjìká kan Abrahamu, sì kíyèsí, ẹ̀rù bà á, okunkun biribiri si bo won si wi fun Abrahamu pe mo ni tooto pe ru omo re yo se alejo ni ile ti ki se ti won o si sin won won si je won ni iya ni irinwo odun ati orilede na pelu ti won ma sin ni emi o da lejo leyin na ni won si jade ti awon ti oro pupo iwo si to awon baba re lo ni alaafia ni ogbologo ojo ni o sin o sugbon ni iran kerin won si tun pada wa ni yi nitori ese awon ara amori ko ti kun o si se nigba ti orun wo okunkun si su kiyesi ileru eleefin ati ina fitila ti n koja laarin e lawon ni ni ojo na gan ni oluwa ba abrahamu damajemu pe iru omo re ni mo fi ile yi fun lati odo egypt wa ati ti o fi de odo nla ni odo euphrates awon eniyan keni ati awon eniyan kenisi ati awon eniyan kadmoni ati awon eniyan hiti ati awon eniyan perisi ati awon rifaimu ati awon eniyan amori ati awon eniyan kenani ati awon gagashi ati awon jebusi
2: eje ki agbadura baba wa tin be le orun adupe lowo yin pepo ohun yin ninu anu yin lati fa wa mo odo ara yin adupe pe lojojumo nigba ti a ba wa si yin ni e ma npo wa pelu onje eye je an bebe loni we pe ki e tun fi onje eye yi bo wa loruko jesu abe yin we pe gege bi imole oro yin yo ti wo inu okan wa we pe ki okunkun ki o sajade loruko jesu abebe we pe gege bi ati je alai lagbara we pe bi ati wa si odo yin ti a gboro yin ti a o si gbadura we pe agbara atorun wa yo je ti wa loruko jesu e la wa loye e se wa loju e ko wa e je ki eyi ti a ko ninu oro yin ki o mu wa dagba soke nipa ti igbagbo adope o pe ti gbo ni oruko jesu kristi olowa wa fun igba die ni ati nkeko lati nu kolose ati ka ori kini ase ti keko lesese ninu gbogbo awon ese ti o wa ninu ori kini nisisiyi ati bo si ori keji loni anwo ese kejo titi de ese ikewa eje ki a si bibeli wa si kolose ori keji lati ese ikejo de ese ikewa ma fi ojuka bi ati nka fun o e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ti ki se bi ti kristi nitori pe ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara a se ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara awon ese meta wonyi ni a o wo adura wa ni wo pe ki olorun emi ki o tumo awon oro wonyi ninu okan wa ki awa ti o ti dabi eni we pe a nfi afefe eko keko gba kaakiri ki a le duro sinsin ki a le fese mule ki a si le duro ninu eko kristi ki a ba le se wa pe ki a si pese wa sile fun bibo jesu kristi olowa wa gege bi eko ti a ti ko tele a ri pe awon eleko ike ati aladamo tin yo awon eniyan mimo ti won wa ni kolose lenu pelu awon oro asan ti ko lese nile won ti dide won si ti nda okan awon onigbagbo ti o wa ni kolose ru nihi ni paulu gbogun ti awon adamo eko ike won yi o si n kigbe tantan lati kilo fun awon onigbagbo tooto wepe ki a ma se tan won je wepe ki a ma se pa won lokan pada ki won ma ba sobo kuro ninu ore ofe o fi han gbangba pe awon woli eke wonyi won je eletan ati apanirun o si n kilo fun won o n gba awon onigbagbo tooto niyanju wepe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole eyi ni ikilo kan na ti olorun pon wa lati inu awon ese ti a ka wonyi awon ese meta wonyi ese ikejo ikesan ati ikewa won je ki o meta ki o ye wa dara dara ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko eke bi abagba eko eke laye ni idile wa o sese lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ke amo we pe ewu popo ni o wa ninu ke agba eko eke laye ni idile wa iketa idakoro fun okan ye ke awo lati ikori kini ikilo lodi si eko awon alai lolorun ninu kolose ori keji ese ikejo paul nso we pe e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan diyin ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ki se ti ki se bi ti Kristi igbagbogbo ni awon eko buburu ati asa buburu ma nlakaka lati yi awon eniyan olorun pada kuro ninu otito be ni olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa we pe ki asora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse olorun ma nko ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin Kristi mo kuro lowo isina ati eke o daju we pe bi aba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi abantele olorun ni ese ogbeji o daju we pe satani ki o le ri aye lati pa wa kuro lati odo olorun ati we pe bi abaja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo on patapata ni won wo lule ni waju wa eyi ni a fi so fun awon eniyan wonyi we pe ki won ki o ma kiye sara ki a ma kiye sara je we pe ki a ma sora o ye ki a mo we pe ikilo ti Paul apostle ti o fun awon ara Kolose ikilo yi kan na ni olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba olorun gbo lati isedale tabi lati ibere ninu Deuteronomy ori ketala Deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki atele olorun miran olorun ajeji leyin ti iwo ko ti mo ri ki asima si won iwo ko gbodo peti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe oluwa olorun yin leyin oluwa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma faramo eyi ni ohun ti Mose eni olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe òun ti ṣe wàhálà púpọ̀ láti kọ́ wọn ní ìlànà Ọlọ́run. Òfin Ọlọ́run ní kíkún ni òun ti gbélé wọn lọ́wọ́. Ìlànà àti àṣẹ tí Ọlọ́run fún òun, òun ti fún àwọn ọmọ Ísíráẹ̀lì. Ó wá ń sọ fún wọn kí ó tó fi ayé sílẹ̀, kí ó sì tó fi wọ́n sílẹ̀ wípé kí wọn kí ó ṣọ́ra. Ó ṣeéṣe kí wòlíì kan kí ó dìde kí ó sọ wípé Mósè kò mọ́ sọ dáradára tó. Ó ṣeéṣe kí aláàlá kan kí ó dìde kí ó sọ wípé èyí tí Mósè gbélé wọn lọ́wọ́ wípé kò kún tó fún àwọn Ísíráẹ̀lì. Mósè sọ fún wọn wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyèsára, kí wọn kí ó má jẹ́ kí àwọn wòlíì èké tàbí àwọn alásọdùn aláàlá kí wọn kí ó ṣì wọn lọ́nà. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa wípé àwa tí a jẹ́ ti Ọlọ́run, àwa tí a ń tẹ̀lé Ọlọ́run, kí a ṣọ́ra, kí a má ba fi ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ìṣìnà tàbí ẹ̀kọ́ èké gbá wa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń kìlọ̀ fún wa láti ẹnu oníwàásù wípé kí a ṣọ́ra lọ́dọ̀ àwọn wòlíì èké, wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá wípé àwa tí a ń kìlọ̀ fún àwọn ènìyàn a kò ní ìfẹ́, nítorí wọ́n rò wípé bí a bá ní ìfẹ́ kò yẹ kí a dá ẹnikẹ́ni lẹ́jọ́, kò yẹ kí a sọ wípé ẹnìkan ló ń wàásù ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké tàbí ẹlòmíràn ló ń wàásù ìhìn rere tòótọ́. Kí ni a lè fi pe ọ̀rọ̀ àwọn ènìyàn wọ̀nyí? Kí ni a ti rí ọ̀rọ̀ wọn sí? Ṣé òtítọ́ ni wọ́n ń sọ wípé bí a bá ní ìfẹ́ ní tòótọ́ a kò gbọ́dọ̀ sọ fún àwọn ènìyàn kí a sì kìlọ̀ fún wọn nípa àwọn ẹ̀kọ́ èké àti àwọn wòlíì èké? Ẹ jẹ́ kí a wo Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún, Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹ máa kíyè sí àwọn wòlíì èké tí ó ń tàn yín wá lé àwọ̀ àgùntàn, ṣùgbọ́n apanijẹ́ ìkoko ni wọ́n nínú. Èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó kún fún ìfẹ́, ìfẹ́ sí Ọlọ́run, ìfẹ́ sí ìjọ Ọlọ́run, tí ó ń kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí a ṣọ́ra, kí a kíyè sí àwọn èké wòlíì tí ó ń tọ̀ wá wá ní àwọ̀ àgùntàn, ṣùgbọ́n wọ́n jẹ́ apanijẹ́ ìkoko. Ẹ jẹ́ kí a béèrè lọ́wọ́ wa, bí a bá rí àwọn ọmọdé tí wọ́n ń ṣeré ní ìta tí a sì rí wípé apanijẹ́ ìkoko ó bẹ́ sí gbòòrò, ṣé bí a bá ní ìfẹ́ ní tòótọ́, ṣé a ó máa rẹ́rìn-ín, a ó fi àwọn ọmọdé wọ̀nyí sílẹ̀ láì kìlọ̀ fún wọn? Rárá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ní ìfẹ́ àwọn ọmọdé wọ̀nyí, bí a ti rí wípé apanijẹ́ ìkoko ti bẹ́ sí gbòòrò, ó sì ti ń ṣe ọṣẹ́ fún àwọn ènìyàn, ó ń pa wọ́n ní ìpakópa, a sì rí àwọn ọmọdé tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì, tí wọn kò mọ ìyàtọ̀ láàrin ajá tàbí ìkoko, a ó kìlọ̀ fún wọn, a ó pè wọ́n wọnú ilé. Èyí ni ìfẹ́. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìfẹ́, tí a rí wípé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì, àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ di àtúnbí, àwọn tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì nípa ẹ̀kọ́ ìhìn rere, tí a sì rí wípé àwọn apanijẹ́ ìkoko, àwọn èké wòlíì, àwọn aláìlọ́lọ́run tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà, wọ́n bẹ́ sí gbòòrò, wọ́n kun ayé, wọ́n sì ń da àwọn ènìyàn láàmú, wọ́n sì ń fi wọ́n làkàlàkà, wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀. Ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn, ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọn kí ó kíyèsára. Bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ní ìfẹ́, ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé kí a ṣọ́ra, kí a sì máa gba ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa. Wo Matthew orí 16 ẹsẹ̀ 6. Nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára, kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí. Kí ni Jésù ń sọ níyìí nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn, àwọn onígbàgbọ́ tòótọ́, àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó máa kíyèsára ní ti ìwúkàrà àwọn parisi àti àwọn sadusi wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ ìkejìlá nígbà náà lè ó tó yé wọn pé kìí ṣe ìwúkàrà tí àkàrà lè ó wí pé kí wọn kíyè sára rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn parisi àti ti àwọn sadusi Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà ẹ̀kọ́ èké sì wà Jésù la àwọn ènìyàn lóye wípé nítòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n sọ ọ̀rọ̀ ìjọba ọlọ́run nítòótọ́ ni wọ́n wà lẹ́ẹ̀kejì ọ̀ní ìdàkejì ó yẹ kí a mọ̀ wípé nítòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà àwọn wọ̀nyí jẹ́ bíi farisí àti sadusí Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra kí wọn kí ó kíyè sára kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì ẹ̀kọ́ èké láàyè láàrin wọn nínú ìṣe àwọn apostoli orí ogun láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi ìkokò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn nítorí náà ẹ máa ṣọ́ra nítorí àwọn ìkokò wọ̀nyí ẹ máa ṣọ́ra nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra nítorí àwọn tí wọn ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ní àwa tí a jẹ́ ajíhìn rere àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀ ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀ ni a ń wàásù ni a ń kọ́ni yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé tàbí ní àpéjọpọ̀ wa nígbàtí a bá péjọpọ̀ ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ ọlọ́run yálà nínú ilé ìsìn wa ni tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún tàbí ní ìgbà mìíràn ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ ọlọ́run bí ó ti rí èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyè sára kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìrere bí a ti ní ìgbàlà bí a ti ní ìsọ̀dí mímọ́ bí a ti ní agbára ẹ̀mí ọlọ́run bí a ti ní ìwòsàn bí a ti ń gbẹ́kẹ̀lé ọlọ́run bí a ti ń gbàdúrà tí àdúrà wa ń gbà ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo ó sì yẹ kí wọn kí ó kíyè sára nítorí wípé pẹ̀lú omijé pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú ìtara pẹ̀lú àdúrà pẹ̀lú ìfaraẹnirúbọ pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní ni òun fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìn rere ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀ ó yẹ kí a máa sá fún ẹ̀kọ́ èké kí a má jẹ́ kí ẹ̀kọ́ tí múniṣìnà kí ó wá sí àárín wa ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ìkíní Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ kíní ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ìgbé wọ inú yín wá àní tí yóò sẹ́ olúwa tí ó rà wọ́n wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ ọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́ ati ninu oju kokoro ni won o ma fi yin se ireje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni atun tin je ki o ye wa we pe o ye ki asora nitori eko eke gode kan nitori awon woli eke won po le aye o si ye ki aduro ninu otito awon aladamo tin so awon nkan woyi tabi tin so oro ekodi won so we pe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihinrere sugbon a je ki o ye wa we pe o ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ti o je asan ati otubante o ye ki awa ti ati ko awa ti a mo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan won yi ki tile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o ja para bi abaje eni ti ko sora bi abaje eni ti ngba dulumo bi abaje eni ti ngbo jege ti ngba awon eko eke won yi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo eje ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a so fun wa o si ye wa we pe bi abagba eko eke laye we pe eko eke yi yo di wa ni igbekun bi aba nso nipa we pe ki a di eni ni igbekun ohun ti a nso o ye Paul apostoli daradara nitori we pe eni ti o ja papa nu imo ede Greek ti a fi ko majemo titun ni ki se be nikan eni ti o ja papa ninu itan majemo lailai ni nitori be nigba ti o nso wi pe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wi pe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wi pe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma di ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wi pe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma je ki eru eni be ki o di eni iparun ko se se fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lailai ati ninu titun ti aleka lati fi se apejuwe ohun ti o je wi pe ki a di ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lailai ni ati ri wi pe o se se ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won ri wi pe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won ri wi pe bi won ba le di iru eni be ni gbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wi pe akikanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni igbekun wepe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wi pe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wi pe ohun ni ihinrere ohun ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo wi pe a fe pa ohun afẹ di oni igbekun oba ko mo we pe eni ti o wa yi o ti ri we pe bi a ba le mu ohun kuro awon eniyan ilu re won o di ije nitori be o ni ki awon eniyan ki o jade nitori pe eni yi ni oro asiri ti o fe ba ohun so bi won ti jade be ni o mu ida jade lati inu aso re ti o gun oba yi ni o ku bi o ti ku ni o ti rekun ti o sa jade bi o ti sa jade ni o pe ipe ogun bi won se segun awon eniyan won yi ni yi o mo we pe isori o gege bi eni tin gbadura eni ti o je akikanju o fe ba o jagun o fe ba ibi re jagun o ri we pe bi on ba le yo kele kele wa lati fun o ni eko eke bi on ba le pa orun bi on ba le yi olokan pada we pe adura re koni gba mo wi pe o ni mo olorun mo wi pe jesu christi papa koni je olugbala fun omo eni a fi so we pe ki a kiyesara nitori wi pe awon alala ti ma nwa awon eke woli ti ma nwa awon alakatakiti ti ma nwa awon ti o ma so pe won ni ohun kan imo ijile ti ma nwa awon to ma so fun a wi pe won ni ogbon kan ti o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe na he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di oni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostle ni o tin je ki o ye awon eniyan won yi pe eko eke o ma din ni igbekun ni eko eke o ma so ni di alailagbara eko eke o ma npa ina emi wa o ma parun eko eke o ma ra wa niye eko eke o ma je ki a koju wa si orun ale eko eke o ma yi wa lokan pada kuro lati ma tele jesu a ma di eni ti ara niye ti a tele esu laimo ki se ninu kolose nikan le ati kilo fun wa ninu bibeli lati n kilo fun wa wi pe ewu popo lo wa ninu ki a ma tele awon oli eke iwo ti o je wi pe bi o ti le wa si eko bibeli ti o wa si ile ise wa sibe sibe awon woli eke ni kori kosun re awon woli eke ni won ko leko o tun ma gba awon iwe miran lati ibo miran o fe ki a di oni igbekun lo si oko eru sora ewo wa nibe o ye ki a wo Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ese ikejo nitori bayi li oluwa awon omogun ni oluwa awon omogun wi nitori bayi li oluwa awon omogun olorun israeli wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se peti si ala yin ti eyin nla nitori ese ikesan won so aso tele ike fun yin le oruko mi emi ko ran won li olowa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won a wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so we pe awon gba awe ni awon o ti eronu ti e sugbon bi won tin gba awe ti won duro ni waju olowa ni olorun ran awon si o we pe boya ojo fe ro ni o boya ina njo ni boya ikankan lo fe sele ni won wa kilo fun o bi won ba si tin kilo fun ni won ma so pe sugbon o to ba le se etutu to ba le mu owo die wa to ba le se bayi ta ba se eto fun o ko si eto miran gbogbo eto gbogbo irobo ni jesu christi ti pari lori igi agbelebo eyi ni olorun so fun wa wi pe emi ko ran won o awon alala awon alasotele awon alaposhe awon woli eke oni nitori won so asotele eke fun yin le oruko mi emi ko ran won li olowa wi nitori be o ye ki asora bi won ba to wa wa pelu asotele pelu iran bi won ba so to wa wa pelu isipaya tabi ohun kon ti ba je wepe olorun ko lo ran won nitori jeun jeun won wowo kakiri ni won fi to yin wa ninu Rome ori 16 Rome ori 16 lati ese 17 ara emi si beyin e ma so awon ti se iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ko e si kuro ni iso won o mo ti o je wi pe ki a kuro ni iso eniyan bi abawa loja ti a ri wi pe enikan wa ninu iso pelu wa wi pe bi a se ntaja papo bi a ti soro ti a fe taja ni eni yi ni o nle awon onibara wa sa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wi pe o mo wi pe o n gbianju lati de ijoba orun o si ri eni to fe ko ni eko eke ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun o ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase eti oni nigba ti a we onu kuro ninu eje Jesu eni yi o fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na eje eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele oni sora ki e kuro ni iso won ye ki a ka le kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan wonyi si tabili o kan aya wa ki a le sa fun eko eke ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa oni ara emi si beyin e ma so awon ti nse iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a be lowo wa eko wo ni ati ko ati ko eko igbala ninu Jesu Christi ni kan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun wa pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Christi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Christi a di eda titun wi pe ohun atijo epe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma ja ki a to di onigbagbo ife okunrin ba ara eni je ti a ma nse ki a to di onigbagbo oni bi enikeni ba wa ninu Christi o di eda titun awon ohun atijo iwa irin atijo wonyi won ti koja lo kiyesi won di titun oni ka sora o bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko a ko ha ti ko wa nipa ti so di mimo a ko a ti ko nipa agbara emi mimo fun awon ti a so di mimo tabi kini ke a to ma so nipa eko wi pe ko dara ki onigbagbo ki o je eni ti ko birin jo tabi ki obirin ki o je okunrin kan kokunu kobodo ke ma si lati ile de ile a ko ati ko a wi pe okunrin kan aya kan a se ti ko nipa eko atunse oni ke asora ke ma je eni ti nka akiri ke ma je eni ti an fi afefe eko keko gba kiri oni ke a kuro ni iso awon eniyan be mo gbadura we pe gege bi olorun tin kilo fun wa we pe a o je eni tin gboran bi a si tin gboran ibukun ti o wa ninu igboran yo je ti wa ni oruko Jesu e je ki a wo Heberu

ẹsẹ̀ bíbélì tí a kà wọ̀nyí ó jẹ́ ohun tí ó yé ẹni tí ó ní ẹ̀mí ọlọ́run ó jẹ́ ẹni tí ó yé ẹni tí ó ní ìgbàlà àwọn òjìyàn wọ́n ń pa ara wọn run ni àwọn tó máa ń jiyàn ọ̀rọ̀ ọlọ́run wípé ṣé ó jẹ́ wípé deeper life nìkan ni a ti lè kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣé ó jẹ́ pé àwọn ẹlòmíràn tí ó ń ka bíbélì ṣé ó jẹ́ wípé àwọn náà ò ní ìmọ̀ bíbélì ni àwa kì í jiyàn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ni a máa ń kọ́ àwọn ènìyàn a sì ń fẹ́ ṣe ọ́ lóore o ni a fi ń sọ̀rọ̀ ọlọ́run fún ọ ó sì rí i wípé inú bíbélì ni a ti ń kà wípé bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ tẹ̀lé ọlọ́run bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ gbọ́ràn ẹni tí ó fẹ́ fi ọ̀run ṣèrè jẹ lẹ́yìn ayé búburú yìí wípé kí a ṣọ́ra kí a máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dè wá ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ti ayé ẹ̀kọ́ ayé wà tí kì í ṣe bí ti kristi ẹ jẹ́ kí a padà sí kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá kí a wo ìdákọ̀rọ̀ tí a ní fún ọkàn wa nínú kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá nítorí pé nínú rẹ̀ èyí ni nínú kristi ni gbogbo ẹ̀kún ìwà ọlọ́run gbé lé ara ìyára nínú kristi olúwa wa olùgbàlà wa olùṣọ́ àgùntàn wa nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà ọlọ́run gbé lé ara ìyára ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára pípé àti ẹ̀kún kristi ni ó dúró gẹ́gẹ́ bí ìdákọ̀rọ̀ fún ọkàn wa dípò kí a máa fi ìkọlù kọgba èrò àwọn tí ọkàn wọn ti pòrúurù gbá wọn sókè sódò ó yẹ kí àwọn onígbàgbọ́ sinmi kí wọn kí ó sì gbẹ́kẹ̀lé jésù kristi pátápátá nínú kristi ni gbogbo ẹ̀kún ìwà ọlọ́run ń gbé lé ara ìyára yẹ kí ó yí ọ wípé nígbà tí ènìyàn ṣubú nígbà tí ádámù àti éfa ṣubú ní ọgbà ídẹ́nì ènìyàn ṣubú kúrò nínú ipò pípé tí ọlọ́run dá a sí ó sì ṣubú sí ipò àìpé èyí tí ó bani nínú jẹ́ gidigidi ènìyàn jẹ́ aláìpé nípa ti ẹ̀mí nípa ti ìwà bí ọlọ́run àti nípa ti ọgbọ́n àti òye gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú ní ọgbà ídẹ́nì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ádámù àti éfà di aláìpé àti àwọn ọmọ tí a ń bí nípasẹ̀ wọn ni wọ́n di aláìpé àti àwa pàápàá kí a tó mọ kristi lè a di aláìpé aláìpé nípa ti ẹ̀mí aláìpé nípa ìwà bí ọlọ́run aláìpé nípa ọgbọ́n àti òye ṣùgbọ́n nínú kristi àti nípasẹ̀ kristi ni a ti ní ìgbàlà kíkún òun ló sọ wá di pépé ó fún wa ní ìdáríjì pépé ó fún wa ní àlàáfíà pépé ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa jẹ́ kí a wò ó nínú kólósè orí kejì ẹsẹ̀ ìkẹta inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n a sì ń fẹ́ ní ìmọ̀ ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú kristi ni a ti lè rí i kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún ta èyí tó wà nínú bíbélì kí a má ṣe fetí sí àwọn atanijẹ akónisìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣe é ṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́ onírara nínú kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára onírara nínú kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí wípé bí a bá ti ní kristi àti ní ohun gbogbo nínú kólósè orí

0: ní ẹsẹ ìkọkàndínlógún. Kólósè orí kìíní ẹsẹ ìkọkàndínlógún. Nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú bàbá wa ti ń bẹ lé ọ̀run ni wé pé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti orí ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì, orí kìíní. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá lè a ti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wu Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní lárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún un pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlí èké àti ẹ̀kọ́ èké, kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run. Nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a da òní ìdè, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra ara rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí o sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdimọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ẹ̀bùkún fún ẹbí rẹ, tàbí o fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lè a ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́, a ti mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti kíyèsí bí a ti ń kìlọ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ máa tẹ̀lé ìmọ̀ àti òtítọ́ tí ó wà nínú ìhìnrere. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé gbogbo ẹ̀kọ́ èké, gbogbo ẹ̀kọ́ tí múni ṣìnà, gbogbo àwọn wòlíì èké, olùkọ́ni èké, àwọn ìwé èké, a kọ̀ wọ́n sílẹ̀, a fi wọ́n sílẹ̀, a jó wọn níná, a sì ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀kọ́ ìhìnrere tí a ti kọ́ wa, a fẹ́ jù wọ́n sílẹ̀, a fẹ́ tẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́. Gbàdúrà, sọ fún Ọlọ́run. Bí ó bá jẹ́ aláìlera, bí ó bá jẹ́ ẹni tí a lè tètè yí lọ́kàn padà, sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró ṣinṣin, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ tí ó lè ṣe ọ́ pé ṣe ọ́ yẹ fún ìjọba Ọlọ́run. Bí ó bá gbàdúrà, tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí ó sinmi lé Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ aláìlágbára, yóò fi agbára fún ọ, yóò fi okun fún ọ, yóò lè jẹ́ kí o lè dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí ó yè kooro.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
2: Ori ikerindini ogun Sarai aya Abraham ko bimo fun sugbon ni omo odo kan obirin ara Egypti oruko eni ti je Hagari. Sarai si we fun Abraham pe kiyesi na Oluwa da mi duro lati bimo emi be o wole to omo obirin odo mi o le se pe boye emi ati ipase re ni omo Abraham si gbo ohun Sarai gbo Sarai aya Abraham si mu Hagari omo obirin odo re ara Egypti na leyin gba ti Abraham gbe ile Kenani ni odun mewa o si fi fun Abraham oko re lati ma se aya re o si wole to Agari o si loyun nigba ti o ri pe o n loyun Oluwa re obirin wa di egan ni oju re Sarai si wi fun Abraham pe ebi mi wa lori re emi ni o fi omo obirin odo mi fun o ni aya nigba ti o si ri pe o n loyun mo di egan ni oju re ki Oluwa ki o se idajo laarin temi ti re sugbon Abraham wi fun Sarai pe wo omo obirin odo re wa ni owo re fi se bi o ti to ni oju re nigba ti Sarai n foro re o sa lo kuro lodo re angeli Oluwa si ri ni eba isun omi ni iju ni eba isun omi le ona shuri o si wi pe Hagari omobirin odo Sarai nibo ni iwo ti n bo nibo ni iwo si n re o si wi pe emi sa kuro ni waju Sarai Oluwa mi angeli Oluwa na si wi fun pe pada lo si odo Oluwa re ki o si teriba fun angeli Oluwa na si wi fun pe ni bibi emi o mu iru omo re bi si a ki yo si le ka won fun opolopo angeli Oluwa na si wi fun pe kiyesi iwo loyun iwo si bi omokunrin iwo si so oruko re ni Ishmaeli nitori ti Oluwa ti gbo ohun aro re jagidi jagan eniyan ni yo si se owo re yo wa lara eniyan gbogbo owo eniyan gbogbo yo si wa lara re ohun o si ma gbe iwaju gbogbo awon arakunrin re o si pe oruko Oluwa ti o ba soro ni iwo Olorun ti o ri mi nitori ti o wi pe emi awo eni ti o ri mi kiri niyin nitori na le a se npe kanga na ni bi ala airoi kiyesi o wa ni agbede meji kadeshi onberedi Agari si bi omokunrin kan fun Abrahamu. Abrahamu si pe oruko omo ti Agari bi ni Ishmaeli. Abrahamu si je eni 84 odun nigbati Agari bi Ishmaeli fun Abrahamu. Genesis ori 17. Nigbati Abrahamu si de eni 81 odun, Oluwa farahan Abrahamu, o si wi fun pe emi ni Olorun Olodumare. Ma rin niwaju mi ki iwo ki o si pe emi o si ba oda majemu mi. Emi o si so di pupo gidigidi. Abraham si doju bole Olorun si ba soro pe bi o se ti emi ni kiyesi majemu mi wa pelu re iwo si se baba orilede pupo be ni a ki yo si pe oruko re ni Abraham mo bi ko se Abraham ni oruko re yo je nitori ti mo ti so di baba orilede pupo emi o si mu obi si pupo pupo opo orilede ni emi o si mu ti odo re wa ati awon oba ni yo ti nu re jade wa emi o si gbe majemu mi kale laarin temi ti re ati laarin iru omo re leyin re ni iran iran won ni majemu ayeraye lati ma se olorun re ati ti iru omo re leyin re emi o si fi ile ti iwo se alejo nibe fun o ati fun iru omo re leyin re gbogbo ile Kenani ni ini titi lailai emi o si ma se olorun won olorun si wi fun Abrahamu pe nitori na ki iwo ki o ma pa majemu mi mo iwo ati iru omo re leyin re ni iran iran won eyi ni majemu mi ti eyin o ma pamo laarin temi ti yin ati laarin iru omo re leyin re gbogbo ọmọkùnrin inú yín ni a ó kọ ní ilà ẹ̀yin ó sì kọ ara yín ní ilà òun ni yóò sì ṣe àmì májẹ̀mú láàrin tèmi ti yín ẹni tí ó bá sì di ọmọkùnrin ijọ́ mẹ́jọ nínú yín ni a ó kọ ní ilà gbogbo ọmọkùnrin ní ìran ìran yín àti ẹni tí a bí ní ilé tàbí tí a fi owó rà lọ́wọ́ àlejò tí kìí ṣe irú ọmọ rẹ ẹni tí a bí ní ilé rẹ àti ẹni tí a fi owó rẹ rà a kò lè ṣe aláìkọ́ ní ilà bẹ́ẹ̀ ni májẹ̀mú mi yóò sì wà ní ara yín ní májẹ̀mú ayérayé àti ọmọkùnrin aláìkọlà tí a kò kọ ní ilà ara rẹ ọkàn náà lè a sì ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀ ó da májẹ̀mú mi ọlọ́run sì wí fún Abrahamu pé bí ó ṣe ti Sarai aya rẹ ni ìwọ kì yóò pe orúkọ rẹ̀ ní Sarai mọ́ bí kò ṣe Sara ni orúkọ rẹ̀ yóò máa jẹ́ èmi ó sì bù sí fún èmi ó sì bùn ọ ní ọmọkùnrin kan pẹ̀lú láti ọ̀dọ̀ rẹ̀ wá bẹ́ẹ̀ ni èmi ó sì bù sí fún òun ó sì ṣe ìyá ọ̀pọ̀ orílẹ̀-èdè àwọn ọba ènìyàn ni yóò ti ọ̀dọ̀ rẹ̀ wá nígbà náà ni Abrahamu dojú bolẹ̀ ó sì rẹ́rìn-ín ó sì wí ní ọkàn rẹ̀ pé a ó àbímọ fún ẹni 100 ọdún Sara ti ṣe ni 90 ọdún yóò àbímọ bí Abrahamu sì wí fún Ọlọ́run pé kí Ishmaeli kí ó wà láàyè níwájú rẹ Ọlọ́run sì wí pé Sara aya rẹ yóò bí ọmọkùnrin kan fún ọ ní tòótọ́ ìwọ sì sọ orúkọ rẹ̀ ní Isaki. Èmi ò fi ìdí májẹ̀mú mi múlẹ̀ pẹ̀lú rẹ̀ ní májẹ̀mú ayérayé àti pẹ̀lú irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀. Èmi sì ti gbọ́ àdúrà rẹ̀ fún Ishmaeli, kíyèsí, èmi ò sì bù sí fún un, èmi ò sì mú un bí sí, èmi ò sì sọ ọ́ di púpọ̀ gidigidi. Ìjòyè méjìlá ni òun ò bí, èmi ò sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Ṣùgbọ́n májẹ̀mú mi ni èmi ò bá Isaki dá, ẹni tí Sara yóò bí fún ọ lé àkókò ìwòye àmọ́dún. Ó sì fi sílẹ̀ ní ọ̀rọ̀ ibà sọ. Ọlọ́run sì lọ sókè kúrò lọ́dọ̀ Abrahamu. Abrahamu sì mú Ishmaeli ọmọ rẹ̀ ọkùnrin àti gbogbo àwọn ọmọ ọ̀dọ́ ọkùnrin tí a bí ní ilé rẹ̀ àti gbogbo àwọn tí a fi owó rẹ̀ rà, gbogbo ẹni tí ṣe ọkùnrin nínú àwọn ènìyàn ilé Abrahamu. Ó sì kọ́ wọn ní ìlà ara ní ọjọ́ náà gan bí Ọlọ́run ti sọ fún un. Abrahamu sì jẹ́ ẹni 99 ọdún nígbà tí a kọ́ ní ìlà ara rẹ̀, àti Ishmaeli ọmọ rẹ̀ ọkùnrin jẹ́ ẹni 13 nígbà tí a kọ́ ní ìlà ara rẹ̀. Bí ọjọ́ náà gan ni a kọ Abrahamu ní ìlà, àti Ishmaeli ọmọ rẹ̀ ọkùnrin, àti gbogbo àwọn ọkùnrin ilé rẹ̀ tí a bí nínú ilé rẹ̀, àti tí a sì fi owó rà lọ́wọ́ àlejò ni a kọ́ ní ìlà pẹ̀lú rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Adupe pe oran Jesu Kristi omo bibi re kan soso eni ti ko le ese sugbon ti o wa ku fun ese wa a si dupe lowo re wi pe ife re gboro to be o si jinle jojo ti o koja oye wa adupe fun eje ti Jesu ta sile lori oke Calvary lati ko gbogbo ese wa lo. Nje a nbe o wi pe gbogbo awon ese ti Jesu ti se tan lati ko lo e ma je ki won ko tuku si igbese aye wa.
4: Amen.
3: E ma se je ki a fi ohun kon pamo fun yin.
4: Amen.
3: A be yin wi pe bi a tin gbo oro yin loni igboran pipe wa fi fun wa.
4: Amen.
3: Ohun ti o n ba eleda re ja yọ kúrò ní ọkàn wa.
4: Amen.
3: Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ.
4: Amen.
3: Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
4: Amen.
3: Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé. Ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọ́ràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́ tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó tàbí bí ó ti wù kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ̀ nǹkan ṣe tó. Bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kì í gbọ́ràn, ẹni tí a máa ń sọ títí kí ó tó gbà fún wa, ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, ohun tí ìjọba máa ń fajúro sí tó àìgbọ́ràn kò sí. Gbogbo àwọn tí a máa ń pè ní ọlọ́pàá tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́pàá, wọ́n wà fún àti wo àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìgbọ́ràn. Nítorí bẹ́ẹ̀, ìgbọ́ràn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì yálà nínú ilé, ní àárín ẹbí wa, nínú ilé ìwé, ní ibi iṣẹ́, ní ti ìjọba. Bẹ́ẹ̀ náà ni ó sì ṣe pàtàkì ní ìbálò wa pẹ̀lú Ọlọ́run. A sì ní àpẹẹrẹ púpọ̀ lórí àwọn tí wọ́n ní ìgbọràn pípé sí Ọlọ́run. Ṣùgbọ́n a ò lè mẹ́nu ba ìgbọràn láì mẹ́nuba àṣẹ òfin ìlànà ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láti ọ̀run wá. Nítorí bí ò bá sí àṣẹ tàbí ìlànà kan tí a fi lélẹ̀, bí ò bá sí ọ̀rọ̀ tí a ti sọ tì sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ò bá sì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ ni, kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí ó sì ń béèrè ohun kan lọ́wọ́ wa. Èyí ni ìgbọràn. Bí ó bá sì ṣe wípé àwa nìkan ni a dá wà, tí kò sí ìyá bàbá, tí kò sí àwọn ìbátan, tí kò sí àwọn ọ̀rẹ́, ìgbọràn á rọrùn púpọ̀. Bí o bá rí ọmọ tí ó ń ṣe àìgbọràn, kìí ṣe òun nìkan ni ó ń dá àdáṣe. Ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé ṣe o dẹ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó ń sọ nìwọ náà fẹ́ ṣe ìgbọràn sí. Bí o bá rí ọmọ iṣẹ́ tí ó dàbí ẹni wípé ó jẹ́ aláìgbọràn, ó dàbí ẹni wípé irú ọmọ iṣẹ́ bẹ́ẹ̀ ó ní ìfẹ̀yìntì, ó sì ní àwọn agbani ní ìmọ̀ràn tí wọ́n sọ fún wípé kò dára bí ó bá ń gbọ́ràn ní ìgbà gbogbo, wípé á dàbí ẹni wípé ó jẹ́ ọ̀dẹ̀. Bí a bá sì rí ẹnikẹ́ni ní ìgboro tí ó ń ṣe àìgbọ́ràn, ó ní àwọn tí wọ́n máa ń sọ fún wípé kò ṣe àǹfààní láti gbọ́ràn sí ohun gbogbo tí ó ń gbọ́. Nínú ilé Ọlọ́run bákan náà ni, bí ó bá ṣe wípé kò sí ìyá, kò sí bàbá, kò sí ẹnikẹ́ni bí ọ̀rẹ́ tí ó ń kí wọn lẹ́yìn, ìgbọràn á rọrùn jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ wípé gbogbo àìgbọràn pátápátá ni ó ní ìjìyà nínú. Ṣùgbọ́n àánú Ọlọ́run wà fún àwọn tí wọ́n ṣetán láti fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo fẹ́ kọ́kọ́ wo àwọn tí a rí kà nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere tí wọ́n fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo sì fẹ́ wo kí ni ohun ìwúrí àti ìfẹ̀yìntì tí wọ́n ní tí wọ́n fi gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀. Ní Ìṣe àwọn Apọ́stẹ́lì orí 21 láti ẹsẹ̀ 10 ni a ń kà nípa ọ̀gbẹ́ni kan. A ò bí sí inú ìgbàgbọ́, ó jẹ́ aṣòdì, ó sì jẹ́ oníkúpani tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ti rẹ̀ tilẹ̀ burú púpọ̀ púpọ̀, ó sì yangàn, ó ṣògo nínú ìwà àìlọ́lọ́run, ìwà aṣòdì, ìwà àìgbọ́ràn, ìwà ti ìjà àti ọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ Ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan, ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwa onígbàgbọ́ máa ń pè ní ìkóríta. Nítorí wípé Ọlọ́run béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀, ẹni yìí ni a ń pè ní Sọ́ọ̀lù ará Tarso, ẹni tí a mọ̀ sí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì lẹ́yìn ìgbà tí ó yí padà. Bí Ọlọ́run ti bá pàdé, bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún Ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kò fi ohunkóhun pamọ́. Ó gbàdúrà o wa oju oluwa o bebe lodo olorun wipe idariji ati anu ni oun fe ko pe jina ni aran odise olorun kan si ti an pe ni ananiah o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la asini ki o dide ko pe pupo a baptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o se se bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o bi o ti n dele ti o fe mura pelu ipinu pelu okan kan lati se igboran pipe be ni won wa ba tun won so pe ah o je ma danwo o je ma gboran si olorun lenu won si n fe fun ni awon awawi pupo lati ma le se igboran mo je so fun o wi pe paul yi kan na o ni iru idojuko ati ejakule be ti awon ore ti won so fun wi pe ko ye ki o gboran si olorun lenu to be sugbon o je eni ti o ni ipinu iru ipinu be ni mo nbe olorun ni oni wi pe ki o fi si okan eni kokan ninu wa lati ese ikewa ise awon aposteli ori ikokan leni ogun bi a si ti wa nibe le ojo pipo woli kan ti Judea sokale wa ti an pe ni Agabu nigba ti o si de odo wa o mu amure Paul o si de ara re li owo ohun ese o si wi pe bayi le emi mimo wi bayi le awon Jew ti o wa ni Jerusalem yo de okunrin ti o ni amure yi wo si fi ile awon keferi lowo nigba ti a si ti gbo nkan won yi ati awa ati awon ara ibe na be pe ki o ma se goke lo si Jerusalem Paul n tesi waju lati gboran si olorun lenu o ti gbo ipe o ti gbo ipe nija ti a pe wipe o ye ki o lo si Jerusalem bi o ti le je wipe inu ni bi ni po laarin awon Jew si Paul be ni Paul n se okan akin o si ni okan ti o duro sinsin o pinu ninu re wipe ko si ohun ti o ye ipinu ohun wipe ohun ni lati gboran si Olorun lenu ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eniyan olorun ki se keferi sugbon woli eni ti o n pa pa mo nipa eni ti an pe ni emi mimo o debe o si mu amure Paul o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni ah o lo ma se o o ni wahala wa niwaju isoro a po fun nitori wipe bi o ba gboran si olorun lenu esu ota emi wa ko ni je ko gbadun a si ko si awon Jew ninu won a se lodi si pupo pupo eru ba bere si ni ba awon arakunrin arabinrin awon ore awon ti o mo Paul ni won bere si ni so wipe Paul ma se lo gbo idahun Paul ni ese iketala nigba na ni Paul dahun wipe ewo le eyin se yi on ti o ye ko so fun onile niyan nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe ati gbo pe lagbaja eni ti abi sinu ile igbagbo eni to je pe lati kekere le o ti ja papa ninu esin eni to je pe opolopo wa ni ansore tele omoluwa bi sini iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile atun gbo wi pe o nlo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibata ati awon ana won si joko won ni ko joko sarin won ni okun le sibe mo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile isin to wo labule yin abi won fi pitan fun eni o lo fi okuta so le sibe baba o se kere ninu ise isin ago church olora awon aga iwasu oloye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun enkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o nlo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu ile won awon ni wasu o dun lenu won won ma so fun e wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lo joko ti won fe pa e lokan da igba ti gbogbo won ba soro tan patapata iya e a wa bere a ma sunkun o temi laarin ijo laarin egbe o dojuti mi o n gbe bibeli o tun wa ba je patapata o tun ya oju ile elomi kakiri o tun wa asu pada iya je mi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amu ni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to n gbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun paul wi pe ma lo ma gboran si olorun lenu o wa gu ese iketala nigba na ni paul dan wi pe ewo le eyin se yi ti eyin so ku ti esi mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma sokun won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki o ri ti o je ki o ni eti omo ti o n gboran mo gbagbo wipe oni kuro ninu eko naa o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul n so fun won wipe nitori emi ti mura tan ki se fun dide nikan soso ki se fun dide nikan ṣùgbọ́n láti kú pẹ̀lú ní Jerusalemu nítorí orúkọ Jésù Olúwa. A ò tí ì pè ọ́ láti kú. Wo ẹlẹgbẹ́ wa, aṣáájú wa nínú ìgbàgbọ́. Ẹni tí a fẹ̀ jẹ́ Jésù Kristì kan náà ra padà bí a ti ra wá padà, àwa tí ó ní ìgbàlà. Ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run bí àwa náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó pinnu nínú ọkàn rẹ̀, tí kò sì ṣe iyèméjì, tí ó ń sọ wípé bí ó ṣe ti kú ni mo ti yá. Nígbà tí a kò lè pa á ní ọkàn dà, àwa dákẹ́. Ohun tí mo fẹ́ kí o ṣe àkíyèsí nìyẹn. Kò sí bí wọ́n ṣe lè sọ ọ̀rọ̀ tó, kò sí bí wọ́n ṣe lè wíjọ́ tó pẹ̀lú rẹ, ní tí wọ́n bá rí wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà, wọ́n á dákẹ́. Ṣùgbọ́n bí o bá jẹ́ ẹni tí ó dẹ̀, ẹni tí kò mọ Ọlọ́run púpọ̀, ẹni tí kò ní ìpinnu tí ó dúró, ẹni tí wọ́n lè dẹ́rùbà, tí wọ́n lè fẹjú mọ́, tí wọ́n lè sọ fún ọ wípé bó o bá gbọ́ àárí sí ọ, táyà ẹ ti ń já, tí wọ́n á pè ẹ́ pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì, ó tó sọ pé ẹ máa nìṣó, ẹ̀mí ń fẹ́, ó ṣàìlera fún ara. Bọ́n bá ti ri pé bẹ́ẹ̀ ni, wọ́n tún kẹ́nu tí ó ju bẹ́ẹ̀ lọ. Bọ́ bá wà nínú àwọn ẹni tó ń ránṣọ, àwọn gbogbo ẹgbẹ́, wọ́n sọ pé owó tiẹ̀ ń kọ́ ta fẹ́ fi ṣe ìrúbọ, kí káwọn èèyàn lè máa mú aṣọ, mi ò kì í ṣe ìrúbọ mọ́. Wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ, mi tó ti ránṣọ, wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́, pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́. Wọ́n sọ pé ó yá ẹgbẹ́ machine ẹ, wọ́n á gbé lọ. Wọ́n gbà tán bá ṣe fìtínà sí ẹ, tán bá fi ẹ báyìí pé a lọ lọ́kàn ẹ, ó ṣe é ṣe kí wọ́n náà kò lọ bá pé kò burú ẹ jọ̀ọ́, òrìṣà náà àjọ má sìn. Tàbí ó ṣe é ṣe kó ti jẹ́ pé o ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run nínú iṣẹ́ rẹ, tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ́ yìí, àwọn èèyàn sì máa wá. Bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ Ọlọ́run ò gba òun láàyè láti dúró nínú ilé ẹ, tó sì ti ń ka bíbélì, àwọn òbí ìyàwó yìí wọ́n ti pè pé ó ṣọ ọkọ ẹ, ibi tó ń lọ yẹn wàá rí àbọ̀ ẹ, tó bá máa dé á gbé bíbélì rò níjú àwọn tó ń kọ lọ́hùn-ún. Á kàn dé ni tá a sọ fún ẹ wípé o jẹ́ palẹ̀ ẹrú ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì, ṣọ́ o. Bó o bá sì ti dé ló ń fún ìjà mọ́nú wípé mbó ló ti ń bọ̀, ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o. Tọ́ bá kọ́ ẹ lọ́hùn wípé kó wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀, tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ, màá jẹ́ ká yé le fún ẹ. O tiẹ̀ tí ì sọ bẹ́ẹ̀, o ti ń sọ sí ẹ lẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o. Ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí Ọlọ́run. Nígbà tí wọ́n bá ti ri wípé wọn ò lè pa ó lé ọkàn dà, wọn á dákẹ́ ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti Olúwa ni kí a ṣe. Wo Galatia orí ìkíní. Galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí ẹ̀yin ti gbúrò ìwà ayé mi ní ìgbà àtijọ́ nínú ìsìn àwọn Júù, bí mo ti ṣe inú ni bí ni sí ìjọ ènìyàn Ọlọ́run ré kọjá ààlà, tí mo sì bá a jẹ́, mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi, mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Èyí tí a ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Paul ń sọ fún wa wípé òun pàápàá owó fàsẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú iṣẹ́ ìsìn, ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé ìsìn àtọwọ́dọ́wọ́ lásán ni, ìsìn tí kì í gba nílà, ìsìn tí kì í gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ènìyàn, ìsìn tí kì í gba ìjẹkújẹ, ìmukúmu, ìfẹ́kùfẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ní òun ta àwọn tó kù yọ nínú ẹ̀sìn, nínú ìṣìnà, nínú ìwà òkùnkùn, ninu inu ni bi ni o se inu ni bi ni si ijo eni olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigbati o wu olorun nigbati o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo we pe awon egbe wa bi a se nsoro ni ibayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo sin ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo un mo nbe olorun wi pe ore anu ati owo ife ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko paul wan so wi pe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iya mi wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke mi ki o le ma wa su re laarin awon keferi loju kan na emi ko ba ara ati eje gbimo po awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan na nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Kristi Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimo po awon ara o ma nfa ni anu a ma se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si olorun lenu rowo ati eso tona iwo obirin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu ile to wa ton fun e lounje meta lojo omo ni to bi kale ki lo fe fi ton won gba to ba se atunse igbesi aye e awon ara atore niyen awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo po pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun won wipe rara mo ti deru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo ti nka ise awon aposteli ori karun ese ikeji din ni ogbon wipe awa ko ti kilo fun yin gidigidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu e si n pe te ati mu eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si ari awujo won wa so fun won wi pe ewo la n gbo te n se yi ewo lo n dowo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidi gidi ki se die a si so fun yin o a te mo yin leti wi pe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se ah iwo eni ta bi dada eni ta bi dada lo nko birin jo ta ko won jo ti won po nle bo fe kenikan lo pon mi wa re ni pe bo fe kenikan lo segi wa re ni pe bo be tenikan odun wa ya si yara telomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan dada ni awon omo lu abi gbogbo awon omo lu abi ton sun sile oti awon omo lu abi ton je ajigbese awon omo lu abi ton se fayawo awon omo lu abi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun abi pe awon obi e won si je omo lu abi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe ah o ma sorire o ah eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se la lejo dada o nitori wi pe omo po ninu e won si ma so fun e pe won feran eni ni won fi n kole ebe won di wahala ru eni aisimi aibale aya airoju airaaye ni won kole olorun ni awon won yi wa pe won pe a ti so fun yin wi pe eko wo le tun gbede yi wi pe jesu kan wa nibi kan to ma n gba ni lowo ese patapata e ma je atun gbo be lenu yin mo o se e wa so awadi elese e wa mu eje jesu yen e wa mu wa sori wa se nsi o fe so wi pe iwo ni alara mimo awaje elese wese kokan dini ogbon sugbon peteru ati awon aposteli dahun won si wi pe awa ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo o ma dara lati ni olorun lati ni ipinu lati so wipe ni kiku ni yiye titi ojo aye mi emi ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo ohun ti mo wa nfe wadi ni wipe kini abayori si iboran wo exodus ori ikokandinogun bi abagboran kini ere re kini o je ini ati ipin wa exodus ori ikokandinogun ese karun nje ni sisin yi bi eyin ba fe gba ohun mi gbo ni toto ti o si pa ma je mu mi mo nigba na le yo je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi eyin o si ma je ijoba alufa fun mi ati orile ede mimo won yi li oro ti iwo o so fun awon omo israeli nigba ti abagboran si olorun lenu lese kese ti a tin fi igboran pade eko oro olorun ti a n gbo lese kese ile a n di isura fun olorun kini a n pe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o se owon fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma n fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabo bo wa a ma fi iso re so wa ni exodus ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun exodus ori iketa le ni ogun lati ese ogun kiyesi imiran angeli kan siwaju re lati pa omo le ona ati lati mu ode ibiti mo ti pese sile mo nfe ran leti pe ki Jesu Kristi ki o to faye sile ki o to lo le o so fun awon omo ehin re o si so fun awa na pelu wi pe e ma se je ki okan yi ki o daru e gba olorun gbo e si gba mi gbo pelu pe ninu ile baba mi opolopo ibugbe le o wa iba ma se be emi iba ti so fun yin emi si lo lati lo pese aye sile ni ti mo ba si lo lati lo pese aye sile emi a si tun pada wa wi pe ni bi ti emi gbe wa ke eyin ki o le wa nibe pelu awa so fun a wi pe ni akoko kan ni igba kan ni aye awon omo Israeli ni awon na ni iru ileri be bi o ti le je wi pe ileri yi ko sun mo ti wa ko to ti wa wi pe ile kan wa ti a pe ni ile ileri ile Kenani ti a gba lowo awon kan ti a si nfe lati fun won se o mo wi pe orun rere ti a so pe a fe lo yi ogun logo awon angeli da le jade ninu re esu ati idameta awon angeli le orun ni a le jade a si so fun a wi pe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Kristi ni o lo pese fun wa sugbon olorun so fun awon Israeli wi pe o nfi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo sibi ti an lo nigba ti Jesu Kristi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere a si n kilo fun a wi pe ki a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wi pe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun wi pe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi ati n gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba ti n fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi olorun ninu okan e ama ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa fe irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba ti n fe gbe iyawo ti o dabi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon Philistine awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e debi ko ma wa awon ti won se ifekufe kakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa kuwa a ri irikuri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti n se ifekufe ara lo n ti emi olorun o si ko salaye je olooto lati kin ni ilo sugbon oni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni Delila wa nso fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won a beere nbo lagbara e wa àwa bẹ́ẹ̀ sí ní sọ fún ẹ̀jẹ̀ Jésù lágbára mi. Bíbélì ni ọ̀rọ̀ Ọlọ́run ti tọ́ni sọ́nà, òun lágbára mi, ẹ̀mí Ọlọ́run ni. Bó o ti ń sọ yẹn, bẹ́ẹ̀ ni èṣù ló ń gbà lọ́wọ́ ẹ, ó wá fọ orí ẹ, agbára lọ, gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ, ẹ̀mí Ọlọ́run lọ. Lẹ̀lílà yìí ni ó tún sọ pé Samsoni jí dìde, àwọn Filistini wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé. Samsoni bá jí, ó lòun á ṣe bí ọkùnrin. Tẹ́mi Ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin. Wọ́n ní tọ́mi bá tẹ sáàmù, ó tán ológun apáradà ní tẹ́mi Ọlọ́run bá lọ ò tó bẹ́ẹ̀. Wọ́n yí ẹ mọ́lẹ̀, wọ́n rìn ọ mọ́lẹ̀, lójú orun wọn á pàdé ẹ. Bó o pe Jésù, Jésù á ní ṣe bó ti kàn mí sílẹ̀, ṣe bó ti fi obìnrin, ṣe bó ti fi dípò mi. Bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àgàbà ọrún á ló ti o, á lòun kì í gbénú dọ̀tí. Ṣé bó o ti wọnú òkùnkùn lọ? Bó o sọ pé bàbá ṣàánú fún mi, o ti kọ àánú sílẹ̀. Ṣé bó o ti lọ gbé obìnrin kan, o sì ti fi dípò àánú àti oore àti oore ọ̀fẹ́ Ọlọ́run? Ni Samsoni bá jíride, ó bá mi ara, agbára òde ni wọ́n mu, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fiṣẹ̀ sí. Wọ́n ayò ojú ẹ̀ méjèèjì, na wọ́n sọ fún yín pé ó yá, wọ́n á kóra wọn jọ, 1,000 ènìyàn. Wọ́n ní ó yá, o máa ṣeré fún wa. Ìgbà tí wọ́n bá tún bí ẹ nílé ọtí, pé orin tẹ́ ẹ máa ń kọ́ níjọ sí ìgbà tó ń lọ sílé ìsìn. Gbà tó ń sun ẹkọ́ àsun ìdáàbọ̀, Jésù fẹ̀jẹ̀ rẹwẹ̀ mi, Jésù ṣàánú fún fánú ẹ mọ́ ń bẹ̀, wọ́n kọrin fún wa. Gbà táwọn ẹgbẹ́ nínú ayé, àwọn onítẹ́tẹ́ tán bá mu tí yó, tán wá sọ pé Michael lórúkọ ẹ, ó yá bí wákà Psalm 23 fún wa. Olúwa lolùṣọ́ àgùntàn mi, èmi kì ó ṣe aláìní, ò tí ì ṣaláìní di ọtí, ò tí ì ṣaláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́. Òun ni àwọn ọmọ Israẹli ni wọ́n sọ. Ó ní àwọn tí ó kó wálé ẹrú wọn ń bèrò ní lọ wa, wọ́n ní kí a kọrin sí òní fún wọn. Ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì. Níbo ni wọ́n ti fẹ́ lọ kọrin sí òní? Orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn, orin tó ń da lárayá, orin ìhìnrere, níbo ló ti fẹ́ lọ kọ́? Ni Samsoni ló bá ń ṣeré fún wọn. Ẹkún bá gbọ̀n, àánú ara rẹ̀ ṣe. O fọwọ́ ba orí rẹ̀, irun ìrònú pèwàdà, ó ti ń hù lórí rẹ̀. Ó wá sọ pé Ọlọ́run, mo tẹ́, mo ń fọwọ́ kan ìtẹ́ ọ̀run ṣùgbọ́n mi ò lè débẹ̀. Bó lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo ń fẹ́ gbọ́ràn, mo ń fẹ́ ṣe ìpinnu, torí pé ó ti dé bá mi nísinsìnyí. Àwọn tó ń kì mí nílọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọn ò lè tẹ̀lé mi débí. Àwọn tó ń wọ aṣọ ọlọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbà tí mo ti pẹ̀yìn dà, tí mo ti kọyìn sí ìrere, wọ́n ti jù mí sílẹ̀. Ọlọ́run, bó o bá lè ṣàánú fún mi lẹ́ẹ̀kan ṣoṣo yìí, tí agbára ọ̀run, agbára tí borí ẹ̀ṣẹ̀, agbára tí borí èṣù, agbára tí borí ọ̀tá, agbára tí dúró ṣinṣin, agbára tí lè gbọ́ràn, bó bá lè padà dé lẹ́ẹ̀kan ṣoṣo yìí, mo fẹ́ gbọ́ràn. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ó wá sọ fún àwọn tí wọ́n darí rẹ̀, ó ní ẹjọ́, ẹ fi ọwọ́ mi ba àwọn òpó ilé. Mo tún fẹ́ dábìrà fún Ọlọ́run, mo tún fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run, mi ò kàn fẹ́ kú ní ikú aláìríṣẹ́. Bó ṣe ń gbàdúrà yẹn, tó ń ronú pòwàdà, tó ń sọ fún Ọlọ́run wípé bó bá lè yọ mí nínú eléyìí, ó parí. Bí mo tiẹ̀ kú níbí, ó sàn kí n kú sí ní ìgbàgbọ́. Ó jẹ́ mọ̀ ìdáríjì láti ọ̀run wá. Aṣọ mọ̀ pé Ọlọ́run aláàánú ni, pé bó bá ké pe Ọlọ́run, ó ní láti gbọ́. Bó ti ń ké pe Ọlọ́run, àwọn tí wọ́n ń ṣeré àwọn abọ̀rìṣà, ṣé àwọn òkùnkùn mọ̀ tún mọ̀ àdúrà? Mọ rẹ̀ tó ń gbàdúrà, àwọn ọmọ kí ló ń ṣe? Wọ́n sì mọ̀, wọ́n mọ̀ tún mọ̀ ẹ̀. Ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ ní iná ọ̀run agbára Ọlọ́run ló sọ̀kalẹ̀. Mo gba Ọlọ́run jẹ́lẹ̀rí wípé bó bá sọ fún Ọlọ́run wípé ìwọ náà ti ṣẹ́sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ náà ti pẹ̀yìndà tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé agbára sì ti lọ. Bó bá sọ pé mo ń fẹ́ gbọ́ràn, ó dì ìṣúra fún Ọlọ́run, yóò ṣàánú fún ọ. Áńgẹ́lì ni ẹ̀mí Ọlọ́run, ẹni tí a ná láti ọ̀run wá láti tọ ipasẹ̀ rẹ dé ọ̀run réré, kò ní fi ọ sílẹ̀ o. Yóò di ọwọ́ rẹ mú, yo ma shamona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo si bi han ma lo si be o bo ba si tin gbona o daju wi pe bi pe ba dun bi jesu ba fara han

Ọlọ́run sílẹ̀, ó bá ń gbọ́ tí ènìyàn. Ọlọ́run bá wa lọ sọ fún Samuel pé ó ṣe mí láàánú. Nítorí mo yan Saul lọ́ba. Ó ti pẹ̀yìndà sí mi, kò gbọ́ràn sí mi lẹ́nu. Kí ni ẹ̀rí Ọlọ́run nípa tiẹ̀? Ṣé o fẹ́ di ti Samson ni? Àbòtú o fẹ́ di bi Saul? O rántí wípé Saul ni àìgbọ́ràn kan ṣoṣo tó ṣe yẹn. Ní ìgbẹ̀yìn ayé ẹ̀, ó tún lọ ń wá àwọn àjẹ́ àwọn oṣó káàkiri. Ó lọ́lọ́run ò dá òun lóhùn. Ó tún padà lọ ń bọ̀ ríṣà. Inú ẹ̀ ló kú sí o. Bá a ṣe ń sọ yìí, kò fojú rí Jésù. Kò rí Ọlọ́run. Ó wà nínú ìṣòro nísinsìnyí, ṣùgbọ́n ó ṣe tèmi pẹ̀lú ẹni. Ọlọ́run fún wa ní àǹfààní. Ó wu Ọlọ́run nínú ọláńlá rẹ̀, nínú àánú, nínú ìpamọ́ra rẹ̀. Láti pè ọ wá sínú yìí rere, mo ń bẹ Ọlọ́run wípé orí inú ti máa ba tìta jẹ́, kọ́lọ́run mú kúrò nínú ọkàn rẹ̀. Bọ́lọ́run sì ti ń pè wá láti gbọ́ràn lónìí. Mo gbàgbọ́ wípé gbogbo ọ̀la ń fẹ́ gbọ́ràn. Bó o bá fẹ́ gbọ́ràn, wàá sọ fọ́lọ́run. Ẹ jẹ́ kúnlẹ̀ kí a sọ fún Ọlọ́run pé ẹ̀mí àìgbọ́ràn pátápátá kí Ọlọ́run kí ó yọ ọ́ kúrò. Ọlọ́run ń béèrè ìgbọ́ràn pípé lé ọwọ́ rẹ àti lé ọwọ́ mi. Képe wá sọ fún Ọlọ́run ohun tí ó bá dàbí ẹni pé ó wọlé ọ̀nà rẹ. Sọ fún Ọlọ́run wípé ó tún ṣe. Bí àtúnṣe bá wà lé ọ̀nà rẹ, ní ti ìgbéyàwó, ní ti iṣẹ́ ṣíṣe, ní ti ìwà híhù, sọ fún Ọlọ́run, ẹ̀jẹ̀ Jésù Kristi wà síbẹ̀ láti wẹ̀ ọmọ. Ẹ̀mí Ọlọ́run ti ń tọ́ni sọ́nà. Ẹ̀mí Ọlọ́run olùtùnú. Ó wà síbẹ̀ láti tọ́, láti ràn ọ́ lọ́wọ́. Láti jẹ́ ìtìlẹ́yìn fún ọ nígbà tí o bá ń gbé ìṣísẹ̀. Láti ṣe àtúnṣe. Má jẹ́ kí wọ́n pa ọ́ lọ́kàn dà. Gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu.

போனோம்.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, onífẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá lónìí láti wá gbọ́ ọ̀rọ̀ yín. A wá lónìí fún ìsọjí, a wá lónìí fún ìdáhùn sí àdúrà, a wá lónìí fún ìmọ́lẹ̀ nínú òkùnkùn ayé yìí, a wá lónìí láti lè jẹ́ kí ẹ tán àwọn àìní tí ó wà ní ìgbésí ayé wa. A dúpẹ́ wípé ojoojúmọ́ ni a ń rí yín bá. A dúpẹ́ wípé ẹ kì í ṣípò padà. A dúpẹ́ wípé ẹ kò yí padà. A dúpẹ́ wípé lójoojúmọ́ ni ìlérí yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni ìjólóòtọ́ yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni àánú yín lórí wa, oore ọ̀fẹ́ yín lórí wa ló ń dọ̀tun. Lójoojúmọ́.

0: le mu ki ibukun atorun wa ki o wa si igbesi aye wa e gba pe wa loruko Jesu bi ati wa loni bi e tin ba wa soro an be yin wo pe e o fun ani aye ati anfani lati se okan wa paya lati gbo oro yin an bebe wi pe oro yi yo se wa lanfani an bebe wi pe oro yi yo tan imole si okan wa an bebe wi pe oro yi yo so wa di alagbara yo fun ani okun yo ko wa bi ati gbadura yo ko wa bi ati ri down si adura wa a bebe wi pe bi e tin ba soro a ko ni je ki on kon ki o di wa lowo wi pe a o fiti si oro na a o duro lori oro na a o se on gbogbo ti e fe ki a se ati wi pe ibukun yin latoke wa ati wi pe ise iyanu latoke wa yo je ti eni kokan wa loruko Jesu a dupe pe ti gbo ni loruko Jesu Christ Oluwa wa eje ke wo Matthew ori karun ese ikeje Matthew ori karun ese ikeje alabukun fun le awon alaanu nitori won ri anu gba alabukun fun li awon alaanu nitori won ri anu gba eje ki a wo Samuel keji Samuel keji ori keji le logun ese ikerindinlogbon fun alaanu ni iwo fi ara re han fun bi alaanu ati fun eni iduro sinsin li olododo ni iwo o fi ara re han fun ni eni iduro sinsin li olododo loni oro Olorun ti an fe yewo ni aanu fun awon alaanu aanu fun awon alaanu o ye ki o ye wa wi pe igbesi aye wa o duro lori aanu Olorun aanu Olorun o je ohun ko se mani fun wa fun gbogbo eniyan ti o wa le aye lai si aanu lati odo Olorun wa aye ti an gbe yi ko le mo riri ohun kankan lati odo Olorun nitori lati gba ti Adamu ti subu lati igba ti eniyan ti subu ni o ti je wi pe idajo ari ayeraye ni iba ma duro de wa lai si wi pe a ni ohun kan ti a le gbekele tabi a ni ireti kan lati odo Olorun bi ki ba se wi pe Olorun fi anu re han fun wa bi ki ba se wi pe Olorun fun ara re nitori ori ofe re o mu ireti igbala wa fun eni kokan wa je ki a duro na ki a ro ki a gbe yewo wi pe bi ko ba si anu Olorun ninu idile iru idile be ko le duro bi ki ba se pe agba Olorun laye lati fun ani okan anu ati oju anu fun ara wa oko ati aya baba iya ati awon omo won ko le gbe lalaafia lai si anu Olorun ninu ile isin papa laarin adari ati omo ijo laarin okunrin si obirin bi ki ba se wi pe agba aanu Olorun laaye ninu okan wa ati lati fi aanu Olorun fun ara wa bi eni kokan ko le sese wi pe ki agbadun onkohun ninu ijo nibi ise wa bi ki ba se wi pe an fi aanu bara wa lo ni ibi owo wa bi ki ba se wi pe an fi aanu bara wa lo ni ibi ile ti an gbe eni kokan si eni keji re bi ki ba se wi pe an fi aanu bara wa lo a o le ni alaafia a o le gbe papo lai si alaafia o ye ki o ye wa wi pe ko si ohun kan ninu wa ko si eni kankan ninu wa ti o le sanwo irapada re nitori pe lati igba ti eniyan ti subo lati igba ti eniyan ti fi Olorun sile ti a ti ya eniyan nipa si Olorun ni o ti je wi pe a je igbese kan a je Olorun ni igbese kan ti ko si eni keni tabi ohunkohun ti o le san nitori owo tabi iye irapada wa o se iyebiye to be ti a ko ri eni ti o le san igbese yi nitori be aanu Olorun nikan soso oni o mu igbala wa fun wa igba ti mo n soro nipa igbala mo n soro nipa igbala kuro ninu ese igbala kuro ninu
1: ìdájọ́ ayérayé ìgbàlà kúrò nínú ègún ayérayé tí ó wá sórí gbogbo ènìyàn nígbà tí ènìyàn ṣẹ̀ ṣùgbọ́n àánú ọlọ́run òun ni ó sanwó ìràpadà wa àánú ọlọ́run òun ni ó rán Jésù Kristì ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo láti wá gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nígbà tí a jẹ́ ọ̀tá ọlọ́run tẹ́tí sílẹ̀ dáradára wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọ̀tá ọlọ́run a wà nínú òkùnkùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ò mọ ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà ọ̀nà ìjọba ọlọ́run a sì jẹ́ ọ̀tá sí ọlọ́run ṣùgbọ́n àánú ọlọ́run òun ni ó dúró àánú ọlọ́run òun ló mú sùúrù fún wa tí ó ń dúró kí a ba lè ronú pọ̀dà àti wípé kí a ba lè gba Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí a ba lè gbà á gbọ́ ohun tí a ń sọ ni wípé láìsí wípé ọlọ́run fi àánú hàn fún wa a kì í bá ti ní àǹfààní láti ní ìgbàlà bí kì í bá ṣe wípé ọlọ́run fi àánú hàn fún wa a kì í bá ti mọ iribiri ohun iyebíye tí Jésù Kristì tí ó ṣe lórí igi àgbélébùú a kì í bá ti mọ ọ̀nà ìgbàlà a kì í bá ti lè ronú pọ̀dà a kì í bá ti lè gba Jésù Kristì ọmọ ọlọ́run gbọ́ kí a sì ní ìgbàlà nínú Míkà orí keje ẹsẹ̀ ìkejìdínlógún àti ẹsẹ̀ ìkọkàndínlógún yẹ kí a wo bí ọlọ́run ṣe fi àánú hàn fún wa tí ó fi dárí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá ta ni ọlọ́run bí ìwọ tí ó ń darí àìṣedédé jì tí ó ń ré ìyókù ìní rẹ̀ kọjá kò dá ìbínú rẹ̀ dúró títí láé nítorí òun ní inú dídùn sí àánú nítorí àánú rẹ̀ ni ọlọ́run fi ojú rere hàn fún wa tí ó fi mú àìṣedédé wa kúrò tí ó fi dárí gbogbo àìṣedédé wa jì wá tí kò jẹ́ kí ìbínú rẹ̀ kí ó wà lórí wa títí wẹsẹ̀ ìkọkàndínlógún yóò yí padà yóò ní ìyọnu sí wa yóò sì tẹ àìṣedédé wa bá ìwọ ó sì sọ gbogbo ẹ̀ṣẹ̀ wọn sínú ọ̀gbun òkun ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí ó wúwo ohun tí ó wọ̀ wá lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dàbí òkúta ọlọ tí a fi máa ń lọta tàbí ohun tí ó tóbi jù bẹ́ẹ̀ lọ ó dàbí odó tí a fi máa ń gúnyán tí a so mọ́ wa lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé ẹlẹ́ṣẹ̀ kò lè wòkè nítorí ẹrù wúwo tí a so mọ́ ọlọ́run ṣùgbọ́n nítorí àánú ọlọ́run wo ẹni tí a so odó mọ́ lọ́rùn tàbí ẹni tí a so ọlọ òkúta ńláńlá tí a so mọ́ lọ́rùn tí ó tẹ̀ba tí kò lè rìn síwájú dáradára tí kò lè ṣe ohunkóhun kánmọ́kánmọ́ tí ó jẹ́ wípé ìbànújẹ́ dorí àgbàkodò tí ó jẹ́ wípé ẹkún àsunrin ni lójoojúmọ́ tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ó ń wọ̀ ọ́ lọ́rùn ẹrù ẹ̀ṣẹ̀ ń pa á tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ó fẹ́ mu lọ sí sàárè láìtọ́jọ́ ṣùgbọ́n tí ọlọ́run rí i wípé kò sí ohun dáradára kan ní ìgbésí ayé rẹ̀ kò sí ohun rere kan tí a lè kà sí i lọ́rùn tí a lè ká mọ́ ọ lọ́wọ́ tí a fi lè fi àánú hàn fún un ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ń pa kò sí lè mú ẹrù ẹ̀ṣẹ̀ yìí kúrò nípa àánú ọlọ́run nìkan ṣoṣo ǹjẹ́ ọmọ ẹni tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìwọ gan-an ni mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìwọ ni ẹni náà tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ni ẹni náà tí ó jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé ìbínú ọlọ́run ìyá ayérayé ń dúró dè ọ́ ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé aṣọ ọlọ yìí ọlọ ẹ̀ṣẹ̀ òkúta ẹ̀ṣẹ̀ aṣọ odó ẹ̀ṣẹ̀ aṣọ ọmọ ọlọ́run ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé ìbámasí ìgbádùn ìbámasí ìrètí kankan ìbámasí ìgbàlà láti àárọ̀ di alẹ́ ìbámasí ohun kan tí ó lè fún ọ ní ìrètí láti àárọ̀ di alẹ́ ṣùgbọ́n nítorí àánú ọlọ́run ó wọ̀ ọ́ nínú ìṣẹ́ ó wọ̀ ọ́ nínú ìyà ó wọ̀ ọ́ nínú ẹ̀ṣẹ̀ rẹ ó sì sọ wípé òun fẹ́ fi àánú hàn fún ọ ìbámasí àánú ọlọ́run odó tí a so mọ́ ọlọ́run àbámà lè já kúrò odó yìí tàbí ọlọ tí a so mọ́ ọlọ́run ò ní ìbá fa ọ lọ sí ọ̀run àrèmábọ̀ láìtọ́jọ́ nǹkan tí a so mọ́ ọlọ́run ẹ̀ṣẹ̀ rẹ yìí ìyà ẹ̀ṣẹ̀ yìí ìbá jẹ ọ́ nínú ayé yìí ìbá jẹ ọ́ nínú ayé tí ń bọ̀ ìwọ bá lọ sọ́run apáàdì ṣùgbọ́n oníta ni ọlọ́run bí ìwọ tí ó ń darí àìṣedédé jì tí ó ń ré ìyókù ìní rẹ̀ kọjá kò dá ìbínú rẹ̀ dúró títí láé nítorí òun ní inú dídùn sí àánú ó ń sọ fún wa wípé àánú ọlọ́run òun ló mú ìdáríjì wá àánú ọlọ́run òun ló mú ẹrù ẹ̀ṣẹ̀ òun ló mú kúrò lọ́rùn wa àánú ọlọ́run òun ló mú ìbànújẹ́ eti ese wa fa o lo mu kuro anu olorun o lo nu omije wa nu anu olorun o lo ko ruko wa si inu iwe iye lorun anu olorun o lo wo ese wa nu ti o funfun ti o je ki okan wa ki o funfun gbo bi egbon owo oni o ti yi pada si wa o ti ni iyonu si wa o ti ti ase dede wa ba o si ti so awon ese wa sinu ogun okun gba to ke nkan won yi kuro gba to ja won kuro lorun wa ohun to se ni wipe o so won sinu ogun okun o si mo wipe bi a ba so okuta tabi olo olo nlanla tabi odo ti o tobi ti o wo bi a ba so sinu okun ki lefo o ma nlo si isale okun ni bayi ni olorun se fun ese wa to je wipe o ti so ese wa sinu ogun okun ti a ko le ri won mo sugbon kini de to se be se tori wipe agbadura popo ni se tori wipe asokun popo ni se tori wipe agbawe popo ni se tori wipe a fi opolopo ni wa fun awon alagbe ni rara ko si ohun ti a le fi fun alagbe ti o le ra igbala fun wa ko si ekun ti a le sun ti o le ra igbala fun wa ko si adura ti a le gba ti o le ra igbala fun wa sugbon nitori anu olorun anu olorun nikan soso oni o mu ki igbala ki o je ti wa olorun ko se nitori ore ofe re nitori anu re nitori ore ofe ti o ni si wa iyonu ti o ni si wa oni a fi die ni igbala oni a fi nke pe aba baba bi o ba ti to anu olorun yi wo mo ki o ko rire bi o ba ti to anu olorun yi wo mo ri wi pe o ti mo jesu gege bi oluwa ati olugbala re sugbon ran ti pe ki n se ohun ti a fowo ra igbala ki n se ohun ti a so wi pe emi ni mo je eni to to eni to to eni to ye nitori be ni a fi gba okan mi la rara ko si isogo fun enikeni nitori jesu christi nitori pe o fe wa o ku fun wa nigba ti a wa je elese nigba ti a je odaran nigba ti a je onikupa ni eniyan nigba yi gan ni olorun fi anu re han ti o ran jesu christi lati ku fun wa wo efesu efesu ori keji lati ese ikerin sugbon olorun eni ti se oloro ninu anu nitori ife re nla ti o fi fe wa nigba ti awa ti le ku nitori irekoja wa o so wa di aye pelu kristi ore ofe le ati fi gba yin la sari nihi bi ati n daruko anu be ni a n daruko ore ofe nitori wipe won ma n lo dogba dogba won ma n lo lese egbeji ni ibikan na ni anu olorun ati ore ofe olorun oni o je oloro le anu o je oloro le anu e le o fi ma n le se anu fun o ti o le se anu fun mi ti o le se anu fun awon awon elomiran nitori pe o je oloro ninu anu nitori ife re nla ki se ife kekere ni o gba wala ki se ife ti eran ara ni o gba wala ki se ife ti angeli ni o gba wala iba se wi pe ife ti angeli ni iba se wi pe ife ti eran ara iba se wi pe ife baba ni ti ara si omo ni a ko ba ti le ni igbala o ni sugbon nitori ife re nla ife ti o je wi pe olorun nikan soso ni o le ni iru ife be oni o fi fe wa nigba ti awa ti le ti ku nitori irekoja wa o so wa di aye pelu kristi ore ofe le ati fi gba yin la ranti wi pe mo nso fun nipa anu olorun wi pe anu olorun lo fun ani idariji anu olorun lo fun ani igbala anu olorun lo fi ore ofe olorun lo fi fun wa anu olorun lo ko oruko wa si iwe iye lorun anu olorun lo so ota olorun di omo olorun anu olorun lo mu akuro ninu okunkun lo mu wa sinu imole anu olorun lo je ki olo ese ti o wuwo pupo ti a so mo wa lorun ti o wa ninu okan wa ti o wa ni igbesi aye wa ti ko je ki a ni itesiwaju ti ko je ki a mo bi a ti gbadura ti ko je ki a mo bi a ti kepe olorun anu olorun ti o tobi jojo oni o mu ki awon ese wonyi ti o wuwo ti o dido le mu ki a we won nu ki a ja won kuro ni igbesi aye wa bi o ba ti ni igbala boya o n reti wi pe nigba ti o ba je eni to ni iwontunwonsin tabi o je omoluabi tabi o je olododo fun ara re wi pe nigba naa yoo seese fun olorun lati gba ola rara igbala ki wa nitori wipe aje olododo igbala ki wa nitori wipe aje omoluabi oni nigba ti awa je elese Kristi ku fun wa nigba ti awa je ota olorun a fi ife olorun han wa ni ti wipe Kristi Jesu ku fun wa nitori be ko si ohun to ni lati ma duro de oni ni ojo igbala oni ni o ye ki o ke pe olorun bi o ba ti ni igbala oni ni o ye ki o so fun olorun wipe o simi le anu olorun o nfe anu olorun o nfe igbala olorun wo epistle ti Paul apostle si Titus Titus ori keta ese ikerin ati ese ikarun sugbon nigbati iseun olorun olugbala wa ati ife re si eniyan parahan ki se nipa ise ti a wa se ninu ododo sugbon gege bi anu re kiyesi gege bi anu re li o gba wala nipa iwenu atunbi ati isodi titun emi mimo awon nkan ti a so nihin won niye lori won se po jojo o nso o ni nitori iseun olorun olugbala wa o tun so ni nitori ife re o ni ki se nipa ise ti a wa se ninu ododo awon elomiran ti oye igbala koye won ma gbekele ise owo won won ma so wipe lati kekere ni awon tin lo si ile eko ojo isinmi lati kekere ni awon tin lo si ile isin wipe awon wa lati idile onigbagbo wipe lara aro nigbati awon si wa ni kekere ni baba no ma nlago ton ma npe won jo ton ma nka bibeli ton ma gbadura won ro wipe nitori adura gbegba won won ro wipe nitori ohun ti won se won ro wipe nipa ise owo won ni a fi gba won la rara ki se be elomiran ti oye igbala koye a ma so wipe ohun o se bi seni kankan ri wipe bi owo ohun ti ri be ninu ohun ti ri ohun oni keteni keni ma dara wipe lati igba ti ohun ti wa saye yi bi won domi sohun lenu ki bo sile wipe ohun je ni tutu ohun je ni jeje won ma ro wipe nitori be ni a o se gba won la a so fun wipe ki se be o ni ki se nipa ise owo wa ninu ododo awon elomiran o ma so wipe lati igba ti awon ti gboju lati igba ti awon ti daye awon ki be ni keni ja bi awon ti le binu awon ki fi han bi eni keni ti le se won awon ma nlo je eni ati wipe awon je awon ma nse ise ododo ati pe awon ma fun awon alagbe o ma fun won lowo ati pe gbogbo eniyan lo mo won si omoluabi o so fun wa o ni ko si bi a se le je omoluabi to bi a o ti le se awon nkan ese won isita iro okan wa nko ilepa okan wa nko bi a o ti e se nkan won yi ni gbangba e ta nse ni ikoko nko abi olorun ori e ta nse ni koko ko ri ero inu wa ko ri awon nkan miran ti o lodi ninu okan wa tani o le so wipe o mo tani o le so wipe o mo ju awon angeli lo o mo nkan ti oro olorun so o ni ko ti le ba iwa funfun iwa mimo lowo awon angeli ka ma se so wi ka ma se so nipa ti eniyan o ni ninu ese ni iya mi loyun mi o mo wipe okan ese ni la gbe kakiri eni ti ko mo olorun eni ti ko gba olorun gbo eni ti ko ni igbala okan ese iru ese o la gbe kakiri nitori be ko si ohun ti a le se gege bi ise ododo gege bi wipe anfun alagbe lowo ti o le gba okan wa la elomiran ma so wipe igba gbogbo lo ma lo sori oke lati lo gbadura ati wipe osu kan o le koja ko ma lo sori oke lati lo gbadura won ma jalankato nipa ti ise owo won won ma ro wipe tori pe awon gbadura awon gba awe ati pe ni akoko awe ati adura be awon ma nse ise anu popo awon ma so pe nitori be awon ni lati de orun orun rere awon o mo wipe ko si ohun ti a le se bi ki ba se wipe eje Jesu Kristi we wa bi ki ba se wipe a fi anu olorun han fun wa bi ki ba se wipe fe olorun fun ara re o koju si wa lati se wa lore ore igbala bi ki ba se be a ko le wo ijoba olorun wo ese ikarun yi lekan si o ni ki se nipa ise ti a wa se ninu ododo sugbon gege bi anu re gege bi anu re gege bi anu re li o gba wala omo adamu kan iran adamu kan iba ma le ni igbala iba ma le ri oju olorun omo adamu kan iba ma le bo olorun dore bi ki ba se wipe anu olorun nitori pe olorun o je eni mimo olorun je eni to korira ese ṣùgbọ́n àwọn mú ẹ̀ṣẹ̀ bí ẹni momi a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun a fi ẹ̀ṣẹ̀ kọrùn gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ṣùgbọ́n nítorí àánú ọlọ́run kí ènìyàn kí ó má ba ṣègbé òun ni a ṣe rán Jésù Kristì wípé àwa ẹlẹ́ṣẹ̀ àwa tí kò lọ́lọ́run àwa tí a ò mọ ojúbọ ọlọ́run àwa tí a ò mọ bí a ti ń sin ọlọ́run wípé kí àánú ọlọ́run kí ó lè fà wá súnmọ́ra kí àánú ọlọ́run kí ó lè mú wa wá sílé nítorí bẹ́ẹ̀ bí o bá ní ìgbàlà rántí wípé àánú ọlọ́run ni ó gbà ọ́ là àbí bí o bá tí ní ìgbàlà kí o mọ̀ wípé kò sí ohun tí o ń dúró dè ó yẹ kí o sá wá sọ̀dọ̀ ọlọ́run wípé ìgbà tí ó jẹ́ àánú ọlọ́run lè fi ń gbà wá là àánú yìí sì jẹ́ àánú ńláńlá tí ó jẹ́ wípé ó ń ṣàn gẹ́gẹ́ bí odò ni ó jìn ju odò lọ nítorí bẹ́ẹ̀ kí a wá sí ọ̀dọ̀ ọlọ́run kí a ba lè ní àánú ọlọ́run wo pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹta olùbùkún lé ọlọ́run àti bàbá Jésù Kristì olúwa wa ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú wòníhìóní ẹni tí ó tún wa bí àwọn ẹlòmíràn wọ́n máa ń bá wa jiyàn wọ́n máa ń fẹ́ já wa ní kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń sọ wípé èwo ni wọ́n tún pè ní àtúnbí nítorí wípé nǹkan tí àwọn mọ̀ ní wípé kí àwọn kí ó máa lọ sí ilé ìsìn kí àwọn kí ó máa ka bíbélì kí àwọn kí ó ṣe confirmation tàbí kí àwọn kí ó ṣe ti ìrìbọmi tàbí ìrìbọmi baptism ti ọmọ kéékèèké èyí ni àwọn mọ̀ gbà tí wọ́n bá ti dàgbà tán bóyá a pè wọ́n wá sínú ìjọ yìí tí a sì ń sọ fún ọ ní wípé a kò lè ṣe aláìtó yín bí wípé bí kì í bá ṣe pé a tó ènìyàn bí òun kò lè wọ ìjọba ọlọ́run tí wọ́n bá jáde ilé ìsìn bí a bá bèèrè lọ́wọ́ wípé ìwàásù tá a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ báwo la ṣe rí sí a ní gbogbo ẹ̀ ò tiẹ̀ dẹ̀ yé òun wípé láti kékeré lòun ti jẹ́ olùsìn olùfarasìn olùfọkànsìn láti kékeré ni òun ti jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run púpọ̀ wípé orúkọ Jésù ìró ẹ̀ létí òun bí ohun dídùn orin dídùn ni ṣùgbọ́n èyí tó tún wá ń gbọ́ níhìn wípé kí á di àtúnbí ṣé kìí ṣe ìgbéraga ni àwọn ìjọ oníhìn rere ṣé kìí ṣe ìgbéraga ló ń tì wọ́n tí wọ́n rò wípé àwọn ní nǹkan mìíràn tí àwọn ẹ̀sìn àwọn ìjọ tí ó ti ń sìn kí a tó dá àwọn ìjọ wọ̀nyí sílẹ̀ ṣé kìí ṣe ìgbéraga ló jẹ́ ká rò pé a ní nǹkan táwọn tó ń wò ní kìí ṣe bẹ́ẹ̀ Jésù fún ara rẹ̀ ló wàásù àtúnbí òun la tún sọ fún wa níhìn ó ní olùbùkún lé ọlọ́run bàbá Jésù Kristì olúwa wa wo tó sọ pé ó ṣe fún wa ẹni tí ó tún wa bí àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó tún wa bí sí ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú nípa ní ti ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ àánú tí ó jìn ju òkun lọ àánú tí ó ga ju òkè lọ àánú tí ó gbòòrò ju àwọ̀ sánmọ̀ lọ ó ní nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó ní a fi rí wípé kò sí ẹni tí ọlọ́run ò lè gbàlà ẹlòmíràn tó máa rò wípé ayé ò yẹ fún ẹlòmíràn tó máa rò wípé ọ̀daràn pátápátá ni ẹlòmíràn tó máa rò wípé ó ti ẹ̀ṣẹ̀ ó ti dídò ní ìgbésí ayé rẹ̀ wípé kò lè ṣeéṣe láti ní ìgbàlà ó ní àánú ọlọ́run ó jìn ju òkun lọ àánú ọlọ́run ó ga ju òkè lọ ó gbòòrò ju àwọ̀ sánmọ̀ lọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú yìí tí ó jẹ́ àgbọ́n mágbẹ tí látọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ pé a ń gbọ́n a ń bù nínú rẹ̀ kò lè tán ó nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú yìí òun ni ó fi ń gba ẹnì kọ̀ọ̀kan wà là nítorí bẹ́ẹ̀ bó bá tí ì ní ìgbàlà kí ló ń dúró dè nígbà tí àánú ọlọ́run pọ̀ nígbà tí àánú ọlọ́run jìn nígbà tí ó jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa ni a ó gbàlà ìwo ló tún dúró dè nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àánú ọlọ́run ń dúró de ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run tí a fi ń gbanilà àánú ọlọ́run tí a fi ń yí ni padà àánú ọlọ́run tí a fi ń sọni di àtúnbí ó ń dúró de ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ní sòrò wípé nígbà tí ọlọ́run tí ó bá ti fi ojú àánú wò wá tí ó ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá tí ó ti gba ọkàn wa là kí ló ń béèrè lọ́wọ́ wa nítorí wípé àánú ọlọ́run kì í ṣe wípé kí a gba àánú ọlọ́run kí a wá sá lọ kí a má wá sọ̀dọ̀ ọlọ́run mọ́ kí a má ṣe ìfẹ́ ọlọ́run mọ́ kí ọlọ́run béèrè lọ́wọ́ wa nígbà tí a bá ti gba àánú ọlọ́run nínú ọkàn wa nínú ìgbésí ayé wa ohun kan lo nbe lowo wa ye ke wo Mika ori kefa ese kejo Mika ninu majemu lai lai o sumo ipari majemu lai lai ninu Mika ori kefa ese kejo ati fi han iwo eniyan ohun ti o dara ati ohun ti Oluwa nbere lowo re bi ko se ki o se otito ki o si fe anu ati ki o rin ni irele pelu Olorun re oni ohun ti an fi han wa ninu oro Olorun ati ohun ti a ti fi han wa tele tele ninu oro Olorun ni wo pe gba ti awa paapa ti a ti mo nipa anu Olorun gba ti awa paapa ti a ti ni idariji ese nitori anu Olorun gba ti awa paapa ti a ti to ebun orun wo nitori anu Olorun gba ti a ti tun wa bi nitori anu Olorun oni ohun kan loko fun wa we pe ki awa paapa ki a fi anu han fun awon elomiran we pe ki a fe anu ki a se anu si awon elomiran bawo la se le se anu ki a koko so we pe bi a ba fi anu han o je we pe a n fi okan imore han o dabi eni ti o je gbese Jesu papa so nipa re o so nipa anu yi bawo lo se so o so nipa idariji o so nipa enikan ti o je oga re ni gbese igbese yi po to be ge ti o je wi pe ko le san igbese na bi a ti le ta ohun ati aya re ati awon omo re bi atawon si oko eru ko se se fun won ni ojo aye won lati san igbese yi nitori be oga won o dariji eni yi bi o ti dariji o gba anu o gba idariji o gba ife lati odo oga yi sugbon bi o ti nlo ni ori elomiran ti o je ni owo kekere owo binti to ye ki omoluabi to ye ki eni ti ati dariji to ye ki o boju foda ni o ba ga ni Olorun ni o so wi pe san igbese ti o je mi ni eni keji re wa so wi pe ah se soro fun mi ma san owo fun o owo na okunkun niye lori owo na okunkun po to nkan lo ba ju sogba ewon gba ti oga re gbo lo wa so fun wi pe ah iwo eni ti a dariji iwo eni ti a fi anu han fun o se je ohun roro eniyan to be ti o je wi pe o le dariji eni keji re ohun ti Jesu n so fun anihin ni wi pe bi a ti ri anu gba lati odo Olorun ti a ti dariji wa ti a ti koruko wa ni si iwe iye Olorun ti a ti so awa ota Olorun ti a so wa di ore Olorun ti a so wa di omo Olorun wi pe awa paapa anu ti a ri gba yi o ye ki a fi anu yi han si awon elomiran wi pe gba ta ba se be ni an fi han wi pe a ni okan imore je kin ka die fun o ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ike ikejilelogbon nigba ti oluwa re pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni jio nitori iwo be mi iwo ki si saanu iranse egbe re gege bi mo ti saanu fun o se o gbo ibere yi o ni kini de ki lo se to je wi pe o le saanu fun iranse egbe re gege bi emi paapa ti saanu fun o oluwa re si binu o si fun o si fi fun awon onitubu titi yo fi san gbogbo gbese eyi ti o ti je be na gege ni baba mi ti nbe le orun yo se si yo se fun yin bi olukuluko ko ba fi tokan tokan re dari ese ji awon arakunrin re bi olukuluko ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji nitori be o ti Olorun be lowo wa ni we pe ki a gba awon iliri ohun gbo we pe anu wa fun awon alaanu ati pe o wa fun eni ti n gboran si oro Olorun ki a fi okan imore han bawo ni Olorun se fe ki a se anu ki lo n reti lowo re ati lowo mi ki a ba le je alaanu kini awon nkan ti a le se ti yo fi han we pe awa paapa a je alaanu ranti wo pe ipile wo pe a n saanu ni pe awa paapa ati ri anu gba lati odo Olorun wa ati dari ese wa ji wa ati koruko wa si iwe iye Olorun ati di atunbi nitori opolopo anu re o ti fi ore ofe han fun wa o wa je ojuse ti wa nisinsinyi lati fi anu han fun awon elomiran bawo ni a se le fi anu han fun awon elomiran wo Luke ori kefa. Luke ori kefa. Ese ikeni dinlogoji. Nje, ke yiki o li anu. Gege bi baba yin ti li anu. Ki yiki o li anu. Gege bi baba yin ti li anu. Bi abanka bibeli. O ye ki agba emi olorun laye lati se itumo bibeli fun wa opolopo igba ni a ma nri awon elomiran o sese won ti fe yawo won a pe yawo won pe gbo ki n to fe o mo mo nkan ti baba re ati iya re ti won foju mi ri gbogbo nkan ti mo ni patapata ti mo ti sise fun ni won gba lowo mi ko to dele nitori be ye ko yi o pe odele na ṣugbọn bi baba re bo se si mi ti o ni oju anu ti mo bebe ti o to di igba to gba gbo nkan ti mo ni patapata laye ko to fi e fun mi ahan o ye ko mo iru nkan ti wa banile nitori be owo ti baba e fi mu mi owo be ni ma fi mu o ṣugbọn olorun so fun a wi pe anu ti wa ki se bi baba yawo bo se sanu fun wa anu wa ki se wi pe a n gbesan lara ayawo wa gege bi baba e bo se se si wa o ni nje ki eyin ki o li anu gege bi baba yin ti li anu awon elomiran won ba n ba elomiran se nkan kan won ma so wi pe mo bi lagbaja se nse nitori be owo ti lagbaja fi mu mi owo be lemi na fi mu awon eniyan won yi a ma ri iru iwa bayi lowo awon ti won di adari awon to je wi pe boya won ti wa ni adari ni abe elede geesi elede oyinbo tele eni ti o wa ni elede geesi ti an so yi nitori wi pe se amo an dagba si lojojumo ni nitori pe iwon igbagbo iwon ife iwon anu iwon ore ofe ti adari tele to ni yi to ni o ni bo se nse si won ohun si nigba ti o wa di adari a so pe emi na nsin mo ti di adari nitori be anu ti mo le fihan emi na mo ru anu ti mo nri lodo adari temi tele nisinsin temi na di adari anu ti mo le fihan o mo ni won nitori pe mo mo bi lagbaja se nse bi lagbaja se se si mi be na ni emi na be ni ma se si elomiran o ni anu wa odi won anu wa ki se bi awon eniyan se si wa o ni sugun bi baba wa ti nbe le orun bi o ti saanu fun wa be ni ki awa na ki o ma saanu bi o ba gbe nkan won yi yewo bi o ba wo ninu ile awon elomiran be ba so nipa ti igbeyawo won ma beere ibeere lo wa won ma ni kini iyawo le se ti ma fini koko gba isita kini iyawo le se ti ma so pe ka pin gari wi pe o to ge e to se ni e ta jo gbe papo ni wi pe o ti to mo ti mo eko oro olorun wi pe mi o le fe iyawo mi sugbon gbe ti e loto kemi na kin gbe temi loto ki la le kini iyawo le se ti a ko fini le se anu fun omo oni idaun ni wo pe ki a ma se anu fun iyawo wa gege bi baba wa tin be li orun bi o ti saanu fun wa so o ye ki awa na ki a mo wi pe gba ti a ti je elese tele awon nkan ko bakun gbe awon nkan ti o bi olorun ninu ti awa na ti se sugbon nitori ore ofe nitori anu ti olorun dariji wa o ye ki awa papa ki a mo pe bi a ba se olorun bi a ba ti se olorun ti olorun dariji wa bi aya ba se wa bi oko ba se wa bi omo ba se wa o ye ki awa na ki a le ni anu ki a le dariji o ni ki eyin ki o li anu ani bi baba yin lorun bi o ti se anu fun yin elomiran o sese omo je janduku eniyan omo je ole omo je bi onikupa ni omo je eni ti o nkegbe buburu a se ti kilo fun omo yi o tete gbo gba to wa ya baba wa pinu wi pe omo yi o ni le ba wa gbele o wa ran omo jade o wa so fun yi pe lai ese o gbodo tenu leyi mo o fe je asunta lo ma sunta o sese ki o je igba yi gan ni oju omo wa wale o wa do bale pe baba e dariji mi o je se be mo baba so wi pe kin to mu ipinu lo pe si gba ti mo ti mu ipinu wi pe oni ba wa gbenu leyi mo ko so to tun le gbebe ko to tun le be mi kin gbebe iya kunle ani eje adariji eje kan yi ki ati etun ki atun wo owo e aso ko ti e pe ohun oni le dariji awon aladugbo awon ara ninu Jesu won tun wa won ni eje adariji omode yi o so wi pe sun ti fe ronu pada o n fe gba olorun gbo o n fe tele olorun o ni o ti o rara omo yi oni ba gbenu le mo ki lo de o ni nje ki eyin ki o li anu gege bi baba yin ti li anu nitori be o ye ki a mo wi pe lakoko anu ti baba fi fe wa iru anu yi gan lo ye ki awa na ki a ni sugbon je ki n so nkan miran fun o nigba ti a omo ona igbala onigbagbo to sese fun lati duro ninu oko ero lai soro igbala onigbagbo to sese fun lati wa ladugbo lai soro igbala lai ke tantan fawon eniyan wi pe Jesu Christ ngbala kuro ninu ase iru eni be o fe ki awon eniyan yi ki o segbe iru eni be o fe ki awon eniyan yi ki o lo si orun apadi lai si anfani ati onuku ada lai si anfani ati ni igbala elomiran bi abape wo pe ah arakunrin lati igba te tin wa si ilesin o ye ki e le ba wa dari idapo ju ile o ye ki e le ba soro igbala fun awon elomiran arabirin lati igba te tin wa si ilesin o ye ki e le di okan ninu awon osise eyin ti o le ma so oro olorun fun awon elomiran ki won ki o ba le ni igbala ki won ki o ba le mo nipa anu olorun a lohun oraye ani ise di ohun lowo ani igba ti won ma nse ipade oju ile gan igba yi gan lo ma dana ounje igba ti won ma nlo ni ojo Saturday fun ikeko awon osise igba yi gan ni o ma nlo soja igba ti won ma npe awon osise wi pe ki a wa su ire ki a se tibi ki a se tohun igba yi gan ni awon onibara tohun igba yi no ma nwa si ibi atiraja bi a ba je eni ti o le anu bi a ba je eni ti o more ife olorun anu olorun fun wa ti a si fe se anu fun awon elomiran a o ni je ki on kon di ki o di wa lowo lati so oro igbala fun awon elomiran wose iketa din logoji e ma se dani ile ejo a ki yo se dani ile ejo e ma se dani lebi a ki yo se dani ile ebi e dariji a o se dariji yin o nso nihin o ni ki a ma se dani ile ejo awon elomiran bi won ba ti gbo ohun kan nipa oko lagbaja oko arabirin temedu won ti so pe lagbaja bo se nse niyan oro da lenu e eyan buruku ni o ti eya mi lenu pe ni gbogbo ijo bi gbogbo ijo se po to iru eni be lori fe ni gbese aye e nkan to wa na lori gba to ti fe lagbaja lagbaja mo mo gbata koko bere awon ipade oju ile oni o je bi oga ni ibi ekun wa lagbaja le eyan buruku patapata gba ni awon oluso agutan mo lagbaja ni won mo we pe lagbaja o ni gbala lagbaja o lori ofe olorun oni ka ma se dani ile ejo oni bi aba tin gbo nipa oko arabirin tabi aya arakunrin ki a ma se dani ile ejo ki a ma ba da awa na ile ejo o sese ki o je wi pe ninu ekun ni ati ro pe nkan kan sele laarin enikan si enikeji enikini a so ti e fun wa lai gbo ti enu enikeji ati be si ri dajo gbata ba de gbata ma ri lagbaja ta ma ri pe won ti soro e fun wa bode ki wa ohun a gan ohun ti ko dara la o fi da lohun o se se papa bi a ba ti so igbalanu ki a ma mo loju elese lo ma mo ni loju elese lo ma so wi pe ki a ko ti wa sohun elese lo ma ni oro ebu lenu lati a ba arabirin pade tori pe nkan ton ti so fun o e ton ti gbin si e lokan to si bere lowo lagbaja pe won ma soro bayi fun mi se be ni abi be ko ki a je ki o le so ti enu e sugbon a o se be ati be sini mo won loju ati be sini so wi pe eyan buruku ni ati n dajo lai gbo ti enu eni ti a n dalejo ko dara be o ni bi a ba je alaanu a o ni dani lejo ki a ma ba da wa paapa lejo a o ni dani lebi ki a ma ba da wa lebi o sese ki o je omo kan lo sese ni igbala sugbon omo to sese ni igbala yi igbala lo ni ko ti leko igbala lo ni ko ti mo bibeli lekun rere o sese ko be si ni so nipa iya re ko be si ni so nipa baba re ko be si ni so nipa egbon re okunrin egbon re obirin fun wa awa ti a je omo olorun ti a ni igbala ti a si leko ikan ni ki a ni igbala ikan ikeji ni pe leyin igba ti a ba ni igbala ki a keko ihin rere awa ti a ni igbala ti a si tun keko ihin rere o ye ki a le so fun wi pe igba ti olorun ti dariji o won ki soro baba eni be gba ti olorun ti dariji o won ki soro iya tabi egbon tabi aburo eni be nitori be bi o ti le je pon se o tele tele se ni ko dariji won se ni ko ma gbadura fun won e lo ye ko jade lenu eni to ni igbala to sin ni eko ihinrere sugbon awa ti a ro we pe a je omo olorun awa ti a ro pe a je eni ti emi bi omo ti o sese ni igbala bi o ba tin soro baba re ni buburu o soro iya re ni buburu be la apa a ma ba dakun a so ah eyan buburu ni won awon elese won o le so on to da ko da be ki a ma se ma dani lejo ki a ma se ma dani lebi o wa so pe ki a dariji ki a ba le dariji o oni lojojumo ni leyin igba ta ti ni igbala o leyin igba ti a ti mo olorun leyin igba ti a ti de ile isin awon elomiran oye oye won won o mo we pe nigba ti a ba si wa ninu ara yi nigba ti a ba si gbe erupe yi ti a ba si gbe wo nigba ti a ba wa ninu ago ara ko se se ki a ma se ara wa o se se ki a te omole o se se ki a gbon o se se ki o dabi eni wi pe nkan o se to ni aarin iwo ati lagbaja ati arakunrin ati arabirin o ni a le se ara wa eyi o je wi pe anjale eyi o so wi pe atun lo muti eyi o so wi pe atun lo nsagbere sugbon a le se ara wa iwo na mo bi o ba je eni ti o ti ni igbala fun ojo die o mo wi pe oni igbagbo o se se ki a se ara wa ki se nipa ti jijale ki se nipa ti mimoti ki se nipa mi un siga ki se nipa ki kobirin jo sugbon o se se ki a se ara wa mo ro pe nkan ti mo so ye yin mo ni so ye yin aha nigba ti a mo wi pe a le se ara wa oni ki a ma dariji ara wa gba ti olorun ti dariji wa ki a wa paapa ki a ma dariji awon elomiran ki a ma soro pele pele si ara wa ki a si ma se ara wa lore se oran ti ninu luko orikewa ninu luko orikewa lati ese ikerindinlogoji jesu ti so oro nipa eni yi nipa okunrin rere ti samaria ti o se anu fun enikan ti ase ni jamba je wo lati ese ikerindinlogoji ninu awon meteta wonyi ta ni iwo ro pe ise eni keji eni ti o bo si owo awon olosa o si dahun we pe eni ti o saanu fun ni jesu si we fun pe lo ki iwo ki o si se be gege jesu so we pe bi a ba ti to ebon run wo bi a ba ti di eni igbala ki a wa paapa ki a lo saanu ki a lo sore fun awon elomiran we pe ki a ma fun awon alagbe awon alaini we pe ki a ma se anu fun awon ti o sonu awon ti ko ti ni igbala awon ti a ni lara awon ti a n da loro ki a ri we pe oro anu ise anu o wa ni igbese aye wa si awon eniyan wonyi ibere ti mo fe bere ti a se fe dahun ninu oro olorun ki a to lo si lati gbadura ni we pe kini anfani ti o wa fun awon alaanu kini ibokun ti o wa fun awon alaanu kini ojurere atokewa ti o wa fun awon alaanu ye kin fi pelepele so fun o ki a to gbadura ki o ba le mo we pe ohun ti a so nipa ti alaanu o je ohun ti o se yebiye o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je we pe bi aye ko to won ma da bibeli sile perepere bi won ba nsoro won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa iwa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo we pe o ye ki a je alaanu are ni to je pe o ka aka sori bibeli ti ko mo we pe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je eni ti okan re te eni to mu soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki se ohun buburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka aka sori bibeli opolopo elese lo wa nigboro to je wi pe ati ka bibeli won le ma da sile ki a ma ro wi pe ah wo pe ati ba eniyan olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo wi pe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju wi pe opolopo ore ise oyinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo n bere kini anfani kini ibukun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori 37 orin dafidi ori 37 lati ese ke 25 emi ti wa le ewe emi si dagba emi ko ti ri ki a ko olododo sile tabi ki iru omo re ki o ma sagbe onje alaanu li ohun nigba gbogbo a ma win ni a si ma bo si fun iru omo re ori nihi oni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibukun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibi ise alaanu si awon ti an ba pade alaanu si awon alejo alaanu li ohun nigba gbogbo kini ibukun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese 25 we pe iru eni be a ko le ko sile lati orun wa ati we pe ko ni je agbe ati pe omo re ki yo sagbe onje wo iwe owe ori keta iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ki anu ati otito ki o fi o sile ranti o nigba gbogbo eniyan se o ni ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi soro ati o nkan to fe se fun omo yi ma se je ki anu ati otito ki o fi o sile o se se ki o nkan ki o sele laarin iwo ati arabirin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo laarin iwo ati adari laarin ati awon elomiran ti o wa labe itoju re ma se je ki anu ati otito ki o fi o sile so won mo orun re ko won si wahala aya re kini anfani ati ibukun yo ti o ti be jade ese kerin be ni iwo ri oju rere bẹ́ẹ̀ni ìwọ rí ojú rere àti ọ̀nà rere lójú ọlọ́run àti ènìyàn bí a bá ń wá ojú rere àwọn ẹlòmíràn tí òye òye wọ́n máa ń lọ ṣe oògùn wọ́n máa ń lọ ṣe nǹkan bóyá wọ́n sin gbẹ́rẹ́ ni àbí wọ́n fi nǹkan pajú wọ́n á ní kí àwọn kí ó ba lè rí ojú rere kí àwọn kí ó ba lè rí ọ̀nà rere lójú àwọn ènìyàn tí àwọn ń bá pàdé bóyá àwọn ń wáṣẹ́ ni bóyá àwọn ń wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ẹlòmíràn wọ́n pé bí àwọn bá fi nǹkan yìí wẹjú bí àwọn bá fi omi àdúrà wẹ̀ bí àwọn bá fi ìtàn wẹ̀ wípé àwọn ènìyàn máa ṣojú rere fún oní rárá ohun tí ọlọ́run bèè lọ wà ni wípé bí o bá fẹ́ rí ojú rere lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn wípé kí àánú àti òtítọ́ kí o má ṣe fi ọ́ sílẹ̀ bí o bá ti dúró ti òtítọ́ ìhìn rere ẹ̀kọ́ ìhìn rere ẹ̀kọ́ tí a ti kọ́ nínú bíbélì tí o sì fi àánú ọlọ́run pẹ̀lú rẹ̀ ó ní àánú àti ojú rere àti ọ̀nà rere kò ní fi ọ́ sílẹ̀ nínú òwe orí ogún ẹsẹ̀ 28 àánú àti òtítọ́ pa ọba mọ́ àánú lè a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú àánú àti òtítọ́ pa ọba mọ́ bí a bá ń sọ nípa ti ọba ó yẹ kí ó yé wa wípé gbogbo ẹni tí ó di àtúnbí ni ọba àti àlùfáà níwájú ọlọ́run yàtọ̀ sí èyí ni ó yẹ kí a mọ̀ wípé ọkọ tí ó jẹ orí aya ó jẹ bí ọba nínú ilé rẹ ó yẹ kí a mọ wípé ọgá ní ibi iṣẹ ó jẹ bí ọba níbi iṣẹ rẹ ẹlòmíràn máa ń sọ wípé gbà tí àwọn jẹ ọgá gbà tí àwọn jẹ adarí tàbí bí adarí nínú ìjọ tàbí bí ọgá níbi iṣẹ gbà tí àwọn jẹ ọkọ nínú ilé bàbá àwọn ọmọ tí ó wà nínú ilé wípé bí àwọn bá dẹ ojú sílẹ bí àwọn ò bá mú nǹkan le fún aya àti fún ọmọ wípé àwọn rabí wọ̀nyí wọn ò ní lè mọ ẹ̀tọ́ òun àti ipò òun ó ní ṣùgbọ́n àánú àti òtítọ́ nípa ọba mọ́ àánú nísìnyí fi di ìtẹ́ rẹ̀ mú bí a bá fẹ́ pa ipò wa mọ́ bí a bá fẹ́ pa ojú ère ọlọ́run mọ́ bí a bá fẹ́ pa àǹfààní tí a ní nínú ìjọ tí a ní ní ibiṣẹ́ bí a bá fẹ́ pa á mọ́ ó yẹ kí a mọ̀ wípé a ní láti jẹ́ aláàánú nínú ìwé òwe orí 21 ẹsẹ 21 ẹni tí ó bá tẹ̀lé òdodo àti àánú àrí iyè àrí òdodo àrí ọ̀la bí a bá ń fẹ́ iyè òdodo àti ọ̀la ó yẹ kí a tẹ̀lé òdodo ati anu nitori be ati koro olorun je ki nfin kankan han o ki a to gbadura ninu Jacobo ori keji ese iketala nitori eni ti ko saanu le a o se idajo fun lai si anu anu shogo lori idajo nitori eni ti ko saanu le a o se idajo fun lai si anu o ye ki a mo wi pe ojo idajo nsurebo ojo idajo ko jina si wa lojojumo lojojo ni alale ni a nfi ojo kan ojo kokan somole ni a nfi ojo kokan somo ojo idajo o ni bi a ba sese anu nisinsinyi a se anu fun awon ara ninu oluwa a se anu fun awon alejo awon ti ko mo olorun a se anu fun awon ti a o ba pade ri a se anu fun awon to wa ni tosi ati awon ti o jina rere bi a ba tin se anu nisinsinyi e ni o mu ki olorun ki o se anu fun wa ni ojo idajo ati gba anu olorun ati gba ori ofe olorun o ye ki a wa pa ki a fi okan imori han ki a ma saanu fun awon elomiran bi a ba nfi anu nisinsin lati odo olorun ki a si nfe ki olorun ki o fi oju anu wo wa ni ojo ikehin ni ojo idajo o ye ki a bere fun ori ofe lati odo olorun ki a wa pa ki a ba le ni anu ni igba gbogbo ki o je wi pe ojojumo ti a ba ji a ma di alaanu ibi kibi ti a ba nlo a ma di alaanu enikeni ti a ba n ba pade a o ma di alaanu bi abaji alaanu be ti a si gbe igbesi aye aileṣe gege bi ori ofe olorun o daju pe nigba ti ipe ba dun a o ji awon oku dide ninu kristi awa ti a si wa laaye a o pa wa larada a o si gbe wa soke pelu awon ayanfe oni nitori be bi a ba n reti ori ofe olorun anu olorun bi a ba n reti iyonu olorun ni iru ojo be ni ojo idajo o ye ki a wa paapaa ki a fi anu han nisinsinyi se a n fi anu han fun iyawo wa fun oko wa fun awon omo wa se a n dariji se a n ni anu gege bi baba ti ni anu si wa se a n soro pele abi a n binu ni abi a danilejo ni abi a n kegan awon elomiran se a n sore fun awon elomiran se a n fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko ni nkan awon eni to di alagbe se a n fun oni nkan ti o le je ki ipese die ki o wa ni igbesi aye won awon ti o sonu ninu okunkun ese se a n pe won pada wa sile awon ti a n ni lara se a mu won wa sinu ihin rere je ki a dide duro ki a so fun olorun wipe a fe di alaanu gege bi baba wa ti n be le orun bi o ti di alaanu ati wepe ki olorun ki o ba le fi awon ibukun lati anu re opolopo anu re ki o ba le fi fun wa wepe awa paapa a fe je alaanu dide duro lati so fun olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de se o mo wepe anu olorun ni o pese igbala fun wa nitori be so fun olorun wepe o fe ni igbala pe ki o dariji o nitori anu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eni ti o ni idariji so fun olorun gbadura a o dariji o gbadura a o gba okan re la bi a ba si ti gba okan re la so fun olorun ki o fun ni ore ofe lati di alaanu bi baba wa ti n be le orun bi o ti di alaanu.

fun wa ni iriri igbala nipa wipe ati gba okan wa la ati dariji wa ati di eda otun eni ti a so wipe ajidide pelu Christi o je eda otun bibeli wipe bi enikan ni ba wa ninu Christi o di eda titun ati jidide pelu Christi o ni nitori na ke a ma saferi awon nkan tin be loke nibi ti Christi gbe wa le owo otun Olorun o wa so ni ese ikeje wepe ke ma ronu awon nkan tin be loke mo so ni ose ti o koja wepe gba ti o ni ke a ma saferi ke a ma lepa ke a ma fe awon nkan tin be loke bawo la se le saferi bawo la se le lepa awon nkan tin be loke e je wepe ke a ma ronu lori awon nkan tin be loke baba wa tin be le orun o je eni tin be loke Jesu Christi ololufe okan wa olugbala wa ke a ma ronu nipa Jesu Christi tin be loke nigba gbogbo emi Olorun ti Olorun fin kun awon omo ehin Jesu Christi ti ati gbala ti ati so di mimo o ni ke a ma se aferi ke a si ma ronu awon nkan wonyi tin be loke ke se be nikan ile wa tin be loke awon ere ti ati pese fun awon asegun tin be loke o ni ke a ma ronu awon nkan tin be loke ke a ma ronu wipe Jesu to de ke a ma ronu wipe Jesu Christi n pada bo ke a ma ronu wipe a o pa wa larada ke a ma ronu wipe a o gba wa soke pelu awon ayan fe ke a ma ronu ile ogo ke a ma ronu awon ere ti Olorun pese sile fun wa ke a ma ronu awon nkan tin be loke ki se nkan tin be le aye o wa so wipe nitori eyin ti ku e je wipe ati ku si ese ati ku pelu Jesu Christi ati faramo Jesu ninu iku ati ninu ajinde re o wa so wipe a fi iye wa pamo pelu Christi ninu Olorun e je wipe asumo Olorun to be ge to je wipe ati fi wa pamo ati fi iye wa pamo ninu Christi pelu Christi ninu Olorun o wa so wipe nigbati Christi eni ti se iye wa yo farahan nigba naa le eyin pelu o farahan pelu re ninu ogo awon ese merin wonyi ti ati ko ni ose ti o koja won so nipa wese ikini awon nkan tin be loke ese ikeji nkan tin be loke ese iketa Christi ninu Olorun eyi ni na loke Lorun ese ikerin eyi ti o farahan pelu re ninu ogo awon nkan wonyi ni o je ki o ye wa wipe bi ati duro bi eniyan ba duro ki a se apejuwe gege bi eniyan eleran ara bi a ba duro a o kori si oke ese wa yo wa nile o wa nso pe bi a ti kori si oke ki oju wa ki o wa loke ki okan wa ki o wa loke ki ilepa wa ki o je mo awon nkan to wa loke ati we pe atelese wa nikan ti a fin tele bi a ba wo iye ti atelese wa ko ninu gbogbo ara wa a o ri wipe atelese wa o je kekere ninu gbogbo ara wa o ni bi a tin fi atelese tele ke a je ki o je pe iwon ba atelese yi le a fin tele ke a fi owo den gbere ke a fi mu nkan ti o wa ninu aye ki o je wipe bi a ba ti fun ipe bi olori angeli ba ti fun ipe ti Jesu Christi ti farahan wipe ko si ohun ko ohun ti o le mu wa wa ninu aye yi lai je alabapin ninu ipalarada awon eniyan mimo o wa so fun wa pe bi a ba fe nipin ninu awon nkan wonyi bi a ba fe je eni ti o farahan pelu Christi ninu ogo nigbati Christi yo farahan oni ani se nkan kan ani ojuse kan lati se oni ani pa eya ara wa run eyi ti nbe le aye lati ese ikarun mo ro pe o ye ko ye wa ju be lo nisinsiyi o n so fun wa wipe iro wa ife wa ilepa wa ohun ta n saferi o ye ko je nkan to wa loke o ni bi a o ba se yi ti a o si mu inu Olorun dun o ni ani lati se nkan kan si awon eya ara wa ti n be le aye nitori naa e ma pa eya ara yin run ti n be le aye ki a se apejuwe ki oro yi ki o le ye wa dara dara bi a ba ti mo agbe ti a si mo ise ti agbe n se ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wipe bi agbe ki o to gbin nkan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won.
kí ló dé? Ó ń ṣe bẹ́ẹ̀ kí ó ba lè gbin àwọn èso dáradára, kí ó ba lè jẹ́ wípé àwọn nǹkan tó fẹ́ gbìn kò ní sí àwọn nǹkan tó ti hù lórí ilẹ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí yóò lè dì lọ́wọ́. A rí wípé bí ọkùnrin yìí tí ó jẹ́ àgbẹ̀, bí ó bá ti gé gbogbo koríko tí ó ti fà wọ́n tutí gbòǹgbò tí gbòǹgbò, a kó wọn sí apá kan, a jó wọn níná. Ìgbà tó bá ti jó wọn níná, a wá ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe lórí ilẹ̀ yìí, a sì bẹ̀rẹ̀ sí ní gbin bóyá ọkà, bóyá ẹ̀wà, bóyá ìrẹsì, bóyá gbàgúdá, bóyá iṣu, ohunkóhun tó bá fẹ́ gbìn gẹ́gẹ́ bí èso èyí tí a lè jẹ sẹ́nu, yóò gbìn wọ́n sílẹ̀. Ǹjẹ́ bí a bá ti gbin nǹkan yìí, ṣé àgbẹ̀ a wá káwọ́ gbera? Kò ní dé oko mọ́. A sọ wípé òun ti gbin àwọn ewébẹ̀, òun ti gbin àwọn irúgbìn, nítorí bẹ́ẹ̀ kò síṣẹ́ mọ́. Bí a bá mọ iṣẹ́ àgbẹ̀ dáradára, a ó rí wípé lójoojúmọ́ ni àgbẹ̀ yóò máa padà dé oko yìí. Bí àgbẹ̀ ti ń lọ káàkiri, a tó bá rí àwọn èpò, a tó máa fà wọ́n tu. Bí ó bá rí àwọn nǹkan mìíràn tó fẹ́ jẹyọ, torí wípé ó lè dí ìdàgbàsókè ọkà tàbí irúgbìn rẹ̀ lọ́wọ́, a máa fà wọ́n tu. Kí ló ń ṣe? Ó ń pa àwọn nǹkan wọ̀nyí run, tí ó lè dí àwọn irúgbìn rẹ̀, tí ó lè dí wọn lọ́wọ́. Jẹ́ kí a mú wá sí ìwà tiwa gẹ́gẹ́ bí onígbàgbọ́. Kí a tó mọ Jésù, ọkàn wa ó dàbí ilẹ̀, ilẹ̀ tí a kò ro, ilẹ̀ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan ló ń hù níbẹ̀. Àgbèrè hù jáde, ìwà ọ̀mùtí hù jáde, ìwà olè hù jáde, ìwà èérí hù jáde, ìjà ń kọ́. A sọ ká máa nódì, ká sọ wípé a ní ẹnìkan tí a ò ní kí. Ìfẹ́kúfẹ́ ń kọ́, àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn bí ojú kòkòrò, bí ìbọ̀rìṣà, àwọn nǹkan wọ̀nyí ló ń hù jáde. Ọjọ́ tí a bá Jésù pàdé, ọjọ́ yìí ni a ṣe bí àgbẹ̀ ti ń ṣe, ni a bẹ̀rẹ̀ sí ní mú àdá ọ̀rọ̀ Ọlọ́run, ìdà ọ̀rọ̀ Ọlọ́run, ni a ń ké gbogbo nǹkan wọ̀nyí kúrò, ni a ronú pọ̀adà, ni a ń fa àwọn jọ sí apá kan, ni a ń bẹ̀bẹ̀ wípé kí iná ẹ̀mí mímọ́, kí ó wá jó àwọn nǹkan wọ̀nyí. Bí a ti ń ronú pọ̀adà, tí a ti ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí tí gbòǹgbò tí gbòǹgbò, bẹ́ẹ̀ ni a ń sọ fún Ọlọ́run wípé kí Jésù Kristì, ọmọ Ọlọ́run, kí ó wá sí inú ayé wa. Bẹ́ẹ̀ ni a ń gbin ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí àgbẹ̀ ti ń gbin ọkà, bẹ́ẹ̀ ni a ń gbìn sínú ookan àyà wa. Ǹjẹ́ nígbà tí a wá ti di àtúnbí, nígbà tí a ti mọ Jésù, ṣé èyí wá jẹ́ wípé àwọn nǹkan tí a ti parun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ò tún ní ṣe nǹkan kan nípa wọn? Èyí ni Paul apostle fi ń sọ fún wa wípé gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́n, gẹ́gẹ́ bí ẹni tí kò fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó tún jẹyọ ní ìgbésí ayé wa, ó ní a ní ojúṣe kan láti ṣe. Ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹlé ayé, ẹ máa pa wọ́n run. Èyí ni a fi fẹ́ wo nǹkan méje pàtàkì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí. Ìkíní, ara àti ẹ̀yà ara ẹ̀yà rẹ̀, ara àti àwọn ẹ̀yà rẹ̀. Bí a bá ka nǹkan wọ̀nyí, nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run. Ẹni tí kò bá ní ẹ̀kọ́ ìhìnrere, tí kò mọ ohun tí a ń sọ níhìn-ín, a máa ṣe ní kàyéfì wípé èwo la tún rí kà nínú Bíbélì. Nǹkan tí àwa tí a mọ̀ sí ẹ̀yà ara ni apá, ẹsẹ̀, etí, ẹnu, imú, àwọn gbogbo ẹ̀yà ara. Báwo ni a ṣe wá ń sọ fún wa nígbà náà wípé kí a máa pa ẹ̀yà ara tí ń bẹ lé ayé run? Jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún ọ. Bí ènìyàn kò bá ní ẹ̀mí Ọlọ́run, kò lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí wípé a kọ ọ̀rọ̀ Ọlọ́run láti ọwọ́ ẹ̀mí Ọlọ́run, láti ìmísí ẹ̀mí Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ ohun ìṣìnà kí a gbé Bíbélì lọ bá àwọn tí kò lóye ìhìnrere. Bí ẹnìkan bá ka èyí, ó lè rò wípé nǹkan tí Ọlọ́run sọ fún wa ni pé kí a máa gé apá wa sọnù, kí a máa gé ẹsẹ̀ wa sọnù. Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Ohun tí Ọlọ́run sọ fún wa níhìn-ín, ó ń fi ara, ìgbà tó sọ wípé ara, ó ń fi wé gbòǹgbò ẹ̀ṣẹ̀, ó ń fi wé ìtàkùn ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa, ó ń fi wé ọkùnrin tí inú nì tí kò tí ì bá Jésù Kristì pàdé, ó ń fi wé èyí irúgbìn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn olúkúlùkù. Àwọn ẹ̀yà ara tí ó sì ń sọ ni àwọn nǹkan tí ó ń jẹyọ, àwọn ẹ̀ka igi
to njeyo lati gbongbo ese eni o npe ni eya ara yin tin bele aye o si se alaye fun wa o so wi pe awon eya ara ti an toka si ni agbere iwa eri ife ko fe ife buburu oju kokoro ti se iborisha ya ki awo romu ori kejo ese iketala shibibeli re kia kia romu ori kejo ese iketala nituri bi enyi ba wa ni tiara enyi oku shugbon nipa emi bi enyi ba npa ise tiara run enyi oye ohun kan na ni emi olorun tun toka si nihi wipe bi aba wa nipa eni tiara eje wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi abaje iru eniyan be wipe a o ku ki se ku tiara lo nso o nso nipa iku ti emi wipe a o ya wa ya olorun a o ku wipe sugbon bi a ba npa awon ise tiara bi a ba npa awon agbere bi a ba npa awon iwa eri ife kufe ife buburu oju kokoro bi a ba npa won run ti a o je ki won ki o tun gberi ni igbesi aye wa wipe yiye ni a o ye ye ki a wo galatia ori karun lati ese ikokanlelogun galatia ori karun lati ese ikokanlelogun ikokandinlogun se gafara fun mi nje awon ise ti ara farahan ti se won yi panshaga agbere iwa eri wobia iborisha osho irira eja ilara ibinu aso ishote adamo arankan ipaniyan imoti para irede oru ati iru won ni awon ti mo wi fun yin tele gege bi mo ti wi fun yin tele ri pe awon ti nse nkan ba won ni ki yo jogun ijoba olorun awon oro ti a ka won yi lati gbe kolose ori keta ese karun lese awon ni o je ki o ye wa ede ti bibeli lo nigba ti o pe awon nkan won yi ni eya ara wa ti nbele aye ti o si so fun wa wi pe ke a ma pa won run ye ki a tun pada si kolose ti a ti n ba bo ori keta ese karun nitori na e ma pa eya ara yin ti nbele aye run nitori na bi awon agba bi won ba n soro bi won ba fe fi opin si nkan ti won so ti won si fe fi akele ipinu ti won mu lori e ti won tin ba so tele tele won so wi pe nitori na e je wi pe nitori eyi ti a ti so sile nitori eyi ti a ti gbo tele tele nitori eyi ti lagba ya so ti temedu papa ti o fikun nitori na bayi ni nkan ti a o se nigba ti Paul apostle to so wi pe nitori na nitori kini oni nitori wi pe ati jiyin dide pelu Christi lori es ninu ese kini nitori wi pe o je ilepa okan wa nisisin yi lati ma saferi awon nkan ti nbe loke ese ikeji oni nitori eti fe lati ma ronu awon nkan ti nbe loke nitori wi pe e ko ni inu didun si awon nkan ti nbe ninu aye mo oni nitori eyin ti ku ati nitori ati fi yeyin pamọ pelu Christi ninu Olorun nitori wipe en reti ipada bo Jesu Christi lekeji esin reti wipe bi o ba farahan eyin paapa yo farahan pelu re ninu ogo oni nitori na bi e ba ni awon ireti ninu wa nitori na e ma pa awon eya ara yin ti nbe le aye ke ma pa won run ni ese karun yi ni o daruko awon kan marun ototo ikini agbere ikeji iwa eri iketa ife kufe ikerin ife buburu ikarun oju kokoro yi ni o tun wa so fun wa wi pe ohun ati iborisha okan na ni won je ki a wo won ni ikokan
àwọn tí ọlọ́run pa láṣẹ fún wa àwọn tí ẹ̀mí mímọ́ kan dandan gbọ̀n fún wa wípé a ní láti parun a ní láti mú kúrò ní ìgbésí ayé wa ìkíní ó dárúkọ àgbèrè kí a kọ́kọ́ dúró níhìn-ín kí a sọ nǹkan kan láti ran ara wa létí wípé ó ṣe dandan láti máa ka ọ̀rọ̀ ọlọ́run fún ara wa nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló wà ó jẹ́ mọ̀ wọn kì í fẹ́ dárúkọ àgbèrè bí wọ́n bá rí ẹnikẹ́ni tó ń wàásù tó ń dárúkọ àgbèrè wọ́n á ní èwo ni oníwàásù tó ń dárúkọ ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ ní àgbèrè àwọn wọ̀nyí ò sì kásẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n rò wípé ìwà gbajúmọ̀ wípé kò sí ẹni tí ó lè ní ọ̀làjú nítòótọ́ tí kò ní nípa nínú àgbèrè èyí ni ọlọ́run sọ fún wa wípé kí a má dá wọn lóhùn kí a má gbọ́ ti àwọn aláhesọ tí ó wà níta tí wọ́n rò wípé bí ènìyàn bá ti ń dàgbà wọ́n máa sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dàgbà tó tójú bọ́ tí kò ní ní ẹ̀ṣẹ̀ àgbèrè ní ìgbésí ayé rẹ̀ nítorí àwọn kà sí ìwà ọ̀làjú nítorí bẹ́ẹ̀ ibòmíràn wà tó jẹ́ wípé wọn kì í dárúkọ àgbèrè èyí ni nínú àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà tí wọn ò dúró lórí kíkún ẹ̀kọ́ ìhìnrere ṣùgbọ́n ó ṣe wá láàánú láti tún sọ wípé àwọn mìíràn wà tí ó tilẹ̀ jẹ́ wípé àwọn jẹ́ oníhìnrere wọ́n máa ń sọ nípa ìgbàlà wọ́n máa ń sọ nípa ìrírí wípé kí a wẹ ẹ̀ṣẹ́ wa nù ṣùgbọ́n àwọn wọ̀nyí pàápàá wọn kì í fẹ́ dárúkọ àgbèrè wọ́n sì máa ń sọ fún wa wípé oníwàásù ńlá ti ṣọ́ra wọ́n máa ń sọ wípé oníwàásù tó bá ń dárúkọ àgbèrè nígbà gbogbo tí ò bá ṣọ́ra nǹkan tó ń dárúkọ tó ń laago mọ́ lójoojúmọ́ ni èṣù pàápàá ó lè fi nǹkan bẹ́ẹ̀ kọ́ lẹ́sẹ̀ kó fi gbé ṣubú nítorí bẹ́ẹ̀ àwọn máa ń sọ wípé àwọn kì í fẹ́ dárúkọ àgbèrè nítorí nǹkan ẹlẹgẹ́ ni àwọn ká àgbèrè sí ṣùgbọ́n kí a fetí wá sí ọ̀rọ̀ ọlọ́run kí a gbójú kúrò nínú àgálámàṣà àwọn ẹlẹ̀sìn kí a mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run ó kàn dandan gbọ̀n fún wa wípé a ní láti pa ẹ̀yà ara wa tí ń bẹ̀lẹ̀ ayé run ìkíní ó dárúkọ àgbèrè jẹ́ kí a wo bíbélì kí a wo bí bíbélì pàápàá bí ó ṣe mẹ́nu kan àwọn nǹkan wọ̀nyí nínú Máàkù orí keje láti ẹsẹ̀ 21 nítorí láti inú ọkàn ènìyàn ní èrò búburú tí jáde wá panṣágà àgbèrè ìpànìyàn dúró níbẹ̀ ohun tí Jésù Kristì ọmọ ọlọ́run tí ó kọ́kọ́ dárúkọ níhìn-ín nígbà tí ó sọ wípé èrò ń jáde wá láti inú ohun tí ó kọ́kọ́ dárúkọ tí ó jẹ́ àbáyọrí sí èrò búburú tó ń jáde yìí òun ni panṣágà àti àgbèrè nítorí bẹ́ẹ̀ bí olúwa olùgbàlà wa bí ẹni tí ó jẹ́ jagunjagun aṣẹ́gun fún wa bí ẹni tí ó jẹ́ àpẹẹrẹ wa pípé bí ó bá dárúkọ àgbèrè tí ó sì ń ki àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀ wípé wọn kò gbọdọ̀ lọ́wọ́ sí ohun tí ń jẹ́ panṣágà àti àgbèrè báwo ni ó ṣe jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ báwo ni a ó ṣe fẹnu mẹ́nu tí a kò ní dárúkọ ohun tí Jésù Kristì fúnra ara rẹ̀ tí ó dárúkọ tí ó sì kìlọ̀ fún àwọn ènìyàn yàwó Rómù orí kìíní ẹsẹ̀ 21 wọ́n kún fún àìṣòdodo gbogbo àgbèrè ìkà ojú kòkòrò àrán kan wọ́n kún fún ìlara ìpànìyàn ìjà ìtànjẹ ìwà búburú a fi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́ ohun tí a kọ́kọ́ dárúkọ níhìn-ín kí a tún fiyè sí dáradára ó jẹ́ àgbèrè a ń sọ wípé kí a ṣọ́ra kí ni dé tí bíbélì tí ó ń dárúkọ àgbèrè nígbà gbogbo tí ó sì ń kìlọ̀ fún àwọn tí wọ́n fẹ́ fi ìjọba ọ̀run ṣeré jẹ́ èrèdí tí a fi ń dárúkọ rẹ̀ ní ìgbà gbogbo ni wípé ó jẹ́ ohun tí ó wọ́pọ̀ bí o bá jẹ́ ẹni tí ó ń fojú sílẹ̀ bí o bá jẹ́ ẹni tó mọ nǹkan tó ń lọ nígboro ó rí wípé ìwà àgbèrè ó jẹ́ ohun tó wọ́pọ̀ a tilẹ̀ máa ń rí láàrin àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ a ń rí ìwà àgbèrè láàrin wọn
bi abawo awon ti won tun ti dagba ton lojo lori die sugbon ti won o ti to bi omo ogun odun ti won se nlo sile iwe e se agbere o je ohun to bale je o je ohun to wa lowo awon omo keke ke won yi bi ati nri lowo oluko won be la nri lowo awon akeko bi ati nri laarin awon omo keke ke be la nri laarin awon to dagba ju won lo bi ati nri lodo awon eni to kawe be la nri lodo awon kuruntu ti ko gbo kankan bi ati nri laarin ilu be la nri labule nitori eyi ni olorun fi tenumo wi pe bi o tile je ohun to wopo wi pe ohun to le se ni lo se ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi tenumo sugbon o se ni laanu wi pe ki se lodo awon kekeke won yi nikan ni ese buruku yi lo ti jinle si atun ri lowo awon ti o tile ti se igbeyawo awon a ma se panshaga won a fi oko ti won sile won tun ma kaakiri emi awon miran won a fi iyawo won sile won tun ma wa awon elomiran won ma wa won kaakiri won ni ale nita owo ti won gba won o je ko dele sugbon awon ale to wa nita oni won na gbogbo owo won fun oni ki asora o bi awon ese won ti o tin gbile kan ki a ma je ki awon ese won ki o wa si igbesi aye wa ninu korinti kini ori kefa korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaisu to ki yo jogun ijoba olorun oni abi eyin ko mo we pe orun je ibi mimo ijoba olorun je ibi mimo olorun paapa je ibi mimo awon angeli re je mimo bibeli papa je bibeli mimo awon ajogun igbala won lati je mimo oni abi eyin ko mo wi pe awon alaisu to ki yo jogun ijoba olorun oni ki a ma se tan yi je opolopo ni ati fi eko eke ni ati fi tan won je opolopo ni awon woli eke ni won ti tan je o se ni laanu wi pe bi a ba n daruko woli bi ati ri awon woli an woli ti igba isinsin yi ti won ma n ko ile isin won si eba okun si eti okun awon ni a ri wi pe ese agbere o joba ni igbesi aye won o joba ninu ago won o ni ki a ma se tan yi je ki a ma se ro wi pe tori pe woli lo ba o da ese agbere abi panshaga ki o ti ro wi pe ko si nkan kan wi pe idajo olorun ko ni de o ya wa lenu o si se laanu lati so wipe nigba miran owo bishop lati n ri ese agbere o se ni laanu owo awon elesin lati n ri ese agbere iru awon be won ma so wipe ko se to mo pe bi olorun ba sami ese tani o le duro wipe nitori be olorun lati sanu fun won ni nitori pe ko seni to le wa laye yi ko ma da ese agbere o ni ma je ki enikeni ki o tan o je ki a ma se tan yi je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin fi okunrin ba ara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omuti tabi awon elegan tabi awon aloni lowo gba ni yo jogun ijoba olorun oni ko da wa loju wi pe awon agbere awon panshaga awon tin fi okunrin ba ara won je awon tin fi obirin ba ara won je wi pe awon wonyi ki yo le jogun ijoba olorun ye ki a wo heberu ori ketala ese ikerin ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan ki akete se je alaile ri ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan bi a ba n so wipe ki igbeyawo ki o ni ola elomiran itumo ti won ni wipe bi awon ba fe gbe iyawo ki ile isin wa ki o se ifilo ki a si so fun tekuteye awon to wa nilu awon to wa loko gbogbo eniyan patagba wipe ki won ki o pese lati wa se ajoyo pelu eni ti n se igbeyawo ki a je ki ilu ati ijo ati oti ati opolopo nkan ki o wa nibe e ko ni bibeli n so ara mi o ni ki igbeyawo ki o li ola ki o ni owo laarin gbogbo eniyan
ke amo we pe igbeyawo o je ohun ti olorun fun ara re ti o pele oni ke asi je ki akete je alai le ri duro ni be nje o je mo opolopo igbeyawo ti won se ni awon ile isin kaakiri awon okunrin ati awon obirin won yi won ti ma ara won tele tele o se se papa ke afe sona ki o ti loyun o je we pe iru igbeyawo be ko lola o je wipe akete won je ile iri awon elomiran ti won ti loyun to ti je wipe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wipe ki a tun a ma se iru isopo be ki a ma se ninu ile isin e je ohun ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese karun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run oni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa run bi a ba so pe ki a pa nkan run ede wa ni yoruba o je ki o ye wa gbati abapa nkanrun bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi abapa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma nse ni we pe a ma jo won nina bi abapa awon eya ara won yi bi abapa won run agbere bi abapa run o je wi pe ati jewo re ati ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wipe bawo la se le pa nkan won yin run ohun ti a le se ni wipe akoko ki a jewo fun olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje jesu christi ki a bebe fun ore ofe pelu igbala olorun ki o je ti wa ki a ri wipe a je eni ti o ti ni idariji eni ti o ti ni igbala eni ti o ni alaafia okan wipe a ti bo ninu ese won yi sugbon ki se be nikan ohun ti a tun ni lati se ni wipe bi a ba ri ohun kan ti o n fa wa sinu ese agbere je ki n se apejuwe o seese ki o je omobinrin ninu ile ti a fi se omo odo ti a ni ki o ma ran iyawo wa lowo omobinrin yi bi iyawo ba ti jade boya iyawo lo soja tabi iyawo lo ponmi tabi iyawo lo ki awon obi re tabi o lo sibi kan o seese papa ki o je wipe iyawo je osise ninu ijo o lo pelu awon osise be ni eni ti obinrin ti a fi se omo odo obinrin ta ni ko ma ba o lo soja obinrin ta ni ko ma ba iyawo shoshobo obinrin ti a ni ko ma ba wa lota ko ma ba wa wanje obinrin ti a gba wipe ki o ma ba wa gbale ni obinrin yi la ma se bi iyawo si oko omo odo a tun ma se ojure gberegbe bi eni wipe ohun ni iyawo inu ile a di eni to je wipe a tun ma fa okan okunrin yi okunrin yi papa ti o mo ihin rere okunrin yi ti o je okunrin ti o je olooto si aya re a tun ma wole pelu obinrin ti o je wipe omo odo ni ninu ile oni bi a ba fe pa eya ara wa to wa ninu aye bi a ba fe parun ohun kini ta ni lati koko se ni wipe ki a so fun omo odo yi omobinrin yi pe ko keru e wipe ko ma lo sile awon obi e o seese ki iyawo ma mo ki lo n sele ki iyawo ma so wipe ah ta lo ma ba mi sosobo bi a ba le omobinrin yi lo ta lo ma ba mi gbonje bi a ba le omobinrin lo wa so fun wipe ijo bi a ba fe de ijoba olorun bi a ba fe fi ijoba olorun sere je bi a ba fe ki obo le ki wa ni ojo idajo bi a ba fe ki nkan ki o ya wa lenu je ki obinrin je ko omobinrin ki o lo ki n ba le ni anfani lati mo olorun ti mo nsin nitori be lati pa awon eya ara wa ti n be ninu aye run ohun ta ni lati se niyi tabi o seese nibi ise ki obinrin kan ki o je pe bi a ba ti ni akoko die nibi ise a wa joko sori tabili wa bi a ba fe jeun a so pe e ra ounje fun mi ni o e sanu fun mi ni o e se bayi ni o wa so mo ti ni iyawo ani ko se nkankan bo ni iyawo nko o le je iyawo keji bo ti e je keta bo ti e je kerin ohun oko o le je keta o le je kerin bi o ba fe ka jo gbe ninu ile emi pelu iyawo emi pelu iyale o le gba ile fun mi nita iwo lo ma ja nkan yi ko lorun e lo ma sa fun esu
nitori esu lo joko ti e esu lo wa ni pako e to fe ti o lo sonu apadi iwo lo ma sa wi pe o ti o iyawo kan ti to mi o nitori be mi o fe agbere tabi panshaga o si sese awon elomiran won lo ma wo film ni gboro won ma lo sile cinema ile cinema ti won lo yi tabi ero amohunmaworan ti an pe ni television ti won wo onu je ki irokuro ki o ma wa sokan won nkan to ni lati se lati fi ja nkan won yi kuro ni pe ti o ba fe pa eya ara ti nbe le ayerun ki o gboju kuro ninu awon nkan won yi ki o ma je ki awon nkan won yi ki o wa si igbesi aye re elomiran o sese ki o so wi pe ibi ti ohun ti ni wahala ju ni wi pe bi on ba wa ni inu oko ero tabi bi on ba nlo ni igboro bi on ba ri awon omobirin kan ti o je wi pe bi won ti woso gbogbo ara won ni won fi sile awon nkan won yi si ma mu idanwo wa si okan ohun wi pe kini eniyan le se nigba ti a so wi pe ki a pa awon eya ara wa ti nbe le aye ki a pa won run kini a le se niru igba be oro olorun o je ki o ye wa ninu jobu ori kokan le logbon ese ikini emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo undia eni ti o ba fe fi ijoba olorun sereje eni ti o ba fe lo ni akoko ipalarada awon eniyan mimo ni akoko ti a o gba awon ayan fe soke oni iru eni be ti ko fe ki agbere tabi iwa kiwa ninu aye yi ti ko fe ki o joba ni igbesi aye ohun oni oni lati ba oju re da majemu eni olorun fi se wa ni olori ire we pe ani nkan ti a npe ni ipe npeju bi o ba ri nkan ti ori we pe nkan won yi o le mu nkan miran wa si okan re wa diju e wa je ki ipe npeju e ki o pajude ki o ma ba ri awon nkan ti o mo osina awon nkan ti yo mu ki okan re ki o fa si ife ku fe jobu lo so wi pe emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo wundia je ki nbi o ni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se o mo wi pe jobu o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibe sibe idanwo ma nde bi on ba ri awon wundia bi on ba tejumo won wi pe bi on ba tejumo won o se se ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye ohun eni o fi so wi pe ohun da majemu pelu oju ohun wi pe ki ohun ki o ma se tejumo wundia awon wundia ti ani ni akoko ni igba ti wo yi awon obirin ti ani ni akoko ti wa yi ti won ki woso kanle awon ti o je wi pe bi won ba joko aso won afo soke bi a ba sora bi a ba lo wo bi ti o ye ki a wo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sereje iwo ni oni lati da majemu pelu oju re wi pe bi awon wonyi ti won ko ma sowo awon wonyi ti won ko lolorun awon wonyi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro nitosi re tabi won wa nibi kibi ti won si fe je okunfa tabi won fe je idewo idanwo fun o iwo ni o lati ba oju re ati okan re da majemu wi pe oni lo sinu ese je ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon iyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti a ti ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je won a gbe iru iwe be won a gbe lowo won ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabirin won a sare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti a tan ara wa je ti a n wo awon obirin ihoho awa ti a tan ara wa je ti a tun lo n gbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun lo n wo nkan won yi ti okan wa
ti o nkuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sere je o so fun a wi pe ke mu awon kan yi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma nri eyin obirin e tete sile ni ibi ti e ti lo ndirun bi o ba je pe ibi dirun awon ti o wa ninu aye ni ti o so fun arabirin wi pe arabirin ran mi lowo lati wa ba mi dirun ti o je pe o lo sibi ti won tin dirun ninu aye wa ri wi pe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma ma so nibe awon adirun awon ti o ndiri won yi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wi pe e bayi bayi bayi bayi iwo ti o so pe o je omo olorun bi o ba njoko si iru ibi be o mo wi pe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o tin gerun ni awon ti won gerun won ma sosokuso won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o sese ni di ayo ni di emu ni di oti ni di ludo ni won ma tin so awon nkan won yi ti ko dara fun eti onigbagbo lati gbo e ni a fi so fun a wi pe ki a pa nkan won yi run ki a mu won kuro ni igbesi aye wa ki a ma ti le debe o ni ife kufe ife kufe gba ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbe yawo sile ti o tun lo fo okan leke ton pe e ba o lo se ri nbe ba o le o mo pe ife kufe niyan iwo ti o je wi pe eni ti o ngbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to o je ara ile mi ara ile e to tun lo nye pata ewo nigba ti iyawo e sun o ri wi pe nkan mi ti nwa sinu okan e iyen na npe ni ife kufe ati ife buburu e to ma je ki eniyan ki o jade o agun mokanla lu okunrin tun jade le nbo lo nlo iyawo wa nle omo omo wa nle o tun jade la agun mokanla ki se wi pe oni ise oru to fe lo se nbo lo nlo e nbo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki a sora bi a ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisa oju kokoro nigba ti okan ba nfa si ohun ti ko ye ki o fa si eyi ni a npe ni oju kokoro bi nkan wonyi ba ri be a nkilo fun a wi pe ki a sora o idajo olorun ko jina si awon eniyan be wese ikefa nitori ohun ti ibinu olorun fi nbo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti rin nigba kan ri nigbati eyin wa ninu nkan wonyi o nso fun wa ni apa keji iwaaso wa ninu eko wa loni awon idi ti ani lati pa won run awon idi ti ani lati pa awon eya ara wa ti o nbele aye ti ani lati pa won run o ni nitori ibinu olorun o nbo wa sori awon omo alaigboran idi kan pataki ni wo pe idajo olorun ibinu olorun o nbo sori awon elese ki a wo Romu ori kini Romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu olorun han lati orun wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran won ma nse be ni we pe won ko mo otito a si ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je wi pe e ko dara ko bo si gege bi eko oro olorun won ma so pe awon o mo ni o si mo o emi olorun si nkilo fun o si ti ka ninu oro olorun o ni awon ti o fi aisododo te otito mole o ni iru awon be idajo olorun yo wa sori won ninu iwe ifihan ori kokanlelogun ese ikejo ifihan ori kokanlelogun ese kejo sugbon awon ojo awon ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu adagun ti nfi ina ati sulfuru jo iyi ni iku keji o nso fun a wi pe eya ayeraye eya ailopin o nbe fun awon eniyan
ti won ku sinu ese eni o fi ye ki a ba olorun soro eni o fi ye ki a so fun olorun wi pe a fe bo kuro lowo ese a ko fe ki ese ki o ni ipa ki o ni ipin ninu igbese aye wa a fe ki eje jesu kristi ki o we wa mo a fe ki awon nkan won ki o kuro ni igbese aye wa o ti ri oro olorun loni o ti ri eko ihin rere o ti ri ohun ti olorun be lowo re ohun ti o ku fun ni pe ki o lo ba olorun soro ki o ni ki olorun ki o fun o lagbara lati le pa awon eya ara tin be ninu aye run lati le pa agbere run lati le pa ewa irirun lati pa ife ko fe run lati pa ewa boburu mu lati pa oju kokoro lati pa run dide ki o so fun olorun dide ki o ba olorun soro bi a ba ti gba okan re la o ye ki o bere ore ofe ti o fi jolo oto se eko ihin rere bi abati dari esere jio o ye ki o bere ore ofe lowo olorun ti o fi ma gbe ni ododo ni iwa mimo ni iwa bi olorun le ojo aye re gbogbo yala ni ikoko yala ni gbangba yala ni bi ti awon eniyan wa yala ni bi ti awon eniyan ko si yala ni bi ti awon onigbagbo miran ti won ti le ri o yala ni bi ti awon elomiran ko ti le ri o so fun olorun wi pe o fe jolo oto o fe pa eko yi mo o fe pa awon eya ara tin bele aye o fe pa won run o fe je ti olorun dede ki o so fun olorun ma je ki enikeni ki o di olowo ma je ki enikeni ki o tun pe o si ipade kan leyin isin ma je ki o nkon ki o gba adura lowo re dede ki o ba olorun soro ki o so fun olorun ki o gba adura titi o fi gba adura agbaye ori titi o fi ni ore ofe lati odo olorun titi o fi ni agbara lati odo olorun titi o fi ni okan lati pa gbogbo nkan wonyi run ni igbese aye re olorun yo fun lore ofe ki o ba le je oni wa mimo olooto titi di ojo ikeyin titi pe yo fi dun ti o fi pa awon eniyan mimo larada so fun olorun wi pe o fe bo lowo ese o fe ma gbe igbese aye ododo o si nfe lati gbe igbese aye ti o ba oro olorun mu so fun olorun wi pe ki o fun olore ofe o sese ki awon eniyan ki o ma ro wi pe o je eniyan olorun sugbon iwa re nko irin re nko awon nkan ti o nse nko so fun olorun wi pe o fe je ti olorun lati isinsin lo titi jesu yo fi de

0: Jẹ́nẹ́sìsì orí ìkejìdínlógún. Olúwa sì fara hàn ní ibú Mamre, òun sì jókòó lé ẹnu ọ̀nà àgọ́ ní ìmoru ọjọ́, ó sì gbé ojú rẹ̀ sókè, ó wò, sì kíyèsí ọkùnrin mẹ́ta dúró ní ẹ̀bá ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó sì rí wọn, ó súré láti ẹnu ọ̀nà àgọ́ lọ ìpàdé wọn, ó sì tẹríba sílẹ̀, ó sì wí pé, Olúwa mi, ǹjẹ́ bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, èmi bẹ̀ ọ́, má ṣe kọjá lọ kúrò lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ. Jẹ́ kí a mú omi díẹ̀ wá ní ìsinsìnyí, kí ẹ̀yin kí ó sì wọ ẹsẹ̀ yín, kí ẹ̀yin kí ó sì sinmi lábẹ́ igi. Èmi ó sì mú oúnjẹ díẹ̀ wá, kí ẹ̀yin sì fi ọkàn yín balẹ̀. Lẹ́yìn èyí ni kí ẹ̀yin máa kọjá lọ. Ǹjẹ́ nítorí náà ni ẹ̀yin ṣe tọ ọmọ ọ̀dọ̀ yín wá? Wọ́n sì wí pé, ṣe bẹ́ẹ̀ bí ìwọ ti wí. Abrahamu sì yára tọ Sara lọ nínú àgọ́. Ó wí pé, yára mú òṣùwọ̀n ìyẹ̀fun dáradára mẹ́ta kí o pòó, kí o sì dín àkàrà. Abrahamu sì súré lọ sínú agbo, ó sì mú ẹgbọrọ màlúù kan tí ó rọ̀, tí ó dára. Ó fi fún ọmọkùnrin kan, òun sì yára láti sè é. Ó sì mú òrí àmọ́ àti wàrà àti ẹgbọrọ màlúù tí ó sè, ó sì gbé e kalẹ̀ níwájú wọn, òun sì dúró tì wọ́n ní abẹ́ igi náà, wọ́n sì jẹ ẹ́. Wọ́n sì bíi pé níbo ni Sara aya rẹ̀ wà, ó sì wí pé, wò ó nínú àgọ́, ó sì wí pé, èmi ó sì tún padà tọ̀ ọ́ wá ní tòótọ́ ní ìwòyí àmọ́dún. Sì kíyèsí, Sara aya rẹ̀ yóò ní ọmọkùnrin kan. Sara sì gbọ́ ní ẹnu ọ̀nà àgọ́ tí ó wà lẹ́yìn ọkùnrin náà. Ǹjẹ́ Abrahamu òun Sara gbó, wọ́n sì pọ̀ ní ọjọ́, ó sì dẹ́kun àti máa rí fún Sara bí ìwà obìnrin. Nítorí náà, Sara rẹ́rìn nínú ara rẹ̀ wípé, lẹ́yìn ìgbà tí mo di ògbólógbó tán, èmi ó wà ní ayọ̀ tí Olúwa mi sì di ògbólógbó pẹ̀lú. Olúwa sì wí fún Abrahamu pé, nítorí kíni Sara ṣe rẹ́rìn wípé èmi ó wà bímọ ní tòótọ́, ẹni tí ó ti gbó tán. Ohun kan àṣòro fún Olúwa, ní àkókò tí a dá, èmi ó padà tọ̀ ọ́ wá ní ìwòyí àmọ́dún, Sara yóò sì ní ọmọkùnrin kan. Sara sì sẹ́ wípé, èmi kò rẹ́rìn, nítorí tí ó bẹ̀rù, òun sì wípé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n ìwọ rẹ́rìn. Àwọn ọkùnrin náà sì dìde kúrò níbẹ̀, wọ́n kọjú sí ìhà Sodomu. Abrahamu sì bá wọn lọ láti sìn wọ́n dé ọ̀nà. Olúwa sì wípé, èmi ó apa ohun tí èmi ó ṣe mọ́ fún Abrahamu, nítorí pé Abrahamu yóò ṣáàdì orílẹ̀-èdè ńlá àti alágbára, àti gbogbo orílẹ̀-èdè ayé ni a bùkún fún nípasẹ̀ rẹ̀. Nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Abrahamu wá fún un. Olúwa sì wí pé, nítorí tí igbe Sodomu òun Gomorra pọ̀, àti nítorí tí ẹ̀ṣẹ̀ wọn papọ̀ jù, èmi ó sọ̀kalẹ̀ lọ ní ìsinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi, bí bẹ́ẹ̀ sì kọ́, èmi ó mọ̀. Àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò níbẹ̀, wọ́n sì lọ sí Sodomu. Ṣùgbọ́n Abrahamu dúró síbẹ̀ níwájú Olúwa. Abrahamu sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì wí pé, ìwọ àrùn olódodo pẹ̀lú ènìyàn búburú, bóyá 50 olódodo yóò wà nínú ìlú náà, ìwọ àrùn, ìwọ kì yóò adá ibẹ̀ náà sí, nítorí 50 olódodo tí ó wà nínú rẹ̀. Ó wá dára tí ìwọ fi ṣe bí irú èyí láti run olódodo pẹ̀lú ènìyàn búburú, tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú. Ó wá dára, onídàájọ́ gbogbo ayé kì yóò ṣe èyí tí ó tọ́. Olúwa sì wí pé, bí mo bá rí 50 olódodo nínú ìlú Sodomu, ǹjẹ́ èmi ó da gbogbo ibẹ̀ sí nítorí wọn. Abrahamu sì dáhùn, ó sì wí pé, wò ó ní ìsinsìnyí, èmi ti dáwọ́lé láti bá Olúwa sọ̀rọ̀, èmi ẹni tí í ṣe erùpẹ̀ àti eérú, bóyá 95 nínú 50 olódodo náà, ìwò àrùn gbogbo ìlú náà nítorí 5. Òun sì wí pé, bí mo bá rí 35 níbẹ̀, èmi kì yóò rún. Ó sì tún sọ fún ẹ̀wẹ̀, ó ní, bóyá 40 níbẹ̀, òun sì wí pé, èmi kì yóò rún nítorí 40. Ó sì tún wí pé, jọ̀ọ́ kí inú kí ó má ṣe bí Olúwa, èmi ó sì máa wí, bóyá 30 níbẹ̀, òun sì wí pé, èmi kì yóò rún bí mo bá rí 30 níbẹ̀. Ó sì wí pé, wò ó ná, èmi ti dáwọ́lé láti bá Olúwa sọ̀rọ̀, bóyá 20 níbẹ̀, òun sì wí pé, èmi kì yóò rún nítorí 20. Ó sì wí pé, jọ̀ọ́ kí inú kí ó má ṣe bí Olúwa, ẹ̀ẹ̀kan ṣoṣo yìí ni èmi ó sì wí mọ, bóyá 10 níbẹ̀, òun sì wí pé, èmi kì yóò rún nítorí 10. Olúwa sì bá tirẹ̀ lọ lójú kan náà bí ó ti bá Abrahamu sọ̀rọ̀ tán. Abrahamu sì padà lọ sí ibùjókòó rẹ̀.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún, ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá, oore ọ̀fẹ́ yín. anu yin agbara yin itanshan imole ihirere gbogbo nkan won yin ni o ti farahan ni igbese aye wa nitori anu yin lori wa ati nitori ife yin fun okan wa ti e ko fe ki a segbe e je ki a mo ona igbala e je ki a mo ona iye adupe baba e gba ope ati yin wa loruko jesu adupe fun opolopo ibukun ti e ti da wa le wa lori adupe fun awon opolopo ti e se ni igbese aye wa ki a to ni ipade ti ago ajo ati lati igba na ni ibukun yin ni o ti nsan lori wa e gba ope ati yin wa adupe wepe e je ki a mo ona igbala adupe wepe e se wa ni olori ire lati le gbadura agba yori si igbala adupe fun iyipada okan adupe fun idaniloju orun rere adupe wepe bi a ba fi aye yi sile ni gbo se wepe a o ri yin a o se wa pelu yin adupe fun awon o ti e tin je ki o ye wa ninu oro olorun egba ope ati yin wa ni oruko jesu adupe fun ipejopo wa loni adupe pe e ti ba wa bere adupe fun awon ti an gbo gege bi eri gege bi awon ise iyanu ti en se adupe egba ope ati yin wa loni an bebe wi pe e o la wa loju e o ko wa yo si le ye wa dara dara bi o ti pa awon ibukun yi mo ni igbese aye wa adupe wipe e ti gbo adura wa an fe ifarahan yin ju be lo laarin wa ni oruko Jesu Christ Oluwa wa adupe lowo Olorun fun awon eri ti a n gbo adupe fun awon ise iyanu ti iyipada okan ise iyanu ti idaniloju igbala Olorun ni igbese aye wa iṣẹ́ ìyanu ìsọdi mímọ́ iṣẹ́ ìyanu ìfi agbára ẹ̀mí mọ́kún ni iṣẹ́ ìyanu ìwòsàn àti ìdáǹdè àti ìtúnisílẹ̀ kúrò nínú túbú èṣù adúpẹ́ fún ìpèsè ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́ àwọn ẹ̀rí tí ó ń tó wa létí láti ẹkùn kọ̀ọ̀kan àti láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ṣe ìpàgọ́ ní oṣù kejìlá ọdún tí ó kọjá a ní ọkàn ọpẹ́ àti ìyìn sí ọlọ́run fún àwọn nǹkan tí ó ń ṣe àti àwọn nǹkan tí a gbàgbọ́ wípé yóò máa tẹ̀síwájú láti ṣe ní ìgbésí ayé wa lónìí ohun tí ó dára fún wa láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ ọlọ́run òun ni bí a ó ṣe pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ nínú ọkàn wa nínú ayé wa ní ìdílé wa àti nínú ìjọ ó yẹ kí a lè wo inú ìwé mímọ́ kí a lè rí ọ̀nà kí a ó fi pa ìbùkún ọlọ́run mọ́ èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí ẹni ìbùkún èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin ọmọdé tàbí àgbà lọkùnrin lóbìnrin bí a ṣe lè ní ìbùkún ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́ èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí tí ó sì wà títí pẹ̀lú wa títí a ó fi rí Jésù lójúkojú ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún ọlọ́run ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́ yálà ní àsìkò kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́ ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n ń sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa ohun tí ó sì kàn wá gbọ̀ngàn ni wípé ó yẹ kí a lè sọ fún ara wa nínú ìwé mímọ́ bí a ṣe lè ní ìbùkún ọlọ́run tí ìbùkún ọlọ́run yìí yóò sì máa tẹ̀lé wa ní ọjọ́ wa gbogbo nínú bíbélì ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìwúrí nípa bí ìbùkún ọlọ́run ṣe pọ̀ ní ìgbésí ayé àwọn ọmọ ìsírẹ́lì àti ní ìgbésí ayé àwọn ọmọ ẹ̀yìn jésù kristi ati ni igbese aye awon ti o gba olorun gbo awon ti won gba jesu christ bo ti a ti gba okan won la ninu maje mo titun gbogbo awon iranse ti olorun ran si awon eniyan re bi woli ninu maje mo lai lai bi awon aposteli ninu maje mo titun ati jesu christ omo bibi olorun kan soso paapa gbogbo won ni won so fun wa bi a se le ni ibokun ni igbese aye wa ati bi a se le pa awon ibokun wonyi mo je ki a wo oro olorun ninu deuteronomy ori 30 lati ese ikokandilogun emi pe orun ati ile jeri ti yin le oni pe emi fi iye ati iku ibokun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adroni hi ki a wo ohun ti olorun so fun awon mo israeli ki a se mo we pe olorun wa o yi pada bakan na ni lana loni ati titi lai ife inu re we pe ki awon omo israeli ki o ni ibokun ki ibokun yi ki o wa pelu won titi won fi pe aye sile ti won fi wa si odo olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon omo olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje jesu christ nipa kiko ese sile nipa wiwa idariji lodo olorun nipa nini alaafia pelu olorun nipa ise

ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò kú ṣùgbọ́n yíyè ni yóò yè wípé irú ẹni bẹ́ẹ̀ kì yóò ṣègbé nítorí bẹ́ẹ̀ bí o bá mọ ìfẹ́ ọlọ́run ó jẹ́ mọ̀ nígbà tí ọlọ́run bá ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa ìfẹ́ ọlọ́run ni nítorí pé àwọn ẹlòmíràn ni ọlọ́run fi sílẹ̀ fún iyì ríra láti máa ṣe ohun tí kò tọ́ kí ilé tí ó fún ọ sílẹ̀ fún iyì ríra nítorí pé nígbà tí ó kìlọ̀ nígbà tí ó náwó àánú sí wọn nígbà tí ó ń pè wọ́n sí abẹ́ ààbò nígbà tí ó ń pè wọ́n sí ìgbàlà wọn kò náání ṣùgbọ́n àwa ni ọlọ́run ṣe lórí ire tó ta wa lólobó àwa ni ọlọ́run ṣe lórí ire tí ó ń sọ fún wa wípé ọ̀nà ẹ̀ṣẹ̀ kò dára àwa ni ọlọ́run ṣe lórí ire tí ó jẹ́ wípé ó dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa bí ọlọ́run ti ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa bẹ́ẹ̀ ni ọkàn wa ń gbọgbẹ́ bẹ́ẹ̀ ni a ń sátọ ọlọ́run lọ bẹ́ẹ̀ ni a ń sọ fún ọlọ́run wípé a kò fẹ́ ṣègbé ìfẹ́ ọlọ́run ni bí kì í bá ṣe pé ìfẹ́ ọlọ́run báwo la ṣe mọ bí a ti gbàdúrà báwo la ṣe mọ bí a ti tọrọ ìdáríjì báwo la ṣe mọ bí a ti ń sọ fún ọlọ́run wípé kí ó ṣàánú fún wa báwo ni a ṣe gba ẹbọ Jésù Kristì lórí igi àgbélébó báwo la ṣe gbà á gbọ́ ìfẹ́ ọlọ́run ni bí a sì ti gbà á gbọ́ bí a ti jẹ́ kí ìfẹ́ ọlọ́run yìí kí ó fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé wa ó wá ń sọ fún wa wípé ìgbà tí òun ti kọ́kọ́ fẹ́ wa ìgbà tí òun ti dárí wa nítorí ìfẹ́ rẹ̀ ìgbà tí ó ti gba ọkàn wa là nítorí ìfẹ́ rẹ̀ ó ní nísinsìnyí kí àwa kí ó fẹ́ olúwa ọlọ́run wa ìkejì ó ní kí ẹ lè gba ohun rẹ̀ gbọ́ àwọn ẹlòmíràn òye òye wọn bí a bá ń sọ nípa kí a gba ohun rẹ̀ gbọ́ wọ́n máa ń rò wípé ìgbàgbọ́ nìkan ni a ń sọ nípa rẹ̀ láti òní lọ jẹ́ kí ó yé ọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọ́n jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọràn ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohun ọlọ́run rẹ gbọ́ ó ń sọ fún wa wípé bí a bá gba ọlọ́run gbọ́ a ní láti gbọ́ràn sí i lẹ́nu bí a bá gba ọlọ́run gbọ́ a ní láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yé ọ látòrí lọ wípé ìgbàgbọ́ àti ìgbọ́ràn wọn kì í fira wọn sílẹ̀ àwọn tí ó bá ní àìgbàgbọ́ àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọ́ràn sí ọlọ́run àwọn tí ó bá ń gbọ́ràn sí ọlọ́run àwọn wọ̀nyí ni ó gba ọlọ́run gbọ́ wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wọ́n gba ìlérí ọlọ́run gbọ́ wọ́n gba ìdájọ́ ọlọ́run gbọ́ wọ́n gba gbogbo tí ọlọ́run sọ nínú ìwé mímọ́ wọ́n gbà á gbọ́ àwọn wọ̀nyí ni wọ́n máa ń gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè fara mọ́ ọ wípé kí a fara mọ́ ọlọ́run kí a jókòó ti ọlọ́run ṣé èyí nìṣó yí ọ nítorí wípé mímọ́ lé ọlọ́run àìmọ́ kò lè fara mọ́ ọlọ́run ẹni pípé lé ọlọ́run àìpé kò lè fara mọ́ ọlọ́run ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni ọlọ́run òkùnkùn kò lè fara mọ́ ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó fara mọ́ ọ ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ fara mọ́ ọlọ́run ohun kan ló máa ń pín ni níyà ohun kan ló máa ń yani nípa sí ọlọ́run òun ní ẹ̀ṣẹ̀ a kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀ àìmọ́ àléébù ní ìgbésí ayé wa bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni irú ẹni bẹ́ẹ̀ kò lè fara mọ́ ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a ṣe ohun gbogbo tí ọlọ́run béèrè lọ́wọ́ wa kí a rí wípé iṣẹ́ òkùnkùn ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristì tí ó pàtì sápá kan tí ó tún wá ìrúbọ mìíràn irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ ọlọ́run bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́ tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́ ó sọ pé kí a fẹ́ olúwa ọlọ́run wa kí a gba ohun rẹ̀ gbọ́ kí a sì gbọ́ràn sí i àti pé kí a faramọ́ ọ ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn bí a bá ń fẹ́ àlàáfíà bí a bá ń fẹ́ ìbùkún ó yẹ kí a faramọ́ ọlọ́run kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí olúwa ti búra fún àwọn bàbá rẹ fún abrahamu
ati fun Isaki ati fun Jacobu lati fun lati fi fun won ye ke wo Deuteronomy yi kan na lati orikeji de logbon Deuteronomy lati orikeji de logbon ese ikini yo si se bi iwo ba farabale gbo ohun Oluwa Olorun re lati ma kiyesi ati se ase re gbogbo ti mo pa fun o le oni nje Oluwa Olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo gbogbo ibukun won yi yo se se sori re yo se ba o bi iwo ba feti si ohun Oluwa Olorun re ibukun ni fun ni ilu ibukun ni fun ile oko ye ki aduro nibe o nso fun wa wi pe Olorun je olubukun o si ma nfe lati ibukun awon omo ti re o wa nso fun wa wi pe o wa lowo wa bi a o ba gboran bi a o ba feti si awon amuye awon ti Olorun bere lowo wa wi pe bi a ba se won pe o daju pe ibukun yo je ti wa awon elomiran won ki feti si oro Olorun won ki farabale wo ni ese kini oni yo si se bi iwo ba farabale gbo ohun Oluwa Olorun re awon elomiran won ma nkanju popo bi aban wasu won ma nkanju bi aba lo si ikeko bibeli won ma nkanju bi o ba si je wepe awa ni aya ojo oni fun ise iyanu ati akoko isoji won ma nkanju won ma so wipe nigba wo ni won gbadura fun wa nigba wo ni won gbe gbowole awon alaisan nigba wo ni won so wipe ki awon arun ati awon aisan ati awon adebu gbogbo to wa ni gbese aye wa wipe ko pora ki se adura ni akoko bi aban gbadura sugbon ti a ko feti si oro Olorun iru adura be ki je itewogba ni waju Olorun je ki a wo iwe owe mo se n pada bo ni iwe Deuteronomy sugbon mo fe fi ohun kan han ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ti o ma nro we pe adura nikan ni ona si ibukun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je we pe o ngbe bibeli losan o ngbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won fe gboro Olorun won ma so wi pe awon sa nfe ibukun Olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbesi aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun Oluwa Olorun wa Olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise e lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamọ si lo mu awon dukia aye yi so mo pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi Olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo Olorun ani lati koko feti sile ke a parabale lati gbo ohun Olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ki a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun Oluwa Olorun re awon elomiran
bi won ba nkorin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba tin wa so fun iseju marun fun bi ogun iseju won ma fa serale won ma dide won ma na won ma se bi eni pe ah nigba oni iwa si ma pari eleyi na de tin poju a oni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli sa beni eyi ni ni a fi le ri ibukun lati odo olorun nitori pe o ti so fun wa ke a to wa si waju re oni bi a ba tin bo ni waju olorun oni ki a setan ki a mura sile lati fara bale gbo ofin oluwa olorun wa oni bi a ba se tin gbo ki a mura sile lati kiyesi ati lati ma se ase re gbogbo ti o pa fun wa le oni ki se die ninu awon ase re ki se popo ninu awon ase re awon ase re gbogbo ti o pa fun wa awon elomiran ma wa sarin wa se gafara fun mi iredi ti mo fi so awon kan woyi ni wepe mo fe ki ibukun olorun ki o ma san ni igbese aye wa ninu odun yi mo fe ki ibukun olorun ki o po yanturu ni igbese aye wa ni odun yi mo si gba olorun gbo wepe bi a ba se ojuse ti wa yo ri be ni oruko jesu ibukun ti iwosan ni ibukun ti ipese ni ibukun lona gbogbo ninu ebi ibukun fun ara wa ibukun fun awon ore wa ibukun fun awon idile wa ibukun ni irin ajo ibukun ni ile ibukun lode ibukun ni bi ise wa ibukun ni bi oja wa ibukun lori awon omo wa mo gba olorun gbo wipe bi a ba se ojuse wa ibukun olorun yo wa fun wa lopolopo ninu odun yi loruko jesu sugbon ki o tori be ini a fi so wipe o ye ki a feti si ife olorun ki a feti si oro olorun o ni ki a ma se ase re gbogbo elomiran ti o ba de arin wa bi a ba so fun wipe ah arakunrin bi o ba so wipe o je eni igbala e se ti o fi je wipe o tun je akobirin jo ani ah ma ka ofin si mi lese ma ko mi lofin ohun ti mo mo ni pe alaanu lo olorun beeni alaanu lo olorun sugbon o je eni mimo alaanu lo olorun sugbon o ni ase o ni ofin o si ni oro ti o n fe ki a tele bi o ba so fun elomiran we pe arabirin ariwo pe e ti n wa fun igba die a si ri we pe o dabi eni we pe e n jeri pe e ti di eni gba ani beeni ani mo dupe lowo olorun lati igba ti mo ti denu ijo yi we pe olorun o fi mi sile bi mo ti n kunle bayi be l'olorun se fun mi bi mo ti n bere be l'olorun da mi lohun ati we pe awon nkan miran ti wa to se leri fun mi to ye pe mo gbagbo we pe yo mu won se ba so pe ah adupe lowo olorun o e ma tesiwaju osugbon ewo le tun ko kora yi teti torun towo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun ko kora eyi chain lorun eyi ti bi lete eyi ti bi nimu ni gbogbo e ani ah mi o wa fun yin eyi ti mo wa fun ni ibukun olorun be ni arabirin ibukun olorun wa sugbon ibukun olorun wa fun awon ti won pa gbogbo ase re mo bi a ba n fe ibukun olorun o ye ki a feti sile o ye ki a farabale ki a ma so fun olorun wepe olorun mi o gbodo mi o fe je omo langidi omo alaigboran omo ti o n ko eti ikun si oro ti baba re ma n so sugbon mo fe je eni ti o n gboran si gbogbo ase olorun mo si gbagbo wepe bi o ti le ni isoro pe bo ba so fun olorun wepe ki o fun o lori ofe olorun yo fun o lori ofe awon kan to soro fun o loni awon kan to ro pe atunse yi soro iwo so bi onigbagbo ko soro pe ki a ma kobirin jo oko kan aya kan ko soro olorun a fun o lori ofe so mo wepe ikan na ni wa eran ara to gbe wo ni awa na gbe wo awon isoro to ni ni awon onigbagbo miran na ni pelu sugbon olorun fun won lori ofe olorun to fun awon yoku lori ofe o daju pe bo ba so fun olorun bo ba be ranwo lodo olorun yo fun won lori ofe lati pa gbogbo ase re mo ori opolopo wa ni olorun ti yi pada awon ti o je wole wode tele tele awon ti o je wipe bi won ori obirin lati se palapala lati se iwa ife kufe won o le simi awon ti o je wipe bi won o mu oti opti amuyira tele tele won o le simi lojo kan awon ti o je wipe bi won o jale bi won o jale onile lati bo ti won leyin bi won o yi iwe nibi ise won o le simi
àwọn tí ó jẹ́ wípé owó oṣù wọn kì í tó wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọ́n a máa ti ojú ilé dé ilé, wọ́n a máa di ẹni tó ń tọrọ, àwọn obìnrin wọ́n máa tọ lọ́wọ́ ọkùnrin, wọ́n máa dúró sẹ́gbẹ́ títì, wọ́n máa wá mọ́tò, wọ́n máa wá owó, ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ Ọlọ́run wá sí ìgbésí ayé wọn, ìyípadà máa dé, ìyípadà àtọ̀runwá tó yí ọ̀rọ̀ wọn padà, tó yí ìwọṣọ wọn padà, tó yí ìṣe wọn padà, Ọlọ́run tó fún irú àwọn bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́, ó dájú wípé bí ìwọ pàápàá bá farabalẹ̀, bí o bá sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ yí padà, o ń fẹ́ ìgbàlà tòótọ́, yóò gba ọkàn rẹ là, yóò yí ọ padà, yóò mọ àtúnṣe wá sí ìgbésí ayé rẹ. Jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó farabalẹ̀, a ó gbọ́ òfin Ọlọ́run, a ó ṣe ìfẹ́ Ọlọ́run, ó sì sọ fún wa, o jẹ́ mọ̀, Ọlọ́run ní èrò gíga nípa wa. Bí mo bá ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí fún ọ, mo fẹ́ kí o fọkàn balẹ̀ wípé bó ṣe ti ìbùkún ni, ìbùkún wà lọ́dọ̀ Ọlọ́run, bó ṣe ti òjò ìbùkún ni, Ọlọ́run ṣetán láti rọ òjò ìbùkún sí ìgbésí ayé wa, kìkì wípé o fẹ́ jẹ́, o fẹ́ kí a jẹ́ elétí ọmọ. Ẹni tí ń gbọ́ràn ohun tí ó sọ fún wa ní ẹsẹ̀ ìkíní yìí, ó ní ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ, wípé Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wòkè níhìn-ín, àwọn ẹlòmíràn tí òye òye, wọ́n máa ń tanra wọn jẹ, wọ́n sì máa ń fẹ́ láti tàn wá jẹ, bí ẹnikẹ́ni bá fẹ́ tàn ọ jẹ, ìwọ má ṣe gbà. Wọ́n máa sọ pé ó lọ darapọ̀ mọ́ àwọn oníbíbélì, àwọn alátúnbí, àwọn tó jẹ́ pé dàtúnbí dàtúnbí, àdúrà ṣàánú gbogbo ìgbà, bíbélì ní gbogbo ìgbà, wá di aláìní, iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ, gbogbo nǹkan aparun lọ́wọ́ ẹ, má dà wọ́n lóhùn. Ọlọ́run sọ fún wa pé bí a bá jẹ́ ẹni tí ó ń gbọ́ràn, ó ní èmi ò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ọlọ́run máa ń jẹ́ ẹni tí ń wí bẹ́ẹ̀, kí ó má ṣe bẹ́ẹ̀ bí rárá. Ọ̀run àti ayé lè kọjá lọ, kí kínní nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ìlérí Ọlọ́run, kò ní kọjá lọ láìṣẹ. Ìwọ jẹ́ ẹni tí ń gbọ́ràn, ìwọ jẹ́ ẹni tí ń farabalẹ̀, ìwọ jẹ́ ẹni tí ń fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun ó gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó yẹ kí agbẹ̀rí Ọlọ́run jẹ́. Àwọn ọmọ Ísíráẹ̀lì ní sòro gbà tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì, wọn ò ní gá, wọn ò ní go, èyí jẹ́ wípé wọn ò ní nǹkan kan rárá, wọ́n jẹ ẹrú. Àwọn tí wọ́n sì ń ṣe ìsìnrú fún, wọn sanwó fún wọn, wọ́n jẹ́ àwọn tí wọn kò lẹ́nu ọ̀rọ̀ níbikíbi. Ó jẹ́ mọ̀, nígbà tí Ọlọ́run rán oníṣẹ́ tí ó ránṣẹ́ sí wọn, tí ó rán ìránṣẹ́ rẹ̀ sí wọn, tí ó sọ wípé wọ́n ó jáde ní oko ẹrú Íjíbítì, ó ṣòro láti gbàgbọ́. Àwọn wọ̀nyí tí wọ́n jẹ ẹrú, àwọn tí wọ́n ti wà ní ẹrú fún bí irinwó ọdún, fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, tí wọn ò ní ohun kan, ó ní òun ó gbé wọn ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó jẹ́ mọ̀ wípé Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ, kí la ti rí? Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìyanu, bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọmọ Egypt lẹ́jọ́, títí àwọn wọ̀nyí tí wọ́n fi jáde. Gbà tí wọ́n jáde, kí ni wọ́n ní? Ṣé wọ́n ní ilé? Ṣé wọ́n ní àwọn dúkìá ayé wọ̀nyí? Ọjọ́ yìí gan-an ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bùkún wọn. Ni àwọn ọmọ Egypt ni wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó iṣẹ́ tí wọ́n ti ṣe fún ọjọ́ pípẹ́, tí wọn kò san fún wọn, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn. Gbà tí wọ́n máa jáde pẹ̀lú ọ̀pọ̀ ohun ìní, bí wọ́n sì ti ń jáde lọ, ni Ọlọ́run fún ara rẹ̀ ló tún ṣe ìlérí fún wọn pé ẹ̀sà àgbọ́ràn, ẹ̀sà àgbọ́ràn. Nínú ọdún yìí, mo ń fẹ́ ran ọ létí wípé nǹkan tí Ọlọ́run sọ fún wa, bí a bá ń fẹ́ ìbùkún Ọlọ́run, ni pé ẹ̀sà àgbọ́ràn, bí o bá wà nínú ẹbí rẹ, bí wọ́n bá ń fẹ́ pa ọ́ lọ́kàndà, rántí wípé ọ̀nà sí ìbùkún ni pé ẹ̀sà àgbọ́ràn, bí o bá wà ní ibi iṣẹ́, tí wọ́n ń dàyàfọ̀ ọ́, tí wọ́n ń sọ wípé bó o bá rúbọ, bó o bá ṣe àwọn nǹkan tó lòdì fún onígbàgbọ́ láti ṣe, wípé iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ, rántí wípé ẹ̀sà àgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí àwọn yìí ti ń lọ, ní kí la máa rí? Ni wípé oúnjẹ tí wọn ò jẹ rí, oúnjẹ áńgẹ́lì, ni Ọlọ́run rọ̀jò oúnjẹ fún gbogbo wọn, tí ò sí ẹni tí ebi pa, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, gbogbo àwọn tí ó jẹ aláìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹrú, Ọlọ́run wo gbogbo wọn sàn, ó pèsè fún wọn, ó ṣíji bò wọ́n, ó dáàbò bò wọ́n. Bí wọ́n ti ń lọ, kò sẹ́ni tó lè ṣẹ́gun wọn. Àwọn rántí pé ẹrú ni wọ́n o tẹ́lẹ̀ tẹ́lẹ̀, rántí wípé wọn ò jẹ́ jagun jagun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, rántí wípé wọn ò lóye, wọn ò nímọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Gbogbo ibi tí wọ́n lọ ni Ọlọ́run fún wọn ní ìṣẹ́gun.
bi won tin wo ile kenani nigba to ya ari bi olorun ti fun oni isegun ari pe loni israeli tan so nipa o je mo pe won se wa awon miran ti won wa ni asiko ti israeli ati gbagbe won ile ti fun won somi mu sugbon awon mo israeli ti an so nipa re won se wa sibe sibe bi o ba je pe won je oni gboran patapata ni o ba ri bi ibukun olorun bi ba ti po to ni igbese aye won o wa so fun awa ti igbeyin aye deba o n so fun awa ti a je oni gbagbo nisisin yi o ni mo fe gbe oga mo fe bukun igbese aye re mo fe dabira ni igbese aye re mo fe fun ni alaafia ibukun ati awon ohun ti emi ati ibukun ti ara pelu o ni sugbon peti sile farabale si ohun oluwa olorun re ki iwo ki o si se ase re gbogbo ki emi ki o ba le gbe oga ju gbogbo orile ede aye lo wese ikeji gbogbo ibukun wonyi yo se se sori re bi yo se ba o bi iwo ba peti si ohun oluwa olorun re so fun mi ba o lo se le se se ki a ma lo le oju ona ki a pade ibukun ki a ma lo ki ibukun ki o sare tete ki o ba le wa ki a koju si otun ki ibukun ki o ki wa ki o si je ti wa ki a koju si osi ki ibukun ki o je ti wa ki a tesi waju ki a ba ibukun pade ki a joko ki ibukun ki o simi pelu wa bawo lo se le se se eyin ni olorun so fun wa wi pe bi awa o ba fiti si oro tabi ohun oluwa olorun wa wo orin dafidi orin dafidi ori kini lati ese ikini ibukun ni fun okunrin na duro nihi bi a ba so wi pe okunrin na o ye ki o ye wa gege bi oluka bibeli wi pe ki se okunrin nikan ni olorun so nipa re e je bi bibeli bi o ti ma n pe ede fun wa wi pe ati okunrin ati obinrin ati omode lokunrin lobinrin ati arugbo lokunrin lobinrin awon wonyi ni olorun so nipa re ibukun ni fun okunrin na okunrin wo se eni ti o mo bibeli ni akasori sugbon ti ki se rara ibukun ni fun okunrin na tani a soro nipa re wi pe yo je eni ibukun se eni ti o wa si lesi nigba gbogbo ti o njoko je bi omo olorun ti o da bi angeli ninu ile esin sugbon ti o buru ju esu lo ti o gbona ninu ile se iru eni be ni a so wi pe ibukun yo wa fun rara o o ni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro li ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni a n pe ni eni ibukun je ki a fara bale ki a wo ohun ti oro yi n so o so fun wa wi pe ibukun o jina si wa sugbon bi ibukun yi yo ba wa si igbesi aye wa si okan wa si ara wa si awon omo wa ati si idile wa wi pe o ni ohun ti a ni lati se o ni awon ohun amuye ti olorun bere lowo wa o ni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ohun ti a ma ri ni wi pe bi o ba di asale awon eniyan ti won gbe oju ile kan na won a gbe ijoko sita awon obinrin won a ma jo soro awon okunrin won a ma soro eti a ma ri ni pe bi okunrin bi oko ba lo sibi ise awon obinrin ti o ku ni ile o seese nile idana o si seese bi ise ba bi ise o ba si lowo won won a joko won a be si ni soro won a ma fun ara won ni imoran won a ma so ti oko ti o ti lo sibi ise won a ma so ti iya oko ati baba oko awon ti won si n ba soro yi won je awon elese won a ma so fun won wi pe iwo lo n gbagba ko gba fokunrin yi ojo kan to ba ti boju fun ojo kan to ba ti so fun pe enikeni o le se bo se se pelu e wi pe to ba ti se be ojo kan ni iberu to ni fun oko e ojo kan lo ma kase kuro nle won so pe ani mo se se niyan oko mi tele tele o gbona ju nkan mi lo gba ti mo ti boju fun ti mo ti so fun pe to ba tun se be wi pe emi papa ma di okunrin mo e lowo nisi o mo won ara e o wa ni ehn abi be ni iwo to so pe o je onigbagbo o fe tele imo awon eniyan buburu awa ti a je okunrin se o mo ni ojo isimi
bi abati awon Anglican awon Methodist ati awon sele onikoluko ton wa ti ti ilesin won de bi iwo na bi o ba ti ti ilesin de won agbe agajoko won agbe jade won agbe ayo won agbe sile ibi ti a tin tayo bi eni meji ba ntayo awon meta merin ti ayo ti kan awon ajoko sibe won ma ibi ti won tin so no ma ti ma emu atun wa ati emu mimu iyen wa loto oro siso oro ti ko dara imoran ti ko dara idi ayo ni awon imoran yi no tin jade o sese elomiran idi ludo lo ma joko si lojo osimi fun wakati merin marun ko mo wi pe an ka bibeli ko mo wi pe an gbadura ko mo wi pe an jade lo lati le lo se ise ejere okan idi ludo idi ayo lo ma joko si ibe ni onikaluku lo ma ti ma so tinu re jade ni won ti ma fun ara won ni imoran ti ko dara oni bi o ba fe ibukun ninu odun titun yi oni ibukun ni fun okunrin na ti ko rin pe ti ko rin ninu imo awon eniyan buburu awon elomiran o sese ki o ja esan die ni o de se ago ara won ni alabagbe enikan lo ma lo gbe igbo kan jade ani o ni ero ani o ni nkan oni bon ba ti fi pa e lori o n fi pa e lara pe o pari niyan o sun bi omo tuntun ni iwo ti o je onigbagbo o tun se ngba igororo tabi igori lowo enikeni o so fun won wi pe oruko Jesu po ti to fun o bi a ba n fe ibukun o ni a ko gbodo rin ninu imo awon eniyan buburu o se se ki o je pe wahala lo ni nibi ise o se se ki o je wi pe boya o ni ejo ni ile ni kotu ni awon elomiran so pe bi mo ba mu e lo sodo woli lagbaja ki ba ti ni ko kuku ni sogun omi na lo ma gbadura si bo ba si ti mu omi na lo nfo mi na we eni to ba n ri o a ma rerin si o ni awon to ba ni nkankan nu si o bo ba ti fomi adura we o ti pari niyan o mo wi pe won fe gba agbara je Jesu Christi lowo re nigba ton ba ti gbe omi igo abi omi garawa fun o oni tori be ka sora o odun tutun la wa yi o wi pe ki a mo wi pe a ko gbodo rin ninu imo awon eniyan buburu oni eni ti ko duro le ona awon elese a ke ba won duro a ke ba won soro ohun ti mo n so ni wo pe a ke ba won wewe ki awon ma so fun wi pe baba se bayi ba ona ba se bayi oni eni ti ko joko si ibo joko awon elegan ibo joko awon omuti ibo joko awon elegan ni ibo joko awon ti won je bo kaakiri awon ton ma n fi oro olorun se agalamasa ton ma so ye pe awon ko ri si oro olorun ibo joko elegan ni oni awa ti aje omo olorun awa ti aje ni to n tele Jesu Christi o ni a ko gbodo joko ni ibo joko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi onigbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe o n fe wo television o n fe lo si le cinema o n fe lo si le ejo o n fe ka iwe itohun o n fe ka iwe tibi iwe miran wa ati aworan wa to ma n se fun awon elede yoruba to ma n pa won lerin to awon isokuso to ma n so ninu e awa ti a je onigbagbo didun inu wa ko ni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun o ni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun o ni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti a gbin si eti ipa odo ti n so eso re jade le akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti a gbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti a gbin si eti ipa odo o ma so eso jade le akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami daradara o o ye ki a mo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o
o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti afefe nfe lo nitori na awon eniyan buburu ki o le duro ni idajo be le awon elese ki o le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo segbe bi aba gboran si olorun lenu bi aba ko ese sile bi aba je ki olorun ki o gba okan wa la bi aba tun ba fun olorun bi aba teri ba fun olorun bi aba gboran si oro olorun bi aba so fun olorun lodun yi wo pe ni le ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi aba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ise sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibokun eje ki a didi duro eje ki a ba olorun soro eje ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa la bi a ba ti ni igbala bi a ba ti ni igbala ki a ni ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni iso di mo ki a ni agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibokun alaafia olorun yo si wa ni igbesi aye wa eje ki a didi duro eje ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je tire titi o fe je tire titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

0: Jẹ́nẹ́sìsì orí 19. Àwọn áńgẹ́lì méjì sì wá sí Sódòmù ní àṣálẹ́. Lọ́ọ̀tì sì jókòó ní ẹnubodè Sódòmù. Bí Lọ́ọ̀tì sì ti rí wọn, ó dìde láti pàdé wọn, ó sì dojú bolẹ̀. Ó sì wí pé, kíyèsí ní ìsinsìnyí, ẹ̀yin olúwa mi. Èmi bẹ̀yìn, ẹ yà sí ilé ọmọ ọ̀dọ̀ yín, kí ẹ sì wọ̀, kí ẹ sì wọ ẹsẹ̀ yín. Ẹ̀yin ó sì dìde ní kùtùkùtù, kí ẹ sì máa bá ti yín lọ. Wọ́n sì wí pé, ń dá o, ṣùgbọ́n àwọ̀ jókòó ní ìgboro ní òru òní. Ó sì rọ̀ wọ́n gidigidi. Wọ́n sì yàtọ̀, wọ́n sì wọ inú ilé rẹ̀. Ó sì ṣe àsè fún wọn, ó sì dín àkàrà aláìwo fún wọn, wọ́n sì jẹ. Ṣùgbọ́n kí wọn kí ó tó dùbúlẹ̀, àwọn ọkùnrin ará ìlú náà, àwọn ọkùnrin Sódòmù, wọ́n yí ilé náà ká àti àgbà àti ewé, gbogbo ènìyàn láti orí igun mẹ́rẹ̀ẹ̀rin wá. Wọ́n sì pe Lọ́ọ̀tì, wọ́n sì bíi pé, níbo ni àwọn ọkùnrin tí ó tọ̀ wá ní alẹ́ yìí wà? Mú wọn jáde fún wa wá kí àwa kí ó lè mọ̀ wọ́n. Lọ́ọ̀tì sì jáde tọ̀ wọ́n lọ ní ẹnu ọ̀nà, ó sì ṣe ilẹ̀kùn lẹ́yìn rẹ̀, ó sì wí pé, arákùnrin, èmi bẹ̀yìn, ẹ má ṣe hùwà búburú bẹ́ẹ̀, kíyèsí ní ìsinsìnyí, èmi ní ọmọbìnrin méjì tí kò tíì mọ ọkùnrin. Èmi bẹ̀yìn, ẹ jẹ́ kí n mú wọn jáde tọ̀ yín wá kí ẹ̀yin kí ó sì fi wọn ṣe bí ó ti tọ́ lójú yín. Ṣùgbọ́n àwọn ọkùnrin wọ̀nyí ṣàní kí ẹ má ṣe ní nǹkan, nítorí náà ni wọ́n ṣàṣe wá sí abẹ́ òrùlé mi. Wọ́n sì wí pé, bì sẹ́yìn. Wọ́n sì tún wí pé, èyí yìí wá ṣe àtìpó, òun sì fẹ́ ṣe onídàájọ́. Ǹjẹ́ ìwọ ni a ó tilẹ̀ ṣe ní búburú jù wọ́n lọ? Wọ́n sì rọlu ọkùnrin náà, àní Lọ́ọ̀tì, wọ́n sì súnmọ́ láti fọ́ ilẹ̀kùn. Ṣùgbọ́n àwọn ọkùnrin náà na ọwọ́ wọn, wọ́n sì fa Lọ́ọ̀tì mọ́ ọ̀dọ̀ sínú ilé, wọ́n sì ti ilẹ̀kùn. Wọ́n sì bu ìfọ́júlu àwọn ọkùnrin tí ó wà ní ẹnu ọ̀nà ilé náà, àti ewé àti àgbà. Bẹ́ẹ̀ ni wọ́n dá ara wọn ní agara láti rí ẹnu ọ̀nà. Àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé, ìwọ ní ẹnìkan níyìn pẹ̀lú àna rẹ ọkùnrin, àti àwọn ọmọ rẹ ọkùnrin, àti àwọn ọmọ rẹ obìnrin, àti ohunkóhun tí ìwọ ní ìlú. Mú wọn jáde kúrò ní yìí, nítorí àwa ọ̀run ibí yìí, nítorí tí ibi wọn di púpọ̀ níwájú Olúwa, Olúwa sì ràn wá láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọ́n gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó. Ó wí pé, ẹ dìde, ẹ jáde kúrò ní yìí, nítorí tí Olúwa yóò run ìlú yìí. Ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní eré wí pé, dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níyìn, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nawọ́ mu ní ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún un, wọ́n sì mú un jáde, wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán, ni ó wí pé, sáà sálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sáà sálà lọ sí orí òkè, kí ìwọ kí o má bàa ṣègbé. Lọ́ọ̀tì sì wí fún wọn pé, bẹ́ẹ̀ kọ́, Olúwa mi, kíyèsí iná, ọmọ ọ̀dọ̀ rẹ ti rí orí ọ̀fẹ́ gbà ní ojú rẹ, ìwọ sì ti gbé àánú rẹ ga tí ìwọ fi hàn mí ní gbígbá ẹ̀mí mi là. Ṣùgbọ́n èmi kì yóò lè sá lọ sí orí òkè kí ibi kí ó má bàa bá mi níbẹ̀, kí èmi kí ó má bàa kú. Kíyèsí iná, ìlú yìí súnmọ́ tòsí láti sá sí, kékeré sì ni, jọ̀ọ́ jẹ́ kí n sálà sí ibẹ̀. Kékeré akọ, ọkàn mi yóò sì yè. Ó sì wí fún un pé, wò ó, mo gbà fún ọ ní ti ohun kan yìí pẹ̀lú, èmi kì yóò run ìlú yìí nítorí èyí tí ìwọ ti sọ. Yára sálà síbẹ̀, nítorí èmi kò lè ṣe ohun kan títí ìwọ fi dé ibẹ̀. Nítorí náà ni a ṣe ń pe orúkọ ìlú náà ní Ṣùárì. Oòrùn là sórí ilẹ̀ nígbà tí Lọ́ọ̀tì wọ ìlú Ṣùárì. Nígbà náà ni Olúwa rọ̀jò súfúrì, òkúta iná àti iná láti ọ̀dọ̀ Olúwa láti ọ̀run wá sí orí Sódòmù Gòmórà. Ó sì run ìlú wọn ni àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ àti gbogbo àwọn ará ìlú wọn ni àti ohun tí ó kù jáde ní ilẹ̀. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọwọ̀n iyọ̀. Ábráhámù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó lọ sí ibi tí ó gbé dúró níwájú Olúwa. Ó sì wo ìhà Sódòmù Gòmórà àti ìhà gbogbo ilẹ̀ agbègbè wọn ni. Ó sì wò ó, sì kíyèsí, èéfín ilẹ̀ náà rú sókè bí èéfín ìléru. Ó sì ṣe nígbà tí Ọlọ́run run ìlú agbègbè wọn ni Ọlọ́run rántí Ábráhámù, ó sì ràn Lọ́ọ̀tì jáde kúrò láàrin ìparun náà, nígbà tí ó run ìlú wọn ni nínú èyí tí Lọ́ọ̀tì gbé ti jókòó. Lọ́ọ̀tì sì jáde kúrò ní Ṣùárì, ó sì ń gbé orí òkè àti àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì pẹ̀lú rẹ̀, nítorí tí ó bẹ̀rù àti gbé Ṣùárì, ó sì ń gbé inú ihò, òun àti àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì. Èyí àkọ́bí sì wí fún àtẹ̀lé pé, bàbá wa gbó, kò sì sí ọkùnrin kan ní ayé mọ́ tí yóò wọlé tọ̀ wá wá gẹ́gẹ́ bí ìṣe gbogbo ayé. Wá jẹ́ kí a mú bàbá wa mu ọtí wáìnì, àwọ̀ sì sùn tì í kí a lè ní irú ọmọ láti ọ̀dọ̀ bàbá wa. Wọ́n sì mú bàbá wọn mu ọtí wáìnì ní òru náà. Èyí àkọ́bí wọlé tọ̀, ó sì sùn tì bàbá rẹ̀, òun kò sì mọ ìgbà tí ó dùbúlẹ̀ àti ìgbà tí ó dìde. Ó sì ṣe ní ijọ́ kejì ni ẹ̀gbọ́n wí fún àbúrò pé, kíyèsí, èmi sùn tì bàbá mi lé òru àná. je ki a si mu omu oti wine ni oru yi pelu ki iwo ki o si wole ki o si sun ti ki awa ki o le ni iru omo lati odo baba wa won si mu baba won mu oti wine ni oru na pelu aburo si dide o si sun ti won ko si mo igba ti o dubule ati igba ti o dide be ni awon omo obirin loti mejeje loyun fun baba won eyi akobi si bi omokunrin kan o si pe oruko re ni Moabu oni baba awon ara Moabu titi di oni eyi atele oun pelu si bi omokunrin kan o si pe oruko re ni Benami oni baba awon omo Amoni titi di oni.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Oluwa Olorun wa adupe lowo yin we pe agbara yin ki kuna adupe we pe bi abato yin wa eje eni ti o ma nfi ileri fun ni ti o si ma mu ileri na se an bebe we pe loni bi ati wa ti o si gbadura si yin we pe e o gbadura wa ni oroko Jesu gbogbo ibi ti isoro wa gbogbo bi ti aini wa gbogbo bi ti idani loro owo iso wa ni igbese aye wa e ba wa mu okro ni oruko Jesu a nbe yin we pe bi elese se nto yin wa ni asale yi e o gba kan re la bi awon alaisan ti nto yin wa ni asale yi o da won need it ati bi awon ti an da loro lati owo emi esu bi won ti nto yin wa ni asale yi a nbebe we pe idande lati atorun wa idase lati owo yin wa e o fun won ni oruko Jesu e gbo adura wa e shanu fun awon eniyan yin e je ki a pada lo si ile pelu ayo ati alaafia ni okan wa ni oruko Jesu Kristi Oluwa wa amen. Ninu Peteru kini ori kini ese ikejidinlogun ati ikokandinlogun le ati mu akori oro wa ni asale yi Peteru kini ori kini lati ese ikejidinlogun si ese ikokandinlogun. Niwon bi eyin ti mo pe a ko fi ohun ti dibajera yin pada bi fadaka tabi wora kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye ti bi ti odo agotan ti ko le aboko ti ko li abawon ani eje Jesu Kristi ohun ti a soro le lori ni asale yin ni eje Kristi eje iyebiye eje Kristi eje iyebiye eje Jesu Kristi je iyebiye niwaju Olorun fun irapada wa fun imularada wa fun idande wa ati fun bi a se le sumo Olorun ju be lo ki Jesu ki o to wa se aye yi eje agotan ni a fun awon omo Israeli lati fi ma se etutu fun okan eleshe ni Lefitiko ori ketadilogun ni a ti n ka ese ikokanla Lefitiko ori kokan ori ketadilogun ese ikokanla nitori pe emi ara n be ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan gege bi ati ma n gbo ni igba gbogbo ninu oro Olorun wipe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo Olorun lati igba ti Adamu ti sobo kuro ninu ipo ti a da ipo ti a fi si lati owo Olorun lati igba naa ni ese ti n joba lori gbogbo awon eniyan ti won wa si aye yi lati igba naa ni a si ti fi eje ewure tabi eje agotan tabi eje akọ maalu tabi eje eranko fun won lati le se etutu fun ese won titi o fi di igba ti Jesu wa si aye ti Olorun pinrun lati se asepe igbala ati irapada wa eje eranko wonyi ni a ma n fi se etutu fun okan won eyi ni a ka ninu Lepitiko ti a ti ka si wa nisinsin we pe eje wonyi ni o n se etutu fun awon okan ti won ti sakulo awon okan ti won ti dese àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí Ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀, tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di àkókò tí Ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá, tó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa, ó rán Jésù Kristì ọmọ rẹ̀ láti kú fún wa. Láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́, kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run mọ́. Bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀, tàbí ẹni tí ń ṣe ètùtù, tàbí ẹni tí ń rúbọ, ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristì ti kú lórí igi àgbélébò ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà, tàbí fún ìdáǹdè, tàbí fún ètùtù, tàbí fún ìràpadà wa. Nínú Hebrew 10:10 láti ẹsẹ̀ ìkarùn-ún, Hebrew 10:10 láti ẹsẹ̀ karùn-ún. Nítorí náà, nígbà tí ó wá sí ayé, ó wípé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ, ṣùgbọ́n ara tí ara ni ìwọ ti pèsè fún mi. Ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nígbà náà ni mo wípé kíyèsí, nínú ìwé kíkà lè àgbékọ́ nípa ti èmi, mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ní àti ọdún dé ọdún, fún ọdún púpọ̀, gẹ́gẹ́ bí 1,000 ọdún ní ọ̀nà mẹ́rin, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń ṣe ìróbọ, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń mú ẹran wá síwájú Olúwa. Ṣùgbọ́n nígbà tí àkókò tó tí Jésù yóò wá sí ayé, a sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí àwọn ẹbọ wọ̀nyí mọ́. Nítorí bẹ́ẹ̀, láti ìgbà náà tí Jésù ti dé, ni ó ti jẹ́ wípé níwájú Olúwa, àwọn ẹbọ sísun, tàbí ẹran pípa, tàbí à ń ṣe ètùtù, tàbí à ń ṣe ohunkóhun tí ó jọ wípé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀, tàbí àìsàn, tàbí àìní, tàbí orí búburú kúrò, ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa mọ́. Èyí ni ó fi sọ ní ẹsẹ̀ kẹfà tí a ti kà nísinsìnyí wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí, tí ó jẹ́ wípé ó ń káàkiri, ó ń róbọ, ó ń pẹran, ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò, a ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n wípé nígbà náà ni mo wípé kíyèsí, nínú ìwé kíkà lè a ti gbé kọ́ nípa ti èmi, èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristì, wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébò, ó kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi. Tí o bá rántí, ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristì, ni ó tọ́ka sí wípé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nínú Yohánù 1:29, ní ijọ́ kejì Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wípé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé, ni a ti fi òpin sí ẹran pípa, ni a ti fi òpin sí ìróbọ, ni a ti fi òpin sí ẹbọ sísun, tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísíráẹlì máa ń rú. Nítorí pé Jésù Kristì ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Èyí ni Aísáyà wòlíì ti rí láti ọjọ́ pípẹ́, tí ó sì sọ fún àwọn ọmọ Ísíráẹlì wípé ìgbà kan wà tí Jésù Kristì yóò dé, èyí tí ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli, tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa, wípé nígbà tí ó bá dé, yóò jẹ ẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa, àti nígbà tí ó bá ti jẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa, ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ bi o ba wo Isaiah ori keta dini adota lati ese keta Isaiah ori keta leni adota lati ese keta akegon re ase ko lodo awon eniyan eni kanu ti o si mo ibanuje o si da bi eni pe o mu ke apa oju wa mo kuro lara re akegon re awa ko si ka si eyi so nipa Jesu Kristi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon ju nikan sugbon fun awon kefiri pelu o so fun awe pe akegon re bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Marko tabi ti Luke tabi ti Johanu o ri wi pe akegon Jesu lopo lopo leset le, nigba ti ati bi nigba yi ni ati nkegon re nigba ti o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni ati nkegon re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awaka si bi eni ti ana ti alu lati odo Olorun ti a se pon loju sugbon asale ogbe nitori ire koja wa apale ara nitori aisedede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afi mu wa lara da bi a ba so wi pe asa eniyan le ogbe o mo wi pe ohun ti yo jade ni eje bi a ba sa eniyan logbe nigbati asa Jesu logbe nigbati a kan mo ori igi agbelebo nigbati a fi ade egun de Jesu le ori nigbati a fi oko kan le egbe eje Jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa Jesu le ogbe nitori ire koja re nitori ire koja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin Olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si Olorun nitori eyi ni a fi sa le ogbe apa alara nitori aisedede wa bi a ba so nipa aisedede nigbati eniyan ba rin segesege ti ko rin deede eyi ni bibeli n ka si ese tabi aisedede nitori nkan wonyi ni a fi pa alara ti a si sa le ogbe ina alaafia wa n be lara re ati nipa ina re le a fi mu wa lara da mo fe fun o ni ohun mejo ti eje Jesu Kristi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lowo igbekun esu o ra wa pada lowo agbara esu o ra wa pada lowo ese wa ti o ti de wa ni igbekun je ki a tun pada si Peteru kini ori kini lati ese ikejidinlogun Peteru kini ori kini ese ikejidinlogun de ese kokandinlogun niwon bi eyin ti mo pe a ko fi ohun ti di baje ra yin pada bi fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi gbogbo ẹranko ti awon omo Israeli fi n robo bi a ba wo ni finifini gbogbo aye ni ati, lati asiko Adamu ni o ti wa labẹ igun Olorun nitori be ati eniyan ati ẹranko ati ohun ọgbin ati ohun ti o wa ni ilu ati ohun ti o wa ni oko ni o wa ni abẹ igun Olorun eyi ni o fi je wipe awon nkan wonyi ko le mu won pe ko si le mu won je mimo patapata sugbon Jesu ni o wa ni ailaboko ailabawon nitori be eje ti o ta sile o je eje pipe eje mimo eje ti o se iyebiye eyi ni a fi ra wa pada bi a ba so nipa irapada bi o ba ti je eni ti o ka awon iwe itan ni ile Yoruba o mo we pe ni akoko eru bi aba mo enikeni leru a lo gege bi eru a le lu gege bi eru a le pi aje gege bi eru ati le pa gege bi eru sugbon nigbati oludasile oludande nigbati a se ofin titun wi pe ko si eni ti o ye ki o wa ni abe esin ro mo nigba yi ni awon eru di ominira nigba ti awon eru won si di ominira a ko le fi aje won tabi ki a lu won tabi ki a pa won gege bi eru mo eyi ni Jesu Kristo se fun wa wi pe ati je eru tele tele eru nitori ese wa eru nitori asere ti o wa ni igbesi aye wa eru esu o si ti kan abamo wa lese o si n fi iyaje wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa onko ni esu le se fun awon ti won wa ni abe ikawo re sugbon nigba ti o ba gba Jesu Kristi gbo eje Jesu yi ni afinra wa pada bi o ba wo Galatia ori keta ese iketa la si ikerin la Kristi ti ra wa pada kuro lowo igun ofin eni ti a fi se igun

lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́ nítorí pé ó jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀. A ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run. A ṣe wà nípò kúrò nínú ìyà tó ń jẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí. A sì ṣe èyí nípa ìdáǹdè tàbí ìràpadà nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá mara rẹ̀ sí ẹlẹ́ṣẹ̀, tí o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, tí o sì ń sọ fún un wípé o kò fẹ́ kú sí inú ẹ̀ṣẹ̀ tí o wà, o kò sì fẹ́ tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ agbára èṣù. Bí o bá gba Jésù Kristì gbọ́, tí o sì rántí wípé o ti kú fún ọ, ó dájú wípé yóò dá ọ ní èdè, yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ìkejì. Ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ eléèrí níwájú Ọlọ́run. Bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí eléèrí, kì yóò ṣeéṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, o kú gẹ́gẹ́ bí eléèrí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeéṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu orí 9 ẹsẹ̀ 12, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmókúrò fún ẹ̀ṣẹ̀ wa. Láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì kò lè ṣeéṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé eléèrí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí 26 ẹsẹ̀ 28 ni Jésù fúnra rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun, tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí yóò sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí. Gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí Ọlọ́run. Bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ, kì yóò ṣeéṣe fún ọ láti wá síwájú Olúwa, nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdábò sí àárín wa àti sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni Aisa ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí Ọlọ́run. Ṣùgbọ́n bí o bá lè gbàdúrà, tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ, nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú Ọlọ́run. Éfésù orí 2 wo ẹsẹ̀ 13. Ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristì Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí. Nípa báwo?

nípa ẹ̀jẹ̀ Kristi. Nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré, ẹni tí ó ti ṣáko lọ, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run, lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé Ọlọ́run, láti ní àlàáfíà Ọlọ́run, láti ní ìdáǹdè Ọlọ́run, láti di ọmọ Ọlọ́run. Ìkẹrin, nípa ẹ̀jẹ̀ Jésù ni a fi bá wa lájà, tí a sì jẹ́ kí a ní àlàáfíà. A tún wo Kolose lẹ́ẹ̀kan sí Kolose orí kìíní ẹsẹ̀ ogún, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo lájà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébo rẹ̀ parí ìjà. Mo ní nípasẹ̀ rẹ̀ wọn ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà, Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristi ti kú ní orí igi àgbélébó, tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ, bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí ara padà, o fẹ́ bá Ọlọ́run lájà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ. Bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, ìwọ yóò lè bá Ọlọ́run lájà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá. Ìkarùn-ún, a dá wa láre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Wo Róòmù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án, ó wípé mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ó sọ wípé a dá wa láre, bí a bá wà lábẹ́ ẹ̀bi, a wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run. Bí a bá wà lábẹ́ ẹ̀bi, a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbígbóná Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá wá sọ́dọ̀ Ọlọ́run, tá a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀, bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi, lójú kan náà ni ìdáláre yóò wá. Èyí ni Bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, kì í ṣe fún àwọn tí ń róbọ. Ẹ̀bí wà fún àwọn tí ń róbọ, ẹ̀bí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe, ẹ̀bí wà fún àwọn tí wọ́n rò wípé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn, wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀bí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Èyí ń sọ ìdáǹdè ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nà mọ́, àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi bá lájà pẹ̀lú Ọlọ́run. Nípa ẹ̀jẹ̀ kan náà, ìkẹfà ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́. Yohánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa, ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó wí pé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìnrìn Jésù Kristi tí ó tọ̀ wá wá. Ohun tí Ọlọ́run sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ, tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn. Ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébó,
bi a ba to wa bi a ba ke pe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je wi pe arin ninu imole bi a ba wo oro olorun ti o tan imole si pa ona wa ti a si rin gege bi oro olorun ti a nbere ori ofe lowo olorun wi pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je wi pe arin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole oko kan a si nbere wi pe kini oro olorun ti wi nitori pe a fe se gege bi oro olorun e je wi pe arin ninu imole o wa nso fun a wi pe bi a ba je ni ti o rin ninu imole be wi pe eje jesu christ omo olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wo pe ani eje jesu christi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le se se fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni npo ni igboya lati wa si odo olorun ati lati gbadura ati lati di ileri olorun mu nitori pe nigba gbogbo ti a ba wa si iwaju olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje jesu christi ninu heberu ori kewa heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipasẹ jesu ani igboya lati wo ibi mimo nipa eje jesu ohun ti a n sọ fun ani yi ni pe awon ọmọ israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti a gba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti jesu kristi ti de ni aso ikele ti o wa ni tempili le ati paya eyi je wipe enikeni ti o ba fe to lorun wa nisisiyi bi o ba wa pelu eje jesu kristi igbagbo ninu eje jesu kristi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wipe ara awon ti a n pe ni ara ni awon ti a ti fe eje jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu olowa awon ti won gbe igbese aye otun o wa nso fun awe pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si olorun tabi ase si awon eniyan o n sọ fun a wipe nipasẹ ẹjẹ jesu kristi nikan soso ni a fi le wọ ibi mimọ lọ nitori bẹẹ jẹ ki o yi ọ wipe nigba ti o ba ni igbagbọ ninu ẹjẹ jesu kristi ti a ta silẹ fun ọ ni ori igi agbelebo nigba naa ni yoo le ṣee ṣe fun ọ lati le ni igboya lati wọ ibi mimọ lọ lati wa si ọdọ ọlọrun ikẹjọ o fun wa ni iṣẹgun ẹjẹ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ aṣẹ́gun lórí ikú aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú ó sọ wá di ọba ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ jésù kristi yìí ni ó ti sọ wá di ọba bí a bá dúró láti gbàdúrà a gbàdúrà gẹ́gẹ́ bí ọba bí a bá dúró láti sọ̀rọ̀ a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba bí a bá dúró láti pàṣẹ a pàṣẹ gẹ́gẹ́ bí ọba nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ jésù kristi tí ó ti ṣe ní ìgbésí ayé wa ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ karùn-ún sí ẹsẹ̀ kẹfà àti láti ọ̀dọ̀ jésù kristi ẹlẹ́rìí olóòótọ́ àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé ẹni tí ó fẹ́ wá tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa fiyèsí dáradára ó fẹ́ wá ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ omi nínú ìgò tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù omi níbikíbi yálà abòólétí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù
o so fun wa pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa nese kefa nso fun wa pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufa fun olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re yi so fun aye pe won segun dragoni na won segun isu satani eni ti o je ota fun o ati ota mu gbogbo aye oni won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku awon kan woyi ni eje Jesu Christi ni o man se fun wa Petro ti so fun awe pe ko sese lati ra wa pada pelu ohun ti di baje gege bi wura tabi fadaka sugbon pelu eje Jesu Christi omo bibi olorun ni a fi ra wa pada eje yi ni o fun ani ra pada oni o we ese wa nu ohun lo mu asomo olorun awa ti a ti jiyan resi olorun tele tele nitori ese wa eje Jesu Christi ni o mu asomo to si ohun lo je ki a le ba olorun laja ti o fun ani alaafia laarin awa ati olorun ohun lo da wa lare ohun lo ma n we wa nu lojoojumo ti o ma n fun wa ni igboya lati lo si ibi mimo tabi ibi mimo julo eyi ni o si so wa di asegun lori ese lori aisan lori esu lori iku ati lori ohunkohun ti esu tabi awon emi esu ti won le pero lati se ni igbesi aye wa loni bi a ba le dide duro lati gbadura ti a si so fun olorun we pe a gbagbo ninu eje Jesu Christi bi o ba ti ni igbala eje Jesu setan lati we ona lati gba ola bi o ba n bere sori mimo eje Jesu wa nihin ti o le we ona ti o le we omo ki o si so di mimo bi o ba je agbara emi olorun ni onilo eje Jesu si wa ba kan na lati je ki ileri ki o je tire bi o ba je aisan ni o wa lara re tabi awon emi esu lo n da oloro tabi aini ni o gbe ode eje Jesu le tu ide ati seke seke ti o de o bi o ba ni igbagbo ninu eje Jesu ta sile nigba ti o ko fun lori igi agbelebo eje ki a la inu wa gbo lati so fun olorun wipe ani igbagbo ninu olorun ani igbagbo ninu olorun a gbagbo wipe o sese fun lati da wa sile lati da wa lare lati fun ani alaafia lati we wa nu lati we wa mo lati fun ani igbala tooto lati je ki a je asegun lori ese asegun lori asedede gbogbo asegun ti o le gbe igbesi aye ti o wu olorun kepe olorun gbagbo ninu eje Jesu Christi ti a ti tasile fun o.

bí o bá jẹ́ wọ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apálára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀, nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣì, ẹni àrí, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú, abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn ń wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀yìn wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ wẹ ọkàn wọn mọ́. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ gbà wọ́n là. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbesi aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wi pe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo n fe ri iru eni be lati gbe owo soke ki n le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wi pe bi a ba to yin wa ase eri ase ti aini yo pora ni igbesi aye wa je mo n bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a n be yin we pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o ti n kuro lori kan ni o n bo si ori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o pe owo re soke ki n le gbadura fun o olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo n bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lesekese ti a n gbadura nisinsiyi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loni nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisiyi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisiyi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti kii kona olorun ti ileri re kii ta se a wa sodo yin nisisiyi a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta o da bi eniye pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o dabi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opopolopo awon ti o je lowo o si nbebe wi pe bi olorun ba le pese fun o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa anwo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu christ oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori iwahala ti o wa ni abe ile a nbe yin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tí ó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bèbè wípé agbára àtọ̀run wá kí ó bà lè nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú tí wọ́n sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ a ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdimímọ́ ẹ wá sọ wọ́n di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wàásù ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin ni tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń ba ọ̀ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí o ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko jesu ni oruko jesu christ oluwa wa ki o ti lo mo nfe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wi pe o gbagbo ninu eje jesu christ ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

jẹ́ mímọ́. Nítorí bẹ́ẹ̀ ìgbà ti dé fún ọ̀pọ̀lọpọ̀ iléèsìn tí wọn kò gba ẹ̀kọ́ tí ó yè kooro, ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn, wọn ó lọ kó olùkọ́jọ fún ara wọn nípa ìfẹ́kùfẹ́ ara wọn. Ẹsẹ̀ ìkẹrin, wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́, wọn ó sì yí padà sí ìtàn asán. Èyí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ iléèsìn tí à ń bá pàdé. Èyí ni a fi sọ wípé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ti dé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí fún ti àkókò àjínde, ó jẹ́ ìgbà ìpèsè láti òkè wá. Ó jẹ́ ìgbà tí Ọlọ́run yóò máa yí ọ̀pọ̀lọpọ̀ ọkàn padà, ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè di àtúnbí, ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè gbàdúrà àgbàyọrí láti lè ní oore ọ̀fẹ́ ìdánilójú nínú ọkàn wọn wípé wọ́n jẹ́ ti Ọlọ́run. Ó jẹ́ ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ onínàkúnà lọ́kùnrin lóbìnrin yóò lè padà wálé. Ó jẹ́ ìgbà tí a ó darí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ó jẹ́ ìgbà tí a ó kọ orúkọ wọn ní ìwé ìyè lé ọ̀run. Ó jẹ́ ìgbà tí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú iná àtọ̀runwá yóò jó gbogbo ohun tí ó wà nínú ọkàn tí kò jẹ́ ìfẹ́ Ọlọ́run, yóò jó wọn kúrò. Ó jẹ́ ìgbà tí a ó da ẹ̀mí Ọlọ́run sí orí àwọn tí a ti sọ di mímọ́. Ó jẹ́ ìgbà tí a ó lè gbàdúrà tí àwọn àìní wa nípa ti ẹ̀mí, àìní wa nípa ti ara, tí Ọlọ́run fún ara rẹ̀ yóò pèsè fún wa láti ọ̀run wá. Àwọn tí ó bá gba Ọlọ́run gbọ́ yóò máa fojú sọ́nà fún irú àkókò bẹ́ẹ̀ tí Ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí orí àwọn ènìyàn rẹ̀. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ wípé bí èèyàn tilẹ̀ wà káàkiri àgbáyé, káàkiri orílẹ̀-èdè, káàkiri àwọn iléèsìn, káàkiri ní ìdílé kọ̀ọ̀kan, Ọlọ́run ó ti pèsè fún àwọn ènìyàn tirẹ̀. Ìpèsè Ọlọ́run ni a sì ń jẹ́ kí ó di mọ̀ fún ọ wípé ní ìgbà ìpàgọ́ àjọ tí a fẹ́ ṣe ní àkókò àjínde yìí, Ọlọ́run fún ara rẹ̀ ó fẹ́ farahàn wá. Mo sì gbàdúrà wípé fún ẹnì kọ̀ọ̀kan wa tí à ń gbọ́ mi lónìí, Ọlọ́run yóò farahàn wá ní orúkọ Jésù. Ọlọ́run yóò pèsè ní kíkún fún àìní wa nípa ti ẹ̀mí ní orúkọ Jésù. Wò ó láti àwọn ọba kejì, orí keje, àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní. Nígbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí li Olúwa wí, ní ìwòyí ọ̀la ni a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè Samaria. Yẹ kí a dúró níbẹ̀. Èèyàn ti mú ní àkókò Elisha ní Samaria ní Israeli. Èèyàn yìí ó sì ti kó ìyà ọ̀pọ̀lọpọ̀ bá wọn. Wo orí kẹfà àwọn ọba kejì, ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Èèyàn ńlá kan sì mú ní Samaria, sì kíyè sí i, wọ́n dò tì í tó bẹ́ẹ̀ tí a fi ń ta orí kẹ́tẹ́kẹ́tẹ́ kan ní 100 ìwọ̀n fàdákà àti 4/4 òṣùwọ̀n káàbò ìmí ẹyẹlé ní ìwọ̀n fàdákà 5. Nǹkan tí ó dé bá wọn yìí, ó jẹ́ nǹkan tí wọn kò ronú wípé ó lè dé bá ọmọ Ísíráẹlì, àwọn ará Samaria. Ṣùgbọ́n ó dé bá wọn. Èèyàn mú ní ilẹ̀ náà, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tí kò kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, ẹni tí ó rán wòlíì rẹ̀ sí wọn. Èyí ni a fi rí kà nínú orí keje ẹsẹ̀ ìkíní. Nígbà náà ní àkókò èèyàn náà, ní àkókò ọ̀dá tí ó dé bá wọn, ní àkókò àìríjẹ àìrímu tí ó dé bá wọn, ní àkókò ìpọ́njú, àkókò ìṣẹ́níṣẹ́ tí ó dé bá wọn, ní ìgbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ohun tí ó yẹ kí ó dùn mọ́ nínú ni wípé bí òkùnkùn tilẹ̀ ṣú, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìmọ́lẹ̀ yóò dé. Bí ebi tilẹ̀ ń pa wá, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ Olúwa, oúnjẹ yóò wà fún wa. Bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù ti mú kí a ṣubú, ó ti mú kí a padà sẹ́yìn, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olúwa, ó dájú wípé a ó bùkún wa. Níhìn-ín ni a sọ wípé gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa wí, ní ìwòyí ọ̀la ni a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè Samaria.

0: àwọn ẹlòmíràn wọn ò mọ ìyàtọ̀ láàrin wòlíì àti ọmọ léfì. Àwọn ẹlòmíràn wọn ò mọ ìyàtọ̀ láàrin ọmọ léfì àti ọmọ ísírẹ́lì. Àwọn ẹlòmíràn wọn ò mọ ìyàtọ̀ láàrin ọmọ ísírẹ́lì àti àwọn ará jébúsì, àwọn kẹfìrí. Bí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ kan láti ẹnu ẹnìkan, wọn kì í rò wípé ta ló ń sọ̀rọ̀. Ṣé ó jẹ́ wòlíì Ọlọ́run? Ṣé ó jẹ́ ọmọ Léfì, èyí tí a ti fi àmì òróró yàn sọ́tọ̀, èyí tí a fi ẹ̀mí Ọlọ́run fún láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn? Tàbí ó jẹ́ ọmọ Ísírẹ́lì, àwọn tí a ti fún ní májẹ̀mú Ọlọ́run? Tàbí ó jẹ́ kẹfìrí ara Jébúsì? Níhìn-ín ni wòlíì Ọlọ́run. Èlíṣà, ẹni tí ó jẹ́ wípé ìlọ́po méjì ẹ̀mí àti agbára Èlíjà ni ó wà ní ìgbésí ayé rẹ̀, tí ó sì wípé gbọ́ ọ̀rọ̀ Olúwa, mo jẹ́ sọ fún ọ. Bí o bá rí ènìyàn bí Èlíṣà, ẹni tí ó kún fún ìmọ̀ Ọlọ́run, ẹni tí ó kún fún òye ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ó kún fún ìlọ́po méjì tàbí ìlọ́po méje agbára tí ó wà lórí àwọn ẹlòmíràn, bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá tọ̀ ọ́ wá, bí ó bá sọ wípé gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olúwa, ó yẹ kí o fi ìyàtọ̀ sí wòlíì tàbí ọmọ Léfì. Ó yẹ kí o mọ ìyàtọ̀ tí ó wà láàrin aṣojú Ọlọ́run àti kẹfìrí. Àwọn ẹlòmíràn wọn ò mọ̀ wípé Ọlọ́run ó dá wa lọ́lá nínú ìjọ wa níhìn-ín. Gbà tí o bá rí tí mo dúró níwájú rẹ, tí mo ń sọ fún ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó yẹ kí o mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin èmi àti ọmọ Léfì. Ìyàtọ̀ wà láàrin èmi àti àwọn onígbàgbọ́ mìíràn tí o ń bá pàdé. Ìyàtọ̀ wà láàrin èmi àti àwọn kẹfìrí. Mo ń sọ fún ọ wípé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti ẹnu Olúwa, wípé nínú ìpàgọ́ àjínde tí ó ń bọ̀, Ọlọ́run yóò dàbíra ní ìgbésí ayé rẹ. Bí ọ̀rọ̀ tí mo sọ fún ọ yìí, bí o bá gbà á láti ẹnu Olúwa, bí o bá mọ̀ wípé kì í ṣe ọmọ Léfì ní sọ̀rọ̀, bí o bá mọ̀ wípé kì í ṣe ènìyàn lásán-làsàn ní sọ̀rọ̀ fún ọ, wípé ẹni tí ó mọ inú Ọlọ́run, ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run, ẹni tí ó ní ìmọ́lẹ̀ láti òkè wá, ẹni tí a ṣí lójú, ẹni tí a jẹ́ kí ó ní ìṣípayá láti ọ̀run wá, òun ni ó ń bá ọ sọ̀rọ̀, wípé kí o gbọ́, wípé kí o má ṣe rin ìrìn àjò, wípé kí o má ṣe lọ sí ibikíbi, wípé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí, Ọlọ́run yóò dábírà ní ìgbésí ayé rẹ. Mo sì gbàgbọ́, mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́, wípé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí, bí o bá jẹ́ ẹni tí ó gbàgbọ́, bí o bá farabalẹ̀, bí o bá wá, Ọlọ́run yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Mo ń sọ nípa iṣẹ́ ìyanu tí àtúnbí, iṣẹ́ ìyanu tí ó re ọ̀fẹ́ àkúnwọ́sílẹ̀ ní ìgbésí ayé rẹ, iṣẹ́ ìyanu ti ìsọdi mímọ́, iṣẹ́ ìyanu ti ìfẹ́ agbára ẹ̀mí Ọlọ́run kún ni, iṣẹ́ ìyanu ti àdúrà rẹ tí Ọlọ́run yóò gbà, àti ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn tí Ọlọ́run yóò ṣe fún ọ. Wò ó, níhìn-ín ni a rí ẹnìkan tí kò gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Àwọn tí ò gbàgbọ́ ni wọ́n máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àgálámàṣà, tí wọ́n máa ń sọ wípé bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ kí a ba lè lọ sí ìpàgọ́ àjọ, bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ. Mi ò gbàgbọ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Yẹ kí a wo ìbátan irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ẹni tí ó ti ṣe bẹ́ẹ̀ ṣáájú tiwọn ní ẹsẹ̀ ìkejì. Nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn Ọlọ́run lé ohùn, ó sì wípé kíyè sí i, bí Olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọ̀run nǹkan yìí, a lè rí bẹ́ẹ̀. Òun sì wípé kíyè sí i, ìwọ ò fi ojú rẹ rí i, ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ̀. Àdúrà mi ni wípé irú ohùn tí ó fọ̀ sí ìjòyè yìí, kí irú ohùn bẹ́ẹ̀ kí ó má ṣe fọ̀ sí wa láéláé ní orúkọ Jésù. Ṣùgbọ́n rántí o, ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó ṣe ikú pa á. Àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ kí ó kú ní àìtó ọjọ́. Àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ wípé ìyàn náà ni ó bá lọ. Nígbà tí ìpèsè Ọlọ́run dé, nígbà tí Ọlọ́run tí ó bójú wo àwọn ènìyàn rẹ̀, tí ó rán ìpèsè sí wọn, ó ṣe ni láàánú wípé aláìgbàgbọ́ yìí kò lè jẹ nínú rẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń fi àìgbàgbọ́ hàn ní irú ìpàgọ́ àjínde tí ó ń bọ̀ yìí. won ma so wi pe awon o gbagbo wi pe ipagbo yi yo yato si e ti atini lati eyin wa tabi yo yato si awon isin ti atini lati ojo aiku ojo aje ati ojo bo won ki le fi ye si oro olorun wi pe olorun ti o ti se ileri yo muse nitori be je ki o yi o ma se wa ninu egbe awon alaigbagbo sugbon wa ninu egbe awon ti o gba olorun gbo ni ese keta si ese kejo bi o ba dele ki o lo ka o ri wi pe awon adete ni o kokko je alabapin ipese olorun ma se je ki o ya o lenu nitori wo pe eyi ni ati so fun wa wi pe alabokun fun ni awon otoshi li emi nitori pe ti won ni ijoba olorun awon ti a o ka si gege bi eniyan awon ti a o ka si gege bi eni nla gege bi oloye gege bi ojogbon gege bi awon ti oba le farati awon ni won kokko se alabapin ninu ebun atorun wa ti a fun awon ara samaria ni akoko yi be na ni bi iwo papa bi o ba le je otoshi ni emi bi o ba le je eni ti o seriba bi o ba le je eni ti o gbo ti olorun bi o ba le je eni ti o fara ti olorun ti o si je eni irele ti o so wi pe bi won ti so fun wa be ni emi na yo se ti o je eni ti ngberaga ti o je eni ti njiyan ti o je eni ti so wi pe oro olorun o ri be bi o ba le je otoshi li emi o ri wi pe olorun yo bukun olopo lopo ni ipago ajo ti nbo yi o ni esawo ipe yin ara bi o ti se pe ki se opo awon ologbon eniyan nipa ti ara ki se opo awon alagbara ki se opo awon olola le ape sugbon olorun ti yan awon were awon otoshi le emi le aye yi lati fi daamu awon ologbon olorun si ti yan awon ohun ailera aye lati fi daamu awon ti o le agbara o ti a nso ni we pe ti o ba je eni ti o rele ni iwa ni ero ni ise bi o ba je ele ti omo ti n tete gboran ti o gberaga si oro olorun bi o ba gba oro olorun gbo ti a ti so lati enu eniyan olorun o daju we pe a o bokun o sugbon bi a ba wo ese ikesan awon oba keji ori keje ese ikesan nigba naa ni won wi fun ara won pe awa ko se rere oni yi ojo ihin rere ni awa si dake bi awa ba duro titi di afemojumo eya yo je wa nje nisisiyi e wa e je ki a lo so fun awon ara ile oba awon adete merin won yi nigba ti won ri awon ikogun awon aso awon agbada awon onje won be si ni jeun won be si ni ko awon kan won yi won fe je ki o je ti won nikan nigba yi ni emi olorun ran won leti wo pe anikan jopon ko se dara dara wi pe o ye ki won ki o lo so fun awon elomiran yi ni ise ti olorun gbele wa lowo wi pe bi akoko ipade yi ti nbo o ye ki a so fun awon aladugbo wa o ye ki a so fun awon ebi wa o ye ki a so fun awon ti an ba pade loja o ye ki a so fun awon ti an ba pade ni ibodoko o ye ki a so fun awon ti an ba pade ni opopo ona wi pe akoko ipese lati orun wa igbala latoke wa idariji ese isodi mimo ife agbara emi olorun kun ni akoko ti olorun yo gba adura wa akoko na nbo wi pe o ye ki enikokan won ati awa pelu ki a pejo pelu awon eniyan olorun nitori be mo fe ki o dide duro nisinsin yi ki o so fun olorun wi pe o di agbenuso fun olorun o si so fun awon elomiran o sese ki a ti fun ani iwe kekeke ni owo wa bi a ba si fun ani iwe kankan ni owo wa ki a mu iwe kan ki a be si ni ko awon ti a fe so fun awon ti a fe fi toleti awon ti a fe pe wa nitori akoko eyan ni a wa yi akoko oda ni a wa yi so fun awon elomiran wi pe olorun fe bokun won so fun awon elomiran wi pe a n reti won so fun awon elomiran wi pe akoko ipese lati orun wa o ti de ni akoko ipago yi so ranti ni eyi ti o koja awon ti o le so fun tabi awon ti o so fun ti won o wa lo so fun won ni akoko yi wi pe olorun reti won igba itura igba ipese igba anu igba ibukun o tun ti de nitori be je ki a so fun won awon ti a ba nso fun bi won tin gba bi won tin wa be ni irawo kokan yo ma wa ni ade wa ni igba ti awon eniyan won yi ton ba gbadura agba yori ti igbala ni igba ti a ba mu won wa ti a gbadura pelu won ti a ri wi pe won gba Jesu gege bi Oluwa ati Olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti Olorun se fun wa yo je ki o di mimu se yo si je ki ere wa Olorun ki o ma poju be lo gbadura ki o so fun Olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti Olorun pese fun wa ni akoko tin bo yi
1: CLM Radio. Your spiritual welfare is our concern.
2: Genesis ori ikejilelogun o si se leyin kan wonyi ni Olorun da Abraham wo o si wi fun pe Abraham o si dahun pe emi ni yi o si wi fun pe mu omo re ni sisiyi Isaac omo re na kan soso ti iwo fe ki iwo ki o si lo si ile Moria ki o si fi rubo sisun nibe lori okan ninu oke ti emi o so fun o Abraham si dide ni kutukutu owuro o si di ketekete re ni gari o si mu meji ninu awon odomokunrin re pelu re ati Isaac omo re o si la igi fun ebo sisun na o si dide o si lo si ibi ti Olorun so fun ni ijo keta Abraham si gbe oju re soke ori ibe na ni okere Abraham si wi fun awon odomokunrin re pe eyin joko niyin pelu ketekete ati emi ati omo yi yo lo si ohun ni a o si gbadura a o si tun pada toyin wa Abraham si mu igi ebo sisun na o si di uru Isaac omo re o si mu ina ni owo re ati obe awon mejeji si jumo nlo Isaac si so fun Abraham baba re o si wipe baba mi o si wipe emi ni yi omo mi o si wipe wo ina ohun igi sugbon ni bo ni odo agun ti ebo sisun na gbe wa Abraham si wipe omo mi Olorun ti kala re ni yo pese odo agun tan fun ebo sisun be ni awon mejeji jumo nlo won si de ibi ti Olorun ti wi fun Abraham si te pepe kan nibe o si to igi rere o si di Isaac omo re o si da abule li ori pepe lori igi na Abraham si na owo re o si mu obe na lati dunbu omo re angeli Oluwa ni si ko si lati orun wa o wi pe Abraham Abraham o si dahun pe emi ni yi o si wi pe ma se fowo kan omode na be ni iwo ko gbodo se ni nkan nitori ni isisiyi emi mo pe iwo beru Olorun nigbati iwo ko ti dun mi omo re na kan soso Abraham si gbe oju re soke o wo si kiyesi leyin re agbo kan ti o fi iwo re ha ni pantiri Abraham si lo o mu agbo na o si fi rubo sisun ni ipo omo re Abraham si pe oruko ibe na ni iwo pajire bi a ti nwi titi di oni yi ni oke Oluwa ya o gbe ri Angeli Oluwa ni si ko si Abraham lati orun wa lerin keji o si wi pe emi ti kala mi ni mo fi pura Oluwa wi nitori bi iwo ti se nkan yi ti iwo ko si dun mi le omo re na kan soso pe ni bibukun emi o bukun fo ati ni bibisi emi o mu iru omo re bi si bi irawo oju orun ati bi iyanrin ti okun iru omo re yo si ni enu bode awon ota won ati ninu iru omo re ni a bukun fun gbogbo orilede aye nitori ti iwo ti gba ohun mi gbo Abraham si pada to awon odomokunrin re lo won si dide won si jumo lo si Beersheba Abraham si joko ni Beersheba o si se leyin kan wonyi ni a so fun Abraham pe kiyesi Milka ohun pelu si ti bimo fun Nahori arakunrin re Usi akobi re ati Busi arakunrin re ati Kemueli baba Aramu ati Kesedi ati Hasu ati Pildashi ati Jidlafu ati Betueli Betueli si bi Rebeka awon mejo yi ni Milka bi fun Nahori arákùnrin Abrahamu àti àlè rẹ̀ orúkọ ẹni tí jẹ́ Rehuma, òun pẹ̀lú sì bí Teba àti Gahamu àti Tahashi àti Maaka.

0: Abayirayi, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣì àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àríkún wa jọjọ, tí ó sì ràn Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí a má baà ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́, láti rí ohun tí à ń rí,
1: ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́. A dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má baà ṣìnà, kí a má baà ṣègbé. Gbàgbé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmín. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye ò yé wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbétọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí a gbé kọ ọ́ pé, "Ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì. Ó sì ti rán mi lati se iwosan awon okan onirobinu je ati lati waasu idasile fun awon igbekun itunriran fun awon afoju ati lati jowo awon ti apalara lowo mo fe ki o fiye si ohun ti won ka ni ojo na itunriran fun awon afoju eyi ni ori ese oro ti an so le lori ni asale yi nipa eyi ti Jesu Christi omo olorun iye otito ati ona eni ti a so fun wa wi pe a fi omo kan fun wa a fi omo kunrin kan fun wa ijoba yo si wa ni ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran omo alade alaafia baba ayeraye olorun alagbara a si so fun wa wi pe alaafia n beli owo re pelu oni o so fun wa wi pe agbe ohun dide lati fi itunriran fun awon afoju eyi ya awon farisi ati awon sadusi lenu nitori wi pe awon farisi je eni ti o ti le man je wi pe bi o ba ti ifoju tele tele bi o ba lo si ipejopo won bi o ba lo ni oye igba o daju wi pe won a so di afoju bi o ba si ti foju tele tele ki o to de arin awon farisi ati awon agbowo ode o daju wi pe won mo ji sinu ikoto ki o to pada sile nitori Jesu Christ so fun won wi pe awon won yi ni afoju ti o nfi ona ha afoju ti won sin ri sinu ikoto ti won segbe o si so fun wa gbangba wi pe awon won yi ni o so awon ti o ntele won di omo orun apadi ni ilopo meji sugbon bi o se ti Jesu ni bi o ba wa oni fi iriran fun awon afoju ni orin dafidi orin dafidi ori 146 ese ikejo bi o ba ni isoro nipa sisi bibeli ki o so fun eni ti o wa legbe re ki o ran o lowo orin dafidi o kan erin efa 146 ese ikejo oluwa si oju awon afoju oluwa si gbe awon ti a te lori ba dide oluwa fe awon olododo ese oro olorun yi nso fun wa ikan ninu awon ise ti o se pataki ti olorun ma nse o ma nsi oju awon afoju ni Isaiah ori keji le ni ogoji 42 ni woli ti ori isipaya oro olorun ni o nso fun wa gege bi isotele ti o nfi agbara olorun han ni Isaiah ori keji le ni ogoji ese ikefa si ikejo emi oluwa le o ti pe o ninu ododo emi o si di owo re mu emi o si pa omo emi o si fi o se majemu awon eniyan imole awon keferi lati la oju awon afoju lati la oju awon afoju lati mu awon onde kuro ninu tubu ati awon ti o joko le okunkun kuro ni ile tubu emi le oluwa eyi le oruko mi ogo mi le emi ki o fi fun elomiran be ni emi ki o fi iyin mi fun ere gbigbe ese kerin din ni ogun ori yi kan na emi o si mu awon afoju ba ona ti won ko mo wa emi o to won ninu ipa ti won ko ti mo emi o so okunkun di imole ni iwaju won ati ohun wiwo de tito nkan won yi le emi o se fun won emi ki o se ko won sile li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lai lai ninu oro olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro olorun ti ki ye awon won yi ni ati ri ileri pupo wi pe emi olorun wa ni ara jesu kristi ni ilopo ti o rekoja ati abrahamu ti o rekoja ati mose ti o rekoja ati joshua ti o rekoja ati elijah ti o rekoja ati elisha emi olorun ti o wa ni ara jesu kristi ti o rekoja ati dafidi ti o rekoja ati woli kankan ti ati ri ninu aye ri ti o rekoja ati iranse olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi oluwa ti o si wa lara jesu yi lo je ki o so fun wa wi pe oun yo fi iriran fun awon afoju somo ki a to mo we pe bawo ni a se le gba eran wo ni owo jesu bi a ba foju ki o le la oju wa o ye ki a mo awon wo ni bibeli n pe ni afoju nitori o se se nigba ti o gbo wi pe a fe so lori iriran fun awon afoju o se se ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe gba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni okan mi o si kan o bo ba gbo wi pe jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluku wa ni o fe ni ipin ninu ore jesu ati ibukun ti jesu kristi mo wa sugbon je ki o ye wipe jesu ni o ma n fi iriran fun awon afoju sugbon mo n bere ibere wipe awon wo ni olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo won leti wipe afoju ni o sa lo si odo jesu ki jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ke si wo eyin afoju ke eyin ki o le ri tani afoju mo gbagbo wipe ibere yi ni o wa le okan re be a tin kigbe ti an kilo ti an kera la ti an so wipe jesu kristi ma n fi iriran fun awon afoju o n bi mi lere wipe ta ni afoju gbo idahun ti olorun fun o ni ese kokandinlogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse oluwa o n so fun o eyi ye ki o mi o to o n so fun o wipe o ni ta ni afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun o ni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti olorun gbedide ni ile israeli we pe ki won je alore ati ajihinrere fun awon egbe won toku ni olorun wa n kesi won o ni egbo eyin aditi won ba wo fefefe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esi o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wi pe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wi pe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wi pe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajinrere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesi aye mi wi pe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo so fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin layin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le n pe lafoju emi ni mo n gbe opa fun alufa wa ni akoko ikore o ni ojuse ti mo n se gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan egbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo n se tabi ise re pe oun ko le owo o n so fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o biru eni be ba wa ko pada lo le nitori wi pe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba n to si ona wi pe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan wonyi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wa ese yin kia kia ka si gba okan yin la ese yin iba ti di pipare eyin ki ba ti le ese iba se pe eyin foju sugbon ni sisi eyin wi pe awa riran nitori na ese yin wa sibe bi a ba njiyan bi a ba so wi pe a je ni ti o riran nigba ti a je afoju o so wi pe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun tin pe afoju ton kire pe mo wa nbi o sanu fun mi lami loju je kin riran iru eni be lo ma ngba anu mo si gbagbo wi pe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma pala pala pa bi o ba wa wi a wa wi ati awijare bi o ba so wi pe o nje ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe ohun mo gba wi pe anu wa ni asale yi ore ofe si wa pelu wo Isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wi pe ta ni afoju ese kewa Isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re o pe ni gbogbo won o di aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma to gbe awon alore awon ni wasu la npe be awon to lu ago ni owuro kutukutu wi pe e ronu pe wada ijoba olorun ku si dede eji ninu orun yi ki e gbadura e ke pe oluwa jesu nbo awon won yi dan pe ni alore awon ti won pe wa pe ki a wa sin olorun awon ti won jade wasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se nbi mo bi won se ntomo o wa ni afoju le awon alore re o si so wi pe o pe ni won nkan to sise wa laanu ni wi pe awa ti a nfe itosona o se wa laanu wi pe awon afoju ni a ntele Jesu si je ki o di mo fun wa wi pe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won se gbe igbala osi furu fun afoju ti afoju fi ona han wi fun mi eni to nse pe to nko ebon se ngbadura eni ti le otoro to nso fun o ebi le ti e se le toro eni to mu oti amuyira to si nso fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si nso fun o wipe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si sina eni ti o nto sara ti o mu amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo ntele kakiri lo lo ran lo nfi kan ran kan to so pe on sogo eyi ni si wa lo nfe ko ebon se ngbadura o lo nfe ko bi le ti e ba se toro o lo nfe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa awon niyan o wa nso wi pe afoju le awon alore re mo so pe ohun to se wa laanu ni wipe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo nba awon won yi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wipe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to nbo lowo ese mo dupe wipe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o nje afoju ngba to wa si bi ni asale yi ti àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó ó sì ti bí wọn ó ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti jùnù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wàá sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣe é ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n á ní kí n jókòó ká máa pàtẹ́wọ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó mà ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run ó bẹ̀ sí ní ṣe ó bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí ire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí Jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n tiẹ̀ kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sì ronú padà ẹ̀ṣẹ̀ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo Kọ́ríntì kejì orí ìkẹrin Kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba Jésù Kristì gbọ́ kí ó lè gbà wá là kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fi ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ìhìnrere ti ìsọdi mímọ́ yìí bí ó bá fara sin fún ẹnikẹ́ni ó fara sin fún àwọn tí ó nù àwọn tí ó sọnù bí ó bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa láradá bí oore ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára ọlọ́run oore ọ̀fẹ́ tí a fi wo nìsàn pẹ̀lú ìná jésù kristi bí ó bá fara sin fún ẹnikẹ́ni ó fara sin fún àwọn tí ó nù bí o bá ń gbọ́ wípé ẹ̀mí ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́ tí ó máa ń darí ẹni tí ó sì ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn ní ṣe ọmọ ọlọ́run bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó tàbí ó fẹ́ ṣiṣẹ́ tàbí ó fẹ́ rin ìrìn àjò àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni ọlọ́run tí kò mọ bí ẹ̀mí ọlọ́run ṣe ń ṣàmọ̀nà ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìnrere wípé ẹ̀mí ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀ bí ó bá fara sin ó fara sin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìnrere sì ni wípé ọkùnrin kan aya kan ọkọ kan nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó ara kan ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan ṣé ó sọ bẹ́ẹ̀ bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ìhìnrere wípé ọkùnrin kan aya kan bó bá fara sí ó yẹ kí o mọ àwọn tó fara sí fún ìgbà tí ọlọ́run dá ádámù obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀ ṣé ọlọ́run ò lágbára ọlọ́run ò sì ní iyè nínú kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá èyí tí ìbá fi ọgọ́rùn-ún ìyàwó ta lọ́rẹ mo ṣe bí Solomon ni ó ní wọn tó ẹgbẹ̀rún mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀ ádámù yẹ kó ní aya púpọ̀ ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò ọlọ́run fún ádámù ní éfà kan ṣoṣo mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀ tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀ èyí ni a ń pè ní Noah ó sì ní àwọn ọmọkùnrin mélòó gẹ́gẹ́ bí ọmọ wọ́n jẹ́ mélòó Noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ mélòó mẹ́rin bí o bá mọ ìtàn bíbélì dáradára àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́ àwọn mélòó àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀ tí wọ́n kó wọn kúnlé tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi mo mọ̀ wípé ti ìyálé nìkan lórí ìsìn ó dára kán máa ṣoògùn síra wọn gbogbo àwọn bẹ́ẹ̀ omi ìkún omi náà bá lọ pátápátá àwọn tí wọ́n yè tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan bó bá sì rántí ayé ti lọ́ọ̀tì nígbà tí ọlọ́run fẹ́ fi iná pa sódómù àti gòmórà rẹ̀ wọ́n pọ̀ ń bẹ àwọn tó fẹ́ wọn mẹ́ta mẹ́rin mẹ́wàá tàbí ogún tàbí ọgbọ̀n kò sí kan tó bọ́ nínú ìdájọ́ ọlọ́run àbí wọ́n bọ́ rárá lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ ṣùgbọ́n aya kan tá a ti ń wí iná pàápàá ó kúrò nínú iná sódómù àti gòmórà ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀ ó ṣeéṣe a ò kó yẹtí sétí yẹtí lè wà lọ́kàn ẹ̀. o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ti Jesu Christi ba de awon onfa to nfa awon elese sile tiki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe iyawo pupo adiole ti ara o niye afo loju oni mona e ti o ti e je iyawo kan soso ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni lot papa anu olorun po afa seyin lot ti o jade lati lo waasu fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yi re bo si se detan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe lot o ni ale ni sodom ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani sister nko sister o wa ni ijoba olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Christi ba de bo da wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile olorun wa o lo fi okuta igunle o lo fi lele bo da o wa o lale nta eyin ni o mo se e te fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni joko be Jesu kunko mo okan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo si bi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan se afoju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebe awon alafarase awon afoju ti o won mo pe won afoju won o wa ina wa majo eya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agba yori lati bo lowo ese e ti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won e ma boju wayin o e ma boju wayin o ina njo e ma se panu o iyawo ba ro wi pe so gbogbo damask lace gbogbo bata onile gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni seju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan

èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú, ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù, ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà. Bó bá wo Deuteronomy orí 37, ẹsẹ 22, Deuteronomy orí 37, ẹsẹ 18, ègún ni fún ẹni tí ó ṣe afọ́júlé ọ̀nà. Ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba Ọlọ́run afọ́jú ni. Orin kan sọ fún wa ní àwọn iléèsìn pé afọ́júlé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́, gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà, afọ́jú ni wọ́n. Àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà, a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́júlé ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wí pé àmì. Orí 28, Deuteronomy orí 28, ẹsẹ 31. Ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí. Ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan bí afọ́jú tí fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn. Ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ. Àwọn tí ó ṣa Ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí. Mo ń bẹ Ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ. Àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ń wo àwọ́ mọ́ bóyá ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, ó ń sọ fún wa wípé afọ́jú ni wọ́n o. Ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́. Kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì, bí ó ti sọ fún wa ní ìṣáájú, ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú, òun lòun wò wọ́n sàn. O Máàkù orí 10, kí a tó lọ gbàdúrà ní àṣálẹ́ yìí. Nísinsìnyí a ti mọ àwọn afọ́jú. Àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà Ọlọ́run, àwọn tí kò tí ì mọ iyè àìnípẹkun, àwọn tí Ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè, tí ó ti fọ́lé ojú, àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ, àwọn tí ó ti ra ní iyè, àwọn tí ó ti fọ́lé ojú, àwọn tí ó ń fi rere pé ibi, àwọn tí ó fi ibi pé rere, àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere, àwọn wọ̀nyí ni afọ́jú. Ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran, ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí 10 yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá, wò ó láti ẹsẹ 46. Máàkù orí 10, ẹsẹ 46. Wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú, ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Nazareti ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lé ohùn rárá wípé Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Bí a bá ń gbàdúrà, àwọn ẹlòmíì wọn mọ bá ti gbàdúrà, wọn á dákẹ́ síbẹ̀. Bó bá dákẹ́, Yorùbá sọ fún wa wípé tara ẹ̀ bá ẹ dákẹ́. Ó ní ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bó bá kígbe tọ Ọlọ́run wá, tó sọ fún Ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ni mí tó ti jú, tó sọ fún Ọlọ́run bó ṣe jẹ́ ilé ẹ, ọ̀nà ẹ, ìwà ẹ, ìrìn ẹ,
ìṣiṣẹ́ tó sọ gbogbo ẹ̀ pátápátá fún ọlọ́run tó kígbe lé òun ra wípé ṣàánú fún mi ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mi ojú mi fọ́ sí ògo rẹ̀ ojú mi fọ́ sí ìhìnrere ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró ní ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta ọ̀pọ̀lọpọ̀ sí ìbá wí kí ó pa ẹnu rẹ̀ mọ́ bọ́n ṣe ń bá ewé nìyẹn bó bá délé nsìn ó ṣeéṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ wàá kanlẹ̀kùn títí bó bá sì dé agbẹ̀yìn kò lè wọlé àrà wọlé ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ béèyàn ṣe ń tọ́jú ọkọ béèyàn ṣe ń fẹ́ràn ọkọ tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn ìwọ tó wá wá bí jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere ṣùgbọ́n tí ọkọ tí òye òye táàsì sọ fún ọ wípé jókòó bó bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ yé gbàdúrà yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì bíbélì tiẹ̀ ti pọ̀ jù ọ̀sán bíbélì òru bíbélì àárọ̀ bíbélì kí ló dé tó bẹ́ẹ̀ ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀ wọ́n á sọ fún ọ pa ẹnu rẹ mọ́ ìwọ lò ní panu mọ́ ṣé o mọbi tó ti ń bọ̀ sí mọbi tó ń lọ àbó mọbi tó ń lọ ìjọba ọlọ́run la fẹ́ lọ bó jọmọdé nílé ìwé ni bó bá ti ń ké pe ọlọ́run wípé afọ́jú ni mi fi ọ̀nà han mi làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìnrere ti ọ̀rọ̀ ìgbàlà ni ilé ìwé ẹ àádẹ́kùn ẹ̀ kékeré nìyẹn bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀ olúwa yóò tẹ́wọ́ gbà mí bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́ bó ti ń di aago márùn sí aago márùn ààbọ̀ ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ bíbélì ló sọ wípé àyè má gbà ẹ́ o níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ bíbélì àwa tá a wá kù sẹ́nu iṣẹ́ kọ́ àwa ẹlẹ́ṣẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ o èmi ẹlẹ́ṣẹ̀ mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà tó bá lọ kò fọ̀ ń ṣọ̀hún àárọ̀ la má wá síbi iṣẹ́ o ṣó gbọ́ o sì gbé bíbélì ẹ ò ń bọ̀ ìgbà tó bá sì dé láàárọ̀ a ní kó lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tí bíi bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́ ẹ̀kọ́ bíbélì yẹn ò ní lọ mọ́ wọ́n sọ fún ẹni yẹn pé kó dákẹ́ àdúrà gbígbà kó dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá rẹ àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́ bórí ẹ bá yí níbi tó wà yẹn wọ́n á fọ ọ́ tiẹ̀ jáde ìgbà tán bá ti gbé ẹ débi dọ̀hún títí ìyá ẹ pàpà máa sọ pé bó tiẹ̀ kú pàpà ó sàn wàhálà ti pọ̀ jù bára ẹ ò dá bó ń yàgbẹ́ sórí ibùsùn ẹ ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ̀ ń rùn kù ná máa sọ pé bó tiẹ̀ kú pàpà a kàn lè fọwọ́ ara wa pa ni bó o sì kú mọ́ fẹ́ sin ẹ bẹ́ẹ̀ nìkan fẹ́ tiwọn sínú ó ṣọ́ra ẹ o fẹ́ tì mí sínú kòtò ni ẹ ṣe bó o fẹ́ràn ẹ ṣé bó sọ pé bí náà ń jó màá bá lọ bójú ń rọ èmi pẹ̀lú ẹ ni àìrọ́ o kì í ṣe ti kú o àwọn ọ̀rẹ́ tí ò fẹ́ kó nígbàlà nìyẹn àwọn tó ń pọ́nlé lónìí bó bá ti kú báyìí tó ti fajúdé náà ti wá ìwé àkáǹtì owó ẹ náà ti sọ pé kí ló fi lẹ̀ bó o bá fi nǹkan sílẹ̀ tán rí ₦10 nínú àwọn ni alákọ̀ọ́rí ó ti fún ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀ owó ni wọ́n ń wá orùkàn fẹ́ràn owó ẹ̀ náà fẹ́ràn bó bá dọ̀la tó ń datọ́ lẹ́nu tí gbogbo apá ẹ̀ ọ̀tún tí gbogbo ẹ̀ rọ wọn ní wálé ẹ mọ́ àwọn tó ń fẹ́ kó gbàdúrà bí wàhálà bá sì di ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́ wọn ò sì ní jẹ́ kó ké pe ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́ ó jẹ́ jù wọ́n lẹ̀ wọ ẹsẹ̀ tí à ń kà ọ̀pọ̀lọpọ̀ sì bá a wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́ ṣùgbọ́n òun sì kígbe ju bẹ́ẹ̀ lọ ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi Jésù sì dẹsẹ̀ dúró ó sì pàṣẹ pé kí a pè é wá wọ́n sì pe afọ́jú náà wá wọ́n sì wí fún un pé tújú ká dìde ó ń pè ọ́ ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù ó dìde ó tọ Jésù wá kí ní ṣe tó bọ́ ẹ̀wù rẹ̀ sọnù ó fẹ́ lọ rí ọba àwọn ọba olúwa àwọn olúwa aṣọ ìdọ̀tí aṣọ ẹ̀ṣẹ̀ aṣọ burúkú ó yan sọnù aṣọ àkísà aṣọ ẹ̀gbin
oyin so nu kuro lokan e bo tin lo ba olorun to nso pe olorun saanu fun mi to so pe jesu pe o fe gbokan ela be ni gbogbo aso ero to npa tele tele aso ese aso rin de oru gbogbo eto oni tele tele oyin ogbo eso nu ijewo ese niyan o nko ese sile nitori pe oba awon oba ki lajuri ese gbogbo egbin gbogbo idoti to wa ni gbesi aye e wa ko won sile bo ba nbo lodo jesu Jesus si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni olukoni ki emi ki o le riran Jesus si we fun pe ma lo igbagbo re mu o larada loju kan na o si riran gba to si riran tan o ba n wa le asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba jesu pade won na ba jesu pade won tun bona le ti ile oti lo mo ba jesu pade irede oruko ju won le iyen o ba jesu pade o si won wa ni oni o si riran o si nto jesu leyin ile ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to n fi ire han to n dari ese re je o to n wo ese re nu to si so wi pe lo ki o ma riran eyin to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e I oro ihin rere eko to ye koro a ma dun mo bon so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo tin bere amoran wi pe kini kin se ba ni kin se so fun ko le lo bi olorun si tin dari je o be lo n fi agbara fun o ma lo ma se dese mo igbesi aye ayipa bo tin ja tele tele oni le ja mo bo tin buyan tele tele ebu ade ohun rira fun o bo tin wo aso ti o bo ti ju tele tele to n fi ore han gbogbo asiri ara e to n ko to n fi awon okunrin abi awon obinrin elegbe bo ba tin de ni igbala be lo n bo ihoho re gbogbo oso aye to kokora tele tele eti esu be o ni sote ni se tele tele to n fi aworo esu han bo ti nigbala be ni gbogbo e lo ndi rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be wa ni oyi pada ni ogo jesu e wa jesu niyan ani e te ko gbogbo e te nko se tin ko ati handcuff te nko sowo se mo e ton fin de awon elewon mo wa fe mu lo sinu black maria Etan ko sowo ati okun ta nso meran lorun to nko sorun tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi etan ko sese nko patapata lorun ti ja kuro ara mi wa ma ara mi fuye gbogbo ere isu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sorun ati eta fi si ika owo gbogbo e patapata ni mo ti yan sonu Eje Jesu ti wo mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tele tele igba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igbala niyan o bokunrin bi Jesu ti nla loju be lo nju awon nkan to ti koja loju won sile lo ntele Jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe lami loju dari ese mi ji mi bọlọrun ba ti dari ji o tele tele ko ma dupe lowo olorun bo ba ti nigbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye e wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje jesu a so kan re di mimo bo ba si tin so kan e di mo be lo n bere fun agbara mi mo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun a gba okan re la a si se oloju ti emi emi wi pe mi o ni ilo eko ihin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba ope ati yin wa anbe o
gẹ́gẹ́ bí o ti jẹ́ kí ó yé wa wípé ìyà ìṣẹ́ ìpanu àti ìdájọ́ wà fún àwọn tí ó kú ní ipò ìfọ́jú wọn, àwọn tí ọlọ́run ayé yìí fọ́ lójú, àwọn tí ohun ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìwà ayé tí ó ra ní iyè, ó ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ fún wọn. Ǹjẹ́ a ń bẹ̀ wípé gbogbo àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ yìí, tí wọ́n sì ronúpìwàdà tọkàn tọkàn, tí wọ́n ń bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti àánú láti ọ̀dọ̀ rẹ, tí wọ́n sì ń fẹ́ ìdáríjì ní ẹ̀kúnrẹ́rẹ́, fi fún wọn ní orúkọ Jésù. Ṣàánú fún oníkólukú wa. Ǹjẹ́ gbogbo àwọn tí ó ti yí padà, àwọn tó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, à ń bẹ̀ wípé ìwà wọn, ìgbésí ayé wọn jẹ́ kí ó di ọ̀tún. Ìyípadà tó tọ́ láti òkè wá jẹ́ kí ó jẹ́ tiwọn. Ọkàn tó ń kórira ẹ̀ṣẹ̀, ẹ̀mí tí ó ń sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo, níbi gbogbo, jẹ́ kí ó jẹ́ ti olúkúlùkù wa ní orúkọ Jésù. A mọ̀ wípé bí a ti ń padà lọ sí ilé, àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run, tí wọn ò sì fẹ́ ká lọ, àwọn tí wọ́n máa ń pani lọ́kàndà, àwọn atanijẹ́, àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú, ó ṣeéṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí. Bàbá yọ wá kúrò lé ọwọ́ wọn. Bí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ pa wá lé ọkàndà, jẹ́ kí ẹ̀mí rẹ kí ó ṣe ààbò fún wa. Ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú Jésù Kristì títí dé òpin, má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ Jésù. Pa wá mọ bí a ti ń lọ, pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ, ṣàmọ̀nà wa níbi owó tá ń lọ. A sì ń bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti gbàlà, àwọn tí ó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, àwọn tí ó ti sọdí ẹ̀dá titun, a ń bẹ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajíhìn rere láti sọ ìtàn àgbélébù fún àwọn ẹlòmíràn. Adúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa.

yóò là yóò mọ ìyàtọ̀ láàrin rere àti búburú wípé yóò di ọlọ́gbọ́n kìí ṣe bẹ́ẹ̀ nìkan tí ó dàbí ọlọ́run gbà tí efa tí ó gba ohun satani gbọ́ ohun èṣù gbọ́ tí ó jẹ ohun tí a ní kó má jẹ èyí ni ó fi di afọ́jú nípa ti ẹ̀mí èyí ni ìfọ́jú ọkàn ni ó fi bá gbogbo àwọn tí wọ́n ti inú adamu àti efa jáde kìí ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ẹ̀ṣẹ̀ tí a ń dá pàápàá gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àìgbọràn àbí ẹ̀ṣẹ̀ kí a ju ara wa lójú ẹ̀ṣẹ̀ mo tó tán ẹ̀ṣẹ̀ wípé a rò pé a jẹ́ ẹni rere fún ara wa ẹ̀ṣẹ̀ àìgbọràn ẹ̀ṣẹ̀ agídí àti ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà àti ẹ̀ṣẹ̀ àgàbàgebè pẹ̀lú àìgbàgbọ́ pẹ̀lú ìmọtípara àwọn nǹkan wọ̀nyí wọ́n mú ìfọ́jú bá wa jẹ́ ká wo orin dáfídì orí 95 orin dáfídì orí 95 1:1:5 láti ẹsẹ̀ ìkẹrin fàdákà àti wúrà lè re wọn èyí jẹ́ òrìṣà wọn iṣẹ́ ọwọ́ ènìyàn wọ́n lé ẹnu wọn kò lè sọ̀rọ̀ wọ́n lé ojú wọn kò lè ríran èyí ń sọ nípa òrìṣà wọn èyí ń sọ nípa èrè gbígbẹ́ wọn wípé wọ́n lé ẹnu wọn kò lè sọ̀rọ̀ wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran ó ní wọ́n lé etí o ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ ìkẹfà wọ́n ní imú ṣùgbọ́n wọn kò gbóòórùn wọ́n lé ọwọ́ ṣùgbọ́n wọn kò lò ó wọ́n lé ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rìn bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ ìkẹjọ dáradára àwọn tí ń ṣe wọ́n àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí àwọn tí ń gbẹ́ àwọn èrè wọ̀nyí àti àwọn tí ń sìn wọ́n àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn wọ́n jẹ́ afọ́jú bíi tiwọn àwọn tí ó ń sin òrìṣà wọ́n jẹ́ afọ́jú pẹ̀lú ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn ìwọ náà wò ó dáradára ẹni tí ó gé igi nínú igbó tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí ọlọ́run tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí òrìṣà àkúnlẹ̀bọ ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó ń tara rẹ̀ jẹ tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò tí ó ń sọ wípé kí igi kí ó fún òun lọ́mọ ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó gbé òkúta sílẹ̀ tí ó ta pole lórí tó ń jó káàkiri tí ó ń jó yíká òkúta yìí tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀ òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tàbí èrè wúrà wípé wọ́n sì ń sìn wọ́n wọ́n ń bọ wọ́n wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn wípé irú àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà wọn ó mú ìfọ́jú ọkàn bá wọn wo ìwé òwe orí ọgbọ̀n ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ 17 ojú tí ó sín bàbá rẹ̀ jẹ tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde ọmọ ìdì a sì mú u jẹ àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọn bá ní bàbá tí ó mọ bíbélì bí wọn bá ní ìyá tí ó mọ ẹkọ ọrọ ọlọrun bí wọn bá ní àwọn òbí tí ó jẹ wípé lójoojúmọ ni wọn máa ń gbé ìlànà àti ìpinnu ọrọ ẹbí wọn lé orí bíbélì ojoojúmọ nǹkan kí nǹkan tí wọn bá fẹ ṣe ẹ̀kọ́ tí wọ́n ń kó àwọn ọmọ wọn gbélé ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ọmọ ọlọ́run ìyá ò kàwé ṣùgbọ́n ó ka bíbélì ìyá ò mọ nípa ọ̀nà amẹ́ríkà àbí ọ̀nà japan tàbí kò mọ ọ̀nà ìlú england ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere ìyá ò mọ ọba kò mọ ìjòyè nínú ayé ṣùgbọ́n mọ jésù ọba àwọn ọba a sì ń fi ọ̀nà ọlọ́run kọ́ àwọn ọmọ ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí wọ́n máa sin bàbá wọn jẹ wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn ó sọ fún wa wípé ẹyẹ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú ó ní ọmọ ìdì ẹyẹ mìíràn ni èyí ó sọ wípé òun ni ó mú ojú

Jẹ́nẹ́sìsì orí 24. Ábráhámù sì gbó, ó sì pọ̀ ní ọjọ́. Olúwa sì ti bù sí i fún Ábráhámù ní ohun gbogbo. Ábráhámù sì wí fún ìránṣẹ́ rẹ̀, àgbà ilé rẹ̀ tí ó ṣe olórí ohun gbogbo tí ó ní pé, èmi bẹ̀ ọ́ fi ọwọ́ rẹ sí abẹ́ ìtàn mi, èmi ó sì mú ọ fi Olúwa búra, Ọlọ́run ọ̀run àti Ọlọ́run ayé, pé ìwọ kì yóò fi aya fún ọmọ mi nínú àwọn ọmọbìnrin ará Kenani láàrin àwọn ẹni tí mò ń gbé, ṣùgbọ́n ìwọ ó lọ sí ilẹ̀ mi àti sí ọ̀dọ̀ àwọn ará mi, kí ìwọ kí o sì fi aya fún Isaki ọmọ mi. Ìránṣẹ́ náà sì wí fún un pé bóyá obìnrin náà kì yóò fẹ́ bá mi wá sí ilẹ̀ yìí, mo a lè mú ọmọ rẹ padà lọ sí ilẹ̀ tí ìwọ gbé ti wá. Ábráhámù sì wí fún pé kíyè sára kí ìwọ kí o má tún mú ọmọ mi padà lọ síbẹ̀. Olúwa Ọlọ́run ọ̀run tí ó mú mi láti ilé bàbá mi wá àti láti ilẹ̀ tí a bí mi, ẹni tí ó sọ fún mi tí ó sì búra fún mi wípé irú ọmọ rẹ ni èmi ó fi ilẹ̀ yìí fún, òun ni yóò ran áńgẹ́lì rẹ̀ ṣáájú rẹ, ìwọ ó sì fẹ́ aya láti ibẹ̀ fún ọmọ mi wá. Bí obìnrin náà kò bá sì fẹ́ tẹ̀lé ọ, ǹjẹ́ nígbà náà ni ọrùn rẹ yóò mọ kúrò nínú ìbúra mi yìí? Ọ̀kan ni kí ìwọ má ṣe tún mú ọmọ mi padà lọ síbẹ̀. Ìránṣẹ́ náà sì fi ọwọ́ rẹ̀ sí abẹ́ ìtàn Ábráhámù olúwa rẹ̀, ó sì búra fún un nítorí ọ̀ràn yìí. Ìránṣẹ́ náà sì mú ìbákasí ẹ mẹ́wàá nínú ìbákasí ẹ olúwa rẹ̀, ó sì lọ nítorí pé ní ọwọ́ rẹ̀ ni gbogbo ẹrù olúwa rẹ̀ wà. Ó sì dìde, ó sì lọ sí Mesopotamia sí ìlú Nahori, ó sì mú àwọn ìbákasí rẹ̀ fúnlẹ̀ lẹ́yìn òde ìlú náà ní ẹ̀bá kànga omi kan. Nígbà àṣálẹ́ ní àkókò ìgbà tí àwọn obìnrin yìí máa jáde lọ pọnmi, ó sì wípé Olúwa Ọlọ́run Ábráhámù olúwa mi, èmi bẹ̀ ọ́ ṣe ọ̀nà mi ní rere lónìí, kí o sì ṣe oore fún Ábráhámù olúwa mi. Kíyèsí, èmi dúró ní ẹ̀bá kànga omi yìí, àwọn ọmọbìnrin ará ìlú náà jáde wá láti pọnmi, kí o sì jẹ́ kí o ṣe pé omi dan tí èmi ò wí fún pé èmi bẹ̀ ọ́ sọ ládùúgbò rẹ kalẹ̀ kí èmi kí o mu, kí òun ó sì wí pé mu, èmi ó sì fi fún àwọn ìbákasí rẹ mu pẹ̀lú. Òun náà ni kí o jẹ ẹni tí ìwọ yàn fún Isaki ìránṣẹ́ rẹ, nípa èyí ni èmi ó sì mọ̀ pé ìwọ ti ṣe oore fún Olúwa mi. Ó sì ṣe kí òun tó parí ọ̀rọ̀ sọ, kíyèsí, Rebeka jáde dé, ẹni tí a bí fún Betueli ọmọ Milka aya Nahori, arákùnrin Ábráhámù tí ó ti ládùúgbò rẹ̀ ní èjìká rẹ̀. Omidan náà ní ẹwà gidigidi láti wò, òun díá ni, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò tí ì mọ̀ ọ́n, òun sì sọ̀kalẹ̀ lọ sínú kànga, ó sì tán ládùúgbò rẹ̀.

òrùka wúrà àbọ̀ ìwọ̀n ṣékélì àti júfù méjì fún ọwọ́ rẹ̀ ti ìwọ̀n ṣékélì wúrà mẹ́wàá. Ó sì bíi pé ọmọbìnrin ta ni ìwọ ṣe, èmi bẹ̀ ọ́, wí fún mi, àyè wà ní ilé bàbá rẹ̀ fún wa láti wọ̀ sí. Ó sì wí fún un pé ọmọbìnrin Bétuélì ọmọ Milka tí ó bí fún Nahori ni èmi ṣe. Ó sì wí fún un pé àwa ní koríko àti sakasaka tó pẹ̀lú àti ààyè láti wọ̀ sí. Ọkùnrin náà sì tẹríba, ó sì sin Olúwa. Ó sì wí pé olùbùkún ni Olúwa Ọlọ́run Ábráhámù Olúwa mi, tí kò jẹ́ kí àánú rẹ̀ àti òtítọ́ rẹ̀ kí ó yẹ̀ kúrò lọ́dọ̀ Olúwa mi. Ní ti èmi, Olúwa fi ẹsẹ̀ mi lé ọ̀nà ilé àwọn arákùnrin bàbá mi. Omidan náà sì súré, ó sì ro nǹkan wọ̀nyí fún àwọn ará ilé ìyá rẹ̀. Rebeka sì lé arákùnrin kan, orúkọ rẹ̀ sì ni Lábánì. Lábánì sì súré jáde tọ ọkùnrin náà lọ sí ibi kànga. Ó sì ṣe bí ó ti rí òrùka àti júfù ní ọwọ́ arábìnrin rẹ̀. Tí ó sì gbọ́ ọ̀rọ̀ Rebeka arábìnrin rẹ̀ pé báyìí ni ọkùnrin náà bá mi sọ. Bẹ́ẹ̀ ni ó sì tọ ọkùnrin náà wá, sì kíyèsí ó dúró ti àwọn ìbákasí rẹ̀ létí kànga náà. Ó sì wí pé wọlé, ìwọ ẹni ìbùkún Olúwa, èyí ṣe tí ìwọ fi dúró lóde. Mo sá ti pèsè àyè sílẹ̀ àti àyè fún àwọn ìbákasí ẹ. Ọkùnrin náà sì wọlé náà wá, ó sì tú àwọn ìbákasí ẹ, ó sì fún àwọn ìbákasí ẹ ní koríko àti sakasaka àti omi fún un láti wọ ẹsẹ̀ rẹ̀ àti ẹsẹ̀ àwọn ọkùnrin tí ó pẹ̀lú rẹ̀. A sì gbé oúnjẹ kalẹ̀ fún un láti jẹ, ṣùgbọ́n òun wí pé èmi kì yóò jẹun títí èmi ó fi jíṣẹ́ mi tán. Òun sì wí pé máa wí. Ó sì wí pé ọmọ ọ̀dọ̀ Ábráhámù ni èmi ṣe. Olúwa sì ti bùkún fún Olúwa mi gidigidi, ó sì di púpọ̀. Ó sì fún un ní àgùntàn àti màálù àti fàdákà àti wúrà àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin àti ìbákasí ẹ àti kẹ́tẹ́kẹ́tẹ́. Sara aya Olúwa mi sì bí ọmọ kan fún Olúwa mi. Nígbà tí òun Sara gbó tán, òun ni ó sì fi ohun gbogbo tí ó ní fún. Olúwa mi sì mú mi búra wípé ìwọ kò gbọdọ̀ fẹ́ ọmọbìnrin fún ọmọ mi nínú àwọn ọmọbìnrin ará Kenani ní ilẹ̀ ẹni tí èmi ń gbé. Bí kò ṣe kí ìwọ kí o lọ sí ilé bàbá mi àti sí ọ̀dọ̀ àwọn ìbátan mi kí o sì fẹ́ aya fún ọmọ mi. Èmi sì wí fún Olúwa mi pé bóyá obìnrin náà kì yóò tẹ̀lé mi. Ó sì wí fún mi pé Olúwa, níwájú ẹni tí èmi ń rìn yóò ran angẹ́lì rẹ̀ pẹ̀lú rẹ, yóò sì mú ọ̀nà rẹ dára. Ìwọ ó sì fẹ́ aya fún ọmọ mi láti ọ̀dọ̀ àwọn ìbátan mi àti láti inú ilé bàbá mi. Nígbà náà ni ọrùn rẹ yóò mọ kúrò nínú ìbúra mi yìí. Nígbà tí ìwọ bá dé ọ̀dọ̀ àwọn ìbátan mi, bí wọn kò bá sì fi ẹnìkan fún ọ, ọrùn rẹ yóò sì mọ kúrò nínú ìbúra mi. Èmi sì dé sí ibi kànga lónìí, mo sì wí pé Olúwa, Ọlọ́run Ábráhámù Olúwa mi, bí ìwọ bá mú ọ̀nà àjò mi tí mo ń lọ ní ìsinsìnyí dára, kíyèsí mo dúró lé ẹ̀bá kànga omi. Tí ó sì ṣe pé nígbà tí wúndíá náà bá jáde wá ipọn omi, tí mo bá sì wí fún un pé èmi bẹ̀ ọ́, omi ní omi díẹ̀ kí èmi mu láti inú ládùúgbò rẹ. Tí ó sì wí fún mi pé ìwọ mu, èmi ó sì pọn fún àwọn ìbákasí rẹ pẹ̀lú, kí òun náà kí ó ṣe obìnrin tí Olúwa ti yàn fún ọmọ Olúwa mi. Kí èmi kí ó sì tó wí tán lé ọkàn mi. Kíyèsí, Rebeka jáde dé tí ohun ti ládùúgbò rẹ̀ ní èjìká rẹ̀. Ó sì sọ̀kalẹ̀ lọ sínú kànga, ó pọn omi. Èmi sì wí fún un pé mo bẹ̀ ọ́ jẹ́ kí èmi mu omi. Ó sì yára, ó sì sọ ládùúgbò rẹ̀ kalẹ̀ kúrò ní èjìká rẹ̀. Ó sì wí pé mu. Èmi ó sì fi fún àwọn ìbákasí rẹ̀ mu pẹ̀lú. Bẹ́ẹ̀ ni èmi mu. Ó sì fi fún àwọn ìbákasí rẹ̀ mu pẹ̀lú. Èmi sì bí, mo sì wí pé ọmọbìnrin ta ni ìwọ ṣe. Ó sì wí pé ọmọbìnrin Bétuélì ọmọ Nahori tí Milka bí fún. Èmi sì fi òrùka sí i ní imú àti júfù sí ọwọ́ rẹ̀. Èmi sì tẹríba, mo sì wólẹ̀ fún Olúwa, mo sì fi ìbùkún fún Olúwa Ọlọ́run Ábráhámù Olúwa mi, tí ó mú mi tọ ọ̀nà títọ́ láti mú ọmọbìnrin arákùnrin Olúwa mi fún ọmọ rẹ̀ wá. Ǹjẹ́ ní ìsinsìnyí, bí ẹ̀yin ó bá Olúwa mi lo inú rere àti òtítọ́, ẹ wí fún mi. Bí bẹ́ẹ̀ sì kọ́, ẹ wí fún mi kí èmi tó lè pọ̀ sí apá ọ̀tún tàbí sí òsì. Nígbà náà ni Lábánì àti Bétuélì dáhùn, wọ́n sì wí pé lọ́dọ̀ Olúwa ni òun náà ti jáde wá. Àwa kò lè sọ rere tàbí búburú pọ̀. Wò ó, Rebeka nìyí níwájú rẹ̀, mú un kí o sì máa lọ, kí òun kí o sì máa ṣe aya ọmọ Olúwa rẹ̀ bí Olúwa ti wí. Ó sì ṣe. Nígbà tí ìránṣẹ́ Ábráhámù gbọ́ ọ̀rọ̀ wọn, ó wólẹ̀ fún Olúwa. Ìránṣẹ́ náà sì yọ ohun èlò fàdákà àti èlò wúrà jáde àti aṣọ. Ó sì fi wọ́n fún Rebeka, ó sì fi ohun iyebíye pẹ̀lú fún arákùnrin rẹ̀ àti fún ìyá rẹ̀. Wọ́n sì jẹ, wọ́n sì mu, òun àti àwọn ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ̀. Wọ́n sì wọ̀ níbẹ̀ ní òru ijọ́ náà, wọ́n sì dìde ní òwúrọ̀. Ó sì wí pé ẹ rán mi lọ sí ọ̀dọ̀ Olúwa mi. Arákùnrin àti ìyá rẹ̀ sì wí pé jẹ́ kí omidan náà kí ó bá wa jókòó ní ìjọ mélòó kan, ní ìjọ mẹ́wàá. Lẹ́yìn èyí ni kí o máa wá lọ. Òun sì wí fún wọn pé ẹ má ṣe dá mi dúró. Olúwa ṣáà ti ṣe ọ̀nà mi ní rere. Ẹ rán mi kí èmi kí ó lè tọ Olúwa mi lọ. Wọ́n sì wí pé àwa ó pe omidan náà, a ó sì béèrè ní ẹnu rẹ̀. Wọ́n sì pe Rebeka, wọ́n bi pé

0: ìwọ bá ọkùnrin yìí lọ, ó sì wí pé èmi ò lọ. Wọ́n sì rán Rebeka, arábìnrin wọn àti olùtọ́ rẹ̀, àti ìránṣẹ́ Abrahamu àti àwọn ọkùnrin rẹ̀ lọ. Wọ́n sì súre fún Rebeka, wọ́n sì wí fún un pé ìwọ ni arábìnrin wa, kí ìwọ kí o sì ṣe ẹ̀yà ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbàárún, kí irú ọmọ rẹ kí o sì ní ẹnu bodè àwọn tí ó kórira wọn. Rebeka sì dìde àti àwọn omidan rẹ̀, wọ́n sì kun àwọn ìbákasí ẹ, wọ́n sì tẹ̀lé ọkùnrin náà. Ìránṣẹ́ náà sì mú Rebeka, ó sì bá tirẹ̀ lọ. Isaac sì ń tí ọ̀nà kàngàlà Ero ń bọ̀ wá, nítorí ìlú ìhà gúúsù ni ó ń gbé. Isaac sì jáde lọ ṣe àṣàrò ní oko ní àṣálẹ́, ó sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí i, sì kíyèsí àwọn ìbákasí ẹ ń bọ̀ wá. Rebeka sì gbé ojú rẹ̀ sókè nígbà tí ó rí Isaac, ó sọ̀kalẹ̀ lórí ìbákasí ẹ, nítorí tí ó ti bi ìránṣẹ́ náà pé ọkùnrin èwo ni ó rìn bọ̀ ní oko láti wá ìpàdé wa nì. Ìránṣẹ́ náà sì ti wí fún un pé Olúwa mi ni. Nítorí náà ni ó ṣe mú ìbòjú, ó fi bo ara rẹ̀. Ìránṣẹ́ náà sì ron gbogbo tí òun ti ṣe fún Isaac. Isaac sì mú wá sí inú àgọ́ Sara ìyá rẹ̀, ó sì mú Rebeka, ó sì di aya rẹ̀, ó sì fẹ́ ẹ, a sì tu Isaac nínú lẹ́yìn ikú ìyá rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọrùn. A dúpẹ́ wípé ẹ ti ràn wá lọ́wọ́ títí dé àkókò yìí. A dúpẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́. A dúpẹ́ àwọn ohun tí ẹ ti ṣe fún wa. A dúpẹ́ fún àwọn ìbùkún ńláńlá tí ẹ ti fún ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún ìdánilójú wípé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ wípé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ wípé bí a ti ń retí, bí a ti gbàdúrà tí a rọ̀ mọ́ ìlérí yín, wípé ẹ ti ṣe ohun tí à ń béèrè. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé àwọn ìbùkún tẹ̀mí tara èyí tẹ̀ ti fún wa yóò jẹ́ àjẹmọ́nú lórúkọ Jésù, wípé a ò ní pàdánù ohunkóhun tẹ̀ ti ṣe fún wa. Bí a ti dé ìparí àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí, à ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ ta ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín, à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù ni a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀, ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebinisa wa sókè wípé títí dé yìí ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí, a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébò àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébò àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí a fẹ́ sọ nípa àgbélébò àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlélógún, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sí inú ilẹ̀ tí ó sì kú, ó wà lé òun nìkan, ṣùgbọ́n bí ó bá kú, a so èso ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìsìn Kristi èyí tí a ń sọ níhìn-ín tó tóbi jùlọ sí ayé àti sí ìjọ Ọlọ́run, ó rọ̀ mọ́ àgbélébò àti ìrúbọ rẹ̀. Ikú Jésù ló mú ìgbàlà bá ara ayé. Ìrúbọ Kristi ló mú ìsọdimímọ́ bá ìjọ. Iyì àti Kristi jẹ ló fún wọn ní iyì, àti pé ìyọnu rẹ̀ ló fi iyì se wa lenu ni toto gege bi atika nipa Jesu ti asin ka nipa ijo awa ti aje omo lehin re oni bi ko se we pe woro alikama ba bo sinu ile ti o siku yo wa li onikan oni sugbon bi woro alikama yi bi o ba bo sile ti o ba siku yo so eso opolopo bi atin so nipa Jesu be na ni o ye ki a ma so nipa ti ara wa nitori we pe ohun ti o sele si ori oni lati sele si awon eya ara bi awa na bi e ba fe se sesin ti yo le so agbodo gbe agbodo se agbeyewo ogangan ibi ti agbelebo wa ninu ise isin wa awon ti won ba nko agbelebo ti won yeri fun agbelebo isoro tabi agbelebo asigbo tabi agbelebo inu ni bini ati ti inira won ko le se ise isin to moyan lori ninu ijoba olorun eje wi pe agbelebo ati ise isin wa won ma nlo ni fegbe kegbe won o le ya ara won bi o ba ti gbe agbelebo sile lori wi pe ise isin re koni je itewogba bi o ba ro ara loye bi ara ko ba di bi o ba di oku nigba na ni ise isin re ni o to le je itewogba ni waju olorun gege bi oro Jesu Oluwa ati Olugbala wa ichi atika je ki aka ese ti o tele oni eni ti o ba fe mi re yo so nu ini eni ti o ba nse akeba je ara eni ti o ntojo ara ko fe isoro ko fe inu ni bini ko fe wahala ko fe asinigbo oni eni ti o ba nse be yo so emi re nu o wa nso fun awe pe eni ti o ba si korira emi re le aye yi ni yo pa mo titi de titi o fi di iye aini pekun ninu ese ikerin de logbon oni bi eni keni ba nsin mi ki o ma to mi leyin bi eni keni ba fe lati sin oluwa ki o ma to oluwa leyin kini a npe ni tito oluwa leyin nitori pe tito leyin ati sisin won lo ni oju ona kan na ni luko ori kesan luko ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikan ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni ijo gbogbo ki o si ma to mi leyin eje ki o ye wa wi pe lai si agbelebo ko si wi pe a nto leyin bi a o ba si to leyin a o le se ise fun oluwa bi a o ba si se ise fun oluwa a ki yo le dade lojo ikehin o wa ye wa nigba na wi pe lai si agbelebo ko si ade irora iya iponju ti aba farada ninu ise isin wa si olorun ati seniyan ni o mo ki ise isin wa ki o lere ifara eni robo ninu ise isin olorun o niye lori popo ni waju olorun bi a o se ma wo ipa meta ninu iwaasu oni eje ki a ma fi okan ba lo ikini sise ise isin pelu igboran ati gbigbe agbelebo sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ikeji sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun pelu ifara eni robo iketa sisa apon lati gba awon ti onula lona kona sisa apon lati gba awon ti o nula lona kona bi a se wo awon ipa mete ta won yi lori wipe ohun ti an pe ni agbelebo o ro mo iko kan ninu won an so nipa igboran an so nipa gbigbe agbelebo an so nipa ifara eni rubo asin so nipa sise apon ki an wo ni okokan sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ki o yi eni kokan wa wipe aigboran o ma nba ise isin wa je aigboran o ma je ki ise isin wa ki o ma ni itewogba ati kiko agbelebo kiko iya tabi inu ni bini o ma je ki ise isin wa ki o ma je itewogba ni waju olowa sise ise isin pelu igboran ati gbigbe agbelebo awon ese bibeli ti a fe ka nisisiyi ni won so fun wa awon ohun ti a ni lati se saju sisin olorun tabi saju sise ise isin si olorun ninu episteli kini si awon ara Thessalonica ni an ka ori kini ese ikesan episteli kini si awon ara Thessalonica ori kini ese ikesan nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si olorun kuro ninu ere kuro ninu iborisha kuro ninu ere lati ma sin olorun alaye ati otito oye wa nigba na we pe bi ki ba se we pe ako orisha sile gbogbo awon orisha to wa lowo wa ni ile wa ni idile wa bi ki ba se pe ako won sile isin wa ko le je itewogba a ki sin olorun ki a tun ma borisha le kan na oye ki a mo we pe olorun ni oba ki a si ko gbogbo orisha sile ije we pe ki a ro gbogbo awon orogun to le ma ba olorun ta kangbon ki a ro won loye nitori we pe a ko le sin olorun pelu mamoni ninu luko ori kerin dilogun luko ori kerin dilogun ese iketala ko si iranse kan ti o le sin olowa meji ayasebi yo korira okan yo si fe ekeji tabi yo fi ara mo okan yo si yan ekeji ni ipo si eyin ko le sin olorun pelu mamoni ese ni lati kuro lowo wa ani lati di eni otun eni igbala ki a ko awon ohun ti oro olorun lodi si ki a ko won sile ki a to bere si ni se ise isin si olowa ninu Joshua ori ikerin le logun Joshua ori kerin le logun ese ikerin la nje nitori na eberu olowa ki esin ma sin le ododo ati le otito ki esin mu orisa won ni kuro ti awon baba yin sin ni hakeji odo ni ati ni Egypti ki esin ma sin olowa bi ati so ninu majemu lailai be na ni an tenu mo ninu majemu titun wi pe bi a ba fe sin olowa ani lati ko ese sile ani lati ko ise ara sile asin ni lati ko awon orisa sile ese iketa le logun nje nitori na emu olorun ajiji ti nbe laarin yin kuro ki eyin si yi okan yin si olowa olorun israeli awon eniyan na si wi fun Joshua pe olowa olorun wa le awa o ma sin ohun re le awa o si ma gbo bi a ti ri awon kan won yi oye wa wi pe lai si iriri atunbi iriri igbala tabi iyipada okan ti o daju ko sese lati sin olorun ni itewogba Deuteronomy orikewa Deuteronomy orikewa ese ikejila ati ese ogun bi abati nka won ni ki iwo fun are ki o je ki emi olorun ki o ma tumo awon oro yi dele dele ninu okan re ki o mo awon ti olorun nbere ki o to di we pe o gbo wole ise ese olowa Deuteronomy orikewa ese ikejila ati ese ogun nje nisisiyi Israeli kini oluwa re nbere lowo re bi ko se lati ma beru re bi yesi nkan akoko niyi we pe ki o ma beru oluwa olorun re ikeji lati ma rin li ona re gbogbo ki a to so wi pe ansin olorun ohun akoko ki a ma beru re ikeji ki a ma rin ni ona re gbogbo gbogbo ilana ti o la sile ki a rin ninu re oni lati ma fe ohun ti olorun ba fe ki a fe ohun ti olorun ba ko ki a ko o tun wa so fun awe pe ati lati ma sin oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ori o meta to saju ki a to so wi pe ansin olorun tabi an se sesin si olorun oni lakoko ki a beru re lekeji ki a rin ninu gbogbo ona re iketa ki a fe oni leyin na ni a o ma sin pelu gbogbo okan ati pelu gbogbo aya wa ni ese ogun ki iwo ki o ma beru oluwa olorun re oni ki iwo ki o ma sin oran wa leti we pe ni sisin oluwa o lo papo pelu ki a ma beru kama beru oluwa ati ki a ma sin oni ki iwo ki o faramo ma se faramo orisa ma se faramo aye ma se faramo awon nkan to wa ninu aye oni ki a ma beru re ki a ma sin ki a ma faramo ninu Joshua ori kejilelogun Joshua ori kejilelogun ese ikarun kiki ki e kiye sara gidigidi lati pa ase ati ofimo ti Mose iranse Oluwa fifun yin lati fe Oluwa Olorun yin ati lati ma rin ni gbogbo ona re ati lati ma pa ase re mo ati lati ma faramo ati lati sin se ori ohun ti bibeli nso ju abere niko ki o to so fun a wi pe ki a ma sin oni lakoko ki a pa ase re mo ki a pa ofin re mo o tun so fun a wi pe ki a fe ki a ma yin ki a ma rin ni ona re gbogbo ati ki a tun ma pa awon ase re mo ki a faramo oni leyin na ki a ma sin pelu aya yin gbogbo ati pelu okan yin gbogbo nitori na eni kokan wa ti ati wa sihin ti an gbaradi ti an mura sile ti an so wi pe a o sin Oluwa o ye ki o ye wa wi pe ririn ninu ona Oluwa sise igboran si oro Olorun ati nini igbagbo igboran wi pe awon nkan wonyi lo ma nje ki ise esin wa ki o je ojulowo ati itewogba ni waju Olorun ki wa ni eredi ti ani lati rin ti ani lati se ti ani lati huwa gege bi ati nso ninu bibeli gege bi ati ka eredi eyi ni wi pe eni ti o ba je omo Olorun eni ti o ba ti ni igbala toto ki se ti ara re mo o je ti Olorun ninu Corinthians 1 ori kefa ese ikokandilogun ati ese ogun oni tabi eyin ko mo pe ara yin ni temple emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo Olorun eyin ki si se ti ara yin bi a ba ti di eni igbala bi oruko wa ba wa ninu iwe iye Olorun bi a ba ni emi Olorun ti o nje ri pelu emi wa wi pe ati di omo Olorun o nso fun a wi pe a ki se ti ara wa nítorí a ti rà yín ní iye kan. Nítorí náà, ẹ̀yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín ti ṣe ti Ọlọ́run. Ó yẹ kí a mọ èdè ẹnu ẹni tí ó jẹ́ onígbàgbọ́ àti ìránṣẹ́ Ọlọ́run. Nínú Samueli kejì orí kẹẹ̀dógún, Samueli kejì orí kẹẹ̀dógún ni a ti ń ka ẹsẹ ìkẹrìnlá àti ẹsẹ ìkẹẹ̀dógún. Ohun tí a ń kà níhìn-ín ó jẹ́ àpẹẹrẹ fún wa bí ẹnì kọ̀ọ̀kan. Ó jẹ́ àpẹẹrẹ ohun tí ó yẹ kí a máa sọ fún Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa ní ìgbà gbogbo. Ó sì jẹ́ àpẹẹrẹ irú ìwà tí ó yẹ kí a ní nínú ìjọ pẹ̀lú àwọn adarí wa nínú ìjọ. Wò ó láti ẹsẹ̀ ìkẹrìnlá, Samueli kejì, Samueli kejì orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹrìnlá. Dáfídì sì wé fún gbogbo wọn àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó wà lọ́dọ̀ rẹ̀ ní Jerusalemu pé ẹ dìde, ẹ jẹ́ kí a sá lọ, nítorí pé kò sí ẹni tí yóò gbà wá lọ́wọ́ Absalomu. Ẹ yára kí a lọ kúrò, kí òun má bàa yára lé wa bá, kí ó má sì mú ibi bá wa, kí ó má sì fi ojú edà pa ìlú run. Níhìn-ín ni a ń rí Dáfídì bí ó tilẹ̀ jẹ́ wípé ó ní ìṣòro, ó ní wàhálà, bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ bíbí inú rẹ̀ ló dìde sí i. Àwọn ènìyàn wọ̀nyí tí a pè ní ìránṣẹ́ Dáfídì, síbẹ̀ wọ́n mọ̀ wípé àwọn jẹ́ ìránṣẹ́ àti wípé Dáfídì òun jẹ́ ọba lórí wọn. Wọn ò ka wàhálà tí Dáfídì ní, àìlera àléébù tí Dáfídì ní, wọ́n gbà wípé ó sì jẹ́ ọba lórí wọn. Wo èdè ẹnu wọn kí ó lè yọ wípé àwa tí a gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Irú èdè yìí ló yẹ kó wà lẹ́nu wa ní ẹsẹ̀ kẹẹ̀dógún. Àwọn ìránṣẹ́ ọba sì wé fún ọba pé gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa wa ọba ń fẹ́, wò ó, àwa ìránṣẹ́ rẹ ti múra tán. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń bá Olúwa sọ̀rọ̀, kí a mọ̀ wípé ó jẹ́ Olùgbàlà wa, ó jẹ́ ọba fún wa. Bí àwọn tí ó wà nínú ayé bí wọn ò tilẹ̀ gbà á gbọ́, àwa gba Jésù gbọ́, kí a sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe iṣẹ́ ìránṣẹ́, ó yẹ kí a sọ fún un wípé gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa wa ọba ń fẹ́, nítorí òun lé ọba àwọn ọba Olúwa àwọn Olúwa. Kí a sì sọ fún un wípé ìránṣẹ́ rẹ ti múra tán. Àti nínú ìjọ pẹ̀lú, bí a bá ní adarí lórí wa tàbí olùṣọ́ àgùntàn lórí wa, ó yẹ kí a lè mọ̀ wípé bí olùṣọ́ àgùntàn, bí ó bá ti ń lànà sílẹ̀ wípé iṣẹ́ ìsìn tí a ó ṣe nìyí, kì í ṣe wípé kí a máa jiyàn, kí a máa sọ wípé rárá, ọ̀nà mìíràn wà tó yẹ ká gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ gbà. Ó ní kí a máa dáhùn bí àwọn ìránṣẹ́ Dáfídì bí wọ́n ti dáhùn, kí a sọ wípé ohun gbogbo tí Olúwa tàbí tí adarí wa bá ń fẹ́, àwa ìránṣẹ́ rẹ àmúra tán. Nínú àwọn ọba kìíní orí ogún, àwọn ọba kìíní orí ogún ẹsẹ̀ ìkẹrin, ọba Ísírẹ́lì sì dá, ó sì dáhùn, ó sì wí pé Olúwa mi ọba, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti rẹ lé mi àti ohun gbogbo tí mo ní. Àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, irú ọ̀rọ̀ yìí ni ó yẹ kí ó wà lẹ́nu wa wípé Ọlọ́run wa, Olúwa wa, ọba lórí wa, ọba lórí ìjọ, wípé tìrẹ lé àwa àti ohun gbogbo tí a ní. Nígbàtí èyí bá yé wa yékéyéké, a ó fi gbogbo ọkàn wa tẹríba fún gbogbo òfin àti ìlànà rẹ̀, nítorí pé àwọn ọmọ ayé wọn ò káràmáìsìkí irú ìjọ̀wọ́ ara ẹni àti irú ìgbọràn àti irú iṣẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ sí Ọlọ́run. Ó dájú wípé wọn ó takò wá, wọn ó ṣe inúnibíni sí wa, wọn ó gbo ewúro sí wa lójú, wọn ó sì gbìyànjú láti dí wa lọ́nà ní gbogbo ọ̀nà. Àwọn wàhálà àti inúnibíni wọ̀nyí ni a ń pè ní àgbélébòó. a sì ní láti gbé àwọn àgbélébù wọ̀nyí kí a máa tẹ̀lé Jésù kí a sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Nísinsìnyí ipa kejì nínú ìwàásù wa sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfara ẹni rúbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run. Jẹ́ kí ó yé ọ wípé bí a bá ń sọ wípé sísin Ọlọ́run, a ń sọ nípa sísin ìjọ Ọlọ́run. Nítorí wípé a ò lè pààlà sáàrin àwọn méjèèjì. Bí o bá ń sin Ọlọ́run, o ní láti sin ìjọ Ọlọ́run. Nínú Chronicle 2, orí 15. Chronicle 2, orí 15, ẹsẹ̀ 3. Ó sì wí fún àwọn ọmọ Lefi tí ń kọ́ gbogbo Israeli tí í ṣe mímọ́ sí Olúwa. Ó ń sọ níhìn-ín àwọn ìránṣẹ́, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìsìn ní ilẹ̀ Israeli. Ó pè wọ́n ní àwọn ọmọ Lefi. Àwọn wọ̀nyí ni a ti yà sọ́tọ̀ fún iṣẹ́ ìsìn Olúwa. Ó ń sọ fún wọn wípé ẹ gbé àpótí ẹ̀rí mímọ́ ní lọ sínú ilé náà tí Solomoni ọmọ Dáfídì ọba Israeli ti kọ́, kì yóò sì jẹ́ ẹrù lé èjìká yín. Nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń gbé àpótí ẹ̀rí mímọ́ yìí lé èjìká ni, ṣùgbọ́n wọ́n sọ wípé kí wọn kí ó gbé lọ sí tẹ́ḿpìlì tí Solomoni tí ó ti kọ́. Ó ní ẹ̀sìn Olúwa Ọlọ́run yín nísinsìnyí àti Israeli àwọn ènìyàn rẹ̀. Ó ní ẹ̀sìn Olúwa, bí ẹ bá sì ti ń sin Olúwa, kí ẹ rántí wípé ẹ ó sin àwọn ènìyàn rẹ̀. Láti ìfihàn inú ìwé mímọ́ ni a ti kọ wípé ohunkóhun tí a bá ṣe sí ènìyàn Ọlọ́run, Ọlọ́run là ń ṣe sí. Ohunkóhun tí a bá sì ṣe fún àwọn ènìyàn Ọlọ́run, Ọlọ́run ni a ń ṣe fún. Oore tàbí ibi tí a bá ṣe sí àwọn ènìyàn Ọlọ́run, Ọlọ́run fúnra ara rẹ̀ ni a ń ṣe sí. Láti òní lọ, jẹ́ kí ó yí ọ wípé bí o bá ṣe ìkà sí ọmọ Ọlọ́run, o ń ṣe ìkà sí Ọlọ́run. Bí o bá ṣe ìkà sí ẹni tó ń tẹ̀lé Jésù, ìránṣẹ́ Jésù, ìránṣẹ́ Ọlọ́run, irú ìkà bẹ́ẹ̀ kì í ṣe ènìyàn ló ń ṣe sí. Ó ń ṣe ìkà bẹ́ẹ̀, ó ń ṣe sí Olúwa fúnrara rẹ̀. Bí o bá sì ṣoore, bí o bá ṣe iṣẹ́ àánú, bí o bá ṣe iṣẹ́ ìsìn, bí o bá tọ́jú ọmọ Ọlọ́run kan, Ọlọ́run ló ń tọ́jú, Ọlọ́run ló ń fi ìfẹ́ hàn fún. Nítorí wípé ohun tí a bá ṣe fún ọmọ Ọlọ́run, Ọlọ́run fúnrara rẹ̀ la ṣe fún. Nínú Matthew 25, ẹsẹ 40, èyí ni a rí ọ̀rọ̀ Jésù tó sọ fún àwe pé báyìí ni ó rí lọ́jọ́ ìkẹyìn, ohun kéékèèké tí a ṣe, ohun ńláńlá tí a ṣe, yálà ó dára yálà kò dára. Bí a bá ṣe é sí ọmọ Ọlọ́run, a ṣe é sí Ọlọ́run. Ọba yóò sì dáhùn, yóò sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin ti ṣe é fún ọ̀kan nínú àwọn arákùnrin mi wọ̀nyí tí ó kéré jùlọ, ẹ̀yin ti ṣe é fún mi. Níwọ̀n bí ẹ̀yin ti ṣe é fún àwọn arákùnrin mi, àwọn ọmọlẹ́yìn Jésù, ohun wọ̀nyí tí wọ́n ṣe é sí Jésù. Wo ẹsẹ̀ 15, ẹsẹ̀ 15, nígbà náà ni yóò dá wọn lóhùn wípé lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin kò ti ṣe é fún àwọn, fún ọ̀kan nínú àwọn tí ó kéré jùlọ wọ̀nyí, ẹ̀yin kò ṣe é fún mi. Àwọn wọ̀nyí wọn ò mọ ẹ̀kọ́ tí a ń kọ́ yìí kí ó tó di wípé ìkópa ojú wọn dé. Wọ́n rò wípé bí àwọn bá rí Jésù, àwọn ò fẹ́ràn Jésù. Bí àwọn bá rí Jésù, àwọn ò ṣe iṣẹ́ ìránṣẹ́ fún Jésù. Láì mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ tí a ṣe, oore tí a ṣe, àánú tí a ṣe, àdúrà tí a gbà, ìtọ́jú tí a ṣe fún àwọn ọmọ Ọlọ́run, Ọlọ́run fúnra ara rẹ̀, Olúwa fúnra ara rẹ̀ la ń ṣe nǹkan wọ̀nyí fún. awon ti a se ko ti a ko se olorun ni a ko se nkan wonyi ni a ko se fun ninu ise awon apostoli ise awon apostoli ori kesan ese ikerin ati ikarun ise awon apostoli ori kesan ese ikerin o si subolule eyin so nipa solo o gbo ohun ti o nfo si pe solo solo e se ti iwo fi nse inu ni bi ni simi solo ko ti ri jesu loju koju sugbon o se inu ni bi ni si awon ijo ohun ti solo se si awon ijo jesu so wi pe ohun lo se si oni solo solo e se ti iwo fi nse inu ni bi ni simi o si we pe iwo tani oluwa oluwa si we pe emi ni jesu eni ti iwo nse inu ni bi ni si ohun irora ni fun o lati tapa si egun awa na mo we pe a ma nso ni ede yoruba we pe eni ti aba fe iya re ni omo re wu ni nitori be o ti aba se si omo iya la se si a ma nso pelu we pe eni ti ori ewo re ni ti o na lopa ilewo re ni onitan korira nitori be ohun to ba se somo olorun ohun to ba se si ijo olorun olorun funra re lo nse si o ye ki a wo ipa meji ti ise esin olorun ti o pin si tabi ise esin si ijo olorun ti o pin si ikini sisin ijo lapapo gege bi ara kan bi a ba nso nipa sisin ijo olorun eyi pin si meji ikanni wepe a nsin ijo olorun lapapo bi ara kan ikeji ni wepe a nsin olori jori omo ijo kookan ye ki a wo ni kookan ikini sisin ijo lapapo ninu ise awon apostoli ori ogun ise awon apostoli ori ogun ese ikokan de logun bi mo ti n fi irele okan gbogbo sin olowa ati omije pupo pelu idanwo ti o ba mi nipa idena awon Jew bi emi ko ti fa seyin lati so nkohun ti o sanfani fun yin ati lati ma ko yin ni gbangba lati ma ko yin ni gbangba eje bi ati n wa suni ni sisin yi o je wepe a nse ise iranse fun ijo lapapo lati ma ko yin ni gbangba sugbon tun wa so fun wa wepe lati ma ko yin lati ile de ile eje wepe a nse ise esin fun enikokan tabi si enikokan ninu ijo ninu galatia ori karun galatia ori karun ese iketala nitori ati pe yin si ominira ara ara kiki pe ki e ma se lo ominira yin fun aye sipa ti ara sugbon e ma fi ife sin omo ni keji yin ni kokan o ye ki a mo we pe ani lati sin enikokan ninu ijo ani lati se ise iranse ise esin fun enikokan ninu ijo ani awon ojuse kan ninu ise iranse gbangba si ijo lapapo o sese ki a wa ninu egbe awon akorin o sese ki a wa ninu egbe awon tin sona o sese ki a wa ninu egbe awon tin fadura jagun o sese ki a ma dari idapo oju ile o si sese ko je wepe adari ekun la fi wa se o sese ki a je oniwaasu awon iru ise ti a nso won yi won je ise ise ti a nse si ijo lapapo sugbon ise olorun ko pari sibe bi ati ni ojuse ti a nse fun ara lapapo be ni a ni ti a nse si enikokan fun enikokan ni inu ise isin wa bi jesu kristi bi o se ni ise isin si gbogbo agbaye be lo ni si ijo be lo si ni si enikokan eyi je apere tabi apejuwe fun wa ani ise esin ti ani lati se si gbogbo agbaye e lo ki e wa su irere fun gbogbo aye ani eyi ti ani lati se ninu ijo nitori o fi awon kan se bi apostoli bi woli bi ajihirere bi olokoni ati bi oluso agotan ki a le se ara jesu ni pepe sugbon bi ati ni ise iranse si aye ise iranse si ijo ati ise iranse si enikokan o ye ki a mo wi pe irele ni lati gbe wa wo abi ani lati gbe irele wo ki a le se ise yi apere yi ni jesu fun wa ninu johanu ori ketala johanu ori ketala lati ese ikejila oni johanu ori ketala ese ikejila nitorina leyin ti o ti we ese won ton ti o si mu agbada re ti o si tun joko o wi fun won pe eyin mo ohun ti mo se si yin e je pe e ha mo ohun ti mo se si yin se e ti ri ohun ti mo se si yin eyin pe mi ni oluwa olukoni ati oluwa eyin wi rere be ni mo je nje bi emi ti se oluwa ati olukoni yin ba we ese yin o to ki eyin pelu o si ma we ese ara yin nitori mo ti fi apere fun yin ki eyin ki o le ma se gege bi mo ti se si yin o ye ki o ye gbogbo enikokan wa we pe a ko le duro gangan bi opo ina oju titi ki a so we pe a n we ese fun elomiran nitori be ise esin wa o gba wi pe ki a rele o gba wi pe ki a bere o gba wi pe ki a teriba ki a to le se ise esin to peye ati ise esin to je itewogba we pe bi a ba se iru ise be gbogbo emi tinu mi ni o se agbodo ko sile gbogbo emi ti gberaga ani lati ko sile lati mo wi pe ise olorun lowo wa ninu ijo tabi si aye si elese tabi si awon omo olorun o gba wi pe ki a rele o gba wi pe ki a teriba o gba wi pe ki a je oloto si olorun ki a si se ise na gege bi jesu oluwa wa ati olugbala wa bi ohun ti se ise na nisisiyi a n lo si ipa keta sisa apon lati gba awon ti o nula lona kona bi a ti n wo nkan yi a wo apere jesu kristi fun ara re nitori wepe o so fun wa o ni ohun ti fi apere lele ki awa naa ki a ma se gege bi ohun ti se ninu matthew ori ogun ese ikeji din logbon ani gege bi omo eniyan ko ti wa ki a se iranse fun bi ko se lati se iranse fun ni ati lati fi emi re se irapada opolopo eniyan oni omo eniyan yin so nipa jesu ko wa pe ki a ma se iranse fun ohun sugbon ohun fe ohun gba lati se iranse fun wa iranse ti o se fun wa ni o je ki a ni igbala iranse ti o se fun wa lo je ko wa lori ige agbelebu fun eni kokan wa iranse to se fun wa lo je ko ta eje re sile ki a ba le ni igbala isodotun isodi mimo iyipada to peye ninu corinthi keji ni iwe mimo tun ran wa leti ohun ti jesu je tele tele ati ohun ti o se ki a ba le ni oro iye ainipekun corinthi keji ori kejo ese ikesan nitori eyin mo ore ofe oluwa wa jesu kristi pe bi ohun ti le je oloro ri sugbon nitori yin o di talaka ki a le so yin di oloro la nipa aini re eyi ni ise esin ti jesu kristi to se bi o ba ka itan jesu papa nigbati a fi han nigbati a mu ati nigba ti Peteru yo ida ti o be enikan leti bi Jesu ti so wi pe oun lagbara fun ara oun lati koya bi oun ba fe koya sugbon bi oun ba ko iya na o je wi pe igbala koni le je ti wa nitori be Jesu ko ko iya gbogbo iya to je nigba ti a bi o mo wi pe iya aboje an gbe kaakiri o mo wi pe iya ile je pelu nitori wi pe o ni omo eniyan koni ibi ti yo fi ori re le iya aso je iya gbogbo nkan lo je Jesu ati wi pe nigba ti a fi han nigba ti a mu nigba ti a kan mo agbelebo o ni o se se fun ohun lati pe awon legioni angeli ki won ki o le je ranwo fun ohun bi on ba fe se be sugbon Jesu ko fe ko iya ki o ba le se iranse fun enikokan wa o ma n gbo ti awon eyan ma n so wi pe awon ko iya onigbagbo ki se be e ni a fi n gbo wi pe elomiran so wi pe ohun ore ko iya tabi ogun ko iya tabi olu ko iya tabi ade ko iya sugbon a so fun a pe bi o se ti Jesu ni ohun o ko iya o gba iya je oruko Jesu ni ore jiya ki se ore koya nitori igbala wa ni Jesu sese iru nkan wonyi awa na ko ye ki a je omo koya omo jiya lo ye ki a ma je nitori igbala awon elomiran nitori igbala wa ni Jesu sese iru nkan wonyi awa na ko ye ki a je omo koya omo jiya lo ye ki a ma je nitori igbala awon elomiran nitori idande awon elomiran nitori wipe ki awon elomiran ki won ki o ba le kuro ninu ipo osi ti won wa ki won ki o le lo si orun rere ki won ki o le wa si apa ti Oluwa o ye ki a setan ki a le saapon ki a le se onko ti o gba wa ti o na wa lona kona lati gba awon ti o nu lati gba won opolopo lo kawo gbera nipa ti emi ti won se awawi we pe a ori se se fọlọrun ni sugbon o ye ki a mo we pe enikokan wa bi o ba kawo gbera owo to dile ni isuma nri lo Jesu si so fun wa o ni e se ti o fi duro lati oni moni lai ri se ninu Matthew ori ogun lati ese ikefa lo ti je ki o ye wa o ni o si jade lo lakoko wakati kokanla ojo o ni awon ori awon alai rise miran ti o nduro o si wi fun won pe ise ti eyin fi duro lati oni moni lai rise won si wi fun pe nitori ko si eni ti o po wa li agbase e je wi pe bi iwo na bi o ba nse ro awa wi bayi o ti la oju re lati ri oko ti o pon fun ikore o si ti se ti re lati gbo ohun ti emi olorun so eyi ni o fi so fun won ni ese ikeje yi o wi fun won pe e lo pelu sinu ogba ajara eyi ti o ba to li emi ni eyin o si ri gba oke aimoye awon elese ni ayika wa ni o nduro fun oro igbala won fe gbo bi a o se gba won la won fe gbo oro yin rere Jesu wa nso fun a we pe ki a lo lati waasu fun won ninu Matthew ori kewa lati ese ikefa sugbon e kukuto awon agutan ile Israeli ti o nu lo bi eyin si tin lo e ma waasu we pe ijoba Olorun ko si dede oni bi a o ti tuka nihi bi a o ti ma lo si ile wa bi a o ti kuro ni ipago ki a ma lo ki a ma waasu irere ki a ma so fun won wi pe ijoba Olorun ko si dede ese kejo e ma se dida ara awon olokun e so awon adete di mimo e si ji awon oku dide ki e si ma le awon emi esu jade o wa so fun a wi pe ki se to lowo ki se wi pe bi a ba ti n se tan
3: ke ma toro owo lowo awon ti an sise iranse fun ofe le yin gba ofe ni ke fi fun ni so se se be mo ni so se se be ninu luko orikewa luko orikewa ese ikeji ati ese iketa o si we fun won pe ikore po awon elese won po jo awon eni ti o ti di eni igbala nitori be ikore po awon ti won duro lati gbo oro yin rere oro ti yo gba won la oro ironu po ada oro igbagbo ikore po awon ti won lo si ilesin sugbon ti o je wi pe oro yin rere eko yin rere bi won se ni igbala ko ti iye won won po ikore po sugbon awon alagbase ko to nkan nitori na ebe oluwa ikore ki o le ran awon alagbase sinu ikore re mo gbadura wi pe o je kan ninu won lara awon ti o lo wa awon ti o sonu awon ti o wa ninu ese awon to n papo ninu ese lara awon ti o lo wa won ti o mu won wa sile si odo Jesu ninu Luke orike edogun Luke orike edogun lati ese ikerin okunrin wo ninu ninu yin ti o ni 100 agutan bi o ba so kanu ninu won ti ki yo fi mokandinlogorun iyoku sile ninu iju ki ti ki yo si tose eyi ti onu lo titi yo fi ri titi yo fi ri on ti olorun so fun ani we pe ki a to awon ti onu lo ki a wa won ki a wa so si won ki a gbadura fun won ki a se gbogbo ni ipa wa ti a le se titi a o fi ri won titi a o fi jere won sinu ijoba olorun nigba ti o si ti ri tan o gbe eleji kare o nyo ayo kan ti a ni ni we pe awon elese won ri igbala bi o ba si iru igbala be fun awon ti nse gbe ko si ayo kan ti o le ni gege bi omo olorun nigba ti o si de ile o pe awon ore ati aladugbo re jo o wi fun won pe e ba mi yo nitori ti mo ri agutan mi ti o ti sonu mo wi fun yin gege be li ayo yo wa li orun lori elese kan ti o ronu ko ada ju lori oloto mokandinlogorun lo ti ko se aini ironu ko ada eyi ni ise to je wa logun ise jere okan ise to se pataki julo ise to sumo okan olorun julo oluwa nfe ki a gbagbe irora wa oluwa nfe ki a fi ilepa ti aye ki a fi sile ki a farada iponju ki a farada iya ki a pinu ki a jeje we pe ati setan lati nawo lati nora fun igbala awon elomiran aba ati setan oluwa nfe ki a tara sasa lati fi ona igbala han awon elese ti segbe gege bi paulu gege bi esteri bi won ti pa idiwo gbogbo ti sapa kan ti won si ba olorun damaje mo we pe won o je ohun elo igbala fun igbala ohun elo igbala fun igbala okan awon elese be na ni olorun so we pe ki a pa gbogbo idiwo ki a pa won ti sapa kan ki a ba le je ohun elo igbala fun okan awon elese olorun be lowo re we pe ki o dide we pe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti nwi pelu we pe je ipe na bayi mo setan lati sise fun o Jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo setan lati sise fun o Jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na o nso si o leti jeje je ipe na bayi pe mo setan lati sise fun o Jesu emi de ran mi okan popo won ku ninu ose yara lati se iranwo nitori akoko nko ja lo dide nisese ki o so fun Jesu bayi pe mo setan lati sise fun o Jesu emi de emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo setan lati sise fun o jesu emi de emi de emi de ran mi bona ti le shoko eru ko ba mi mo setan lati se lati sise fun o jesu emi olorun pe o o so fo wi pe ki o dide lati sise fun olorun nitori ikorepo alagbase oto nkan o wa nso fun o wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokon lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbala oluwa wa ki o setan ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbalawa lesi agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re oluwa ran o nise se o fe ko ise fun olorun oluwa ran o nise n pe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo setan lati sise fun jesu mo de o ran mi

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ bí a ti péjọ lónìí, wípé a péjọ pọ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú inú dídùn, pẹ̀lú ìrètí wípé ohun gbogbo tí a ó béèrè lẹ ó ṣe fún wa. Nítorí àwa ni ẹ ti ṣe ní olóríire, tí ẹ ti fún wa ní àwọn ìlérí, ìlérí tí ò lè yẹ̀, ìlérí tí kìí tàsé. Wípé nígbàkúùgbà bóyá a ní wàhálà ni àbí a ní àwọn ìṣòro ní ìgbésí ayé wa, bí a bá ké pè yín pẹ̀lú ọkàn òtítọ́ àti pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó gbọ́, a sì mọ̀ wípé ẹ ò tí ì dojú tì wá nígbà kankan rí. Láti ìgbà tí àwọn onígbàgbọ́ láti ayébáyé tí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ti ń ké pe orúkọ Jésù, láti ìgbà ilẹ̀ ti ń gbọ́ tiwọn, títí dòní olóòní yìí lẹ̀sìn ń gbọ́ tiwa bákan náà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la ti ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì tí ẹ ń ṣe. A dúpẹ́ ẹgbà pé àtìyìn wa. Èyí ni ó mú kí a wá pẹ̀lú ọkàn ìgbàgbọ́, pẹ̀lú ayọ̀, pẹ̀lú onídídùn àti ìrètí wípé lónìí pẹ̀lú bí a ó ti gbàdúrà wípé ẹ ó gbọ́ tiwa. Ẹ̀bẹ̀ àti àdúrà wa ni wípé ibikíbi tí àìsàn bá wà, ẹ bá wa lé wọn jáde. Ibikíbi tí àìní tàbí ìpọ́njú tí ó bá wà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan nínú wa, ẹ bá wa mú ọ kúrò lórúkọ Jésù. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ fún wọn ní ayọ̀ àti inú dídùn, kí àdúrà wọn kí ó gbà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Inú mi dùn láti rí wípé a tún péjọ lónìí sẹ́sẹ̀ àgbélébó ní iwájú Olúwa, kí a ba lè sọ àwọn ẹ̀dùn ọkàn wa fún Olúwa. Nítorí wípé ìdánilójú tí a ní ìgbàkúùgbà tí a bá wá síwájú Olúwa ni wípé bí a ti ń ké pè é ni yóò máa dá wa lóhùn. Bí a bá ké pe Olúwa pẹ̀lú ìgbàgbọ́, bí a bá mú àwọn ìlérí tí ó ti ṣe fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ tí a mú wá sí iwájú Ọlọ́run, tí a ń sọ fún wípé òun ni ó ṣèlérí, ohun tí ó sì ṣèlérí, ẹni tí kìí kùnà wípé kí ó mú nǹkan wọ̀nyí ṣe, ó dájú wípé yóò mú wọn ṣe, yóò gbọ́ àdúrà wa. Àdúrà mi lónìí ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a wá síhìn-ín wípé Ọlọ́run yóò dáhùn àdúrà.

ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Gbàtí a ń sọ nípa ìsọtẹ́lẹ̀, ó ṣeéṣe kí ó ya àwọn ẹlòmíràn lẹ́nu. Nítorí wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá àwọn ẹlòmíràn tí wọ́n wà ní ìta. Wọ́n a máa sọ wípé a ò fi àyè gba ẹ̀bùn ìsọtẹ́lẹ̀, a ò sì fi àyè gba àwọn wòlíì láàrin wa. Irú àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ òye òye wọn dáradára. Wọ́n máa rò wípé bí wọ́n ti ń ṣe ní ìjọ ẹlẹ́mìí, èyí tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí, gba tí wọn ò bá rí irú bẹ́ẹ̀ ní àkókò tiwa tàbí nínú ìjọ tiwa, wọ́n máa rò wípé a ò mọ ohun tí wọ́n ń pè ní ìsọtẹ́lẹ̀ tàbí ẹ̀bùn àwọn wòlíì. Ṣùgbọ́n ohun tí ó dàbí ẹni wípé kò yé àwọn tí wọ́n ń fi irú ẹ̀sùn yìí tí wọ́n fi kàn wá ni wípé wọn ò mọ ìyàtọ̀ tó wà láàrin àwọn wòlíì ti májẹ̀mú láéláé àti àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun. Àyè ò sí fún wa láti ṣe àlàyé púpọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n jẹ́ kí n sọ díẹ̀ fún ọ. Àwọn wòlíì tí wọ́n wà nínú májẹ̀mú láéláé, a rí wípé nípa ìwọṣọ wọn a máa ń dá wọn mọ̀ yàtọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì tó kù. Àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun a kìí dá wọn mọ̀ pẹ̀lú aṣọ bí àpọ́sẹ̀lì ti ń wọṣọ, tí wòlíì ń wọṣọ, tí evangelist ń wọṣọ, tí ajíhìnrere tí ó ń wọṣọ, tàbí tí àwọn olùkọ́, olùṣọ́ àgùntàn àti àwọn ọmọ ìjọ ọmọlẹ́yìn Kristi bí wọ́n ti ń wọṣọ. Bẹ́ẹ̀ ni a rí wípé àwọn wòlíì májẹ̀mú titun bákan náà wọ́n ń wọṣọ. A kìí fi aṣọ gẹ̀rẹ̀jẹ̀ tàbí aṣọ tí a ò fọ̀ fún odindi ọdún kan tàbí aṣọ tí ó ń wọ́lẹ̀ a kìí fi dá wòlíì ti májẹ̀mú titun, a kìí fi dá wọn mọ̀. Nínú májẹ̀mú láéláé ni a rí wípé ẹni bíi Mósè ó ní ọ̀pá tí a bá lọ́wọ́ rẹ̀ nígbà tí a pè é, kìí ṣe bẹ́ẹ̀ nìkan Elisha a rí wípé òun náà ní ọ̀pá nítorí wípé a sọ fún wa nígbà tí ọmọ kan kú tí a sọ fún Gehazi wípé kí ó lọ jí i dìde, Elisha fun ní ọ̀pá rẹ̀. Nítorí bẹ́ẹ̀ àwọn ti májẹ̀mú láéláé wọ́n máa gbé ọ̀pá káàkiri. Àwa tí a wà ní májẹ̀mú titun, ṣé o bá ọ̀pá lọ́wọ́ Jésù Kristì? Òun ni wòlíì àgbà, òun ni ẹni tí sọ tí kì í yẹ, òun ni ẹni tí ó rí àwọn nǹkan tí ń bọ̀ níwájú. Òun ló sọ wípé ọ̀rọ̀ ayé àti ọ̀run wọ́n lè kọjá lọ, kí kínní nínú ọ̀rọ̀ mi kì yóò kọjá lọ láìṣẹ. Òun ni wòlíì àgbà tí ó rí òpin ayé ní àkókò tí ó ń ṣe iṣẹ́ ìránṣẹ́, ṣùgbọ́n kò gbé ọ̀pá lọ́wọ́. A sì rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí èèyàn bíi Paulu tàbí èèyàn bíi Pétérù àti Jòhánù èyí tí wọ́n ṣe, a ò rí ọ̀pá lọ́wọ́ wọn. Àwọn tí òye òye nǹkan tí wọ́n fi máa ń dá wọn mọ̀ láàrin ara wọn ni wípé wọ́n máa ń gbé ọ̀pá lọ́wọ́. Bí wọ́n bá ti gbé ọ̀pá lọ́wọ́, wọ́n á sọ fún wọn wípé àwọn jẹ́ wòlíì ni. Wọ́n á sì máa wo àwa tí a wà ní ìjọ oníhìn rere, àwa tí májẹ̀mú titun tí ó yé dáradára, àwa tí májẹ̀mú tí a bá wa dá pẹ̀lú Jésù Kristì, àwa tí a fi sọ́kàn tí a sì ń tẹ̀lé. Wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá wípé a ò mọ bí a ti gbàdúrà nítorí wípé a kìí ṣe wòlíì, kìí ṣe bẹ́ẹ̀ nìkan. A máa ń rí wípé nínú májẹ̀mú láéláé ni a máa ń rí wípé Mósè ó bọ́ bàtà kúrò lẹ́sẹ̀, Joshua ó bọ́ bàtà kúrò lẹ́sẹ̀, kìí ṣe bẹ́ẹ̀ nìkan. Ezekieli ìgbà mìíràn wà tí a sọ fún àti Isaiah pàápàá wípé kí wọ́n máa rìn láì lo bàtà kí ó ba lè jẹ́ àpẹẹrẹ fún àwọn ọmọ Ísíráẹ̀lì kó máa bí wọ́n ní ìbéèrè wípé kí ló dé tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Nípa ìbéèrè tí wọ́n ń bi wọ́n yìí, wọ́n á lè sọ fún àwọn ènìyàn wípé ẹ ti dẹ́ṣẹ̀ sí Olúwa. Nítorí bẹ́ẹ̀ agbára Ọlọ́run àti ìfarahàn Ọlọ́run ó kúrò láàrin yín, ó jẹ́ àpẹẹrẹ fún wọn. Bí o bá wo májẹ̀mú titun, a ó rí wípé kí a máa bọ́ bàtà kìí ṣe ìṣe Jésù tàbí ìṣe àwọn àpọ́sẹ́lì tàbí ìṣe àwọn tí a rí nínú májẹ̀mú titun. Àwọn tí wọ́n jáde lónìí tí wọ́n ń sọ wípé àwọn jẹ́ wòlíì, wọ́n máa ń rò wípé gbà tí àwọn ò bá wọ bàtà èyí jẹ́ kí wọ́n á dá wọn mọ̀ gẹ́gẹ́ bí wòlíì. Bí wọ́n bá ń wọ àwa tí a ń wọ aṣọ, tí a ń wọ bàtà, tí a ń gẹrun wa ní ìgbà dé ìgbà, tí irun wa tí ò ṣàn dé ibi èjìká wa, wọ́n ní òye wòlíì pé kò yé àwa, ṣùgbọ́n àwọn

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ̀fọwọ́lé ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti o ye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle 2 ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se ye bi

wọ́n wà ní ilẹ̀ Egypt. Èyí sọ wípé wọ́n wà nínú ìsìnrú, wọ́n wà nínú ìpọ́njú. Lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni Olúwa bá Mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Ísíráẹlì láti bá wọn sọ̀rọ̀, láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìnrú. Ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú, nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, bí a bá ń sọ̀rọ̀ Olúwa fún wọn, bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà, wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú ńlá ni Ọlọ́run sọ fún Mose àti Aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Egypt. Jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Egypt, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mose àti Aaroni sí wọn, ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí wo ní sàn. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt, ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Egypt, ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàá ìdà ilẹ̀ Egypt ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Ísíráẹlì wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàá ìdà, àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí àwọn Mose àti Aaroni, bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn? Kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Ísíráẹlì ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé. Wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run, wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Mose ń gbọ́, bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Aaroni ń gbọ́. Mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí, ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé, kí Ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín, òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Egypt kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí, nítorí pé láìmọ̀ Jésù ò ní iyè. Láìmọ̀ Jésù, ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn, ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn.

Àti ní oṣù ni ó jẹ́ oṣù ìkíní fún wọn ní ọjọ́ tí o bá bá Jésù pàdé ní ọjọ́ náà ni iyì àìnípẹ̀kun ìgbésí ayé tòótọ́ ìgbésí ayé rere ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ. Ní àkókò náà ni Ọlọ́run rán Mose àti Aaroni sí àwọn ọmọ Israeli. Èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ. Kí òun àti aládùúgbò rẹ̀ tí ó súnmọ́ etí ilé rẹ̀ kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀ ni kí ẹ̀ṣirò ọ̀dọ́ àgùntàn náà àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin yóò mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ẹ̀yin yóò fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ Israeli ni yóò sì pa á lé àṣálẹ́. Wọ́n ó mú un nínú ẹ̀jẹ̀ náà. Wọ́n ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹrígbà ilé wọn ni. Nínú èyí tí wọn ó jẹ́, wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà àti àkàrà èwo ewébẹ̀ kíkorò ni wọn ó fi jẹ́. Èyí ni ìlànà tí a fún àwọn ọmọ Israeli tí a ń pè ní àjọ ìrékọjá. Ohun tí a sọ fún ọ ni wípé ìdájọ́ ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní ilẹ̀ Íjíptì. Kí ìdájọ́ yìí kí ó lè rí wọn kọjá, kí àwọn ìpọ́njú ńlá wọ̀nyìí kí ó lè rí àwọn ọmọ Ísírẹ́lì kọjá, òun ni a sọ fún wọn wípé ó yẹ kí wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn kan jáde. Ọ̀dọ́ àgùntàn yìí ní láti jẹ́ aláìléèrí. Ó ní láti jẹ́ èyí tí ó mọ́. Ó ní láti jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa. A sì sọ fún wọn wípé wọn ó pa ọ̀dọ́ àgùntàn náà, pé bí a bá ti pa á, a ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú àwo kòtò. Lẹ́yìn ìgbà náà lẹ ó fi ewé hísòpù a ó tẹ́ bọ inú ẹ̀jẹ̀ náà. A ó sì fi wọ́n àtẹrígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn. Ní ìwọ̀n yìí ni bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, èyí yóò jẹ́ kí ó mú ọ̀dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Egypt kọjá wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn. Wo ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ìkẹtàlélógún. Ó ní nígbà náà ni Mose pe gbogbo àwọn àgbà Ísírẹ́lì, ó sì wí fún wọn pé ẹ jáde lọ yín mú ọ̀dọ́ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpù, ẹ ó tẹ́ bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò. Ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíptì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kì yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Àwọn ọmọ Ísírẹ́lì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ó ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé
a o pa odo agutan eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi ako ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni Exodus le kan si Exodus orikejila lati ese ikefa eyin o si fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo si pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yi ntoka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yi ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara tun pada si Exodus ori kejila ese ikarun Exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yi ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti ọlọrun be lọwọ ọmọ Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa
eyi ni o fi je wipe eje ye biye yi ni a fin gba wala kuro lowo idajo olorun ninu peteru kini ori kini ese ikokandinlogun peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iye biye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi awon elomiran ma gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati nu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aileri ailegan nitori be ni o fi je wi pe Jesu Kristi ni kan soso o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo siranti wi pe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko irekoja lasiko awon omo Israeli ranti ni eketa wi pe afiyesi keta ti o ye ki ani wo Exodus ori kejila ese ikerindini aadota Exodus ori kejila ese ikerindini aadota ni ile kan le a o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode kuro ninu ile na be li eyin ko gbodo fo okan ninu egungun re eyin ko gbodo fo okan ninu egungun re tani eyi n toka si nitori pe ankeko nipa odo agutan ti apa ni asiko igbesi aye awon omo Israeli nipa ise yi to je pe won ni igbala won ni idande asi gba won kuro ninu iponju nla ti o wa ni ile awon ara Egypt ni akoko na aso we pe odo agutan yi ti a fi robo fun won won ko gbodo fo egungun re tani eyi n toka si je ke a wo Johanu ori ikokandinlogun ese ketalelogbon sugbon nigbati won de odo Jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itore kini itumo yi ese ikerindinlogoji nkan woyi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Kristi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon wonyi ni a ri ninu majemu titun ti o n toka si Jesu Kristi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mu wa kuro ninu okunkun tabi awon kan ti o wa ninu aye afiyesi kerin eje ti a ta sile yi ko to bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi ko to ikeji o pe odo agutan na lati je alailaboko alaileri alailegan eyi ko to iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a n so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o tile je wi pe a ti pa odo agutan na bi o tile je pe a ti gba eje re si ibi kan bi o tile je wi pe a ti se awon nkan wonyi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan wonyi ba se gbe patapata wo Exodus ori kejila Exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo e o si fi bo eje ti o wa ninu awo koto e o fi e o si fi eje na ti o wa ninu awo koto kun
ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ tàbí lé ara rẹ. Ní Hebreu orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lè a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lè a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọ́ láàánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ, wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí wípé wọn ó jẹ ọ̀dọ́ àgùntàn náà? Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi, ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù ẹsẹ̀ ìkẹtàléní-ọgọ́ta. Orí kẹfà ti Yohánù ẹsẹ̀ ìkẹtàléní-ọgọ́ta. Ẹ̀mí ní ń sọ ni di ààyè, ara kò ní èrè kan,
oro won ni ti mo so fun yin emi ni iyesini oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wipe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun Beni, an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wa pe oro na ti emi n so fun yin iye ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na emu iwo kara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwo kara nitori ti ati fi ire koja wa ani kristi robo fun wa nitori na eje ki a se ajo na ki se pelu iwo kara atijo be ni ki se pelu iwo kara aran kan ati iwa buburu bi ko se pelu aiwo kara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwo kara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwo kara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan won yi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon afiye si won yi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi abawa labe eje odo agotan ni kia kia je kia wo exodo ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni eta pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose
iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi abari eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wi pe awon eye ojorun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon wonyi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wi pe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi ori Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wi pe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wi pe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus nso fun wa ninu ori kejila ti ati kale kan o so wi pe idajo yo ba awon omo Egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je tire bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba Jesu Christi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won eredi eyi ni wi pe idajo olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbese aye tire ati igbese aye awon ti o wa ninu aye
iyato ti o le ni ni wi pe ki o wa se abe abo ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele se awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodus rike edogun ese ikerin din logbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o toli oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa ori Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa dilogoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan wonyi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisiya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo won kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye
gbagbo ninu eje na ti atasile fun o gbagbo ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀ bí iṣẹ́ búburú ìwà búburú ìrìnkúrìn ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀ ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ a ó gba ọkàn rẹ là ó di àtúnbí gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yòówù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí yín kọjá àìsàn yóò re ọkọ̀ já bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò re ọkọ̀ já wàhálà ayé yìí yóò re ọkọ̀ já ìsìnrú lábẹ́ agbára sàtánì yóò re ọkọ̀ já nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí yín kọjá

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí ẹ ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀kun lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn níyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń ki àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noa, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn ń jẹ, wọ́n ń mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí Noa wọ inú ọkọ̀ lọ, kí ikú omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, àmú Noa àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta àmú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nàmọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun, a ó mú wọn kúrò lórí ilẹ̀ ayé, a ó mú wọn lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀ ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀ nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókùn. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ,
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni a yewo ninu ohun ti an ko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti oni sibe sibe ti ko mu awon anfani won yi lo sugbon ti o di eni iparun ti o di eni igbe ti o di eni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati genesis ori kejila genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala be ni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun sodomo ati gomora sugbon ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo nigbati a pe Abraham ti Abraham si se igboran si Olorun ti o si jade sugbon ki a wa awon ti o ba jade ese ikerin be li Abraham lo bi Oluwa ti so fun lo ti si ba lo Abraham si je eni 75 odun ni igbati o jade ni Harani yi so fun awe pe Lot wa pelu re awon idile Lot si wa nibe pelu ni ese ikarun Abraham si mu Sarai aya re ati Lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya Lot wa pelu ti won si ti won ri ni Harani won si jade lati lo si ile Kenani ni ile Kenani ni won si wa si Abraham si la ile na

0: ó sì gbọ́ ẹ̀kọ́ àti ìkìlọ̀ lẹ́nu wọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣe gbé ìkẹrin ó mọ̀ dájú wípé ọ̀run rere ń bẹ nítorí àwọn àlejò tí wọ́n gbà lálẹ́ náà. Èyí jẹ́ àwọn áńgẹ́lì wọ̀nyí, wọn kì í ṣe ará ilé àwọn Ábrahamu tàbí Lọ́ọ̀tì, wọn kì í sì gbé Sódómù tàbí Gomorra, wọn ò sí ní ilé ayé, ṣùgbọ́n láti ọ̀run lè àti ran wọn wá. Àwọn àlejò láti ọ̀run wọ̀nyí wọ́n sì bẹ̀ wọ́n wò, wọ́n sì sọ fún wọn wípé òjò iná, òjò ìdájọ́ yóò rọ̀ sórí Sódómù òun Gomorra. Síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò tají nínú oorun ẹ̀mí tí ó ń sùn láti ní ìgbàlà Ọlọ́run. Ìkarùn-ún, orí iṣẹ́ àmì, orí iṣẹ́ ìyanu tí àwọn áńgẹ́lì wọ̀nyí ṣe ní Sódómù kò ṣaláìmọ̀ pé Ọlọ́run rán wọn láti mú ìdájọ́ wá sórí àwọn ẹlẹ́ṣẹ̀ nínú Sódómù. Ìkẹfà, ó gbọ́ ìwàásù Lọ́ọ̀tì nígbà tí Lọ́ọ̀tì jáde lọ, tí ó ń sọ fún àwọn ará ilé rẹ̀ wípé ẹ jáde nítorí wípé Olúwa sọ pé òun pa òun yóò pa ẹbí yìí run. Ìkeje, àwọn ẹngẹ́lì Ọlọ́run wọ̀nyí wọ́n dì í lọ́wọ́ mú láti fà á jáde kúrò nínú ìparun. Síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò mú ìpinnu láti lè jẹ́ ti Ọlọ́run àti láti lè ṣe ohun tí ó yẹ láti ṣe. Ìkẹjọ, Olúwa ṣàánú fún, ó sì fi ọ̀nà ìgbàlà hàn. Síbẹ̀ obìnrin yìí ṣègbé, ṣùgbọ́n kì í ṣe ẹ̀bi Ọlọ́run, ẹ̀bi tirẹ̀ ni. Èyí ni a pè ní àfọwọ́fà ẹrù ọmọ láńké, wípé òun fara rẹ̀ ló fọwọ́ fà á tí ó fi ṣègbé, ṣùgbọ́n kì í ṣe aya Lọ́ọ̀tì nìkan. A rí wípé àmọ́ Ísíráẹlì pẹ̀lú irú ìhà bẹ́ẹ̀ ni wọ́n kọ sí àwọn àǹfààní tí wọ́n ní nínú Aísáyà ni a ti ń ka orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin. Aísáyà orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin, níhìn-ín ni Ọlọ́run ti rán àwọn ọmọ Ísíráẹlì létí wípé òun ti ṣe ohun gbogbo tí ó yẹ kí òun kí ó ṣe láti jẹ́ ìrànwọ́ fún wọn àti láti rí wípé wọ́n ní ìgbàlà láti jẹ́ kí wọ́n so èso tí ó yẹ. Aísáyà orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin, ó ní kí ni àbá ṣe sí ọgbà àjàrà. Èyí ni àwọn ọmọ ilé Ísíráẹlì, kí ni àbá ṣe sí ọgbà àjàrà mi tí èmi kò tí ì ṣe nínú rẹ̀. Nígbà tí mo wò pé ìbá so èso, èé ṣe tí ó fi ń so èso kíkan. Níhìn-ín ni a ti rí wípé Ọlọ́run ó ń pe àwọn ọmọ Ísíráẹlì wọ̀n níjà wípé òun ti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe, kí wọn kí ó lè ní àlàáfíà, kí wọn kí ó lè ní iyè, kí wọn kí ó lè ní ìgbàlà Ọlọ́run. Ó ní ṣùgbọ́n kàkà kí wọn kí ó so èso tó dára, èso kíkan ni wọ́n ń so. Nínú Jòhánù orí kẹ̀ẹ́dógún, Jòhánù orí kẹ̀ẹ́dógún ni Jésù ni ó ti ń fi ẹ̀sùn yìí kan náà kan àwọn ọmọ Ísíráẹlì ní àkókò tirẹ̀. Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkejìlélógún, ìbá ṣe pé èmi kò ti wá kí n sì ti bá wọn sọ̀rọ̀, wọn ìbá ti lé ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n nísinsìnyí wọn di aláìríwí fún ẹ̀ṣẹ̀ wọn. Èyí sọ fún wa pé Jésù ṣe ohun tó yẹ kó ṣe, ó wọ àsù, ó ṣe iṣẹ́ ìyanu, ó mú aláìsàn láradá, ó mú kí àwọn adití kí wọn kí ó gbọ́ràn, ó sì jẹ́ kí a jí àwọn òkú dìde. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú ohun gbogbo tí Jésù ṣe láàrin wọn ni a rí wípé wọn ò kọbi ara sí ìhìnrere, wọn ò sì náání ẹ̀bùn ọ̀run tí Jésù Olúwa tí ó mú tọ̀ wọ́n wá. Èyí ni a rí nínú aya Lọ́ọ̀tì, èyí ni Ọlọ́run fún ara rẹ̀ tí ó fi sí ẹnu Jésù Olúwa wa wípé àwa tí a wà ní ìsinsìnyí tí ìgbẹ̀yìn ayé dé bá, wípé ó yẹ kí a rántí aya Lọ́ọ̀tì kí àdánù àti jàm̀bá tí ó dé bá kí ó má bàa dé bá ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Nísinsìnyí a lọ sí ipa kejì tí a pè ní àìgbọràn àti àìgbàgbọ́ aya Lọ́ọ̀tì, nítorí a sọ fún wọn ohun tí ó yẹ kí wọn kí ó ṣe, a sọ fún wọn irú ìmúrasílẹ̀ tí wọ́n ní láti múra sílẹ̀, a sọ fún wọn irú ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn kí wọn kí ó lè rí iyè iyè àìnípẹ̀kan. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé obìnrin yìí ó gbọ́ ṣùgbọ́n kò gbà, ó mọ ọ̀nà ṣùgbọ́n kò gba ọ̀nà ìgbàlà tí a tọ́ka sí fún, tí a sì pèsè sílẹ̀ fún ẹbí rẹ̀. Nínú Genesis lè àti ń kà á lẹ́ẹ̀kan sí láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, Genesis orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún, nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà lè àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní rí wípé dìde. mo aya re ati awon obirin re mejeji ti o wa ni hin ki iwo ki o ma ba parun ki o ma ba run ninu iya ise ilu yi nigbati o si nlora awon okunrin na nawo mu le owo ati owo aya re ati owo omobirin re mejeji je oluwa sa shanu fun won si mu jade won si fi seyin odi ilu o si se nigbati won mu won jade seyin odi tan li o wi pe sa sala fun emi re ma se wo ehin re ma se wo ehin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo sori oke e ki iwo ki o ma ba se gbe nihin ni a ri ikilo ati ona abayo ti a pese fun loti aya re ati awon omo meji ti o wa lodo won sugbon kini a ri ti obirin ise ni ipa akoko ese ikerin de logbon Genesis ori kokandinlogun ipa akoko ese ikerin de logbon sugbon aya re boju wo ehin leyin re eyi ni ikilo ti a ti fun won wi pe won ko gbodo boju wo ehin sugbon nihin aya re boju wo ehin leyin re kini awon kan ti a ri ti o se kopa obirin yi kini awon kan ti a ri ti o gba igbala lowo re kini awon kan ti a ri ti o je wi pe bi o ti le je wi pe o ti jade kuro ninu Sodom ohun Gomora sibe ko de ibi ti a pese sile fun won ohun mefa lari ikini aigboran bi a ba fe de ilu orun bi a ba fe gba Jesu joba bi a ba fe mo igba ti yo de tabi ki a wa ni imura sile ani lati gboran nitori wi pe ohun ti o se kopa obirin yi ni aigboran ikeji ni aigbagbo ati so fun won sugbon okan re ko gbagbo ninu ohun ti Olorun so ninu ohun ti a so lati enu awon angeli ko ya wa lenu nigba na bi o ba se se fun obirin yi lati sa igboran si oro ti angeli so ko ya wa lenu wi pe awon elomiran won ma nse aigboran si oro ti won gbo loni iketa ni aikanisi bi o ba je wi pe aya loti o ka awon angeli won yi si o daju wi pe yo mu oro won yi ti a ti so fun yo mu si okan re ikerin aiberu olorun nitori wi pe o mo awon angeli ti aran won yi won je awon iranse olorun a si so fun won wi pe ki won ki o pa Sodom ohun Gomora run awon angeli ti so fun won wi pe olorun ni o ran wa idajo ti de iparun ti de opin ti de fun awon Sodom ati Gomora sugbon sibe sibe a ri wi pe obirin yi ko nani ko si beru nitori wi pe o sa igboran si ohun ti a so wi pe ki o ma se ikarun aife ni pe ni a ma n sọ fun wa pe aife ni pe ni ni o mu ki ara oko san ibantewolo eyi ni wi pe bi obirin yi bi o ba ni nkankan lọkan wi pe awon ti o soro won ju eniyan lo awon ti o soro iranse latoke wa iranse latorun wa ni ati wi pe won le lowo mu won si fa won jade won so fun wa pe ki won ki o jade sugbon aife ni pe ni ki a ma fi oju wo awon eniyan binti ki a si ma foju wo eko tabi ikilo ti a n fun wa ki a ma foju wo bi eni wipe ko je nkankan ohun lo se kopa obirin yi ikefa ni aini ipinu bi o ba je wipe obirin yi ni ipinu lati ko ese sile lati ko ise buburu sile lati ko Sodom ati Gomora sile ajalu ti o deba ibama ti deba ni igba naa bi awon kan wonyi ba wa ninu aye wa awa naa eyi ni aigboran aigbagbo aikanisi aiberu olorun aife ni pe ni tabi aini ipinu bi won ba wa ninu igbesi aye wa o ma n fa ipada seyin fun eni to ba so wi pe ohun ti je omo olorun bi iru eni be bi o ba sora bi abere ba bo lowo adete adete eyi je wi pe bi iru eni be ba pada seyin ati pada wa si ona olorun o se se ki o le ki o soro jojo fun iru eni be nitori be ni a se nki wa nilo we pe o ye ki a sora ki ohun ti o de ba obirin yi ki o ma de ba eni kokan ninu wa ki ti le lo de ti obirin yi ti o fi boju wo eyin Jesu so fun wa ninu Matthew ori kefa ese ikokan le logun Matthew ori kefa ẹsẹ ìkọkànlélógún ó ní nítorí níbi tí ìṣúra yín bá gbé wà níbẹ̀ lí ọkàn yín yóò gbé wà pẹ̀lú níbi tí ohun tí ó ń dùn wá lọ́kàn èyí tó máa ń pọ̀ lọ́rọ̀ ẹni ohun tí ó wà nínú ọkàn wa níbi tí ó bá wà ibẹ̀ ni ọkàn wa yóò wà pẹ̀lú bí obìnrin yìí bí ó bá ti ronú ọlọ́run ó ronú ìsìn ọlọ́run bí ó bá jẹ́ wípé ó ń ronú ẹ̀kọ́ tí a kọ́ àti ìkìlọ̀ tí a fún bí ó bá ń ronú tí ó ń wo òkè níbi tí a fẹ́ kí wọn kí ó lọ ìbá má ti ṣègbé pẹ̀lú àwọn ará sódómù òun gomora èyí ni májẹ̀mú titun ló fi ń kì wá ní ìlọ̀ nínú galatia orí kejì láti ẹsẹ ìkejìdínlógún galatia orí kejì ẹsẹ ìkejìdínlógún nítorí pé bí mo bá tún gbé ohun wọn ni tí mo ti wó palẹ̀ ró mo sọ ara mo fi ara mi hàn bí arúfin àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀ nígbà tí a bá jésù pàdé àtikọ̀ ayé sílẹ̀ àti kọ àwọn ìfẹ́ kò fẹ́ inú rẹ̀ àti kọ́ sílẹ̀ àwọn ìtànjẹ ìtàn inú rẹ̀ àti kọ́ sílẹ̀ àwọn aṣòrolé tí ó wà nínú ayé àti kọ́ sílẹ̀ àwọn kí a tó máa bá àwọn ajagilé gbòṣogùn ká máa sáré tọ̀ wọ́n lọ kí a fẹ́ ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́ran ara àti kọ́ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ àwọn ìwọṣọ ayé ìjẹun ayé ìkóbìnrinjọ ayé àti kọ́ nǹkan wọ̀nyí sílẹ̀ ó ní bí a bá tó padà sí àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀ aṣọ ara wa di ẹlẹ́ṣẹ̀ aṣọ ara wa di apẹ̀yìndà aṣọ ara wa di arúfin àdúrà mi ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìjọba ọlọ́run a ò ní padà sẹ́yìn lórúkọ jésù nínú ébérù orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì ébérù orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ lè a ti fi gbà wàhálà nípa ìgbàgbọ́ lè a fi sọ wá di mímọ́ nípa ìgbàgbọ́ lè a fi ń wò wá sàn nípa ìgbàgbọ́ la ń tó wa sílẹ̀ tí wọ́n fún wa ní ìdáǹdè nípa ìgbàgbọ́ ni a ń rì wá bọnú ẹ̀mí mímọ́ bí ìgbà tí a baptisi wa nínú ẹ̀mí mímọ́ nípa ìgbàgbọ́ ni a ń gbé ìgbésí ayé aṣẹ́gun ìgbé ayé tó borí ẹ̀ṣẹ̀ tó sì borí èṣù ó ní ṣùgbọ́n olódodo yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i èyí ni ọlọ́run fi han aya lọ́ọ̀tì wípé bí ẹnikẹ́ni bá bojú wẹ̀yìn bí ẹnikẹ́ni bá yí padà kúrò nínú ọ̀nà òtítọ́ ọ̀nà rere ọ̀nà ìgbàlà ọ̀nà ìwà mímọ́ tí a ti fi ẹsẹ̀ lé ó ní òun ò ní inú dídùn sí irú ẹni bẹ́ẹ̀ nínú pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú ìrí ayé nípa mímọ olúwa àti olùgbàlà wa jésù kristi bí wọn bá sì tún fi ara kó tí a sì ṣẹ́gun wọn ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ ó ń sọ nípa àwa tí a ti ní ìgbàlà tí a ti bọ́ kúrò nínú èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí a ti wẹ̀nà mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ó ní bí a bá tún bojú wẹ̀yìn bí a bá tún yí padà bí a bá tún ti padà sínú nǹkan tí a ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ àwa tí a ti ní ìgbàlà nígbà ìpàgọ́ àjínde tàbí a ti ní ìgbàlà ṣáájú ìpàgọ́ àjínde ó ní bí a bá bojú wẹ̀yìn láti kó èébì ìwájẹ àtúndì arúfin adìẹ ẹlẹ́ṣẹ̀ ó ní ìgbẹ̀yìn irú àwọn bẹ́ẹ̀ yóò burú ju ti ìṣáájú lọ nínú ẹsẹ̀ ìkọkànlélógún nítorí ìbásàn fún wọn kí ó má mọ ọ̀nà òdodo ju lẹ́yìn tí wọ́n mọ̀ ọ́n tán kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn òwe òtítọ́ ni ṣe sí wọn lára wípé ajá tún padà sí èébì ara rẹ̀ àti ẹlẹ́dẹ̀ tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀ ọlọ́run ò ní ṣe wá ní ẹlẹ́dẹ̀ àti ajá lórúkọ jésù nítorí wípé bí ẹnikẹ́ni bá padà sẹ́yìn èyí ni bíbélì fi ń wé ajá tí ó padà sínú èébì rẹ̀ ǹjẹ́ bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú sírú ipò bẹ́ẹ̀ níbo ni yóò ti lo ayérayé ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí lí òde lè àwọn ajá gbé wà bi o ba pada sinu ese iwo ti o ti mo ona igbala iwo ti ati dari ese reji iwo ti o ti so wi pe to nje wo Jesu loluwa bi o ba pada sinu ebi re bi o ba pada sinu eri idoti ese ti ati mo jade tele tele oni iru eni be o je bi aja o si so fun awe pe nitori li ode le awon ajagbe wa ati awon osho ati awon agbere ati awon apaniyan ati awon aborisha ati olukuluko eni ti o feran eke ti o sin bora eke nitori be an so fun awe pe ani lati je omo olorun nitoto ohun ti o je ki obirin yi ki o pada ki o boju weyin ni we pe okan re wa ninu awon afefe yeye igbadun sodomo ati gomora loro kan o feran aye nitori aso fun wa eni ti o ba fe je ore aye yo je ota olorun ninu jacobo ori kerin ese ikerin jacobo ori kerin ese ikerin eyin pa nsaga okunrin ati pa nsaga obirin e ko mo pe ibare aye isota olorun ni nitori na eni keni ti o ba fe lati je ore aye di ota olorun bi o ba si je ota olorun o ye ki o mo we pe nigba ti Jesu ba de o ko ni le ba lo nitori awon ti o je omo olorun awon ti o rin ninu iwa mimo ni Jesu n pada bo wa lati ko lo rele ninu Johanu kini ori keji Johanu kini ori keji lati ese ikedogun e ma se feran aye tabi ohun ti n be ninu aye bi enikeni ba feran aye ife ti baba ko si ninu re nitori ohun gbogbo ti n be le aye ife ko fe ara ife ko fe oju ati irira aye ki se ti baba bi ko se ti aye aye si n koja lo ati ife ko fe re sugbon eni ti o ba n se ife olorun ni yo duro lai lai nitori be apere ohun ti a ri nipa ti obirin yi ni wo pe o ni ife aye ninu okan re sugbon an ki won ni lo we pe ke asora nitori beniyan lola lola tola re nsun rere bi omi to pataki nipo bi osupa njoba laarin irawo to nlogba bi eni pe ohun ti ko ni osuwon ni to wo nkoko maye bi aja wo megogo eran to njaye aje feyinti oro olorun so fun awe pe igba o lo bi orere ojo kan bo ti elemi yo bere ti a o si farahan niwaju ite idajo nje eni ti o ba fe aye yo ba aye koja lo eni ti o ba fe aye gege bi dema tabi gege bi ayaloti an so fun awe pe iru eni be yo ba aye pare idajo ti o si wa fun iru awon be ni idajo ti o wa ba ayaloti nitori wo pe iwo ti o je kristeni bi o ba ba aye re o di bi obu iyo ti a o danu ti o si di itemole labe atelese awon araye oni bi o ba fe je ore olorun ki o ko aye ati ife kufe inu re sile awon eniyan wa ma so fun awe pe alaso ala ki lo siso elepo nitori be bi a ba ti fo aso re mo ti o si je omo olorun nitoto ibi awon ohun idoti aye eri aye ijekuje aye mukimo aye ati ifekufe ti o wa ninu aye bi o ma je wepe nitoto ni oni aso ala ti o mo wepe a o gbodo baje a o gbodo fi sinu eri o ye ki o sora ninu awon nkan ti o wa ninu aye ki o ma ba ba aye lo kini ere tabi kini adanu ti o ba aya lochi e je ki a wo Genesis Genesis ori ikokandelogun lati ese ikerindelogun ni a ti wo ohun ti o ba aya lochi Genesis ori ikokandelogun ese ikerindelogun sugbon aya re boju wo ehin leyin re o si di owon iyo nihi ni a ti ri idajo ti o de ba obirin yi eyi ni Jesu fi ntenu mo wepe ninu Luke ori iketadelogun Luke ori iketadelogun ese ikejile logbon wepe eranti aya loti lakoko eje ki a mo wepe itan ti a ka ninu Genesis o je itan otito o je ohun ti o sele nitori wepe bi ki ba se wepe itan to sele ki se ohun ti Jesu yo fi ma kilo fun awon omo ehin re wepe erun ti aya loti ikeji ni wo pe obirin yi o je eni ti o ni anfani anfani igbala anfani wepe ki o bo ninu idaje olorun sugbon ko mu anfani yi lo nitori be ni olorun wa se nso lati enu jesu wepe awon ti a ni anfani awon ti o ti je omo ehin awon ti won tele jesu awon ti o ti ran nise lati lo waasu ihinrere awon ti a ti ko ruko won ninu iwe iye lorun wepe ki se pe abo ayeraye lekan bi aba ti ni igbala o daju wepe omo olorun yo ma je omo olorun be lo titi oni rara oni ki asora ki a ma pada seyin nitori eni ti o fi owo re le ohun itule bi o ba tun boju weyin oni ko ye fun ijoba olorun eran ti aya loti ninu eberu ori keji ni ikilo yi lo ti nte mo wa lechi wepe bi a ba ti gboro igbala se ati di eni igbala bi a ba ti gbo ti so di mimo se ati di eni ti a so di mimo bi se ati gbo oro nipa atose se ati tun ona wa se ninu eberu ori keji lati ese keji nitori bi oro ti ati enu awon angeli so baduro sese ati ti olukuluku ire koja gba ati aigboran gba esan ti o to e je ki atun ti aya loti wepe awon angeli meji won yi won so ti toro fun won so fun wipe idajo nbo won so fun wipe ki won ki o san sala fun emi won o wa nso fun awe pe bi awon oro ti a ti enu awon angeli so bi o ba duro sese ati ti olukuluku ire koja ati aigboran eyi ni ise lodi si eko ti a ti ko wa eyi ni ese dida aigboran si ohun ti a ti gbo oni bi won ba gba esan ti o to bi ati ri esan na lara aya lochi oni ni ese keta awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo oluwa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni o ye ki a ko bi ara si awon ti a ti gbo ki ainani aife ni pe ni ti o ye obirin yi lenu ki o ma ba yo eni kankan wa lenu nitori ari ohun ti o sele si wipe o subu sinu idajo olorun nitori idajo arotele o deba idajo ojiji o deba asi so fun wipe idajo ti a ko le fe enu so idajo to bani lero lo deba aye lochi o pe deba lai ni anfani ati ronupo ada o lo si orun apadi nibi ti ise ati iya iponju ekun ati ipayin keke ayeraye ti o wa eyi ni jesu fun re olugbala wa ni o fi so pe bi ise igbala ti o nse bi ko ba ni je asan lori eni kokan wa ani lati mura sile ani lati sora wa ki a ma je ki emi ipada seyin ti o n ba awon kan lojo oni ki o ma de ba eni kan ninu wa ninu eberu ori kewa ese ikokanlelogbon oni ohun eru ni lati subo si owo olorun alaye nitori olorun wa ina ajonirun ni nje nigba na bi o ba ri be kini ohun ti o ye ki eni kokan wa ki o se lakoko fun awon ti ko ti ni igbala fun awon ti won ti gbo sugbon ti won o ti igba fun awon ti won ti mo wipe ani lati ronupo ada ese wa ti won ko si ti ronupo ada ese won kini olorun beere lowo won ti o ye ki won ki o se ni kiakia lai fale lai jafara lai dagun la mo wipe ko seyi to kan mi nitori wipe ojo idajo nbo Isaiah ori 65 Isaiah ori 65 ese ikefa ati ese ikeje ewa oluwa nigba ti e le ri e pe nigba ti o wa nitosi oni nisinsin ti a ni anfani nisinsin ti a n gbo ipe nisinsin ti eko yin rere ti o tun jade ti a n gbo wipe o ye ki a ronupo ada o ye ki a gba olorun gbo o ye ki a je ti olorun oni ki a wa oluwa nigba ti a le ri nigba ti o wa nitosi bawo ni a se wa oluwa bi o ba fe ni igbala ese ikeje je ki eniyan boboro ko ona re sile ki elese si ko ironu re sile se je ki o yi pada si oluwa ohun si saanu fun ati si olorun wa ohun si fi ji lopolopo bi o ba je wo pe o fe ba jesu pade o fe lati bo lowo idajo olorun idajo to nbo o ti an so ni wepe oni lati fi okan re fun olorun oni lati ronu po ada lati gba jesu gege bi oluwa ati olugbala re nje bi o ba je pe o ti ronu po ada o je ti olorun nisisiyi ati gba okan re la ati tu obi kini ohun ti olorun reti lowo re ki o ba le jogun iye aini pekun ninu iwe owe ori kerin ewe owe ori kerin ese ikeji din logun ewe owe ori kerin ese ikeji din logun sugbon ipa ona won oloto dabi titan imole ti o ntan siwaju ati siwaju titi de osan gangan o so fun awe pe bi o ba ti ni igbala ki o tesiwaju bi o ba ti ni isori imo ye ki a tesiwaju bi a ba ti fi emi mimo olorun ku o ye ki a tesiwaju bi o ba je ti olorun ti e ri emi olorun to nje olokan we pe o je ti olorun ni toto oruko re wa ninu iwe iye olorun o ni itesiwaju ni o ye ki o je ohun ti o farahan ninu igbesi aye eni kokan wa ninu jobo ori iketa delogun jobo ori keta delogun ese ikesan ni atun tin so fun wa ohun ti o ye ko je ipinu ilepa awon eniyan mimo awon ti won je ti olorun jobo ori iketa delogun ese ikesan olododo pelu yo di ona re mu ati olowo mimo yo ma lera siwaju eje wo pe a ko gbodo boju eyin ohun ti a ni ni ki a di mo sese igbala ti o wa lowo wa ki a di mo sese eko oro olorun ti a fi nko wa lojojumo nigba ti a wa sihin ki a di mo sese iwa mimo ti jesu fun ara re ti o ti fun wa lakoko ti o so wa di mimo o ni ki a di mo sese ki enikeni ki o ma ba gba nkan wonyi lowo wa ninu orin dafidi orin dafidi ikeji le ni adorun ogorun le mejila okan eji orin dafidi ikeji le ni adorun le anka ni ese ikeje oni ki o beru ihin boboru aya re ti mu ona kan o gbekele oluwa eje wo pe a ko gbodo je sekoseye ani lati di ona kan yi ona igbala ona hirere ona ewa mimo ani lati di mu oni aya re tabi okan re mu ona kan o gbekele oluwa eyi ni oni ti ani lati se bi a ba fe de ijoba orun bi a ko ba fe da bi aya loti ti o boju weyin si ti o si di owon iyo ti oni idaje olorun ti o deba nitori ife aye nitori a ti so fun wa wepe eni ti o ba fe aye dandan ni yo ba aye koja lo ninu Filipi ori keta ese iketa la ara emi ko kan ara mi si eni ti owo re ti te na sugbon ohun kan yi le mi se emi gbagbe awon nkan ti o wa leyin mo si na gawo awon nkan ti o wa ni isaju emi lepa ati de opin ire ije ni fun ere ipe giga olorun ninu jesu christi eyi so fun a wi pe paul apostoli ni toto oni igbala oni sugbon emi ko kara mi si eni ti owo re ti te na emi nanga emi lepa emi tesiwaju ni igba gbogbo ni toto ni oni isori imo ati agbara emi olorun o si se ise opolopo gege bi apostoli ni ijoba olorun o je ki opolopo wa si ijoba olorun ti won ni igbala oni sugbon leyin ti ohun ti se awon nkan wonyi leyin ti ohun ti ni awon iriri onigbagbo emi ko kara mi si eni ti owo re ti te na sugbon ohun kan soso li emi lepa ohun kan soso li emi se emi gbagbe awon nkan ti o wa leyin nitori pe iba se ise re ti a ti se iba se awon ese ti a ti da ti o ti koja lo ti olorun ti dariji wa o ni ki a gbagbe awon nkan ti o wa leyin ki a si ma naga ki a ma lepa ki a ma tesiwaju lati wo eyi ti o wa niwaju emi lepa lati de opin ireje ibere ki se onise eni ti o ba fori ti titi de opin ohun la ogbala nitori be ni apostle se so fun a wi pe emi nlepa o emi si ntese waju lati le de opin ireje ni fun ere ipe giga olorun ninu christi jesu ati ri ohun ti o sele si aya loti o sese ki o ro wi pe nigba ti ohun ti je ibatan abrahamu o sese ki o ro wi pe nigba ti olorun ti ye awon si to be ti o ran awon angeli meji si ile won o sese ki o ro wi pe nigba ti awon angeli ti je ounje ti ohun fi owo ohun se tabi ko ma ro wi pe awon angeli won sese iyanu ninu ile wa tabi wi pe ki o ma ro pe a se pataki to be ti awon angeli ti won le wa lowo mu ti olorun saanu fun wa ti o sun mo wa to be wi pe ko sewo bi ohun ti le pada seyin tabi ohun ti le boju weyin awon anfani ti a ti fun ohun ko le je ki idajo ki o de ba ohun a ma so fun ninu ede yoruba we pe aroba fin loba ipa nitori be bi o ba je eni chiki nani eni toro we pe a ti wa si dipa eni toro we pe anka bibeli eni toro we pe ajo lo si agoni isi ipago tabi mo je osise tabi mo wanje fun nbe tabi mo ntoju eleyi mo ntoju eyi ni ranti wi pe bi o se sele si aya loti be ni o sele se ni ti o ba jafara eni ti o ba dagun lati o ro wi pe idajo ko le de nitori be je ki a ronu po ada ki o to pe ju ma se je ki oro ati ikilo olorun ki o di arifin tabi arisa fun enikeni ninu wa ki enikeni ninu wa ki o ma se dagun la o ye ki a tara sasa ki a fi ronu po ada ki a fi ja ese wa sona bi a to se ba wa ni waju wa ki a tun gbogbo ona wa se ki agba Jesu Kristi gbo ki agba gege bi olugbala ki agba gege bi olowosan ki agba gege bi eni tin so ni di mimo ki agba gege bi ohun gbogbo ki o si ma joba lori ite okan wa ki a si mo wi pe a n gbe igbesi aye otun bi o tin ji lororo lo ma gbadura se olorun pe iba se oni tabi ola nigba ku gba ti Jesu ibade olorun je ki mura sile ki ma ko ma je wo pe ohun to sele si aya loti yo sele si mi nje mo n gbadura we pe ojo ti pe yo ba dun we pe o gbo loruko Jesu ati we pe o pelu awon ayanfe ta o palarada awon ti o ba Jesu goke lo si orun bi o ba fe ki adanu ayeraye ki o de ba aya loti ki o de ba o ye ki o dide o ye ki o gbadura ki o gbagbe awon nkan to ti koja mo ti se ti bi mo ti tun mo ti lo si ipago mo ti je onje ale olowa ati ri mi bo mi ati se ti bi fun mi ati se tun mo je osise je ki a gbagbe ohun ti o ti koja ki a ma ke pe olowa ki a ma so fun olowa wi pe a o fe ba aye pare a o fe ba aye koja lo a o fe fe aye tabi ife ko fe ti o wa ninu aye tabi awon ti o wa ninu aye a o fe ki oro wa ki o dabi oro aya loti ni toto o jade kuro ni sodomu ohun gomora sugbon ko de ori oke ti a so fun won pe ki won ki o lo ko de ile ileri nisisin yo wa ni orun apadi onjoro onje iya asise iya aigboran iya aikanisi iya aika oro olorun si o n jiya lọwọ lọwọ nisisin yi kepe olowa wi pe ki ọrọ tire ki o ma se ri bẹẹ ki o gba ọlọrun gbọ ki o jẹ ti ọlọrun ki o jẹ ni ti a ti fi ẹjẹ jesu wẹ ki o ni igbala tootọ ki o si jẹ ọmọ ọlọrun tootọ ki a le kọrukọ rẹ sinu iwe iye bi o ba jẹ ẹni ti a ti gbala ẹni ti a ti kọrukọ rẹ sinu iwe iye o ni ki o di ọna otitọ mu ṣinṣin ki o ma jẹ ki esu tabi awon emi tabi awon emi esu tabi idanwo tabi isoro tabi wahala ti o wa ninu aye ki o gba igbala kuro lowo re o ni ki a tesiwaju o ni ki a ma lepa nso o ni ki a ma boju weyin o ni ki a di ohun ti a ni ki a di mu ṣinṣin ki ẹnikẹni ki o ma ba gba ade wa ki o ma si gba ijọba ọlọrun tabi igbala kuro lọwọ wa gbadura ki o sọ fun ọlọrun wipe o ni pada sẹyin o ni baye lọ o ni baye rẹ a o ni pa ọrẹ mọ aye lara o ni gba idajọ to n bọ lori sodomu ohun gomora o je ọmọ ọlọrun ni tootọ titi di ọjọ ikẹyin gbadura.
1: Jẹ́ kí a gbàdúrà.
2: Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Ó jẹ́ ayọ̀ ọkàn wa láti wá sí iwájú yín. Nítorí wípé a mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó sọ òkun wa di ìmọ́lẹ̀. A mọ̀ pé nígbà tí a bá wá, àìsàn yóò pòórá. a mo wo pe nigba ti a ba wa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa a mo pe nigba ti a ba wa e o ton imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa a mo pe nigba ti a ba wa si iwaju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni idande kuro ninu awon nkan won yi to nda wa loro a mo we pe nigba ti a ba wa a o le gbadura e o si le gbadura wa an bebe we pe bi ati wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko Jesu a si bere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa we pe bi a o ti ma gbadura e o gbadura wa e o so kunkun di imole fun wa awon ikanu tabi awon ohun ti o nda wa loro e o mu won kuro ni oruko Jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa loni mo so nipa igbagbo o ye ki a mo we pe a ti ma soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma ngba bi abawo Heberu ori kokanla ese ikini nje igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi owo wa ko ba ti te ohun ti a n fe sugbon ti emi olorun jeri ninu okan wa leyin igba ti a ti gbadura we pe ohun yi ti a ko ti ri yo je ti wa e ni a n pe ni igbagbo bi a ba n reti ohun kan ti ko si ti de sugbon ti a ni idaniloju ti a si ni ifokanbalẹ ninu okan wa we pe olorun ki yo ja wa kole ati we pe olorun yo fun ani nkan won yi asi ni idaniloju yi ani ijeri yi ninu okan wa eyi ni a n pe ni igbagbo boya o tin gbadura fun omo re we pe eyi pada titun yo de ninu omo re sugbon o dabi eni we pe ohun to n reti ko ti te olowo ko ti ri ki o fi oju ara ri sugbon o ni idaniloju emi olorun sin jeri ninu okan re wi pe nkan ti o ti gbadura fun yi wi pe dandan olorun yo se wi pe o tile ti se ka foju ri loku ini a pe ni igbagbo boya o n gbadura fun oko re wi pe iyipada rere ninu ebi iyipada rere ni ti ise iyipada re ni ki igbega yo de sugbon a ko ti fi oju ri loju koju a ko ti ri igbega tabi iyipada ti a n bere loju koju sugbon a ni idaniloju ninu okan wa balẹ we pe olorun ti se paapaa bi a ko tile ti ifoju ri emi olorun si n ba emi wa jeri we pe olorun ti gbo adura wa inu wa be si ridun bi a ko ti ifoju ri bi a ko tile ti ri sibe sibe a ni inu didun nitori pe a mo we pe olorun ti se eyi ni a pe ni igbagbo o so ninu ese ikeje we pe nitori ninu re li awon alagba ni eri rere bi abanso awon alagba ke se awon ti won lewo lori a mo pe awon ti won lewo lori wa ti won ko ni igbagbo ninu olorun an so nipa awon alagba awon baba wa ninu igbagbo gege bi Abrahamu ti o je wi pe bi ileri ti olorun se fun bi owo re ko ti le ti te sibe sibe o nyo wo apere yi ninu Romu ori kerin Romu ori kerin ninu lati ese ketadinlogun gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o n gbagbo olorun ti kara re ti o so oku di aye ti o si pe a ohun won ni ti ko si bi eni pe won ti wa je ki o yo wi pe ni akoko yi Abrahamu kò tí bí ọmọ ìlérí ṣùgbọ́n a ti ṣe ìlérí fún a sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí fojú rí ọlọ́run pé ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí ìdánilójú tí ó nínú ọkàn rẹ̀ yìí èyí ni a ń pè ní ìgbàgbọ́ wẹsẹ̀ kejìlélógún nígbà tí ìrètí kò sí ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí o le di baba orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara ohun tìkára rẹ̀ tí ó ti kú tán nigbati oto bi eni iwon ogorun odun ati kiku inu sara ko fi agbagbo siye meji ileri olorun sugbon o le ni igbagbo e je pe o duro sinsin ni igbagbo o nfi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o ba ti leri ohun si le se ini a pe ni igbagbo wi pe bi a ko ti le ti ipojuri sugbon ati gbadura debi wi pe emi olorun ba emi wa jeri o sin je ki o da wa loju wi pe ohun ti a nbere olorun ti se nigbati a ba gbadura ti a ba de akoko yi ti abesinu inu didun ti emi olorun ba emi wa jeri ti a ni idaniloju ati ifokanbalẹ wi pe ma dupe lowo olorun ohun to nbere olorun ti se ma yin olorun logo nitori wi pe ohun to nbere olorun ti fi ifo bi o ti le je wi pe o ko ti ri nigbati o ba besinu yin olorun logo nigbati o ba be sin dupe nigbati o ba be sin bu ola fun olorun nigbati o ba be sin ki olorun nigbati o ba be sin so nipa agbara nla olorun bi o ti le je pe o ti oko ti ifojuri nkan wonye yi ni a npe ni igbagbo bi o ba wo heberu ori kokanla ese ikefa sugbon lai si igbagbo ko le sese lati wu nitori eni ti o ba n to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o fi ara bale wa eni o so fun wa pe igbagbo ki duro lasan igbagbo ki wa lo nikan wi pe bi a ba ni igbagbo a o ma gbiyanju lati wu olorun bi a ba ni igbagbo a o ma to olorun wa nigba gbogbo bi a ba ni igbagbo wi pe a o ma ke pe olorun a o ma gbadura bi a ba ni igbagbo a o ma fihan nipa ohun ti a n so lenu igbagbo je ohun ini ti o se iyebiye aigbagbo je ohun ti o ma n ja wa tile aigbagbo je ohun ti o ma n pani aigbagbo je ohun ti o ma n je ki igbala olorun iyi olorun ibukun olorun ki o bo lowo eniyan igbagbo ma n so nipa ohun ti o dara aigbagbo ma n so nipa ohun ti ko dara lati inu okan wa ohun ti a ma n so ni o ma n fihan eyi ti a ni yala a ni igbagbo tabi a ni aigbagbo bi a ba ni igbagbo igbagbo yio so osi ati ise wa yio so di ayo igbagbo yio mu wa kuro ninu okunkun yio mu wa sinu imole igbagbo yio yi atubotan aye wa yio yi pada igbagbo yio mu wa kuro ninu ona to lo si orun apadi yio mu wa si ona ti o lo si orun rere ni eda keji aigbagbo yio so ayo di ibanuje aigbagbo yio ya wa nipa kuro lodo olorun kuro ninu iye olorun ati kuro ninu ibukun olorun bi eniyan ba ni igbagbo igbagbo ti gbanila igbagbo aye igbagbo ti dagba soke ati igbagbo ti fese mule ninu olorun ati ninu oro re igbagbo yi yo ni ohun ti n ba olorun soro eni a fi n so ni asale yi nipa ohun igbagbo tabi ki akoko wi pe oro ti igbagbo ma n so lati enu re jade ohun igbagbo tabi oro ti igbagbo ma n so ki a to ku igbagbo yo ma soro bi a ti e wa ni ibi to je wi pe o dabi eni pe aye fe pin fun wa igbagbo yo si ma soro bakan na bi o ba wo ise awon aposteli ori keje ese ikarundinlogota ise awon aposteli ori keje ese ikarundinlogota sugbon ohun ko fun emi mimo o tejumo orun o si ri ogo olorun ati jesu nduro le owo otun olorun ohun si wo pe wo mo ri orun si sile ati omo eniyan nduro le owo otun olorun nigba naa li won kigbe le ohun rara won si di eti won won si fi okan kan rolu won si wo seyin ode ilu won so le okuta awon eleri si fi aso won lele le ese omokunrin kan ti a n pe ni Saulu sugbon won so Stefanu le okuta o si ke pe Oluwa wipe Jesu Oluwa gba emi mi bi o ba wo ibi ti akayi daadara o ri wipe nipa igbagbo ni Stefanu ni o fi soro o ti an gbo lenu re ni ohun igbagbo wo wipe o kun fun emi mimo nigba ti a fe yan Stefanu o yi ni arika nipa re wipe o kun fun igbagbo o kun fun ogbon olorun o si kun fun emi mimo pelu nihin ni an se nu ni bini si nihin de an so le okota oni wo mo ri Jesu nduro le owo otun olorun ri wi pe Jesu ko so nkohun nisisin yi sugbon o duro li owo otun olorun ba oni Stefano se mo wi pe ki se wi pe Jesu nduro gege bi oni dajo ki se wi pe Jesu nduro gege bi eni ti o fe da lebi wi pe boya Stefano ti so ohun kan ti ko dun mo olorun ninu ohun kan ti o fa inu ni bini tabi si so lokota ti won so lokota bawo ni o se mo we pe Jesu nduro gege bi alagbawi gege bi olugbala gege bi oluso agutan gege bi eni ti o fe pe ohun lo sile gege bi eni ti o fe ki ohun kaabo si ijoba olorun ohun ti o fi mo ni we pe o ni igbagbo ninu olorun emi olorun ba emi re jeri we pe ohun je ti olorun ati wipe Jesu papa o je olurapada ati oludande ohun eyi ni an so nipa igbagbo wipe ni oju eku eni ti o ba ni igbagbo oro enu re yo je oro igbagbo eni ti o ba ni igbagbo bi o ti le nku lo yo ma wipe mu nlo sile yo ma wipe ati pese ade ogo sile fun mi yo ma wipe mo mo wipe ninu ile baba mi opolopo ebugbe nibe iba ma se be emi iba ti so fun yin ati wipe emi lo ipese aye sile fun yin wipe nigba ti mo ba si setan emi o pada wa lati mu yin lo si odo ara mi eni ti o ba ni igbagbo titi doju iku ni o ma wipe mu lo si ilu orun mu lo si ibire eni ti o ba ni igbagbo bi o ti le wa ni enu bode orun bayi yo ma wipe mo fe wole nitori wipe mo ni oruko ninu iwe iye eyi ni a fi mo awon ti o ni igbagbo ninu aye ohun yo ma soro igbagbo ni oju iku oro enu won yo ma je oro igbagbo wo ma ni ireti ati idakoro idaniloju ninu oro ati ileri olorun sugbon eni ti o ba ni aigbagbo yo ma damu yo ma si emeji gere ti o ba ti ni inu ni bini tabi ajalu tabi edun okankan o ma gbo lati enu re be ni wipe olorun ko fe mi be ni wipe ko so ohun ti mo le se to le se daradara be ni wipe olorun ki gbadura mi be ni wipe mi o mo kini mo se be ni wipe boya mi o ti e pelu awon ayan fe be ni wipe mi o kunkun mo boya olorun o ti e fe ki ma si ohun mi o kunkun mo boya mo kan wa si ile esin lasan mi o kunkun mo boya gbogbo e ti mo nse o je otubante ni waju olorun eni ti ko ni igbagbo lati oro enu re ni o ma ri wipe ohun ti o nso jade lenu o je oro aigbagbo ki o si mo wipe ohun ti a nso jade lenu o ni o n fi wa han yala a je eni ti o gbagbo tabi a je alaigbagbo ohun ti o n jale lati enu wa yala oro igbagbo tabi oro aigbagbo eyi ni yio ma fi han yala a o ni ibukun tabi a o ni idajo ki n to ma so siwaju si gege bi igbagbo ti ma n soro gege bi igbagbo ti ma n korin gege bi igbagbo ti ma n jeri gege bi igbagbo ti ma ni idakoro ati idaniloju ki n to so siwaju si ohun ti igbagbo ma n se ohun ti oro igbagbo ma n so je ki n koko so fun ohun ti aigbagbo ma n so lati inu okan awon ti ko ni igbagbo wo Ezekieli ori ketadinlogoji Ezekieli ori ketadinlogoji ese kokanla nigba naa le o so fun mi pe omo eniyan egungun wonyi ni gbogbo ile Israeli wo won wi pe egungun wa gbe ireti wa si pin ni ti awa ati ke wa kuro olorun ni ero rere nipa awon eniyan wonyi o so fun Ezekieli wi pe oun fe dabira pelu awon omo Israeli oun fe ki awon egungun won ti o ti gbe ti o wa ni aponifoji awon egungun ti a ti ya nipa kuro ninu awon egungun miran oun fe se ikojopo oun fe fun ni iye oun fe ki won ki o le dide lori ese won gege bi ogun lanla sugbon bi o ti le je wipe olorun ni ireti ti o dara ipinu ti o dara ilana ti o dara ti eto ti o dara nípa àwọn ènìyàn wọ̀nyí síbẹ̀ síbẹ̀ ni wọ́n ń sọ wípé kò sí ìrètí fún wọn ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ wípé ó tún lè ní ìyè èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn ohun tí ó dára tí ó ń pètè tí ó ń pèrò nípa wọn síbẹ̀síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú àìgbàgbọ́ a máa se inú wọn àìgbàgbọ́ kì í jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye ohun rere tí ọlọ́run pèsè nípa wọn jẹ́ kí ó yẹ ọ wípé ọlọ́run jẹ́ aláàánú ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́ ọlọ́run ronú nípa rẹ ohun tí ó sọ nípa rẹ nínú Jeremiah 29:31 kí a ṣí ìwé kí a ṣí bíbélì wa kíákíá Jeremiah 29 láti ẹsẹ̀ 11 nítorí èmi mọ èrò tí mo rò sí yín lé olúwa wí àní èrò àlàáfíà kìí sì ṣe fún ibi tàbí fún yín tí láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí àwọn tí kò ní ìgbàgbọ́ bóyá ọmọ ń gbóná bóyá ọmọ ń ṣàìsàn bóyá ọkọ lọ sí ibi iṣẹ́ kò tètè dé bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí i bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́ èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn àti wípé nígbà tí òru yìí bá kọjá wípé ìtànṣan ògo ọlọ́run yóò farahàn èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé ọlọ́run ronú nípa mi mo mọ̀ wípé ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi wọn máa wípé ọlọ́run kì í gbàdúrà mi ò mọ kí ni mo ṣe bóyá ẹ̀ṣẹ̀ bàbá bóyá ẹ̀ṣẹ̀ ìyá bóyá ẹ̀ṣẹ̀ bàbá bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀ mi ò kúkú mọ kí ni mo ṣe mo ti gbàdúrà mo ti gba àwẹ̀ mo ti wá sí dípà kò síbi tán lọ tí mi ò bá wọn lọ ìpàgọ́ mo débẹ̀ bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọ́tún wọ mo débẹ̀ bí wọ́n sọ pé gbàgádà ní gbogbo akátún kọrí sí mo ti débẹ̀ bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní ayọ̀bọ́ ni kátún lọ kò síbi tán nìkan lọ tí mi ò lọ ṣùgbọ́n wo bí mo ti rí bí gbogbo ibi tí mo ti dé àdúrà tí mo ti gbà ààwẹ̀ tí mo ti gbà bíbélì tí mo ti kà bọ́ ń sọ pé ìpàdé ojúlé wàá bá mi bẹ̀ bí wọ́n sọ pé nínú ẹkùn ni wàá bá mi bẹ̀ kò sí nǹkan tí mi ò tí ì ṣetán ṣùgbọ́n bí nǹkan ti iná ló ṣì ṣe rí ọmọ ò sí àlàáfíà ò sí gbogbo ara ló kún fún àìsàn bí wọ́n ti ẹ̀ní ká wá sí ilé ìwòsàn síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san mo fẹ́ rí olùṣọ́ àgùntàn ó pẹ́ tí mo ti ń gbìyànjú àwọn tí mo ní mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà títí bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì wọn ò jẹ́ ká tèmi mi ò mọ kí ni mo ṣe o bóyá ọlọ́run ti yàn ọmọ mi wípé mi ò ní ní ìgbàlà bóyá ọlọ́run ti yàn ọmọ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi síbẹ̀síbẹ̀ wọ́n kò mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere èrò àlàáfíà nípa wọn àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́ ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́ kí a lè máa wípé ọjọ́ ọ̀la yóò dára kí a lè máa wípé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ kí a lè máa wípé mo mọ̀ pé olùdáǹdè mi olùràpadà mi mo mọ̀ pé ó ń bẹ̀ mo mọ̀ wípé ọlọ́run yóò gbọ́ tèmi mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjìji ikú síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé olúwa ni olùṣọ́ àgùntàn mi èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àdúrà gbà ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í mú ìrètí wá ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í múni lọ́kàn le ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í ṣí ni lórí ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé ọlọ́run ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere nípa wa wòmí níhìn-ín mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run fẹ́ràn rẹ mo fe ki o mo we pe olorun ro ero alaafia nipa re mo fe ki o mo we pe jesu papa ni owo otun olorun nisisin yi o ngbadura fun o se o gbagbo be bi o ba gbagbo be e se ti a fin sunkun asun dekun bi a ba gbagbo be e se ti a fin se meji ninu adura bi a ba gbagbo be we pe olorun se ero nipa ti wa e se ti a fin se bi eni ti ko nireti o ye ki a le nireti ninu olorun o ye ki a le mo we pe olorun ti gbadura olorun alaanu olorun olori ofe

rẹ̀, a ó sọ wípé irú ènìyàn báyìí ẹlẹ́rìí èké ni. Nínú orin Dáfídì orí karùndínlógójì ẹsẹ̀ ìkọkànlá, orin Dáfídì orí karùndínlógójì ẹsẹ̀ ìkọkànlá, àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi òtítọ́ sílẹ̀, wọ́n a jókòó sí di irọ́. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi ojú ọ̀nà sílẹ̀, wọ́n a yà sí ọ̀nà mìíràn tí kò ní gbé ni débi tí a ń lọ. Àwọn ẹlẹ́rìí èké, wọn kò ní sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwọn tí wọn ò tí ì bá Jésù Kristì pàdé, wọn ò mọ ìtàn àgbélébùú, wọn ò mọ ìwàásù ìhìnrere, wọn ò ní ìdánilójú ìkú Jésù àti ìsìnkú Jésù àti àjínde Jésù fún ìgbàlà wa. Wọn ò ní ìdánilójú wípé Jésù Kristì nìkan ṣoṣo, òun ni olùgbàlà. Irú àwọn bẹ́ẹ̀, bí wọ́n bá tilẹ̀ ń wàásù, ohunkóhun tí wọ́n bá ń sọ, a kà wọ́n sí ẹlẹ́rìí èké. Wo ìwé òwe. Nínú ìwé òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàdínlógún, ẹni tí ó sọ òtítọ́, ó fi òdodo hàn jáde, ṣùgbọ́n ẹlẹ́rìí èké ẹ̀tàn. Ẹlẹ́rìí èké máa ń fi ẹ̀tàn hàn jáde. Ó ṣeéṣe kí a rí àwọn tó jẹ́ wípé wọ́n ń wá bí wọ́n ṣe lè di àtúnbí, wọ́n wá bí wọ́n ṣe lè ní ìyà ẹni pẹ̀kún. Ẹnìkan gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí, a sọ wípé a ti fi àmì òróró yan òun láti máa wàásù fún àwọn tí wọ́n ń wá ọ̀nà òtítọ́. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ fún ọ wípé bí wọ́n bá fẹ́ ní àlàáfíà, bí wọ́n bá fẹ́ mọ Ọlọ́run, bí wọ́n bá fẹ́ kí inú Ọlọ́run kí ó dùn sí wọn, bí wọ́n bá ń fẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé kí wọn kí ó lọ pẹran, kí wọn kí ó lọ ṣe sàárà, tàbí kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní fún alágbe lówó, tàbí kí wọn kí ó lọ máa jẹ́wọ́ fún àáfáà kan, àlùfáà kan ní ọjọ́jọ́ Sátidé. Irú àwọn bẹ́ẹ̀ ẹlẹ̀tàn ni wọ́n. Wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Wọn ò mọ iṣẹ́ ìràpadà tí a ṣe lórí igi àgbélébùú nípasẹ̀ Jésù Kristì. Àwọn ẹlòmíràn, wọ́n a sọ wípé bí a bá rí ẹni tí ó fẹ́ ní ìgbàlà, bí a bá rí ẹni tí ó fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé kó máa tiraka nínú agbára ti ara rẹ̀ láti dojú ìjà kó ẹ̀ṣẹ̀, láti dojú ìjà kó èṣù. Wọn ò sọ nípa oore ọ̀fẹ́ àtòkèwá, wọn ò sọ nípa àlàáfíà àtọ̀dọ̀ Ọlọ́run wá, wọn ò sọ nípa ìdáríjì tí a ní lọ́fẹ̀ẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, wọn ò sọ nípa iyebíye ètùtù tí Jésù Kristì tí ó fa ara rẹ̀ ṣe fún wa, wọn ò sọ nípa ẹ̀jẹ̀ Jésù Kristì tí wẹnimọ́ láúláú funfunjú slow lọ. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀, wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Ìgbà mìíràn a máa ń rí bóyá nínú ọkọ̀ èrò tàbí ní tòsí wa, àwọn ẹlòmíràn wọ́n gbé agogo síta, wọ́n máa lago, wọ́n máa ní wọ́n wàásù wípé àwọn jẹ́rìí Jésù. Ṣùgbọ́n ẹ̀rí tí wọ́n ń jẹ́ yìí ìgbà mìíràn á dàbí ẹni pé wọ́n ń ṣépè fáwọn èèyàn, ìgbà mìíràn á dàbí ẹni pé wọ́n ń fi àwọn èèyàn gégùn. Èyí kì í ṣe wípé wọ́n ń jẹ́rìí. Àwọn wọ̀nyí kì í ṣe àwọn ajẹ́rìí òtítọ́ fún Jésù. Àwọn ẹlòmíràn, wọ́n máa pera wọn ní ajẹ́rìí pàápàá, wọ́n máa lọ káàkiri, wọ́n máa sọ wípé bàbá ṣe tọ̀hún, wípé a ó rí ìgbàlà, wípé bàbá ṣe bẹ́ẹ̀ a ó lè bá Jésù jọba níkẹyìn. Ṣùgbọ́n wọn ò mọ nípa àtúnbí, wọn ò mọ nípa ìyá ẹni pẹkún, wọn ò mọ nípa bí a ṣe lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a di àtúnbí, kí a di ẹni tí a ti yí padà. Wọn ò mọ bí a ṣe lè wá sínú Jésù, kí a di ẹ̀dá tuntun, kí àwọn àtijọ́ kí ó kọjá lọ, àti kí ohun gbogbo kí ó di ọ̀tún. Àwọn wọ̀nyí, wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Àwọn wo ni a lè pè ní àwọn ẹlẹ́rìí olóòótọ́? Jẹ́ kí a wo ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn sílẹ̀. Kí a kankan sọ wípé olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn là, nítorí pé gbà tí ènìyàn bá ti wà nínú

ṣe tí ó jẹ́ wípé ìdájọ́ ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀, a sì ti fàmì sílẹ̀ fún wípé ẹni yìí bó bá kú nínú ẹ̀ṣẹ̀ wípé yóò lọ sí ọ̀run àpáàdì. Ìdájọ́ ayérayé, ìyà ayérayé ó ń bọ̀ lórí irú ẹni bẹ́ẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń gba irú ọkàn bẹ́ẹ̀ là kúrò nínú ìdájọ́ ọlọ́run. Ẹlẹ́rìí olóòótọ́ ni ó máa ń fi ọ̀nà ìmọ́lẹ̀, ọ̀nà ìhìnrere, ọ̀nà ìdáríjì, ọ̀nà ìdáǹdè, ọ̀nà ìgbàlà, ni ó máa ń fi han ẹni, ni ó máa ń sọ wípé èéṣe tẹ́ ẹ fẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ yín. Ṣebí Jésù Kristì ti kú fún wa? Ṣebí Jésù Kristì ni alárinà wa? Ṣebí Jésù Kristì ni ẹni tó ń gba ẹ̀rí wa jẹ́ níwájú Ọlọ́run? Òun ni alágbàwí wa, tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ nítorí ti Jésù Kristì, a ó daríjì wa, a ó gbà wá là, a ó fún wa ní ìgbé ayé ọ̀tún, ìrìn ọ̀tún, a ó yí ọkàn wa padà. Èyí jẹ́ wípé a ó di ọmọ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí Jésù Kristì, tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là, irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́. Tún wo ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí i nínú ìwé òwe yìí, orí 14 ẹsẹ̀ 15, ẹlẹ́rìí olóòótọ́ gba ọkàn sílẹ̀, ó gba ọkàn là, ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀tàn sọ sọ̀rọ̀ èké. Àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òlí èké tàbí ẹlẹ́rìí èké, ó ṣeé ṣe o lè máa lọ sí ilé ìsìn wọn ọdún kan, ọdún méjì, o jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè di àtúnbí, o lè gbọ́ lẹ́nu wọn bí Jésù Kristì tí ó ti ń sọ ayé wa di rere, tí ó ń yí ayé wa padà, tí ó ń gba ọtí kúrò lẹ́nu wa, tí ó ń gba sìgá kúrò lẹ́nu wa, tí ó ń sọ wá di ènìyàn ọ̀tọ̀, tí ó ń sọ wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹlẹ́rìí òtítọ́, òní máa ń sọ òtítọ́ fún wa, ni ó máa ń sọ wípé Jésù Kristì lé ọ̀nà, òun ní iyì, àti wípé òun nìkan ṣoṣo lẹ a ti fi fún wa kí a bá lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ Bàbá bí kì í ṣe nípasẹ̀ rẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń sọ fún wa bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwa pàápàá bí a bá di ọmọ Ọlọ́run, ó yẹ kí a lè mọ̀ wípé a lè di ẹlẹ́rìí olóòótọ́ níwájú Olúwa. Kí a máa sọ̀rọ̀ Jésù Kristì, kí a máa sọ fún àwọn èèyàn ní agbègbè wa, ní àdúgbò wa, ìtàn àgbélébò, àti wípé bí a ṣe lè ra ọkàn wọn padà. Nínú Yohánù, ìwé ìhìnrere ti Yohánù, ẹsẹ̀ orí 15, ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 27. Ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé, ẹni tí èmi ò ràn sí yín láti ọ̀dọ̀ Bàbá wá, àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ Bàbá wá, òun náà ni yóò jẹ́rìí mi, ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi. Nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá, níhìn-ín ni Jésù Kristì ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rìí olóòótọ́, ó jẹ́ kí a dá wọn mọ̀. Ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi, nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé àwọn wọ̀nyìí wọ́n ti kọ ètò sílẹ̀, wọ́n ti wá sọ́dọ̀ Jésù Kristì. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè Jésù wípé wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́, kí a sì di ẹrù wo lé lórí, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí, tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀, tí ó wá sọ̀dọ̀ Jésù. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀, tí ó wá sínú ìmọ́lẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó wá sọ̀dọ̀ Olùgbàlà. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí ó gba Jésù Kristì ọmọ Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún, láti di ènìyàn ọ̀tọ̀. Ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú Jésù Kristì. Ọ̀rọ̀ Jésù gbé inú rẹ̀, ó rìn ìrìn tí ó yẹ, ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run. Irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi, nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ́lì, ìṣe àwọn àpọ́sẹ́lì, orí 22.
fe ikedogun ise awon aposteli ori kejilelogun efe ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi aba n pe eniyan ni eleri o je wo pe o ti ri nkan kan o si se eleri ohun ti o ti ri bi eniyan ba lo sile ejo bi o ba so wi pe se eleri ni o si nkan ti an so to ba so pe be ni won ni so wa nbe ewo lo ri ewo lo gbo ewo lo sele bi o ba so wi pe mi o ri nkan kan mi o se gbo nkan kan mo kan lo loju city ni okunrin yi lo wa pe ni o pe mo ni ejo ile ejo nitori be wa se eleri mi awon ni eleri eke lo fe se oju e o ri nkan eti e o gbo nkan ki o si nbe nigba ti nkan won yi sele o se le se eleri se owo ti won so pe ogbeni ni se o fun ninu e rara se o je onile eri rara se o ba agberi rara se o ti ni nkan kan to pa ewo ati epo rara o le se eleri nigba na gba to o ti ba Jesu Kristi pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Kristi mu wa o gba ninu e idariji ti Jesu Kristi fun ni lofe o ba pade ati ayo orun ti Jesu Kristi ma fun ni nigba ti a ba di eni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalaafia pelu Jesu oruko re o ti wo inu iwe iye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti a te si omo leyin Jesu Kristi Jesu Kristi ko mo gege bi omo leyin ohun iwo papa o ti alejo o ti ajiji ti Olorun ewo lo fe je ri eni ti a ba so pe o je eleri o je wi pe oju re ti ri nkan ah o ni mo ti so ebonrun wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbese aye mi ti yi pada ojo ologo kan ti mo ba Jesu Kristi pade mo gbo oro Olorun ni bi mo ti gbo oro Olorun be ni an da mi lebi ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nkan eni to n bu tele tele nkan iwo to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwo to je pe ija nko o le nko aran kan nko iwo to je wi pe ibinu oku oni gbese aye e tele tele ah bi mo ti gbo oro Olorun be ni mo lo sori ikun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi Olorun fi ba emi mi jere wi pe mo ti di omo Olorun kia ni ayo igbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti lokan tele tele gbogbo opora awon ti mo ti ba ja tele tele mo ti lo ba won laja wi pe ah e ma binu o ise etuni o nisisin mo ti di omo Olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo Olorun lo n gbe inu mi bi mo n lo mo n korin ni bi mo n ka bibeli be ni mo ni ayo ju be lo mo ti ba Jesu pade iru awon be ti won ba Jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti Jesu Kristi se lori igi agbelebo ti esi won ti gbo nkan nipa ayo atorunwa to dabi eni pe orin orun o n so jade lati inu okan won awon ni a n so wi pe won je eleri nitori be bi o ba ri wi pe a so pe a fe lo se ijere okan a fe jeri ohun ti Jesu Kristi ti se a fe lo so fun awon eniyan wi pe Jesu Kristi n gbala Jesu n dani nidi Jesu n tuni sile kuro ninu idi ese Jesu n pese eni fun orun rere awon ti won ti ba Jesu Kristi pade awon nikan soso ni awon ti o le je enu fun Olorun awon wonyi nikan soso ni o le je eleri otito bi abako pe a je eleri otito kini iwaasu ati ogbon awon eleri olooto kini iwaasu ati ogbon awon eleri otito eni o mu wa wa si apa keji ninu iwaasu ti oni lakoko ki akoko wo iwaasu awa ti a so wi pe a je eleri ati ba Jesu pade a si lo n so fun awon elomiran wi pe awon papa won le ni igbala won le ni idande a le pese won sile fun orun kini iwaasu wa je ki a lo si iwe ihinrere ti Luku ori 24 Luku
orí ìkẹrin lé ní ogún láti ẹsẹ ìkẹrin dín láàdọ́ta ẹsẹ àádọ́ta dín mẹ́rin. Ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú àti kí a wàásù ìrònú pèwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti Jerusalemu lọ. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Bí a bá ń sọ wípé ẹlẹ́rìí, bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere, èyí jẹ́ wípé a ti mọ sí Jésù Kristì ṣe òrí nínú ẹsẹ̀ ìkẹrìndínní. Ẹsẹ̀ ìkẹrìndínní àádọ́ta. Ó ní ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristì kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú. Jẹ́ kí a dúró níbẹ̀ náà. Sórí ohun tí a ń pè ní ìhìnrere, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì, ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere. Ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì, bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa, a ò tí ì wàásù ìhìnrere. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka Bíbélì, kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn, wípé agbára Ọlọ́run tóbi púpọ̀. Agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bà á tì, wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn, jẹ́ ò rí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sóhun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Lóòótọ́ ni, ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere. Kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà. Sórí ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, oníkúpani ènìyàn. Ṣùgbọ́n Jésù Kristì wá, a sì fi agbára fún, a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn, òótọ́ ni. Ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ní àkókò tí ó yẹ, Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀, ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó ba tún lè tún wa dá, kí ó ba tún lè tún wa ṣe, kí ó ba lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wàásù ìhìnrere. À ń sọ nípa ikú àti àjíǹde Jésù Kristì, kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìnrere kí a ba lè ní ìgbàlà. Ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè. Èyí kì í ṣe wàásù ìhìnrere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run, ó sọ̀rọ̀ ìdáríjì, ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nínú àánú rẹ, nu ìrékọjá àmì nù kúrò, dá àyà tuntun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi. Jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ, kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀, tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀, gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀. Bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, Ọlọ́run di aláàánú, kò ní ta wá nù bí ó ti wù kí ó rí, wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì, nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún wa, wòó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Èyí jẹ́ wípé à ń wàásù ìhìnrere. Òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínní àádọ́ta, ó ní àti kí a wàásù ìrònú pèwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Kí a wàásù ìrònú pèwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Kì í ṣe ní orúkọ ìjọ o, kì í ṣe ní orúkọ àlùfáà. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe,
o ya mi lenu wipe awon elomiran won ma daruko alufa ju oruko Jesu Kristi lo awon elomiran wa ro wipe won ma alufa ju bon se mo Jesu bi a ba so wipe aje omo leyin Jesu oruko Jesu gbodo ko lenu wa elomiran oluso agosan o gbo nkan ti Paul apostle so oni se emi ni a kan ma gbelebo fun yin tabi apolo ni a kan ma gbelebo fun yin oni Jesu Christi ni a wa su re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile ko lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri Jesu aje agbenuso fun olorun wipe ati fun wa ni olugbala eyi je wipe kiyesi daadara o anwaasu ironu pe wada ati idariji ese li oruko re awon elomiyan ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa awon awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wipe awon ti lo ni ojo saturday lati je wo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki je wo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba se mi o sese ki wa soro mi pe arakunrin e ma binu ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo ja fara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi a ba kepe oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni a ti le ni igbala gba ti o ba wa su be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ Jesu Kristi ni a ti le dari ese won di won eyi je wipe o je eleri olooto sugbon bi a ba wa su be emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se pasaga eni to n kaakiri gege bi eni tinja gege bi eni tinjale gege bi eni tinja ile onile boti e leyin eni tin kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni be ni idalebi fun awon ese ti o ti n da yoo si ronu pada yoo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi a ba n so nipa ogbon eyi n so bi a se n gbe oro kale se o mo wi pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomu o n leti iro o n da ikana si o seese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti waasu oro olorun a n so pe mama gbogbo nkan te n se ise esu patapata gba orun apaadi ojina si yin iwaasu ko yen eni to n di adajo yen kii se eni to fe dani lare yen kii se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni igba to ba n so bee o seese elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lokawe o ni ọmọ bá sọ pé ìwé kíkà ọ̀tí ẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ́ ń mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa Jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeéṣe bóyá ṣe là ń lọ lójú títì a sì rí ẹnìkan
o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo Jesu oni itara sugbon itara odi ni obaduro lo so pe iwo omo birin ki lo nwa legbe titi lo so pe ah bo wa to ba fe pe mi kin ba o lo le mo fe mo le ba o lo o wa so pe emi omo olorun le mi deeper le mi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa su re loni pelu igboya mo wa su fun odomo birin yen o da mi loju pe to wa je to ma ni gbala ni o ye ko ni gbala loni o wa su irere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kokan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kokan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won won ta si egypt won ta fun awon ara ismaili nipase be o wa tun lo si egypt iya popo ni o je josefu gba to ya awon arakunrin re won yi won wa si egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele o ri nigba ti won de be josefu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti e ta soko eru ero wi pe e fe ba temi je ni e wo mi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibuso kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibaka si e awon eranko won fe fun lo nje ni won onikalukuri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni genesis a ri wi pe awon won yi won seri ba won jewo ese won ori ogbon ti joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sonu apadi rara bi a ba fe wa su yin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wa si le esi to je wi pe boya o ti se asise kan nile boya ona re ona egun daada nile bo ba wa si le esi ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni orun apadi ojina si o nje wa wa church mo ti n ba so be fun o soro lati wa si church bi n ba le oka kiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba n daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronu ko ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti joseph fun nisinsin soran ti natani dafidi o ti da ese agbere natani wa si odo dafidi o so itan kan o so o pa ni bi owe sugbon dafidi o mo dafidi ti be si ni dajo sugbon pelu ogbon olorun ni dafidi wa so ni natani wa so fun pe iwo ni eni na lese kese ni dafidi lo be si ni gbadura lo tun ba ni waju olowa lo teri ba wi pe emi ni elese na olorun dariji mi pelu ogbon ni a fi n gbe oro olorun kale bi o ba wo Paul ni waju oba Agrippa o n soro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan won yi gbo nitori pe awon nkan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe die loko ki o so mi di onigbagbo
awon nkan won yi won wo lokan awa na o ye ti a kun fun ogbon olorun soran ti jesu christi nigba ti o ri obirin ni ti kanga obirin ara samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri jesu je so be oni lo pe oko re wa ni obirin so pe ah bawo lo se mo mi o si nile oko ni jesu wa tun soju be lo fun ni wa fi ladugbo re sile ni o lo si igbo wi pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni christi na ogbon olorun ni a fi n gbe oro olorun kale nitori be o ye ki a ni ogbon olorun pelu ogbon olorun a le so iri wa a le so wi pe a je omo ti tele tele a je omo siga tele tele a je onikupa ni eniyan tele tele a je eni ti n se fayawo tele tele a je eni ti n ja tele tele sugbon ati ba jesu pade jesu ti yi wa pada ki a si so fun awon eniyan wi pe jesu to se be fun mi o le se tire na o le yi o pada o le so di eda titun di eniyan rere o le fi iye olorun si igbesi aye re a le mu awon eniyan wa sodo jesu nipa sisu eri wa eri igbala tabi a le si bibeli ki a so fun awon eniyan wi pe jesu kristi kun fun wa lati ko ese wa lo ki a si je ki won ki o wo odo agutan olorun ki o ko ese araye lo tabi awon iwe ipolongo ihin rere ti a ma n ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon kaseti ti a ti waasu si a le fun awon eniyan pelu ogbon olorun pelu emi irele ki a si ma gbadura fun won wipe ki olorun ki o se oju emi won ki won ki o ba de bo lowo ese ki won ki o le wa si odo olorun iketa ki ni agbara ti n ti waasu eleri olooto ti n ti leyin kisi ni eredi ti a fi n waasu agbara ti n ti waasu wa leyin je ki a wo Yohanu ori ketadinlogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le o ran mi agbara ti n ti iwaasu wa leyin ni wo pe a je okan bi iwo ti o n dari idapo oju ole bi o ba ti diduro ti o n soro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluso-agutan ti o n so pe emi ni adari idapo oju ole yi nitori be mo fe ki o ye yin e se wa ni idapo oju ole pe eyi ti oluso-agutan wa so ni ojo isinmi mi o faramo èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí pa tó bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba jésù kristi gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ ti o je wipe bi oluso agutan ti n so bee la n ti leyin bi adari ekun bi o ti n so bee ni a n kin leyin bi awon ti a jo je ara ninu oluwa bi won ti n gbe soke bee la jo n gbe soke bi won ti n gbe sile bee ni a jo n gbe sile eko kan iwoso kan irin kan ti o je wipe amoran kan naa ni a n gba awon ti a n gba ni imoran gba ti awon eniyan ti won ba ri isokan wa ti won ba ri pe a jo ni idapo a si ni irepo ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn kì í ṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé tí a bá gba ẹ̀mí ọlọ́run láàyè ní ìgbésí ayé wa tí a fi ẹ̀mí ọlọ́run kún wa tí a ti ní ẹ̀mí ọlọ́run nínú àti lóde tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá ni tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run
agbara ina ti jo awon nkan ti ko se ti ko dara ni igbese aye eniyan emi olorun ina olorun tin jorun o ti wa ni igbese aye wa bi aban soro emi olorun yo ma ti nkan won yi leyin yo je agbara fun oro ti an so ninu iwe ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese kokan le logbon nigba ti won gbadura kan ibi ti won gbe pejo simititi gbogbo won si kun fun emi mimo won fi igboya so oro olorun eni ti o ba fe ki iwa so ki o ni agbara agbara ti yi okan pada agbara tun si tu igbese aye eni ti agbara ti si awon elese loju lati je ki won ki ori olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu jesu kristi agbara ti je ki a le seri ba ki a de wole lese agbelebu jesu kristi eni ti o ba nfe iru agbara be fun iwasu re o ye ki o kun fun adura o ni nigba ti won gbadura tan e ki se awon ti o nsu lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iseju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se esitan ki a so wi pe e je ki a dide e je ki a gbadura won ba ti wi wuye wuye won iseju kan won o mo kini won o so mo awon wonyi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wi pe ibi ti won ti n gbadura o mititi ti o ba je pe adura adake je ni adura ki a ma le soro sita adura ki a ma tire le mo ki awon ti o n lo nitosi ki won ma mo wi pe a n gbadura ile ibi ti won wa ko le mititi sugbon won gbadura ibi ti won pejo si o mititi yeyi ni adura ti a n gba ti a n laagun adura ti a n gba ti a n soro soke adura ti a n gba ti a n mi owo olorun o wa so fun awi pe won kun fun emi mimo won kun fun emi mo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun won so iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli si fi n jeri ajinde jesu olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi wa sun ohun ti a fi wa sun ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba jesu kristi gbo ki se ki won ki o le ma wa si ile isin ni kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ti o bori ese wo johanu ori ogun johanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon opolopo ise ami miran ni jesu se niwaju awon omo ehin re ti a ko ko sinu iwe yi sugbon wonyi le a ko ki eyin ki o le gbagbo pe jesu ni se kristi na omo olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwasu wa ni wepe ki se pe ki a je alatako awon eniyan ki se wipe ki a ma le won sa fun olorun ki se wipe ki a ma so wipe lagbaja eyan buburu ni lagbaja iwasu ko yen eredi iwasu wa ni wipe ki won ki o le wa sodo jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye aini pekun loni ni jesu kristi ni o n pe o gege bi eni kookan gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́ wípé ó yẹ kí o jẹ ẹlẹ́rìí ẹlẹ́rìí òtítọ́ ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà ṣé ìwọ fún ara rẹ ṣé o ti ní ìgbàlà bí o bá ti ní ìgbàlà ó ti jẹ ẹlẹ́rìí ó ti di agbẹnusọ fún ọlọ́run ìdédúró lórí ẹsẹ̀ rẹ kí o gbàdúrà kí agbára ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìtara fún iṣẹ́ ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ dìde kí o gbàdúrà sókè sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ẹlẹ́rìí tí gba ọkànlá ẹlẹ́rìí tí sọ fún àwọn èèyàn wípé jésù kristi ó ní ọ̀nà
Jesu Christi o ni iye ati wipe Jesu Christi ni eni na ti a fi fun wa ki o ba le gba wala ko ninu ese wa dede ki o so fun Olorun Jesu Christi ni o ti ko o ni ona ati iye eni keni ti o ba to baba wa o ni lati wa ni pa fe re so fun Olorun wipe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wuwa ti fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogun Olorun wipe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura gbadura titi agbara Olorun ogbon Olorun iye Olorun ore ofe Olorun itara Olorun ina ti funi ni itara ti gbogbo irewesi yo kuro ni igbesi aye re gbadu ati ti awon nkan wonyi yo ti sele ni igbesi aye re to fi je eleri ojo oto ti Jesu Kristi.

ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀, kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúkù orí 18 láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀, ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní 2 times a week, mo ń san 10% ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí, mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa, àwa ni a pa ìbọ̀rì ṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa orí 30:12 wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí.

0: wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 28, ẹsẹ̀ 13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, ó sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah 65:1, ẹsẹ 6 àti ẹsẹ 7 wípé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Isaiah 1 ni ó ti ń fún ní ìlérí wípé Olúwa wípé, ẹsẹ 18, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárí, wọn ó dàbí irun àgùntàn bi olorun ba na owo ipe jade wepe bi o tile je pe aje alaimo alaiye ati eleri ati elese wipe sugbon un ti se ipese sile fun iwenumo gbogbo elese patapata bi abagba owo anu yi mu a o je olori re pupo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wipe a so wa di eda titun a se owo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyipada ti o de ba wa ni won so fun ani orin dafidi ori kedogun bi iru iyipada ba ti de ba o be o je pe o ti di olori re o je pe o ti mura irin ajo lo si ilu orun rere anfani wa fun o loni lati kepe olorun lati so fun olorun wi pe mo fe lati jewo ese mi kin se ko sile jo eyi koja pe ati jo man pe jo nbi ni lati ojojo monday ko si pade ton se nbi lati gba ton ti bere to seyin mi omo mi papa o nwo sibi omo mi wa ninu egbe akorin yin ko si ohun ton fe se nibi ti mi o mo nipa e iyen ko la nso gba to mo nipa gbogbo e iro enu e iwa to wa nigbese aye e ikorira ota to yan pelu enikan adie da mi logun nu ma fo leyin iwa igbesan to wa ngbese aye e nko iyen la nso nipa e pe bi o ba to olorun wa bi o ba fe tan ara re je bo ba fe popo to se fe padanu lojo ikeyin gba to ba gbo oro olorun wa se ti e sile wa si so fun olorun wepe mi o fe padanu o abare ni to fe padanu pe mi o fe popo lojo ikeyin ohun ti ki je keyan popo lojo ikeyin ki se kaadi ta fi se baptism fun wa ite bomi bo je enikan la ni inajo awa papa eti je keyan popo ni eti ki je keyan popo ni pe akunle aso folorun tedun tedun pelu okan to to wi pe ajewo ese wa se ko sile ba ti njewo ta nko ese sile ta si ngba olorun gbo wi pe o ran jesu lati ko ese wa lo be ni emi olorun lo wa njeri pelu emi wa wi pe adi omo olorun iwa wa yi pada ba ti ni ota tele tele ba ti yan ota tele tele ni ti akiki ife a wonu okan wa lo ife jesu ife olorun a tan ka o kan aya wa eni ta ti ba ya odi tele tele a ma wa kaakiri lati ki a pari ija to wa laarin awa ati ti won wa ni agbole wa yen la npe ni pe eyan di omo olorun lati di omo olorun yi a jewo ese wa ko sile a si gba jesu ni olugbala wa nitori o so wi pe awon ti o gba jesu eyi wa ni Johanu ori kini ese kejila wi pe sugbon iye awon ti o gba jesu awon le o fi agbara fun agbara yi ni iwe eri ti a ni wi pe a ni igbala awon le o fi agbara fun lati di omo olorun ani awon ti o gba oruko re gbo awon ti a bi ise nipa ti eje tabi nipa ti ife ara tabi beni ki ise nipa ife ti eniyan bi ko se nipa ife ti olorun nigbati a ba gba jesu sinu okan wa leyin ti a ti jewo gbogbo ese ti a ranti ti a si ni ki olorun ki o fi eje jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun ade. bá ìgbésí ayé wa. Ayé wa yí padà, ọ̀rọ̀ ẹnu wa yí padà, ìwọṣọ wa yí padà, ìrìn ẹsẹ̀ wa á yí padà. Bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ò tún yabẹ̀ mọ́. Bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ níṣẹ́ wa, a ò tún ta tẹ́tẹ́ mọ́. Bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá, eré àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn kò níbì kan lọ. Lẹ́yìn tí a bá ní ìgbàlà, a ò tún tẹ́bẹ̀ mọ́. Ó di kí a máa ka bíbélì. Bí a ò lè ka Yorùbá tí a ò lè ka bíbélì, ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka bíbélì kán máa kà á sí wa létí. Ó di kí a máa sọ pé jọ̀ ọ́, orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀. Ó di kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ. Ó di kí o gbé bíbélì rẹ, kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ t'Ọlọ́run, ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹ wá Jésù, ẹ sì ní ìgbàlà. Ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò, fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù? Ìwọ kọ́ ló ń ṣe? Ẹ̀mí Ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́. Bí o bá ti di ẹni ìgbàlà, ni ẹ̀mí Ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ Ọlọ́run fún lágbájá. Parí ìjà pẹ̀lú lágbájá. Ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà. Agbára sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé o ti di ẹni ìgbàlà. Ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin Dáfídì. Láti ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédéé. Ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédéé. Ó di kí ó máa ṣiṣẹ́ òdodo. Ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀. Ó di pé kó má lè purọ́ mọ́. Bó jẹ́ ọmọdé ni, bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀, tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n wá màmá bọ̀ tán sọ pé màmá ń kọ́. Màmá sọ pé mi ò sí ilé o. Ọmọ tó ti nígbàlà, a ní màmá jọ. Èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó. Mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́. Mo ti ní ìgbàlà. Màmá wà nílé. Màmá wọn ń bèrè yín o. Ó sọ òtítọ́ inú rẹ̀. Bí obìnrin bá wá, mo fẹ́ràn rẹ ni, mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó nílé o. Ká lọ. Olú, àkọ́bí ọmọ mi nìyẹn. Sá padà o, mi ò fẹ́ ìyàwó kejì. Ẹni tó bá ti nígbàlà, a máa sọ òtítọ́ inú rẹ̀. Ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀, ẹni lẹ́yìn. Ǹjẹ́ o gbọ́ pé lágbájá ó tún ti ṣe báyìí? Mi ò fẹ́ gbọ́, òtí Jésù ni mo fẹ́ gbọ́. Ẹni tó nígbàlà kì í sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn. Tí kò ṣe ibi sí ẹnì kejì rẹ̀. Tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnì kejì rẹ̀. Lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Èyí sọ pé kì í tún ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìdòwòpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Àwọn ènìyàn kénìyàn kì í bá wọn ní iṣẹ́ òwò papọ̀. Ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, kí náà ń pè bẹ́ẹ̀. Ẹni tó kúnlẹ̀ tó sọ wípé Ọlọ́run pé títí màá fi ojú mi rí Jésù, ọ̀rọ̀ ìdíbàjẹ́ kò ní tẹnu mi jáde. Títí màá fi ojú mi rí Jésù, owó ẹ̀yìn mi ò jẹ́ fún ẹnikẹ́ni mọ́. Títí màá fi ojú mi rí Jésù, ìlòpẹ̀ pẹ̀lú ìyàwó oníyàwó tàbí obìnrin mìíràn tí kì í ṣe ìyàwó mi láé, mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n lẹ́yìn tí o bá ti ṣe ìpinnu bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí o fẹ́ wá iṣẹ́. Wọ́n sọ fún ẹ pé ní orílẹ̀-èdè wa yìí ó wá iṣẹ́. O mọ bọ́n ti ń ṣe ni? Mo mọ bọ́n ti ń ṣe. Mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ ni. O ò ríṣẹ́ ń gbà náà. Tàbí kò wáṣẹ lọ síbi kankan sọ pé iṣẹ́ wa. Ṣùgbọ́n ṣé o ti rí ọ̀gá wa? Mo ti rí wọn. Ìyẹn kọ́ la ń sọ. A mọ̀ pé o rí wọn ní ibi iṣẹ́. Ṣùgbọ́n ṣé o ti rí wọn lé? báwo.
1: Ọmọdé ni ọ ni o mọ bọ́n ṣe rí àgbàlagbà.
0: Wà ní ó ti bébí máa pa mí kú mo ti búra síbi ara mi. Mi ò sì ní yí padà. Àwọn tó fẹ́ lọ sọ́run nìyẹn. Ò ló sọ wípé ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà. Tàbí tó sọ pé láé mi ò jẹ́jẹ́ gbèsè léèsì mọ́. Tàbí pé olókùú sìnkú òkú ti kú láti ọdún mẹ́wàá sẹ́yìn. Bàbá ń joró lọ́rùn àpáàdì. Àwa láyé o bá ti ní náírà méjì tó tún lè wà ń jẹ wàá pè wọ́n jọ mo fẹ́ ṣèrántí bàbá tó kú ń jọ sí. Wọ́n tún mú aṣọ wọ́n tún máa pa màálùú bàbá sunkún ẹ̀yìn rẹ́rìn-ín. Ṣùgbọ́n pé ẹni tó ti do nígbàgbọ́ pé ó ti o bọ́n ṣe lójú ilé wà á tilẹ̀kùn ẹwà máa ka bíbélì wọ́n á kanlẹ̀kùn ǹjẹ́ wọ yóò gba wèrè mẹ́sìn bẹ́ẹ̀ ni. Wọ́n ní Paulu rí ẹ bàjẹ́ ẹ̀kọ́ àkọjúbà lórí jẹ́ bọ́n ṣe ń sọ fáwọn tó ajogún gbàlà nìyẹn. Wọ́n sọ fún Jésù wọ́n dúró níta wọ́n ní kan bá wọn mú ó dẹ̀ ti díta ṣẹ́jù. Mọ́ ṣe ń sọ fún àwọn tó ń lọ sọ́run nìyẹn. Ṣùgbọ́n ìwọ tó ti búra sí ibi ara rẹ wípé rárá o mi ò tún jẹ́ bá wọn lọ́wọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀ kò sì yí padà. Ẹni tí kò fi owó rẹ̀ gba èlé. Àwọn alájọ jọ mo fẹ́ ra maṣíìnì ìránṣọ ká máa da ọkọ fún ẹ ní náírà márùn-ún wàá lọ fi náírà kan dá àjọ ó lè wàá fi náírà mẹ́rin ra oúnjẹ tí ó yẹ kí náírà márùn-ún kí ó rà. Gbà tán á kó àjọ tán bá ti kó àjọ tó ti gba ọgọ́rùn-ún náírà tó ti ra nǹkan tó fẹ́ rà ó yá wàá sílé ẹ wàá lọ síbì kan ní kétu tí ò sẹ́ni tó mọ àdírẹ́sì ibẹ̀. Lágbájá tó kó àjọ ń kọ́ ó ti kúrò ń lù. Lágbájá yìí dẹ̀ ni ìtẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ó gbàdúrà ju kíni lọ. Ìwà olè kò sì kúrò lọ́wọ́ ẹ̀. Onígbàgbọ́ kì í bá wọn dájọ́. Báǹkì wà wọ́n máa ń fowó pamọ́ sí. Ọgbọ́n ayé ni ìrìn ayé àti ọ̀nà ayé sì ni àwọn àjọ wọ̀nyí. Ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n máa yá wọn lówó. A kò gbowó jọ. A gba ọgọ́rùn-ún lọ́wọ́ lágbájá ọgọ́ta lọ́wọ́ lágbájá ìgbà lọ́wọ́ lágbájá a kún ọjọ́ bó bá ti fẹ́ yá ìgbà pọ́hùn. A ní èlò ló máa san lórí ẹ̀ lẹ́yìn oṣù kan a yá ẹ pẹ̀lú owó èlé iṣẹ́ tó ń ṣe lọ́jọ́ ayé ẹ̀ nìyẹn. Onígbàgbọ́ kọ́ yẹn ọ̀lẹ kò lè ṣiṣẹ́ kò lè dáko kò lè ránṣọ. Òun ló máa kó account káàkiri iṣẹ́ kọ́ yẹn a kì í bá onígbàgbọ́ nírú ipò bẹ́ẹ̀. Ó ní kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀ ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Mo gbàgbọ́ wípé o wá sí yìí lónìí torí pé o fẹ́ wọ ìjọba ọ̀run. Ọlọ́run ò wá lónìí láti dá wa lẹ́jọ́ ọjọ́ ìdájọ́ wà níwájú. Èní jẹ́ ọjọ́ àánú èní jẹ́ ọjọ́ ẹ̀bẹ̀ èní jẹ́ ọjọ́ àdúrà èní jẹ́ ọjọ́ ta lè kégbe kátà lè kégbe pé Jésù wípé ṣàánú fún mi èmi ẹlẹ́ṣẹ̀ gba mí mo ṣe ríra mi ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti ń ṣògo wípé gbangba la máa jọ déjọba ọ̀run. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Jésù ò bá mi ní ipò àìmọ̀kan ṣùgbọ́n lónìí gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi pátápátá mo fẹ́ jẹ́wọ́ mo fẹ́ kọ̀ọ́lẹ̀ má tanra ẹ̀ jẹ o. Bó bá mẹ̀bí ẹ tó gbàdúrà tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kọ̀ sílẹ̀ Ọlọ́run á dáríjì ọ. Ṣùgbọ́n tó bá lọ sórí eékún ẹ tó ń gbàdúrà pé Ọlọ́run àwọn oṣó ni ò jẹ́ kí tèmi dáa
1: iwo nikan lo wa nigboro tawon osho nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e eh olorun eh baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o je bi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fo lorun pe olorun mo je bi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise e lori omo aka kuro patapata a fi eje Jesu Kristi we o tori pe Johannu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba ke pe oruko oluwa le agbala bi o ba je ke pe pelu okan otito pelu okan ronugbo ada pelu okan irele kepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan iwa ibaje to wa ninu aye asan ni faaji to wa ninu aye asan ni eni ti ko gbe okan re soke si awon kan asan won yi

세월의 멍 세월 기타의 갤라의 실에 세월 아티에 게티쿠로 리에누레 àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀ láti ní ilé láti ní owó láti ní ìyàwó bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́ ẹ̀jẹ̀ jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá má ṣe di aláfara kí o má bàa pòfo kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá, kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí òní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá òní padà. Bí àwọn ẹlẹ̀sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ wípé aláàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ wípé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò yẹ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kènìyàn. Gbàá gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronúpọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́, ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberi mo ni oruko Jesu se ise agbara re ni okan won je ki ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo pe pe won ti je opo si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisi ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo npe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asi nbe o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asi be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa ni enu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wi pe ona igbala wa bi a ba si ti so fun won ti a si n gbadura pelu won ti a n to won sona a n be wi pe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupo epo ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọkan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wi pe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orukorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wi pe gbogbo ẹ patapata le won kuro lẹyin wa ni oruko Jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ajẹ ki agbadura. Olorun alaanu, Olorun imole, awa siwaju yin loni lati keko oro yin. A n bebe wi pe awon ijinle ti o wa ninu oro yin ti o ti pamọ fun opolopo eniyan wi pe e o tan mole si oro yin ni asale yi ni oruko Jesu. Gbogbo ti o se sokunkun fun wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín àwọn nǹkan wọ̀nyí yóò yé wa yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kìí jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀ kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké kí a ba lè jẹ àǹfààní kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ni orúkọ Jésù Kristi Olúwa wa. lónìí à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ bíbélì wa bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyìí nínú epistole ti paul apostoli sí àwọn ará kolose a wà ní orí kìíní kolose síbẹ̀ lónìí à ń wo ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀ nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí apostoli paul ní sọ nípa ìṣípayé ẹ̀mí ọlọ́run nípasẹ̀ jésù kristi àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ bíbélì tí wọ́n ń kọ́ tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ ọlọ́run pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú bíbélì nípasẹ̀ jésù kristi ọmọ ọlọ́run ọ̀gá ògo mò ń kà fún ọ láti inú kólósì orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo ohun tí ń bẹ lé ọ̀run ohun tí ń bẹ ní ayé èyí tí a rí àti èyí tí a kò rí wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo àti fún òun sì wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ lè ohun gbogbo dúró ṣọ̀kan òun sì jẹ́ orí fún ara èyí ni ìjọ ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá àkọ́bí láti inú òkó wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí ó ń sọ nípa jésù kristi ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ bíbélì wọ̀nyí ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ bíbélì wẹ̀ pé gbogbo bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ jésù kristi bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin ó rí wípé bíbélì ń tẹnumọ́ ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí èyí ni bíbélì ó jẹ́ ìwé tí ó ń fi jésù hàn ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ jésù kristi ọmọ ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa láti májẹ̀mú láéláé láti genesis orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ni a ti ń sọ nípa jésù kristi wo genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ òun ó sì fọ́ lé orí ìwọ ó sì pa á ní gìgísẹ̀ bí o bá wo ọ̀rọ̀ ọlọ́run yìí ní fínífíní ó sọ nípa ejò láéláé ni ó sì sọ nípa obìnrin náà èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ èyí ni éfà ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ éfà bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀ bí a bá pe orúkọ rẹ̀ ṣáájú a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé nítorí náà gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀ irú ọmọ ọkùnrin ṣùgbọ́n ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ níhìn-ín ni ó pè ní irú ọmọ éfà èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wúńdíá láì lọ́kọ ní àti àkókò yìí ni a ti ń sọ nípa jésù kristi àwọn tí ó sì kọ ìwé májẹ̀mú láéláé bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa nípa jésù kristi bí o bá tún wo deuteronomy orí kejìdínlógún deuteronomy orí kejìdínlógún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún olúwa ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ nínú àwọn arákùnrin rẹ bí èmi òun ni kí ẹ̀yin kí o fetí sí gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ olúwa ọlọ́run rẹ ní horebo li ojo ajo ni we pe ma se je ki emi tun gbo ohun oluwa olorun mi mo be ni ki emi ki o ma ba ri ina nla yi mo ki emi ki o ma ba ku oluwa si we fun mi pe won wi rere li eyi ti won so emi o gbe woli kan dide fun won laarin awon arakunrin won bi iwo emi o se fi oro mi si li enu owo si so fun won gbogbo eyi ti mo pa lase yo si se eni ti ko ba peti si oro mi ti owo ma so li oroko mi emi o bere lowo re eyi ni atun so nipa Jesu Kristi Mose je ki o ni mo fun awon ju won yi we pe oun toka si enikan ti o dabi oun sugbon ti o ga ju oun lo oun toka si enikan ti o gbe dide laarin won wi pe eni yi ni o ni ekunrere oro olorun ekunrere ilana olorun ati wi pe nigba ti o ba de won peti si oro ti yo so eni yi ni an pe ni Kristi tabi Messiah na tabi Jesu Kristi Oluwa wa bi o ba wo orin Dafidi ori keji orin Dafidi ori keji ese ikeji la bi enu ko omo na lenu ki o ma se binu eyin a se segbe le ona na bi inu re ba ru die kiun ibokun ni fun gbogbo awon ti o gbeke won le eyi tun so nipa Jesu Kristi bi o ba npi si awon ti an ka dara dara mo ti ka lati ibere bibeli mo ti lo sinu Deuteronomy a se tun ti lo sinu iwe orin Dafidi ori bi gbogbo won bi won ti kenu jopo ti won sin so nipa Jesu Kristi ti won reti lakoko na sugbon bi o ba lo sinu Isaiah ori kesan lati ese kefa Isaiah je ki o ye wa lai si sugbon tabi ninu ohun ti o nso ninu Isaiah ori kesan ese kefa nitori abi omo kan fun wa a fi omo kunrin kan fun wa ijoba yo si wa li ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo olorun alagbara baba ayeraye omo alade alaafia ijoba yo si bi si alaafia ki yo ni pekun lori ite Dafidi ati lori ijoba re lati ma to ati lati fi idi re mule nipa idajo ati ododo lati sinsiye lo ami titi lai itara oluwa awon omogun yo se eyi ohun ti a se nka awon kan won yi si o leti ni wepe ki o le mo wepe lati ibere pepe ni olorun ti ni ipinu wepe owo ran Jesu Kristi awon elomiran o ro wepe nigbati Jesu Kristi wa wepe ko si akosile kikun nipa Jesu Kristi sugbon gbogbo iwe mimo le o je ki a mo wepe a ti reti Jesu Kristi lati majemu lai lai gbati a si fi Jesu han o si wa lati mu ohun gbogbo se gege bi akosile ti a ti ni bi o ba ranti nigbati Jesu Kristi jinde kuro ninu oko ti o n ba awon omo ihin re soro o n so fun wipe ohun gbogbo ti o sele o wa ni ibamu gege bi oro olorun wo apere yi ninu Luke ori kerin le ni ogun Luke ori kerin le logun lati ese ketadinlogbon o si bere lati Mose eyi ni lati inu iwe Mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re e je ki o ye wa daju wipe Jesu Kristi mo wipe gbogbo iwe ti o wa ninu majemu lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fi n lo sinu awon nkan wonyi bi o ba fe mo Jesu oni lati ka oro olorun oni lati ko eko oro olorun ki o yi oyeke yeke awon elomiran ma n fi eko bibeli jafara won si n so wipe won fe di alagbara ninu olorun a ko le di alagbara ninu olorun bi a ko ba mo Jesu jinle ju bee lo a ko si le mo Jesu jinle ju bee lo bi a ko ba ko eko oro olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pe kun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro olorun a ma n ko lorin we pe mo fe kin dabi Jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je we pe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pe kun ko si le se se fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pe kun bi ki ba se we pe o ko eko yanju nipa eni ti Jesu Kristi se a ma n ko lorin pelu we pe mo fe kin dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba se fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki a wa papa mo we pe ani lati ko eko oro Olorun yanju bi a ti mo Jesu Kristi si bi a ti n ko eko oro Olorun si be ni yo rorun fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fide isokan igbagbo ati imo omo Olorun titi a o fide okunrin titi a o fide iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbese aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun eje ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbese aye onigbagbo tooto bi a se ndagba ninu sisunmo Olorun si ni timotimo eje ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi a ba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi a ti so fun otele re we pe ni ilu Kolose ni a ti gbe awon kan dide ti Olorun ti n ko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wipe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wipe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni wipe won ni ifesemule iduro sese ninu igbagbo won o n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won sugbon o tun ranti wipe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi wipe Jesu Kristi o dabi eni wipe ko le to fun won wipe bi won ti n gba Jesu Kristi gbo lapa kan be ni o ye ki won ki o tun ma gba awon angeli gbo ki won ki o ma se awon nkan miran lati le ri wipe won de oju osun ti igbagbo bi o ba wo awon nkan ti awon eleko eke wonyi ti won mu wa si odo awon ara Kolose o ri wipe ese kan na ni o se awon omo Israeli ni aye atijo ninu majemu laelae nitori ohun ti awon eleko eke awon woli eke ti won so fun awon omo Israeli ni wipe Olorun Jehovah Olorun Abraham ti Isaki ati ti Jacob wipe ko to fun won wipe o ye ki won ki o to da awon nkan miran wo ki won ki o fi awon nkan miran kun ijewo igbagbo won bi o ba si wa awon omo Israeli

kí ó sì di gbígbẹ, li Olúwa wí. Nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì, wọ́n fi èmi orísun iyè sílẹ̀, wọ́n sì wá kànga omi fún ara wọn, kànga fífọ́ tí kò lè dá omi dúró. Èyí ni àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ Ọlọ́run, nítorí wípé nígbà tí a mú wọn jáde, kò sí ẹnikẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́, bí kìí ṣe agbára Ọlọ́run nìkan ṣoṣo. Nígbà tí a mú wọn jáde kúrò nínú Íjíbítì, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin ìṣẹ́gun, orin ìgbàlà sí Ọlọ́run wọn, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run tó fún wọn nínú ohun gbogbo, àti wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ṣùgbọ́n ìgbà kò pẹ́ títí tí àwọn kan fi pa wọ́n lọ́kàndà, tí wọ́n ṣí wọn nípò, tí wọ́n ń sọ fún wọn wípé Ọlọ́run tí ó mọ jáde kúrò nínú oko ẹrú wípé kò tó láti gbà wọ́n, àti wípé kò tó láti fẹ̀yìntì, láti gbẹ́kẹ̀lé. Èyí ni àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n fi lọ sínú ìbọ̀rìṣà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn olùrànlọ́wọ́ níbi tí kò sí olùrànlọ́wọ́. Èṣe yìí kan náà ni ó fẹ́ ṣe àwọn ará Kólósè, nítorí àwọn tí ó wá ń sọ fún wọn wípé Jésù Kristì nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn. Ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wípé nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn fún wa, tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti olùfúnni ní ìyè, àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wípé bí a bá jókòó ti Jésù Kristì nìkan ṣoṣo, wípé kò lè tó fún wọn. Ṣùgbọ́n èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì tó fi fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí, tí ó fẹ́ kí ó yí àwọn ará Kólósè wípé Jésù Kristì ó tó fún gbogbo wọn pátápátá. Nínú Kólósè orí kejì, nínú Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta, kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wípé kò tún sí ọgbọ́n ní ibòmíràn, kò tún sí ìmọ̀ ní ibòmíràn, kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú ibòmíràn, wípé nínú Jésù Kristì ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀, tí ó ń wá ọgbọ́n tàbí òye tàbí ìyè àníkẹ̀kún ní ibòmíràn, ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lí ara ìyára, ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún òye ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run àti gbogbo ìbùkún tí Ọlọ́run fẹ́ fún wa, wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún nǹkan wọ̀nyí ni ó wà, kí a má ba ṣìnà lọ, kí a má ba tún máa wá nǹkan mìíràn, kí a máa rò wípé Jésù tí a ti gbọ́ nípa rẹ̀ wípé kò tó fún wa. Nínú Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí fún yín, kí ẹ̀yin tí ó ní ànító nínú ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i nínú iṣẹ́ rere gbogbo. Bí o bá wo ẹsẹ̀ yìí dáradára, bí ó ti ń sọ nípa gbogbo oore ọ̀fẹ́, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító ní ìgbà gbogbo àti iṣẹ́ rere gbogbo. Ó sì fi àwọn nǹkan wọ̀nyí sí orí Jésù wípé nínú Kristì ni a ní gbogbo àwọn ẹ̀kún nǹkan wọ̀nyí, ni wọn ó sì máa bí si bí a bá gba Jésù Kristì gbọ́, wípé kò sí ohun kan tí a fẹ́ ní tí a kò lè ní ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú Jésù. Nínú Éfésù orí kẹta, Éfésù orí kẹta láti ẹsẹ̀ ogún, ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí a ń béèrè tàbí tí a ń rò lọ, gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa? Ohun tí a ṣe ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí ni pé kí ó lè yí ọ dájúdájú wípé kò sí agbára ní ibòmíràn.

0: Jẹnẹsìsì orí ìkẹtàdínlọ́gbọ̀n. Ó sì ṣe tí Isaac gbó tí ojú rẹ̀ sì ń ṣe bàìbàì tó bẹ́ẹ̀ tí kò lè ríran. Ó pe Esau ọmọ rẹ̀ àkọ́bí, ó sì wí fún un pé ọmọ mi. Òun sì dá ní òun pé èmi nìyí. Ó sì wí pé wò ó ná, èmi di arúgbó, èmi kò sì mọ ọjọ́ ikú mi. Ǹjẹ́ ní ìsinsìnyí èmi bẹ ọ, mú ohun ọdẹ rẹ, apó rẹ àti ọrùn rẹ, kí o sì jáde lọ sí ìgbẹ́, kí o sì pa ẹran ìgbẹ́ fún mi wá, kí o sì ṣe ẹran àdídùn fún mi bí irú èyí tí mo fẹ́, kí o sì gbé ìtọ̀ mi wá, kí èmi kí o jẹ, kí ọkàn mi kí o súre fún ọ, kí èmi tó kú. Rebeka sì gbọ́ nígbà tí Isaac ń wí fún Esau ọmọ rẹ̀. Esau sì lọ sí ìgbẹ́ lọ ṣọdẹ láti pa ẹran ìgbẹ́ wá. Rebeka sì wí fún Jakobu ọmọ rẹ̀ pé wò ó, mo gbọ́ bàbá rẹ̀ wí fún Esau arákùnrin rẹ̀ pé mú ẹran ìgbẹ́ fún mi wá, kí o sì ṣe ẹran àdídùn fún mi, kí èmi kí o jẹ, kí èmi kí o súre fún ọ níwájú Olúwa ṣáájú ikú mi. Ǹjẹ́ ní ìsinsìnyí ọmọ mi, gbọ́ ohùn mi gẹ́gẹ́ bí èmi ó ti pàṣẹ fún ọ, lọ ní ìsinsìnyí sínú agbo ẹran, kí o sì mú ọmọ ewúrẹ́ méjì dáradára fún mi láti ibẹ̀ wá. Èmi ó sì sè wọ́n ní ẹran àdídùn fún bàbá rẹ̀ bí irú èyí tí ó fẹ́. Ìwọ sì gbé tọ bàbá rẹ̀ lọ kí ó lè jẹ, kí ó lè súre fún ọ, kí òun tó kú. Jakobu sì wí fún Rebeka ìyá rẹ̀ pé kíyèsí, ènìyàn onírun ni Esau arákùnrin mi, alára ọ̀bọ̀rọ̀ sì ni èmi. Bóyá bàbá mi yóò fọwọ́ bà mí, èmi ó sì dàbí ẹlẹ̀tàn fún un, èmi ó sì mú ègún wá sí orí mi, kì yóò ṣe ìbùkún. Ìyá rẹ̀ sì wí fún un pé lórí mi ni kí ègún rẹ̀ wà, ọmọ mi, ṣàgbọ́ ohùn mi, kí o sì lọ mú wọn fún mi wá. Ó sì lọ, ó mú wọn, ó sì fà wọ́n tọ ìyá rẹ̀ wá. Ìyá rẹ̀ sì ṣe ẹran àdídùn bí irú èyí tí bàbá rẹ̀ fẹ́. Rebeka sì mú ààyò aṣọ Esau ọmọ rẹ̀ ẹ̀gbọ́n tí ó wà lọ́dọ̀ rẹ̀ ní ilé. Ó sì fi wọn wọ Jakobu ọmọ rẹ̀ àbúrò. Ó sì fi awọ àwọn ọmọ ewúrẹ́ wọn nìbò ní ọwọ́ àti sí ọ̀bọ̀rọ̀ ọrùn rẹ̀. Ó sì fi ẹran àdídùn náà àti àkàrà tí ó ti pèsè lé Jakobu ọmọ rẹ̀ lọ́wọ́. Ó sì tọ bàbá rẹ̀ wá, ó wí pé bàbá mi. Òun sì wí pé èmi nìyí. Ìwọ ta ni ìnì ọmọ mi? Jakobu sì wí fún bàbá rẹ̀ pé èmi Esau àkọ́bí rẹ̀ ni. Èmi ti ṣe gẹ́gẹ́ bí o ti sọ fún mi. Dìde jókòó, èmi bẹ̀ ọ́, kí o sì jẹ nínú ẹran ìgbẹ́ mi, kí ọkàn rẹ̀ lè súre fún mi. Isaac sì wí fún ọmọ rẹ̀ pé èyí ti rí tí ìwọ fi tètè rí bẹ́ẹ̀ ọmọ mi. Òun sì wí pé nítorí tí Olúwa Ọlọ́run rẹ̀ mú tọ̀ mí wá ni. Isaac sì wí fún Jakobu pé èmi bẹ̀ ọ́, súnmọ́ mi, kí èmi kí o fọwọ́ bà ọ́, ọmọ mi, bí ìwọ ṣe Esau ọmọ mi ní tòótọ́, bí bẹ́ẹ̀ kọ́. Jakobu sì súnmọ́ Isaac bàbá rẹ̀, ó sì fọwọ́ bà á, ó sì wí pé ohùn Jakobu ni ohùn, ṣùgbọ́n ọwọ́ ni ọwọ́ Esau. Òun kò sì mọ̀ ọ́ nítorí tí ọwọ́ rẹ̀ ṣe onírun bí ọwọ́ Esau arákùnrin rẹ̀. Bẹ́ẹ̀ ni ó súre fún un. Ó sì wí pé ìwọ ni Esau ọmọ mi ní tòótọ́. Ó sì wí pé èmi ni. Ó sì wí pé pé súnmọ́ ọ̀dọ̀ mi, èmi ó sì jẹ nínú ẹran ìgbẹ́ ọmọ mi, kí ọkàn mi kí ó lè súre fún ọ. Ó sì gbé súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì jẹ, ó sì gbé ọtí wáìnì fún un, òun sì mu. Isaac bàbá rẹ̀ sì wí fún un pé súnmọ́ ìhín ní ìsinsìnyí ọmọ mi, kí o sì fi ẹnu kò mí ní ẹnu. Ó sì súnmọ́, ó sì fi ẹnu kò ó ní ẹnu. Ó sì gbọ́ òórùn aṣọ rẹ̀, ó sì súre fún un, ó sì wí pé wò ó, òórùn ọmọ mi, ó dàbí òórùn oko èyí tí Olúwa ti bù sí. Ọlọ́run yóò sì fún ọ nínú ìrì ọ̀run àti nínú ọ̀rá ilẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọkà àti ọtí wáìnì, kí ènìyàn kí ó máa sìn ọ́, kí orílẹ̀-èdè kí ó máa tẹríba fún ọ. Máa ṣe Olúwa àwọn arákùnrin rẹ, kí àwọn ọmọ ìyá rẹ kí ó tẹríba fún ọ. Ìfibú ni àwọn ẹni tí ó fi ọ bú, ìbùkún sì ni fún àwọn ẹni tí ó súre fún ọ. Ó sì ṣe bí Isaaki ti parí ìrẹ̀sù fún Jakobu, tí Jakobu sì fẹ́rẹ̀ má ìjáde tán kúrò níwájú Isaaki bàbá rẹ̀, ni Esau arákùnrin rẹ̀ wọlé dé láti ìgbẹ́ ọdẹ rẹ̀ wá. Òun pẹ̀lú sì ti ṣe ẹran àdídùn, ó sì mú tọ bàbá rẹ̀ wá. Ó sì wí fún bàbá rẹ̀ pé kí bàbá mi kí ó dìde, kí ó sì jẹ nínú ẹran ìgbẹ́ ọmọ rẹ̀, kí ọkàn rẹ̀ lè súre fún mi. Isaaki bàbá rẹ̀ sì bí pé ìwọ ta ni ìnì? Òun sì wí pé èmi Esau ọmọ rẹ̀ àkọ́bí ni. Isaaki sì wárìrì gidigidi ré kọjá, ó sì wí pé ta ni ńlá, ta ni ẹni tí ó ti pa ẹran ìgbẹ́ tí ó sì gbé ìtọ̀ mi wá? Èmi sì ti jẹ nínú gbogbo rẹ̀, kí ìwọ kí ó tó dé, èmi sì ti súre fún un, ní tòótọ́ a ó sì bùkún fún un. Nígbà tí Esau gbọ́ ọ̀rọ̀ bàbá rẹ̀, ó fi ìgbé ńlá ńlá ta, ó sì sun ẹkún kíkorò gidigidi, ó sì wí fún bàbá rẹ̀ pé súre fún mi àní fún èmi pẹ̀lú bàbá mi. Ó sì wí pé arákùnrin rẹ̀ fi èrú wá, ó sì ti gba ìbùkún rẹ̀ lọ. Ó sì wí pé a kò àpè orúkọ rẹ̀ ní Jakobu ǹdan, nítorí ó jì mí ní ẹsẹ̀ ní ìgbà méjì yìí. Ó gba ogún ìbí lọ́wọ́ mi, sì kíyèsí ní ìsinsìnyí, ó sì gba ère mi lọ. Ó sì wí pé ìwọ kò apa ère kan mọ́ fún mi. Isaaki sì dáhùn, ó sì wí fún Esau pé wò ó, èmi ti fi òun ṣe Olúwa rẹ̀. ati gbogbo awon arakunrin re ni emi ti fi se iranse re ati oka ati oti wine ni mo fi gbe ewo ni emi wa se fun ni isisiyi omo mi Esau si wi fun baba re pe ire kan soso ni oni iwo baba mi sure fun mi ani fun mi pelu baba mi Esau si gbe ohun re soke o sokun Isaaki baba re si down o si wi fun pe wo ibujoko re yo je ora ile ati ibi re orun lati oke wa nipa ida re ni iwo ma gbe iwo si ma sin arakunrin re yo si se nigbati iwo ba di alagbara tan iwo ja ajaga re kuro ni orun re Esau si korira Jakobu nitori ire ti baba re su fun Esau si wi ni okan re pe ojo opo baba mi sumo itile nigba na ni emi o pa Jakobu arakunrin mi a si so oro Esau akobi re wonyi fun Rebeka oun si ranse o si pe Jakobu omo re aburo o si wi fun pe kiyesi Esau arakunrin re ntu ara re ninu nitire lati pa o nje ni isisiyi omo mi gbo ohun mi si dide sato labani arakunrin mi lo si arani ki o si ba joko ni ijo melo kan titi ibinu arakunrin re yo fi tuka titi inu arakunrin re yo fi tutu si o ti yo si fi gbagbe ohun ti o fi se nigba na ni emi o ranse mo lati ibe wa e se ti emi o fi fe eyin mejeji ku ni ijo kan soso Rebeka si wi fun Isaaki pe agara aye mi ma dami nitori awon omobinrin Heti bi Jakobu ba fe aya ninu awon omobinrin Heti bi iru awon wonyi se ninu awon omobinrin ile yi aye mi o ati ri
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Bi abari enikeni ti o ni ibere ani anfani lati fi han nipa gbegbe owo wa soke laarin awon odo se ani ibere arakunrin ti o nawo soke ni
3: ekaro sir
4: ekaro
3: ni ozo ya ko wa nipa asotele nipa idajo awon lai sirudo gege bi christian mo fe bere nitori pe o ma je nkan to ma nporu nigba mi to je ke abagbase nigba ta bagbase gege bi ise wa ma fun wa ni wahala gidi gan ise refrigerator air condition no ma fun wa wahala gidi gan te bi pe to ba di pe ati ise yen ton ni shop to je pe ise ide n sise dada igba ta ba gbe lo sile won customer ise yi ko to ba ri be ko ni sise o de pe awon ise o de ma fun wa wahala gan gidi to je pe ati mo orun ta le gbase awon ise yi won an bere nitori pe igba mi gan tori wahala yi a ma fi owo le awon materials ta ma ra yan ma fun owo le to bi pe to ba di ko wa ni problem leyin yen a lo gbe ise yen awa sese lo se owo ti agba yen a fi lo sise yen so ibe o ye mi mo te ba le ran mi lowo ke to wa bi a se le ma sise yen to je pe ko fi ni a fi le ma se ododo ninu awon ise ti a nse yi
2: bawo ni ibere ti en bere bawo lo se jemo ohun ti a ko loni
3: ehun to fi jemo ohun ti a ko loni ninu iwe abakuku yen ori keji yen ti a ba wo ese kesan yen ni ese kesan oni egbe ni fun awon eni ti nje ere ajekuje si ile re ki o le ki o ba le gba ite re ki ibi giga ki o le ba gba sile kuro lowo ibi so ibi ti mi mo ti mu bere mi jade ni pe ere ajekuje to le pe awa nsise ba se nsise gege bo ran olorun won so fun wa pe an lati ma so to ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wáwó yẹn fún àwọn wàhálà a máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lé a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
2: Ẹ ṣe púpọ̀ nínú Abakoko orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí o lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí o lè bá gbà sílẹ̀ kúrò lọ́wọ́ ibi ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe èyí ni ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn ó sọ fún wa pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan o ni idajo olorun o wa lori awon eniyan be bi o ba wo owe ori ikokanla ese ikini owe ori ikokanla ese ikini osuwon ike irira ni loju olowa sugbon osuwon otito ni didun inu re bi aban fe se ise o ye ki a je eni ti o nse ise wa pelu ogbon pelu eto pelu imoye lori ohun ti a nse bi o ba ri wi pe o fe tun ero se o si mo wi pe ohun to ra bi o ba je oju lowo irin ise to ra lati fi dipo awon kan to baje ninu ero se o mo wi pe awon ayida yida awon panda won po ni poro bi o ba je wi pe oju lowo lo fe ra o mo wi pe oye ti o ra oju lowo yi o yato si awon ida awon kan ti won ti da nitori be o fi owo ti o ye lori ise to nse ki o ba le ni ere nitori pe eni to nse ise o fe jere a o so wi pe ki a ma jere ise ta nse ere je ku je ti a fe di olowo ojiji oun ni olorun so fun a wi pe ko to nitori be bi o ba ri o pe ninu ise to nse ere to nje o je ere ti o mo niwon eyi o ba wi idajo olorun ko si si nbe se o ti ye arakunrin
3: ben o ye mi sir
2: aha laarin awa agba se ani ibere arabirin e se ki e
4: karo
2: e karo
4: yes sir ibere mi wa lati ibi kika wa nipa wi pe egbe ni fun eni ti o fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki gba tin ba waasu fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wi pe se awon to nse oti yen sa ti lo waasu fun won na won ti gba iwaasu won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di pe o fi ona igbe yi sile
2: bina ba joni jo omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wipe ohun nilo igbala nitooto ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronupo ada nitooto ni awon wonyen won nilo ronupo ada ohun paapa ti en ku asu si o ye ki o na ki o ronupo ada sugbon ki o ma deja ki o ma so wipe bi o ba ye ki ronu po ada awon to nse oti na nko a o so fun wipe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wipe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu po ada nitori be ohun to ye ki e se ni wipe ki e ma gbadura fun ki e si ma te mo leti wipe bi idajo yi o ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re niwaju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wi pe nitoto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wi pe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronupo ada bi o ba se ronupo ada agbere olorun je wo pe olorun yo dariji ohun papa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronupo ada arabirin so ti ye yin
4: o ye mi ese sa
2: ese popo arakunrin ti o wa nbe
5: e karo sa
2: e karo
5: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menuba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni oti mu ti o ti je pe won pe won fi ni oyun ibanu je fun baba won ibere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi da won omo noti eni won fa gan fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o duro ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo Abraham nje awon mare ni ope ko ni abi ko fi eko oro Olorun ko won jile jile debi pe won fi wuru iwa bayi
2: Lot ti koja lo awon omo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon to wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
5: rara sir
2: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni we pe awa ti an gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ke a se ki Olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki aju ti loti ati awon omo e ti won ti koja lo ti ayeraye nitori pe ibi ti igiba wo si ibe ni ora si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti ani atunse lo ye ka be Olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n bi Olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a kara maisi ki igbala ti wa arakunrin soye yin
5: oye mi
2: e je adide do lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo Olorun loni ni bo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi Lot awon omo re tabi Noah tabi awon elomiran tabi Dafidi tabi Abraham ki a fi won sile ki a ronu oro tara wa nje a ti ni igbala nje a ti kepe Olowa nje a je ti Olorun nje a ti ronu ko ada nje mi Olorun sakoso igbesi aye wa

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí, a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní, nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí, ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní, kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní, ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè

that èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa ani láti ronú pọ̀dà kí a gba Jésù gbọ́ kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa bí a bá kọ ìfẹ́ náà a ó pàdánù iyì àti ìbùkún ayérayé nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ ó ń tẹnumọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́ tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́ ìgbàlà ìyè ayérayé ìyè ànípẹ̀kan yóò jẹ́ tiwa nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànípẹ̀kan nípasẹ̀ Jésù Kristì Olúwa wa ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wípé ìyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́ àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní ìyè ànípẹ̀kan a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta ìkíní ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristi nítòótọ́ ni Kristi fẹ́ràn wa nítòótọ́ ni Kristi kú fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ̀ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a má ṣe aláìnáání ìfẹ́ Kristi yìí ìbànújẹ́ ayérayé ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀ ìkejì iyè àìnípẹ̀kan nípasẹ̀ ìfẹ́ Kristi iyè àìnípẹ̀kan nípasẹ̀ ìfẹ́ Kristi ìkẹta ìfẹ́ àtọkànwá sí Ọlọ́run nítorí Kristi ìfẹ́ àtọkànwá sí Ọlọ́run nítorí Kristi kí a lọ sí ipa àkọ́kọ́ ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristi kí ó yé wa fún pé ẹnì kọ̀ọ̀kan wa wípé Jésù Kristi fẹ́ràn wa Ọlọ́run fẹ́ràn ẹnì kọ̀ọ̀kan wa kí a má ṣe rí ẹnikẹ́ni tí ó ń sọ wípé bóyá ìfẹ́ Ọlọ́run kò ṣàn dé ọ̀dọ̀ òun tàbí ìfẹ́ Ọlọ́run kò dé ibi ilé òun nínú Máàkù orí ìkẹwàá Máàkù orí ìkẹwàá ni a ti ń ka ìtàn ọ̀gbẹ́ni kan níbẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàdínlógún ó ní bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà ẹnìkan sáré tọ̀ ọ́ wá ó sì kúnlẹ̀ fún un ó bi í léèrè wípé olùkọ́ni rere kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyì àìnípẹ̀kan níhìn ni a rí wípé ohun tó ń dun ọ̀gbẹ́ni yìí lọ́kàn ni wípé ó mọ̀ wípé ayé yìí kì í ṣe àwa ìlọ àti pé bí a bá kúrò nínú ayé yìí kì í ṣe ibìkan náà ni gbogbo wa ó lọ wípé àwọn kan wọn ó jogún iyì àìnípẹ̀kan ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé àwọn mìíràn wọn ó jogún ìyà àìnípẹ̀kan ìpọ́njú ayérayé eléyìí ni ó mú kí ọkùnrin kí ó máa béèrè wípé olùkọ́ni rere ó ṣeé ṣe kí ó ti máa gbọ́ nípa Jésù ó sì ti wo ìgbésí ayé rẹ̀ ó sì mọ̀ wípé ó yàtọ̀ sí àwọn oníwàásù tí wọ́n wà ní àyíká ó mọ̀ wípé ó ṣeé ṣe fún olùkọ́ni yìí láti tọ́ òun sí ọ̀nà tí ó mú ẹsẹ̀ òun lé ìyè ànípẹ̀kan èyí ni ó fi ń béèrè ìbéèrè tó tọ́ ó sì ń béèrè lọ́wọ́ ẹni tó tọ́ ó wá sí orísun ìyè ànípẹ̀kan láti béèrè wípé kí ni n ó ṣe tí wọ́n lè ní iyì àìnípẹ̀kan Jésù kò fi fepo bọyọ̀ ó sọ fún un ní gbangba wípé ó ní ohun tí ó ní láti ṣe ní ẹsẹ̀ ìkọkàndínlógún ìwọ̀sàmù òfin má ṣe panṣágà má ṣe panìyàn má ṣe jalè má ṣe jẹ́rìí èké má ṣe rẹni jẹ bọ̀ fún bàbá ohun ìyá rẹ èyí ni apá kìíní ohun tí Jésù ń sọ fún un ó rí i wípé níhìn Jésù ń wo àwọn òfin mẹ́wàá ó sọ nípa èyí tó jẹ mọ́ ti arákùnrin wa ṣùgbọ́n ó fi ti Ọlọ́run ó fi sí apá kan ó fẹ́ kí ọkùnrin yìí ó fẹ́ kí ó gbé wọn yẹ̀wò ní kọ̀ọ̀kan ó sọ fún

Jẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní ìdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà. Wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Egypti nínú ìpọ́njú ńlá ni Ọlọ́run sọ fún Mose àti Aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Egypti. Yẹ kí o ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Egypti, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú, àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mose àti Aaroni sí wọn, ó ṣeé ṣe wípé ìdílé tí o ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí wo nísàn. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypti, ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Egypti, ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó, tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ Egypti ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Israẹli wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypti pé, jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí àwọn Mose àti Aaroni, bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn? Kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Israẹli ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé. Wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run, wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Mose ń gbọ́, bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Aaroni ń gbọ́. Mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí, ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé, kí Ọlọ́run kí ó bá mú o kúrò ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkejì, oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín, òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Egypti láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Egypti kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí, nítorí pé láìmọ̀ Jésù ò ní ìyè. Láìmọ̀ Jésù, ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn, ni Ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn. Àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn. Ní ọjọ́ tí o bá Jésù pàdé, ní ọjọ́ náà ni ìyè àìnípẹ̀kun, ìgbésí ayé tòótọ́, ìgbésí ayé rere, ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ. Ní àkókò náà ni Ọlọ́run rán Mose àti Aaroni sí àwọn ọmọ Israẹli. Èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin, bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ, kí òun àti aládùúgbò rẹ̀ kí ó súnmọ́ etí ilé rẹ̀.

bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀ ni kí ẹ̀ṣirò ọ̀dọ́ àgùntàn náà àìlábòkò ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan ẹ̀yin ó mu nínú àgùntàn tàbí nínú ewúrẹ́ ẹ̀yin ó fi pamọ́ títí di ijọ́ kẹrìnlá oṣù náà gbogbo àgbájọ ìjọ Ísírẹ́lì ni yóò sì pa á lé àṣálẹ́ wọn ó mú nínú ẹ̀jẹ̀ náà wọn ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹrígbà ilé wọn nì nínú èyí tí wọn ó jẹ́ wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà àti àkàrà èwo ewébẹ̀ kíkorò ni kí ni wọn ó fi jẹ́ èyí ni ìlànà tí a fún àwọn ọmọ Ísírẹ́lì tí a ń pè ní àjọ ìrékọjá ohun tí a sọ fún ọ ni wípé ìdájọ́ ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní ilẹ̀ Íjíbítì kí ìdájọ́ yìí kí ó lè rí wọn kọjá kí àwọn ìpọ́njú láwọn yìí kí ó lè rí àwọn ọmọ Ísírẹ́lì kọjá ohun ni a sọ fún ọ wípé ó yẹ kí wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn kan jáde ọ̀dọ́ àgùntàn yìí láti jẹ́ aláìléèrí ó ní láti jẹ́ èyí tí ó mọ́ ó ní láti jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú olúwa a sì sọ fún ọ wípé wọn ó pa ọ̀dọ́ àgùntàn náà pé bí a bá ti pa á a ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú àwo kòtò lẹ́yìn ìgbà náà lẹ ó fi ewé hísòpù a ó tẹ́ bọ inú ẹ̀jẹ̀ náà a ó sì fi wọ́n àtẹ́rígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn ní ìwọ̀n yìí ní bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ èyí yóò jẹ́ kí ó mọ̀ dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Egypt kọjá wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn wo ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ìkẹtàlélógún ó ní nígbà náà ni Mose pé gbogbo àwọn àgbà Ísírẹ́lì ó sì wí fún ọ pé ẹ jáde lọ yín mú ọ̀dọ́ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín kí ẹ sì pa ìrékọjá náà ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpù ẹ ó tẹ́ bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀ nítorí tí olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà kì yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run láti dá wọn lẹ́jọ́ kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́ báyìí ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíbítì kọjá àwọn ọmọ Ísírẹ́lì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn ẹ jẹ́ kí a wò ó ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn èyí ni yóò jẹ́ fún ìgbàlà wọn rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n aláìléèrí bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì wò ó ní Exodu lẹ́ẹ̀kan sí i Exodu orí kejìlá láti ẹsẹ̀.
ikefa eyin o si fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo si pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se we pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinthi kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ati fi irekoja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti an so nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si Exodus ori kejila ese ikarun Exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israeli ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerindinlogbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wi pe eje yebiye yi ni a fi gba wahala kuro lowo idajo olorun ninu Peteru kini ori kini ese ikokandinlogun Peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi awon elomiran ma gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati inu obirin elese ni
nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aileri ailegan nitori be ni o fi je wipe Jesu Kristi ni kan sosho o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo se ranti wipe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko ire koja lasiko awon omo Israeli ranti ni eketa wipe apiesi keta ti o ye ki ani wo Exodus ori kejila ese ikerin dini adota Exodus ori kejila ese ikerin dini adota ni lekan le o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode kuro ninu ile na be li eyin ko gbodo fo okan ninu egungun re eyin ko gbodo fo okan ninu egungun re tani eyi n toka si nitori pe ankeko nipa odo agutan ti apa ni asiko igbesi aye omo Israeli nipa ise yi to je pe won ni igbala won ni idande asigba won kuro ninu iponju nla ti o wa ni ile awon ara Egypt ni akoko na aso we pe odo agutan yi ti a fi robo fun won won ko gbodo fo egungun re tani eyi n toka si je ke a wo Johanu ori ikokandilogun ese ketale logbon sugbon nigbati won de odo Jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerin dilogoji nkan won yi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wipe Jesu Kristi ni odo agutan na nitori wipe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon won yi ni a ri ninu majemu titun ti o n toka si Jesu Kristi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon nkan ti o wa ninu aye afiyesi kerin eje ti a ta sile yi ko to bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi ko to ikeji o pe odo agutan na lati je alailaboko alaileri alailegan eyi ko to iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a n so fun a wipe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o ti le je wipe a ti pa odo agutan na bi o ti le je pe a ti gba eje re si ibi kan bi o ti le je wipe a ti se awon nkan wonyi gege bi ilana oro Olorun bi a ko ba lo eje yi gege bi Olorun ti pa lase sibe sibe awon eniyan wonyi ba se pe patapata wo Exodus ori kejila Exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo e o si fi bo eje ti o wa ninu awo koto LCP eje naa ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje naa lara aterigba ati lara opo iha mejeji Olowa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin
ohun ti a so ni wipe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olopanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti a nso fun wa lati enu Jesu Kristi oro olorun ti o ranse si wa onu ye ki a gba si okan wa eyi ni o n toka si wi pe bi a ti wa labe ami eje Jesu Kristi nipa igbagbo be ni a n lati fi odiwon aye wa si oro olorun be ni a n lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wa wi pe oro na ti emi n so fun yin iyi ni o ni emi si ni pelu
ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje jesu sugbon iwa buburu e ti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti a n ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ese sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Kristi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Kristi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Kristi ejo lailae ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye
àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a ń fi wé àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n jọba ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀ nípa ariwo wọn nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀ lọ́pọ̀ kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀ bí ìjì bá ń jà fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nítorí wípé òjò ìdájọ́ ọlọ́run òjò àjàkálẹ̀ àrùn ìjì àìsàn ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀ bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn bí àrá bá sán bí tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé ó mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn nítorí bẹ́ẹ̀ kíá ni ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wá tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù kí a sá wá sí ibi ìtí àánú kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́ nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà ẹ jẹ́ kí a wo Dáfídì orin Dáfídì orí kejìdínní ọgọ́rin orin Dáfídì orí kejìdínní ọgọ́rin kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ ìkọkàndínní àádọ́ta ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí wá sí wọn lára ìrunú ìkanú ìpọ́njú nípa ríran áńgẹ́lì ibi sínú wọn èyí ń sọ nípa àwọn ọmọ ísírẹ́lì èyí ń sọ nípa àwọn ọmọ egypt ṣègáfà fún mi àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú ìbínú gbogbóná ọlọ́run ìkanú àti ìpọ́njú púpọ̀ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ìdáǹdè ìpamọ́ ìgbàlà ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀ ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà wọ́n bọ́ sí ìdájọ́ ìdájọ́ nínú ayé yìí èyí ni ipa ìkíní èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá ìdájọ́ ti inú ayé yìí ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀ bí o bá wo Exodus ń sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ egypt wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́ kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ ísírẹ́lì àti ti egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà ìpọ́njú wà àìsàn wà èṣe jàǹbá púpọ̀ ló wà ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ nínú Exodus orí 15 ẹsẹ̀ 26 ó sì wípé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohun olúwa ọlọ́run rẹ tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ mọ́ èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì
ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le Olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara awon aisan ko gbogun aisan ti pani lo wa lara awon bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli wonyi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan wonyi egberun lona egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta ije re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo won kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba ti n je o ti o ti n kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje naa gbagbo ninu eje naa ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo ayeraye ti n bo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo ayeraye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o gbagbo ninu eje naa ti a ta sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan naa ti a ta sile ni yo wo san
ṣùgbọ́n rántí wípé bí ẹ ṣe bá ń bẹ lé ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yówù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò rí ọ kọjá, wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọ̀hún bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbélébó. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébó, wípé ní tòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébó àti ìgbàlà wa dúró lé lórí. À ń bẹ̀ yín wípé a ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ọkọ wa nínú ọ̀rọ̀ yín. Lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀ yín wípé gbogbo nǹkan wọ̀nyí ni ẹ ó lè jáde pẹ̀lú agbára ẹ̀mí. Lórúkọ Jésù. Wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là ìgbésí ayé tí ó yẹ ọmọ Ọlọ́run, ẹ ó fún olúkúlùkù wa. Lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. A mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí, a ń fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ròdó lé lórí àgbélébó àti ìgbàlà wa. Àgbélébó àti ìgbàlà wa. Nínú Àìsáyà orí ìkẹta lé ní àádọ́ta, láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà, ó ní lóòótọ́, ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a paálé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mọ́ wa lára dá. Gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn, olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀, Olúwa sì mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀. Nínú Májẹ̀mú Titun ní Pétérò kìíní ni a ti ń ka orí kejì. Pétérò kìíní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹni tí òun ti kára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, èyí ni lórí igi àgbélébó, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mọ̀ yín lára dá. Bí a bá ń sọ nípa àgbélébó, kìí ṣe wípé igi tí Jésù kú, lórí igi tí Jésù kú nìkan là ń sọ̀rọ̀ rẹ̀. Bí a bá ń sọ nípa àgbélébó yìí tí ó jẹ́ ògúnnágbòǹgbò fún ìgbàlà ẹnìkọ̀ọ̀kan wa, a ń sọ nípa ìjìyà Kristì, nípa ìjàporo Kristì, nípa ìfaradà ìrora Kristì, ìkérora ìkóró àti ìróbọ Kristì tí ó ṣe fún wa lórí igi ìbànújẹ́ kan tí a ń pè ní àgbélébó, lórí òkè kan tí a ń pè ní Calvary. Bẹ́ẹ̀ sì ni ikú oró tí a ń sọ nípa rẹ̀ yìí, èyí ni ikú oró Jésù Kristì lórí igi àgbélébó, kò ṣe èṣì rárá, nítorí a ti sọ tẹ́lẹ̀ nípa rẹ̀ láti àtẹ̀tẹ̀kọ́ṣe nínú Bíbélì. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáradára, ó rí wípé láti ìbẹ̀rẹ̀, nígbà tí ènìyàn ti ṣubú, ni a ti sọ nípa ikú Jésù. A tilẹ̀ sọ wípé ṣe ni a ó kan Jésù Kristì mọ́gi. Bí o bá wo Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní èmi ó sì fi ọ̀tá sàárín ìwọ àti obìnrin náà. Ọlọ́run bá Sàtánì tí ó fi ara hàn ní ẹbí ejò níhìn-ín, Oni emi o fi ota sarin iwo ejo lailai ni ti se esu ati obirin na ati sarin iru omo re ati iru omo re owo fo li ori iwo si pa ni gigise wipe a o pa omo Maria omo obirin na a o pa ni gigise eyin toka si ikanmo agbelebo ikanmogi ti Jesu se fun wa ni ori igi agbelebo fun igbala wa fun imukuro ese wa ki o le ye wa wipe ohun ti an so nipa agbelebo ati igbala wa wipe ki se ohun to sadede wa tabi ohun to sese a o tile ri oro ti Jesu so lori igi agbelebo a o ri ninu akosile nibi egba odun ki Jesu Christi ki o to de ninu ori Dafidi aoka awon ese die lati je ki o ye wa wi pe bi amotele olorun ohun ti a ti so tele we pe yo sele ni o si se pataki to be ge ti olorun ti o fi ko awon nkan wonyi ninu iwe mimo ni opolopo odun ki Jesu to de ori Dafidi ori kejilelogun ese ikini bi o ba je eni ti o ti mo itan iko Jesu awon ese ti an ka yi ko ni se ajeji fun rara o ni olorun mi e se ti iwo fi ko mi sile oran ti we pe awon oro wonyi ni Jesu Kristo lo wa wa nigbati o ku lati se ise ase pe igbala wa ni o so lori igi agbelebo ese ikeje o ni gbogbo awon ti o ri mi n fi mi rerin eleya won yo shoti ete won won mi ori won pe je ki o gbekele olowa ohun o gbaala je ki o gbaala nitori inu re dun si yi ni bi won fi bi won tin se eleya Jesu nitori we pe o ku iku oro iku ibanoje fun enikokan wa ni ese ikerindinlogun ni o nso we pe nitori awon aja yimika ijo eniyan boboru ti kamimo won lumi li owo won si lumi li ese wipe won lu ohun li owo pelu iso won lu li ese pelu iso eyi n toka si iku ori igi agbelebo ni ese kejidilogun oni won pin aso mi fun ara won won si se keke le aso ileke mi gbogbo nkan wonyi ni a ri ewe pe o sele lori igi agbelebo eyi ni o n je ki awa ti a gbagbo ninu Jesu awa ti a ti fi eje re ra pada awa ti olorun se lore ti o mu ese wa kuro pelu eje ti Jesu ta sile lori oke Calvary eyi ni o je ki a mo we pe ohun ti a gbagbo ki n se itan lasan o je ohun ti o ti ni akosile ninu majemo lailai ti a si mose ninu majemo titun ninu Zechariah ori ikejila ese ikewa je ki a tun wo ikan ninu akosile ti a ti se ki Jesu to wa saye ti o si sele nigbati Jesu Kristi wa lori igi agbelebo Zechariah ori ikejila ese ikewa emi o si tu emi ori ofe ati ebe sori ile Dafidi ati sori Jerusalemu won si ma wo mi eni ti won gun li oko se ori nisisiyi yi ni ohun ti o sele nigbati Jesu wa lori igi agbelebo o ni won o ma wo mi eni ti won gun li oko won si ma sopo re gege bi eniyan ti sopo fun omokunrin re kan soso se o mo wi pe oruko ta n pe Jesu ni omo bibi olorun kan soso o wa n so fun a wi pe awon omo Israeli wo ma se ofo Jesu gege bi omokunrin kan soso omokunrin re kan soso wo si wa ni ibanuje bi eni ti n banuje fun akobi re eyi n toka si Jesu Kristi ti o ku lori igi agbelebo wi pe won gun ole oko won lu ole owo won lu ole ese wipe ki o le se irubo fun ese wa ni kete ti omo eniyan sebo kuro ninu ipo giga ipo ola ipo iwa mimo ati idapo ala ilegbe pelu olorun ti o wa tele be na ni olorun se eto fun igbala wa nitori we pe olorun ko fe lati dagunla nipa oran eniyan nitori be o seto fun igbala wa iku jesu ni o gba wa lowo ese nitori we pe bibeli so fun wa o ni iku ni ere ese sugbon bi abagba olorun gbo ayi iku to wa lori wa ayi pada si ye idi abajore ti omo olorun bibi kan soso omo bibi olorun kan soso jesu alai lese alai laboko eni mimo alai laba won ti o fi ni lati fi ara re ru ese wa lori igi agbelebo lati gba wala ati lati so wa di ominira se o se se fun enikan lati sanwo irapada re eti ba fi je we pe ko leto fun jesu tabi ko se dandan fun jesu lati lo si ori igi agbelebo lati ku fun enikokan wa ninu orin dafidi ni dafidi ti je ki oye wa pelu imisi emi olorun orin dafidi ori ikokan dini adota ori dafidi ori kokan dini adota lati ese kefa oni awon ti o gbekele oro won ti won si se ileri li opolopo oro won ko si enikan bi o ti wo ki o se ti o le ra arakunrin re be ni ko le san owo irapada fun olorun nitori re nitori irapada okan won iyebiye ni irapada okan wa iyebiye ni o si niye lori to be to je we pe jesu nikan lo le san owo tabi lo le san ohun ti o gba ohun ti yo na fun irapada wa yi la fi n ko lorin we pe jesu nikan jesu nikan jesu nikan lorin wa o ni olugbala olowosan oba ti n bo le keji ori je ki o da wa loju gege bi eko iwe oro olorun we pe jesu ni olugbala wa o ru gbogbo ebi wa ododo re lo gbe wo wa o sagbara wa dotun bi o ba wa sodo jesu ti o se gbagbo ninu ohun to se fo ni oke calvary o ri we pe gbogbo ese re ati idalebi ati eri ese ni yo mu kuro ni igbesi aye re a wo ikoko meta ninu iwaso wa ti oro yi ikini irubo Kristi ikeji igbala nipasẹ Kristi iketa iwenumo ninu eje Kristi ikini irubo lori agbelebo ti Kristi se ni Calvary irubo lori agbelebo ti Kristi se ni Calvary ikeji igbala nipasẹ ikanmogi Kristi ni Calvary igbala nipasẹ ikanmogi Kristi ni Calvary iketa iwenumo gbogbo ese pelu etutu eje Kristi iwenumo gbogbo ese pelu etutu eje Kristi ki awo ni ikokan ikini answer lori irubo lori agbelebo ti Kristi se ni Calvary anwo eberu ninu majemo titun eberu ori kewa ese ikejila eberu ori kewa ese ikejila oni sugbon ohun lehin igbati o ti ru ebo kan fun ese titi lai o joko lowo otun olorun bi o ba fiyesi ohun ti a ti ko ninu majemo lailai o ri wi pe nigbati a ko tempili awon jew a ko fi aye sile fun awon alufa tabi olori alufa lati joko nitori pe ebo ti won ru won lati ma ru ebo won yi lojojumo fun ese awon omo israeli sugbon nihin la nso fun wa wi pe bo se ti jesu kristi ni wepe leyin igba ti o ti ru ebo kan fun ese ebo yi ni o wa titi lai nisisiyi o joko le owo otun olorun ije wepe ebo yi je itewogba lodo olorun ko si ni ilo lati ru ebo miran mo nitori lati iran de iran fun enikokan wa nigba ti a ba wa si odo re ti a se gbagbo ebo yi kan soso to ti ru lori oke kanfari on lo wa fun imukuro ese gbogbo okan ti o ba gbagbo ninu peteru kini ori keje ti a ti ka tele ki a tun ka le kan si peteru kini ori keje ese ikerin le logun eni ti o n ti ka ara re fi ara re ru ese wa lori igi o so fun awe pe eru wowo ti a ko le eru funra wa eru ese eru ebi idalebi ese ati idajo ese ti a ko le eru funra wa Jesu Christi o ru fun wa lori igi agbelebo eni o je we pe Jesu di aropo fun enikokan wa o wa so we pe bi o ba je be we pe o ti gbagbo ninu eje Jesu ninu iko Jesu ninu iya ti Jesu je fun o wa ni ese ikerin lelogun ye pe ki a wa ki o le di oko si ese ki a si di aye si ododo o wa so fun awe pe nipa ina Jesu yi kan na ni amu wa larada ni Korinti kini ori karun ese ikeje Korinti kini ori karun ese ikeje nitori na emu iwukara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwukara nitori

0: Genesis.
1: Orí ìkejìdínlọ́gbọ̀n. Ísáàkì sì pé Jákọ́bù, ó sì súre fún un, ó sì kìlọ̀ fún un, ó sì wí fún un pé ìwọ kò gbọdọ̀ fẹ́ aya nínú àwọn ọmọbìnrin Kenani dìde lọ sí Padanaramu sí ilé Betueli, bàbá ìyá rẹ̀, kí ìwọ kí o sì fẹ́ aya láti ibẹ̀ wá nínú àwọn ọmọbìnrin Labani, arákùnrin ìyá rẹ̀, kí Ọlọ́run Olódùmarè kí ó gbé ọ, kí ó sì mú ọ bí si, kí ó sì mú ọ rẹ̀ si, kí ìwọ kí o lè di ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kí ó sì fi ìbùkún Abrahamu fún ọ, fún ìwọ àti fún irú ọmọ rẹ pẹ̀lú rẹ, kí ìwọ kí o lè ní ilẹ̀ náà nínú èyí tí ìwọ ń ṣe àtìpó tí Ọlọ́run fi fún Abrahamu. Ísáàkì sì ran Jákọ́bù lọ, ó sì lọ sí Padanaramu sí ọ̀dọ̀ Labani, ọmọ Betueli, ará Síríà, arákùnrin Rebeka, ìyá Jákọ́bù, òun Ísáù. Nígbà tí Ísáù rí pé Ísáàkì súre fún Jákọ́bù, tí ó sì ran lọ sí Padanaramu láti fẹ́ aya láti ibẹ̀, àti pé ó ti súre fún, ó sì kìlọ̀ fún wípé ìwọ kò gbọdọ̀ fẹ́ aya nínú àwọn ọmọbìnrin Kenani, àti pé Jákọ́bù gbọ́ ti bàbá àti ti ìyá rẹ̀, tí ó sì lọ sí Padanaramu. Nígbà tí Ísáù rí pé àwọn ọmọbìnrin Kenani kò wú Ísáàkì bàbá rẹ̀, nígbà náà ni Ísáù tọ Ismaili lọ, ó sì fẹ́ Mahalati, ọmọbìnrin Ismaili, ọmọ Abrahamu, arábìnrin Nebajotu, kún àwọn obìnrin tí ó ní. Jákọ́bù sì jáde kúrò láti Bíáṣíbà lọ, ó sì lọ sí Haharani, ó sì dé ibì kan, ó dúró níbẹ̀ ní òru náà, nítorí oòrùn wọ̀, ó sì mú nínú òkúta ibẹ̀ náà, ó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì sùn níbẹ̀ náà, ó sì láàlá, sì kíyèsí, agbé àkàsọ̀ kan dúró lórí ilẹ̀, orí rẹ̀ sì dé òkè ọ̀run, sì kíyèsí, àwọn áńgẹ́lì Ọlọ́run ń gòkè, wọ́n sì ń sọ̀kalẹ̀ lórí rẹ̀, sì kíyèsí, Olúwa dúró lókè rẹ̀, ó sì wí pé, èmi ni Olúwa Ọlọ́run Abrahamu bàbá rẹ, àti Ọlọ́run Ísáàkì, ilẹ̀ tí ìwọ dùbúlẹ̀ léènì, ìwọ ni èmi ó fi fún, àti fún irú ọmọ rẹ, irú ọmọ rẹ yóò sì rí bí erùpẹ̀ ilẹ̀, ìwọ sì tàn kálẹ̀ sí ìhà ìwọ ọrùn, àti sí ìhà ìlà ọrùn, àti sí ìhà àríwá, àti sí ìhà gúúsù, nínú rẹ, àti nínú irú ọmọ rẹ, ni a ó bùkún fún gbogbo ìbátan ayé. Sì kíyèsí, èmi wà pẹ̀lú rẹ, èmi ó sì pa ọmọ ní ibi gbogbo tí ìwọ ń lọ, èmi ó sì tún mú ọbọ̀ wá sí ilẹ̀ yìí, nítorí èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀ títí èmi ó fi ṣe èyí tí mo wí fún ọ tán. Jákọ́bù sì jí ní ojú ọrun rẹ̀, ó sì wí pé, Olúwa ń bẹ níhìn-ín ní tòótọ́, èmi kò sì mọ̀, ẹ̀rù sì bà á, ó sì wí pé, ìhìn yìí ti ní ẹrù tó, èyí kìí ṣe ibi òmíràn bí kò ṣe ilé Ọlọ́run, èyí sì ni ẹnubodè ọ̀run. Jákọ́bù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì mú òkúta tí ó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì fi lílẹ̀ fún ọ̀wọ̀n, ó sì ta òróró sí orí rẹ̀, ó sì pe orúkọ ibẹ̀ náà ní Bételì, ṣùgbọ́n Lúsì ni orúkọ ìlú náà rí. Jákọ́bù sì jẹ́ ẹ̀jẹ́ wípé, bí Ọlọ́run bá pẹ̀lú mi, tí ó sì pa mí mọ́ ní ọ̀nà yìí tí èmi ń tọ̀, tí ó sì fún mi ní ohun jíjẹ àti aṣọ bíbora, tí mo sì padà wá sí ilé bàbá mi ní àlàáfíà, ǹjẹ́ Olúwa ni yóò máa ṣe Ọlọ́run mi. Òkúta yìí tí mo fi lélẹ̀ ṣe ọ̀wọ̀n ni yóò sì ṣe ilé Ọlọ́run, àti nínú ohun gbogbo tí ìwọ fi fún mi, èmi ó sì fi ìdámẹ́wàá rẹ̀ fún ọ.
2: DCLM Radio, the spiritual welfare is our concern.
1: Genesis. Orí ìkọkàndínlọ́gbọ̀n. Jákọ́bù sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n, ó sì wá sí ilẹ̀ àwọn ará ìlà oòrùn, ó sì wò sì kíyèsí kànga kan nínú oko, sì kíyèsí agbo àgùntàn mẹ́ta dùbúlẹ̀ tí, nítorí pé láti inú kànga náà wá ni wọ́n ti ń fi omi fún àwọn agbo àgùntàn, òkúta ńlá sì wà ní ẹnu kànga náà. Níbẹ̀ ni gbogbo àwọn agbo ẹran kójọpọ̀ sí, wọ́n sì yí òkúta náà kúrò ní ẹnu kànga, wọ́n sì fún àwọn àgùntàn ní omi, wọ́n sì tún yí òkúta dí ẹnu kànga sí ipò rẹ̀. Jákọ́bù sì bí wọ́n pé, ẹ̀yin arákùnrin mi, níbo ni ẹ̀yin ti wá? Wọ́n sì wí pé láti Harani ni a ti wá. Ó sì bí wọ́n pé, ẹ̀yin mọ Labani ọmọ Nahori? Wọ́n sì wí pé, àwa mọ̀. Ó sì bí wọ́n pé, àlàáfíà kí ó wà bí? Wọ́n sì wí pé, àlàáfíà ni. Sì kíyèsí, Rákélì ọmọbìnrin rẹ̀ ń bọ̀ wá pẹ̀lú ọ̀wọ́ ẹran. Ó sì wí pé, kíyèsí, ọjọ́ ń bẹ síbẹ̀, bẹ́ẹ̀ ni kò tó àkókò tí àwọn ẹran yóò wọjọpọ̀. Ẹ fún àwọn àgùntàn ní omi, kí ẹ sì lọ bọ̀ wọ́n. Wọ́n sì wí pé, àwa kò lè ṣe é, títí gbogbo àwọn agbo ẹran yóò fi wọ́jọpọ̀, tí wọ́n sì fi yí òkúta kúrò ní ẹnu kànga. Nígbà náà ni a lè fún àwọn àgùntàn ní omi. Nígbà tí ó sì ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́, Rákélì dé pẹ̀lú àwọn àgùntàn bàbá rẹ̀, òun ni ó ṣà ń ṣọ́ wọn. Ó sì ṣe nígbà tí Jákọ́bù rí Rákélì ọmọbìnrin Labani, arákùnrin ìyá rẹ̀, àti àgùntàn Labani, arákùnrin ìyá rẹ̀, ni Jákọ́bù sì súnmọ́ ibẹ̀. Ó sì yí òkúta kúrò ní ẹnu kànga, ó sì fi omi fún gbogbo agbo ẹran Labani, arákùnrin ìyá rẹ̀. Jákọ́bù sì fi ẹnu ko Rákélì ní ẹnu, ó sì gbé ohun rẹ̀ sókè, ó sọ fún. Jákọ́bù sì wí fún Rákélì pé arákùnrin bàbá rẹ̀ ni òun, àti pé ọmọ Rèbékà ni òun. Ọmọbìnrin náà sì súré, ó sì sọ fún bàbá rẹ̀. Ó sì ṣe tí Lábánì gbúrò Jákọ́bù, ọmọ arábìnrin rẹ̀. Ó súré lọ ìpàdé rẹ̀, ó sì gbá a mú, ó sì fi ẹnu kò ó ní ẹnu, ó sì mú wá sí ilé rẹ̀. Òun sì ròyìn gbogbo nǹkan wọn nì fún Lábánì. Lábánì sì wí fún pé egungun òun ẹran ara mi ni ìwọ ṣe ní tòótọ́. Ó sì bá a jókòó ní ìwọ̀n oṣù kan. Lábánì sì wí fún Jákọ́bù pé ìwọ wa máa sìn mí ní asán bí, nítorí tí ìwọ ṣe arákùnrin mi. Èló ni owó iṣẹ́ rẹ wí fún mi. Lábánì sì ní ọmọbìnrin méjì. Orúkọ ẹ̀gbọ́n a máa jẹ́ Líà, orúkọ àbúrò a sì máa jẹ́ Rákélì. Ojú Líà kò ní ẹwà, ṣùgbọ́n Rákélì ṣe arẹwà, ó sì wu ni. Jákọ́bù sì fẹ́ Rákélì, ó sì wí pé èmi ó sìn ọ́ ní ọdún méje nítorí Rákélì, ọmọbìnrin rẹ àbí kẹ́yìn. Lábánì sì wí pé ó sàn láti fi í fún ọ ju kí n fi í fún ẹlòmíràn lọ, bá mi jókòó. Jákọ́bù sì sìn ní ọdún méje fún Rákélì, wọ́n sì dàbí ijọ́ mélòó kan ní ojú rẹ̀ nítorí ìfẹ́ tí ó fẹ́. Jákọ́bù sì wí fún Lábánì pé fi aya mi fún mi nítorí tí ọjọ́ mi pé kí èmi kí ó lè wọlé tọ̀ ọ́. Lábánì sì pe gbogbo àwọn ènìyàn ibẹ̀ jọ, ó sì ṣe àsè, ó sì ṣe ní alẹ́. Ó mú Líà ọmọbìnrin rẹ̀, ó sì ń tọ̀ ọ́ wá, òun sì wọlé tọ̀ ọ́ lọ. Lábánì sì fi Sílpà ọmọ ọ̀dọ́ rẹ̀ fún Líà ọmọbìnrin rẹ̀ ní ìránṣẹ́ rẹ̀, ó sì ṣe ní òwúrọ̀, wò ó, ó jẹ́ Líà. Ó sì wí fún Lábánì pé ewo ni èyí tí ìwọ ṣe sí mi yìí, nítorí Rákélì kí mo ṣe sìn ọ́, ǹjẹ́ èyí á ti ṣe tí o fi ṣe èrú sí mi? Lábánì sì wí fún un pé a kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ wa láti sin àbúrò ṣáájú ẹ̀gbọ́n. Ṣé ọ̀ṣẹ́ ti eléyìí pé àwa ó sì fi fún ọ pẹ̀lú nítorí ìsìn tí ìwọ sìn mí ní ọdún méje mìíràn sí? Jákọ́bù sì ṣe bẹ́ẹ̀, ó sì ṣe ọ̀ṣẹ́ rẹ̀ pé ó sì fi Rákélì ọmọbìnrin rẹ̀ fún un ní aya pẹ̀lú. Lábánì sì fi Bilha ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ fún Rákélì ọmọbìnrin rẹ̀ ní ìránṣẹ́ rẹ̀, ó sì wọlé tọ Rákélì pẹ̀lú, ó sì fẹ́ Rákélì ju Líà lọ, ó sì sìn ní ọdún méje mìíràn sí. Nígbà tí Olúwa sì rí pé a kórìíra Líà, ó ṣí ní inú, ṣùgbọ́n Rákélì yàgàn. Líà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan, ó sì sọ orúkọ rẹ̀ ní Reubeni, nítorí tí ó wí pé Olúwa wo ìyá mi ní tòótọ́, ǹjẹ́ nítorí náà ọkọ mi yóò fẹ́ mi. Ó sì tún yún, ó sì bí ọmọkùnrin kan, ó sì wí pé nítorí tí Olúwa ti gbọ́ pé a kórìíra mi, nítorí náà ni ó ṣe fún mi ní ọmọ yìí pẹ̀lú. Ó sì sọ orúkọ rẹ̀ ní Simeoni, ó sì tún lóyún, ó sì bí ọmọkùnrin kan, ó sì wí pé ǹjẹ́ nígbà yìí ni ọkọ mi yóò fara mọ́ mi, nítorí tí mo bí ọmọkùnrin mẹ́ta fún un. Nítorí náà ni ó ṣe sọ orúkọ rẹ̀ ní Léfì, ó sì tún yún, ó sì bí ọmọkùnrin kan, ó sì wí pé nígbà yìí ni èmi ò yin Olúwa. Nítorí náà ni a ṣe sọ orúkọ rẹ̀ ní Júdà, ó sì dẹ́kun bíbí.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tí ẹ ń fi ìran ọ̀run han ni, a ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lé ayé, irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sì lé àwọn ẹni búburú ni. Irúgbìn rere lé àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run. Ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn, bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run, kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa ń mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agboolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù, bàbá alago, àsìkò gbo àjọ, pé a ka Bíbélì. A máa ń ròyìn pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀, tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà àwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yà mẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó ń jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agboolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agboolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run nítòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn,
ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi ori ketaleni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe ti nso wa di omo olorun lakoko

0: wọn tí ẹ̀ṣẹ̀ ń jọba lórí wọn. Ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì wípé bí a bá ké pe Olúwa wípé a ó gbà wá là, a ó daríjì wá, a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa. Wẹsẹ̀ 26 nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa báwo, nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù. Ó ní bí a ṣe ń di ọmọ Ọlọ́run ni wípé gbà tí a kọ èṣù sílẹ̀, gbà tí a kọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn sílẹ̀, gbà tí a kọ àwọn ère kọjá wa, gbà tí a kọ wọn sílẹ̀, gbà tí a ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, wípé kí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí a sì fi ojú ìgbàgbọ́ wo òkè Kálfárì bí a kò tilẹ̀ rí i ní ojú ìyára, ṣùgbọ́n tí a mọ̀ wípé Jésù Kristì kú fún wa. Gbà tí a ti rí Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ tí a rí pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó ní nípa bẹ́ẹ̀, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, a di ọmọ Ọlọ́run. Nínú Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá, òun sì wà lé ayé, nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó tọ àwọn tirẹ̀ wá, àwọn ará tirẹ̀ kò sì gbà á, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé gbà tí Jésù Kristì wá, kìí ṣe fún àwọn Júù nìkan ṣoṣo ni Jésù wá fún. Wọ́n ní ó wà lé ayé, nípasẹ̀ rẹ̀ lè a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó ṣeéṣe kí o ti bá àwọn ẹlòmíràn pàdé, àwọn òjìyàn, àwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí ó jẹ́ wípé nínú ìwà àìlóye àìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa ń sọ wípé Jésù kò wá fún àwọn ènìyàn dúdú, wípé ẹ̀sìn ìbọ̀rìṣà, ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn àbáláyé, wípé èyí ni ti àwa ènìyàn dúdú, wípé àwa tí a tún ń lọ gba ẹ̀sìn kìrìsìtẹ́nì tí a ń ka bíbélì, wípé àjèjì ẹ̀sìn ni fún ènìyàn dúdú, wípé pátápátá ní gbogbo ayé gbogbo ènìyàn dúdú ni ó yẹ kó máa bọ̀rìṣà. Ṣùgbọ́n òye tí ò yé wọn ni wípé nípa Jésù lè àti dá gbogbo ayé, àti Nàìjíríà, àti Áfríkà, àti aláwọ̀ dúdú, àti aláwọ̀ funfun, wípé nípa rẹ̀ lè àti dá. Kò sí ohun kan tí a dá lẹ́yìn Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ, kí o fi àwọn òjìyàn, àwọn elékèé, kí o fi wọ́n sílẹ̀. Ó wá sọ wípé ó tọ àwọn tirẹ̀ wá, àwọn tirẹ̀ kò sì gbà á. Ó wá sọ fún ani ẹsẹ̀ 12 wípé ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, ibikíbi tí a ti lè rí wọn, iye àwọn tí ó gbà á, ìbá àṣe ní ilẹ̀ aláwọ̀ dúdú ni, tàbí àwọn aláwọ̀ funfun, ìbá àṣe àwọn Júù, ìbá àṣe àwọn kèfèrí, ibikíbi tí ìbàjẹ́, iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Kò ṣeé ṣe fún ọ láti di ọmọ Ọlọ́run láì gba Jésù Kristì gbọ́. Àwọn ẹlòmíràn máa ń sọ wípé kásá ti jó lóòótọ́ nínú ẹ̀sìn kẹsìn tá a bá wà, ìbá ṣe ẹ̀sìn ìgbàgbọ́, ìbá ṣe ẹ̀sìn mìíràn. Ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn ni pé káwọn sáà ti jẹ́ olùfọkànsìn olóòótọ́, wípé àwọn mọ̀ wípé ní ọjọ́ ìkẹyìn àti ohun tẹ̀lé Jésù ni o, àti ohun tẹ̀lé ẹlòmíràn ni o, wípé gbogbo wa pátápátá la ó lọ sí ìjọba ọ̀run. Kìí ṣe bẹ́ẹ̀ o. Ó ní àwọn tí ó gbà á, àwọn nìkan lè a fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní ó tún tẹnumọ́ àwọn tí ó gba àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Nígbà tí a bá ti jẹ́ wẹ̀ṣẹ̀ wa, tí a ti kọ̀ ọ́ sílẹ̀, èyí ni ó mú wa di ọmọ Ọlọ́run, èyí ni ó mú wa di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristì. Wo nínú Róòmù orí kẹjọ láti ẹsẹ 14, nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Ó ṣeéṣe kí o ti gbọ́ ẹ̀rí àwọn ẹlòmíràn nígbà tí wọ́n wà nínú ẹ̀sìn mìíràn. Ó ṣeéṣe kí wọ́n jókòó sórí awọ, kí wọ́n sì máa sọ fún Ọlọ́run wípé Ọlọ́run fọ̀nà hàn mí, àdúrà àwọn lójoojúmọ́ ni pé ọlọ́run fọ̀nà hàn mí pé bí ibi tí mo wà tí kì í bá ṣe ọ̀nà ọ̀nà tí mo ń rìn tí kì í bá ṣe ọ̀nà ọlọ́run ṣàfọ̀nà hàn mí ó ṣe é ṣe kí àwọn wọ̀nyí má mọ ìjìnlẹ̀ irú àdúrà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó rí wípé lẹ́sẹẹsẹ ọlọ́run a máa mú ọlọ́ka bíbélì lẹ́sẹẹsẹ ẹ̀mí ọlọ́run a máa lù wọ́n níkùmọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá ní ìgbésí ayé wọn wọ́n á sábà máa sọ pé ọlọ́run fọ̀nà hàn mí títí a ó fi tọ́ wọn sí ọ̀nà ìhìnrere àwọn wọ̀nyí tí a ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run tí a mú wọn wá sínú ìrere tí òye wá yé wọn nísinsìn wípé kò sí ìgbàlà nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristì nìkan ṣoṣo àwọn wọ̀nyí ni ó di ọmọ ọlọ́run nípa ìgbàgbọ́ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ wọn àti nípa pé a ti dáríjì wọn wọ ẹsẹ̀ kẹẹ̀dógún nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́ ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé ábà bàbá bí kì í bá ṣe wípé ẹ̀mí ìsọdọmọ yìí wípé ọlọ́run fi ta wá lọ́rẹ a kì í bá pàdé lópòpọ̀nà a kì í bá pàdé nínú ahéré a kì í bá pàdé níbi tí wọ́n ti ń jó tí wọ́n ti ń kọrin tí wọ́n ń laago a kì í bá pàdé níbi ẹ̀sìn ọlọ́run fúnra ara rẹ̀ nígbà tí ó bá rí ògbé ọkàn wa ọlọ́run fún ara rẹ̀ nígbà tí ó bá rí wípé à ń wá ojúbọ ọlọ́run à ń fẹ́ rí ọlọ́run à ń fẹ́ sin ọlọ́run òun ló máa fún wa ní ẹ̀mí ìsọdọmọ bí ó bá jẹ́ ẹni tí ọlọ́run ti fi òye ẹ̀ṣẹ̀ yé ẹni tí ọlọ́run ti jẹ́ kí ó kúnlẹ̀ kí ó gbàdúrà kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ó kọ̀ ọ́ sílẹ̀ tí o sì rí wípé àlàáfíà ọlọ́run ti dé tí o rí wípé ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ó ti dé sí ìgbésí ayé rẹ ó rí wípé ọlọ́run ṣe ọ ní olóríire ó fún ọ ní ẹ̀mí ìsọdọmọ jẹ́ kí ó yé ọ wípé a ti rí àwọn tí ó lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ bíbélì tí wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin ṣùgbọ́n tí ọkàn wọn ò tẹ́ ọkàn wọn ò lọ sílẹ̀ ọkàn wọn ò gbà fún ọlọ́run láti lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n bí wọ́n ti ń jáde ó ṣeéṣe a lè pè wọ́n ní orúkọ kórúkọ a lè pè wọ́n ní bíṣọ́ọ̀bù a lè pè wọ́n ní àlùfáà ṣùgbọ́n ẹ̀mí ìsọdọmọ kò jẹ́ tiwọn àwa ni ọlọ́run ṣe lólóríire wípé nígbà tí a mọ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ a sì kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ a ké pé olúwa a gba iṣẹ́ orí igi àgbélébu ti Jésù Kristì a gbà á gbọ́ nígbà yìí gan-an ni ọlọ́run fún wa ní ẹ̀mí ìsọdọmọ wo ẹsẹ̀ 16 ẹ̀mí tìkára rẹ̀ ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọmọ ọlọ́run lè àwa ṣe àwọn ẹlòmíràn wà akóníṣìnà ni à ń pè wọ́n tó jẹ́ wípé bí ẹnìkan bá ti ń dénú ìjọ wọ́n máa gbà lọ́wọ́ wọn sọ pé gbà tó ti wọnú ìjọ ó ti di ọmọ ọlọ́run kì í ṣe ipò àlùfáà kì í ṣe ipò adarí kì í ṣe ipò adarí ìdàpọ̀ ojúlé láti sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run a ò lè sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run a ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpìwàdà a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ a gba ìdáríjì látòkè wá ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba ẹṣẹ́ ọlọ́run ṣe àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé gbà tó ti wá sínú ìjọ wa ó ti di ọmọ ọlọ́run láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run láì ní àwọn àmì ìyípadà ọkàn ìyípadà ìgbésí ayé ẹni láì ní irú nǹkan bẹ́ẹ̀ kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin ó ti di arákùnrin ó ti di onígbàgbọ́ máa wá dédé ọmọ ọlọ́run ni ó nísinsìnyí kí àwọn ènìyàn kò sì pàtó pé lágbára ti di ọmọ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wọn ni tó bá ti forúkọ sí káàdì kan ó ti di ọmọ ọlọ́run àwọn ẹlòmíràn wọn ni tó bá ti ń sanwó ní déédé nínú ìjọ ó ti di ọmọ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀mí tìkára rẹ̀ ló ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan tẹ́tí sílẹ̀ ṣé ó ṣe é ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́ kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́ kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́ ibi tí ó ti ń mu ọtí yìí kí ẹ̀mí mímọ́ ọlọ́run kí ó máa sọ wípé ó kárí ọmọ dáadáa ìgbà tó ti lọ sílé ìsìn láàárọ̀ tó wá mu àmúyíra ọtí nísinsìnyí kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ ọlọ́run ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn kí ó di ọ̀sán bí ó bá ti délé kó fi ìjà pẹ́ ta pẹ̀lú ọkọ ẹ̀ ko so wi pe o je gba be ko ma ko be sin ja ko be sin ni pariwo se nibi to tin ja yi se o se se ki emi olorun emi mimo olorun emi otito ki o so fun wi pe omo olorun ni wo se rara gba ti eniyan ba kunle lori ekun e sugbon ti o ri wi pe o nje elese ti o be sin ni kigbe ti o be sin ni sokun ti o be sin ni gbadura to nje owo fun olorun ti ko fi onkon pamo ti ko di ebi ese ti e le elomi lori wi pe eda eyan daada ni mi oko mi le eyan boroku eyan daada ni mi iyawo mi ni o se ba gbelepo eyan daada ni mi baba ati iya mi awon na ni ti won lowo eyan daada ni mi sugbon awon idile wa awon le eyan boroku awon le ese iya ese awon baba wa ni mo nje iru eni be ti o je eni ti o wi awawi iru eni be ko ni ni emi olorun lati so fun wi pe o ti di omo olorun eni ti emi olorun ma ba jeri ni eni to ni irele eni to wa si waju olorun eni to tun ba ni waju olorun eni to so fun olorun wi pe ohun ki se eyan daada wi pe ninu ese lati bi ohun ninu ese ni iya ohun loyin ohun ati wi pe ohun fe bo lowo ese ki olorun ki o sanu fun eni to ro ma gbelebo eni ti o wa ninu eje Jesu pelu igbagba awon ni emi olorun ba jeri ninu emi won wi pe awon ti di omo olorun o wa so fun wa oni ki se alufa oni ki se enikeni ki se ajere okan lo n so wi pe ati di omo olorun emi ti kara re le o n ba emi wa jeri wi pe ati di omo olorun wi pe omo olorun le awa ise bi a ba je omo olorun ami wo la fi mo omo olorun awa ti a ti pe die ninu ijo awa ti a ni emi olorun o ma mo bi o se se ki o ma lo loju titi ki o kan tajo soke kan ko ri enikan emi olorun a so fun wi pe arabirin wa niyan bo ba ti o lo ba emi eyan ma so fun wi pe arabirin ni olowa ni wa ni arabirin se gafara fun mi o o ye mo fe di lowo die se onigbagbo ni yin o n paapa bi o ba je eni ti o ni emi olorun bi o ba ti ri iwo na tori ami emi olorun lara re ami rele ami ti Jesu Christi ani arabirin a lo nigbagbo lohun wa ma ro lokan e pe o lati je omo ojo wa lele pe se dipa niyan abi e se gafara ani se dipa le yin na e gbara yin mo pe omo olorun ni mi ami niyan sugbon eni ta ri lode ta ri ami omo olorun eni ta ri lode ninu oro siso ninu iwoso ninu ki bi a se nse nkan ninu igbese aye wa ki a ma ri ami omo olorun o ye ki a ni ami omo olorun bi yato si pe a ti en so nipa ti omo olorun awa ti a wa lati ilu okere ti ki se eko nihin ni ati bi wa o se se ki a ri ara ile wa kan ko pe ta ti rira bi a ti wa o se se ko je ibudo ko la wa eni ye a ma wo wa wipe nje ara ile mi ko yi awa na ma wo pe lagbaja nje ko ju ara ile mi bo ba n ba elomi soro gba to ba n gbo ede enu e to ba n gbo oro enu e wa ma so pe nje lagbaja wa sumo die wa ni arakunrin abi arabirin nbo le ti wa a ni ilu bayi ni ilu be lo ti wa ilu be ni temi na a ni emi na mo ro pe mo mo nje lagbaja ko ni baba e a ni se mo won ni a ni omo le kan na ni wa le ma tun sun seyin le ma gba yin mu ba bo se nri niyan ni awa ta ti e wa ninu ara ka ma to so pe nipa ti omo olorun eni to ba ji omo olorun a ri ami omo olorun ni ti iwoso ni ti irin ni ti soro ni ti isesi a o ri ami omo olorun kini ru ami ta fi mo omo olorun e je ki a wo peteru kini ori kini lati ese ikerinla bi awon eleti omo li aifi ara yin dasa bi ifekufe atijo ninu aimo yin sugbon gege bi eni ti o pe yin ti je mimo be ni ki eyin na si je mimo ninu iwa yin gbogbo nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ami bi a se mo olorun niyi bi a se mo omo olorun o niyi o ni bi eleti omo bi eni ti n gboran bi a ba ri omo olorun gere ti o ti n gbo nipa iwoso onigbagbo lo ma so fun olorun pe olorun dariji mi o bi omo pe beeni o wa lese kese lo ti se atunse igbese aye re bi o ba je omo olorun bi o ti n gbo nipa pe ko dara lati je akobirin jo wepe oko kan aya kan lese kese lo ti n so fun olorun wepe olorun fún mi lórí ọ̀fẹ́ o kí n lè ṣe ohun tó fẹ́ kí n ṣe àwọn wọ̀nyí ni à ń pè ní ọmọ ọlọ́run ṣùgbọ́n ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń gún èjìká ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń dágun lá ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣe bẹ́ni pé èyí ni kò kàn mí àmì ọmọ ọlọ́run dà ní ìgbésí ayé rẹ bí a bá jẹ ọmọ ọlọ́run ìwà tútù ìwà mímọ́ èso ti ẹ̀mí yóò wà ní ìgbésí ayé wa ó ní bí a ti jẹ ọmọ ọlọ́run ṣé a mọ̀ wípé mímọ́ lé ọlọ́run ṣé a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ kò sí lọ́wọ́ ọlọ́run ó ní torí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ àwọn ẹlòmíràn kò mọ ẹni tí ó pè wọ́n wọn kò mọ̀ wípé ọlọ́run ọ̀run òní ó pè wá sínú agbó òun ni ó pè wá láti ṣe wá lólóríire òun ni ó pè wá láti jẹ ẹni bí ẹni tinú rẹ ó ní bí a bá jẹ ẹni ti ọlọ́run ọmọ ọlọ́run bí ẹni tí ó pè wá ti jẹ mímọ́ bẹ́ẹ̀ ni kí àwa pàápàá kí a jẹ mímọ́ nínú ìwà wa gbogbo nínú ohun gbogbo tí a ń ṣe yẹ kí a wo hebrew orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà nítorí pé ẹni tí olúwa fẹ́ òun ni ibà wí a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà yẹ kí a dúró níbẹ̀ ara mi a máa ń rí àwọn ẹlòmíràn wọ́n máa wá sí inú ilé ìsìn wa níhìn bí o bá sì rí wọn nígbà mìíràn tí wọn ò bá wá tó bá bí wọn pé kí ló dé arábìnrin a ò rí yín mọ́ a ní òun ò wá síbẹ̀ yẹn mọ́ ṣé ò sí o ó ní kò sí ìfẹ́ ń bẹ̀ ni báwo ló ṣe mọ̀ ibi tí jésù ń jọba ibi tí ọ̀rọ̀ ọlọ́run ti fẹsẹ̀ múlẹ̀ ibi tí ẹ̀mí ọlọ́run kò fi wá sílẹ̀ ní ìgbà kankan rí ibi tí ó jẹ́ wípé bí a ti ń kúnlẹ̀ wẹ́rẹ́ báyìí bẹ́ẹ̀ ni ọlọ́run gbàdúrà wa ibi tí ìwà mímọ́ tí ó jọba sí báwo ló ṣe sọ pé kò sí ìfẹ́ níbẹ̀ ó ní ojoojúmọ́ tí ń bá ti wá ṣé ló máa dàbí ẹni pé wọ́n ti lọ ròyìn mi fún olùṣọ́ àgùntàn gbogbo ìwà àléébù ọwọ́ mi pátápátá a kàn máa là wọ́n lẹ́sẹsẹ ni ojoojúmọ́ ló dàbí ẹni pé kò yé mi bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run bí ìgbà tán ń nà mí lẹ́gba nínú ẹ̀mí ni o mọ̀ pé ìfẹ́ ọlọ́run nìyẹn òun la kà yìí ó ní nítorí pé ẹni tí olúwa fẹ́ òun ní bá wí bí ọ̀rọ̀ ọlọ́run bá ń nà wá lẹ́gba bí ọ̀rọ̀ ọlọ́run bá ń lù wá ní kùmọ̀ bí ọ̀rọ̀ ọlọ́run bá ń sọ fún wa wípé ọ̀nà wa ò dáa tó ọ̀rọ̀ ẹnu wa ò dáa tó ìṣe wa ò dáa tó aṣọ wíwọ̀ wa kò dára tó ìlọ́kọláya wa kò dára tó àti jíjẹ mímu kò dára tó ọ̀nà tí a ń gbà ṣiṣẹ́ wa kò dára tó bí ọlọ́run bá ń bá wí ìfẹ́ ọlọ́run ni àwọn ẹlòmíràn máa ń sọ pé ìjọ tí wọ́n wà ń sìn gbà táwọn ti kúrò ní dípà ìjọ dáadáa wọn kì í bẹ́nikẹ́ni wí ò bá kóbìnrin jọ ò bá jẹ́ òmùtí ò bá máa jalè nǹkan kí nǹkan tó ń wọ̀ tó bá máa ṣe wípé wọn kì í bẹ́nikẹ́ni wí bẹ́ẹ̀ kò sí ìfẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ìfẹ́ ọlọ́run wà níbi tí a ti ń báni wí nítorí pé ẹni tí olúwa fẹ́ òní bá wí a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà ẹ máa mú sùúrù lábẹ́ ìbá wí ọlọ́run bá yín lò bí ọmọ ni nítorí pé ọmọ wo ni ń bẹ tí bàbá kì í bá wí ẹlòmíràn bí a bá ti bá wí díẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a máa káàkiri a máa rojọ́ a máa ti ojúlé kan dé ojúlé kejì wípé wọ́n ti ṣílé mi o wọ́n ti dojú sọ mí o nínú àdúgbò wa ní àdúgbò wa wọ́n jẹ́ ń sinmi nítorí àṣìṣe kékeré kan tí mo ṣe tí o bá rí ìbáwí tán fún mi kò sí ìfẹ́ nínú ìjọ kò sí eléyìí nínú ìjọ ó yẹ kán máa bá ni kẹ́dùn ṣùgbọ́n torí àṣìṣe kan tí mo ṣe wọ́n ti dá mi dúró bí o bá mọ ìfẹ́ ọlọ́run ó mo sòrò lábẹ́ ìbáwí nítorí ọlọ́run ó máa ń báni wí gẹ́gẹ́ bí ọmọ ó ní ta ni ó jẹ ọmọ ọlọ́run tòótọ́ tí ọlọ́run kì í bá wí wẹsẹ̀ ìkẹjọ ó ní ṣùgbọ́n bí ẹ̀yin bá wà lé àìsí ìbáwí bí ẹ̀yin bá wà lé àìsí ìbáwí nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín ǹjẹ́ ọmọ àlìní ẹ kì í ṣe ọmọ wò ó dáradára wo bíbélì bí ó bá jẹ́ èmi gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ni mo lo irú èdè báyìí ó ṣeéṣe kí ẹlòmíràn kí ó jáde nínú ìjọ kí ó sọ wípé báwo ni olùṣọ́ àgùntàn èèyàn ọlọ́run báwo ni ó ṣe lè pe èèyàn ní ọmọ àlè nígbà tí ó jẹ́ wípé a fẹ́ sin ọlọ́run ni a ṣe wá sínú ìjọ ó rí ohun tí ọlọ́run ń sọ fún wa ó rí bí ẹ̀mí ọlọ́run bí ó ṣe jó lóòótọ́ sí tó ń sọ wípé gbogbo ènìyàn pátápátá ni ó yẹ kí ó wà lábẹ́ ìbáwí bí a bá ṣe ohun tí ò dára ó ní ṣùgbọ́n o bí a bá ń ṣe ohun tí ò dára tí wọ́n bá sọ fún wa pé ẹ jùúlẹ̀ o má kàn ní o má fọwọ́ kan o bó ṣu sórí àga ẹ jùúlẹ̀ o
1: bo n pariwo lasiko lesko ti an se ijosin e ju le o bi o je pe ani ko korin ko korin daada to so pe ah lagbaja okan ah e ju le o e ma fo okan ma kan ni o a ki ba wi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo e ju le o e ma fo okan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo lo yanju e iru nkan te lo mi fe niyan mo gbadura we pe ki eni keni ninu wa ki o ma je ma kan ki o ma je eni ken eni ti a ni le ba wi eni ti a ni le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o da baba feran ara wa bi a ba je omo olorun bi a ba je ile ti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se on ti ko dara o ni pelu pelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara ti nto wa awa si nbu ola fun won awa ki yo koko teri ba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fi han ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo ikori keji akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a n pe ni agbo ile igbagbo agbo ile igbagbo yi ki se ibi ti a n gbe ni ile wa a n so nipa ijo nihin nibi ti a wa we pe a je agbo ile igbagbo bawo ni o se ye ki a se ninu agbo ile igbagbo bawo ni a se le mo we pe a je omo olorun ni agbo ile igbagbo wo galatia ori kefa galatia ori kefa ese ikewa nje bi ati ri akoko eje ki a ma sore fun gbogbo eniyan ati paapa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikokan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe ati ni isodomo o ye ki o ye wa wipe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba n gbo bon se n soro won so wipe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo wipe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun oluso agutan aba hiwu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa asin lati ni iteriba ani lati ni igboran bi a ba so fun a wi pe nkan to n bere yi oluso agutan ti fun a ni idahun ni igba kan wi pe bayi lori gba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun ṣugbọn ki se wipe ka so wipe oluso agutan ma ti so fun wa dara o ti ti laye wa ninu oro olorun wipe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba ndaga la masa si oro olorun ka so fun wipe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokandilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a fi se eda kristi ninu yin mo fe bi o ni awon ibere se gbogbo awon ti won wa ni ijo ni ekun galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we de bi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won ni se lowo won lowo won ni nkan pupo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti paul apostoli to ti se wahala le lori nipa ti ijoba olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbe ega ki o kuro lokan wa bi a ba wa ninu ijo aje omo lowo oluso agutan aje omo lowo eni tin dari aje omo lowo eni tin koni ni oro olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro olorun ninu korinti kini ori kerin korinti kini ori kerin lati ese ke dogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu kristi jesu ni mo ti fi ihirere bi yin nihin ni paul tun so fun awon elomiran ari apere nihin awon elomiran ti oye oye o ma so fun wa wi pe ah gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushin ni ekun isolo gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ah ti yi o tun ma le gba kan a oye oye won se ori awon ara galatia awon wa ni bomiran paul n so fun wi pe o nje baba fun won gba to tun ba awon ara korinti soro awon ti won wa ni ilu miran gedegede to yato si galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara korinti o nje baba fun awon ara galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun olorun pe a dupe wipe o je ki deeper o je ki a ba bibeli pade o fun wa ni a o fun ni eko eko ti bibeli bi a ba tin wa so bibeli enikeni lo mo wipe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma n so fun wa o ye ki iwo papa to wa je olori re ti olorun mo wa to wa ni iru ijoba yi ijo ti a ti nko ni ni oro olorun ijo ti a ti joko ninu oro olorun ti a ki se amulumala ti a ki fi boko boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo olorun pe ki olorun ki o fun olori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro olorun omo ti duro gege bi eko ihinrere wipe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wipe a o duro gege bi oro olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo olorun awon elomiran ti won wa ninu ijo o se wala nu wipe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wala nu wipe won ko je ni ti o ni ifaraji bi se bi baba bi o ba se ohun ko ba je agbe ni baba bi ohun ba ti n de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo a lo n fe lo ba baba ninu oko bi baba ba je bi gbena gbena bi omo ti n de lati ile iwe ni omo mu bo je sobiri bo je nkan kan to fe mu a be si ni mu mo ni kilo de a lo n fe ran baba lowo ni bi a ba ri enikeni boya eya lo n taja loja ni bi omo ba ti n de lati ile iwe bo se n boso ile iwe bo se n jeun bo se n se nkan be lo n lo ba mama loja wipe oun fe lo ba mama iru awon be la n pe ni omo omo toto omo rere ninu ebi sugbon iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo looto ari lowo re ko si ohun ti won se ninu ijo to n da si teni pe ko de ko jeun teni pe ko de ka gbadura fun o teni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti nfe mo fe ri oluso agutan ko ri oluso agutan mo fe adura ka gbadura fun o mo fe eko bibeli ko se ka se fun o mo fe gbu iwe wa inu iwe mimo o ti e lowo to ma fira ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise isin ti re ewo ni ifaraji tire ewo ni ifa eni rubo tire se o kan fe ma wa ko ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun olorun o ye ko gba yewo ninu odun titun yi wipe o fe je omo ti o ni ifaraji ifa eni rubo eni ti o je olooto eni ti o n gboran si gbogbo ife oro olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese olorun popo sugbon ki a wo matthew ori kejidilogun Matthew ori kejidilogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki ese dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opodopo ni o dabi eni wo pe obo le aki won lojo idajo a si ya opodopo lenu awon ti won tin ro we pe tara ijoba olorun la nlo jesu nso fun we pe ka mo soro we pe awon wonyi papa awon aposteli oni aposteli awon ti won jiyan laarin ara won wi pe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun nje yi ki se ibere igberaga ibere mo ti totan ibere we pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun olorun wi pe an pe eniyan ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami rele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni dikun ijolo to wa koni dikun elomiran bi aba ti ba wi o di ki o wu o di ki o ma le ba ni keni soro o di ki o ma le wa sinu ijo ki ani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba olorun ipe ma gba nkan yi sodi o le oksu ago ton fe ire re ni awon adari fe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi e bon se ba mi soro yen ko te mi lorun ewo ni o te olorun se be lese ni wa tolorun mu akuro lati oko aginju to si mo wa si ijoba olorun to nwe wa mo lojojumo to nfo wa mo lojojumo to nsoro oro won yi oro ijoba olorun to nso so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a dabi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o nfe se ife olorun e je ki a dide duro e je ki a dide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati ntenu mo lojojumo gbadura titi o firi pe ati dari ese re ji o so fun olorun we pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re jerin ni igba gbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura titi emi olorun yo fi ba emi re jere we pe o ti di omo olorun.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣí wa lójú, wípé ẹ ṣí wa níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí, ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. A ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò èèyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ọkàn wọn a máa pòrúurù, nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé, nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan. Ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí, bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn, a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí. Á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀, ṣùgbọ́n Jésù Kristì ọmọ Ọlọ́run ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí. Kí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó sọ gege bi asotele je ki a wo ninu iwe mimo ki o ma je we pe o ro pe a nso fun o lati ogbo ori eniyan ninu Matthew ori kerin le logun ese ikejo gbogbo nkan won yi ni ipilese iponju nihi ni Jesu Kristi nso fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan won yi o je iponju sugbon Jesu nso fun a wi pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si kuro ogun ati idagiri ogun ekiyesi ki eyin ki o ma se jaya nitori gbogbo nkan won yi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi Jesu tun lago mo o tun so fun awon omo ehin re wi pe ogun ati idagiri ogun yo ma sele ni ibomiran wi pe won o si ma gboro re o nso fun a wi pe gba ti awa papa bi a banka ninu iwe iroyin wi pe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wi pe ogun be sile wi pe awon eniyan pelu ohun ija oloro ti won ti se pelu imo ti olaju ti o mu wa se aye nisinsin wi pe won fi pa opolopo awon eniyan won si fi dogbe si opolopo awon eniyan lara o ye ki o ye wa wi pe gbogbo nkan won yi ni Jesu Kristi ni o ti so tele tele ri ninu ese ikeje nitori pe orile ede yo dide si orile ede ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo se wa ni ibi pupo ise ni ibi die ise ni ibi kan soso sugbon eyan ajakale arun ati isele yo se wa ni ibi pupo bi aba nso wi pe a ori onje je to bi a ba nso wi pe oda tabi eyan o de si orile ede popo awon nkan won yi ni Jesu Kristi ti so tele bi a ba so pe Jesu Kristi so nkan tele ki se wi pe Jesu Kristi ni o fe ki o sele tabi o ni o je ki o sele sugbon gege bi omo Olorun o ti ri nkan won yi eyi je ebun ti o ni gege bi omo Olorun wi pe o ti ri saaju wi pe awon nkan wonyi yo sele lati kilo fun awon omo ehin lati mu ki awon omo ehin ki won ki o le ni idakoro ati igbekele ninu Olorun e ni o fi so tele wi pe awon nkan wonyi nbo wa sori ile aye ti o si je ki o ye wa wi pe bi a ba nri nkan wonyi ki a ma se jaya ki a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan wonyi ko le salaye sele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori kerin le logun yi kan na ni ese ikesan nigba na ni won o fi yin fun ni lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi abani idayapo inu ni bini lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wi pe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni a ri wi pe awon ti o wa ninu aye won a ma fitina iru eni be won a ma je iru eni be niya won a ma pon iru eni be loju e a se wi pe o se eyan Olorun e a se wi pe Olorun ko mo nipa re e a se wi pe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wi pe o fi wa sile fun ipinu awon elese rara e ni Jesu Kristi ti so tele wi pe ninu aye e o ri iponju sugbon e tuju ka nitori pe mo ti segun aye ninu Marko ori ketala ese ikejila arakunrin yo si fi arakunrin fun pepa ati baba yo fi omo re han awon omo yo si dide si obi won won o si mu ki apa won o ma ye awa lenu nigbati abari awon isele miran ti a ri won ka ninu iwe iroyin bi awon ara ile bi won o ti dide si ara ile won ti o je wi pe o sese ki o je omo ni yo dide si baba tabi si iya re o sese ki o je awon obi ni yo dide si awon omo o sese nigba miran bi a ba gbo inu ni bi ni ti awon omode ti won ma nri ni owo obi won o sese ki won se awon nkan miran ti a ma ro wi pe bawo ni baba tabi iya se le laju sile ki a se iru iwo si be si omo lati inu re wa awon nkan won ni Jesu Christi ti je ki o di mo fun wa wi pe ija tabi aran kan tabi inu ni bi ni o le sele laarin ebi ninu ese iketala gbogbo eniyan ni yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba kori ti titi de opin ohun na le a o gbala awon elomiran ti oye bibeli oye tetin sile dara dara ohun ti o ma nfa ipada seyin won ni yi won ma so wipe ki lo de ti o je wipe nigba ti a ti de ni igbala ki lo de nigba ti a ti di omo olorun ni a tun wa ri idujuko iponju ati iya ati inu ni bi ni bayi won ma ro wipe igba ti awon fi aye won fun Christi awon ro wipe koni si inu ni bi ni awon ro wipe koni si iponju o ye ki o ye wa iwo ti o ti wa lodo isu tele tele iwo ti o ti nsin isu tele tele iwo ti o ti nbo orisa tele tele nigba ti o ba fi orisa ati awon emi okunkun ati isu fun ara re nigba ti o ba kon won sile o se se isu ni lati binu nitori wepe o padanu eni ti o je iranse re nitori pe o padanu iwo ti o ti nsin tele tele iwo ti o ti nbo orisa tele tele nitori be ni inu fi ma bi esu ati awon omo ogun re nitori be ki o ma se yawa lenu wepe ari iponju elomiran won ma so ni aimo kan okan won wepe bi eniyan ba je onigbagbo tooto pe ki o ni aisan lara ki se be aisan ko fi han wepe a ko mo olorun ko fi han wepe a ko ni olorun eyi je idojuko awon ota nitori wepe ati ni olorun elomiran ma so wepe kò yẹ kí ebi tún pa wá kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní nígbà tí a jẹ́ ti ọlọ́run Jésù ti sọ fún wa ó ní a ó rí ìpọ́njú ó ní ìyá lè dé ohunkóhun lè ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n kí a tújú ká òun ti ṣẹ́gun ayé èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà òòrán tí àwọn ọmọ Ísíráẹ̀lì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíptì láti ọ̀dọ̀ Joseph tí Jacob tí ó wá pẹ̀lú àwọn baba ńlá méjìlá tí wọ́n tẹ̀dó sí Egypt Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Egypt ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kenani fetísimi dáradára nígbà tí wọ́n tẹ̀dó sí Egypt tí ara tù wọ́n wọn ò rántí wípé Kenani wà wọn ò rántí wípé Egypt kìí ṣe ibi ìtẹ̀dó tàbí ilé wọn ara tù wọn wọn bẹ̀rẹ̀ sí ní kọ́lé wọn bẹ̀rẹ̀ sí ní gbádùn wọn ò rò wípé àwọn tún fẹ́ jáde mọ́ èyí ni ọlọ́run fi gba farao tí kò mọ̀ Joseph ló fi gbà á láyè gbà tí inú ni bí ni dé gbà tí ìyá dé gbà tí ìpọ́njú dé ni wọn bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé ọlọ́run rántí wa o ọlọ́run rántí ìlérí rẹ ọlọ́run rántí wípé Egypt kìí ṣe ilé wa ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Abrahamu baba ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Egypt èyí ni ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Ísíráẹ̀lì ó dé etí òun òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Egypt bákan náà ni fún ìwọ àti èmi àwa tí a wà nínú ayé ìgbà mìíràn a kì í rántí wípé ayé yìí kìí ṣe ilé wa a kì í rántí wípé ọ̀run ni ilé a kì í rántí wípé Jésù Kristi ti lọ pèsè àyè sílẹ̀ fún wa àti wípé ó ń bọ̀ wá bí ara bá tù wá bí ó bá dàgbé bí ẹni pé a ní ànító àti àníṣẹ́kù àti gbàdúrà aṣòro nítorí owó ti wà ọmọ ti wà ìyàwó ti wà ilé gbégbé ńkọ́ ó ti wà oko ayokede nko o ti wa an fi oko kan paro miran ni iru igba be a ki ranti wi pe aye ki se ile wa sugbon igba ti olorun ba gba iponju die laaye inu ni bi ni die laaye ati nkan won yi to nde ba ninu igbese aye wa ti o ba gba die die laaye ninu won igba yi gan la ma raye gbadura igba yi la ma sunmo olorun igba yi la ma ran olorun leti awon ileri re e ni olorun fi ma gba awon nkan be laaye ni igba kokan sugbon ti mo nso ni we pe Jesu Kristi o ti so fun wa wi pe awon nkan won yi yo sele ninu aye o si bo se akoko ti wa wi pe awon nkan won yi nsele nitori be ki a ma je ki o ya wa lenu nitori we pe ko le salai se sugbon opin ki se isinsin yi je ki a wo Mark yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin oun na li aogbala en je ki o ye wa wi pe bi abati fi aye wa fun Jesu Kristi bi abati gba okan wala eyi ko je wi pe gba ti ati ti gba okan wala a le pada sinu ese a le pada sinu aye nitori pe ati di omo Olorun lai lai omo Olorun la o ma je Jesu Kristi ni rara ko ri be awon elomiran won ti ro wi pe gba ti awon ti nigbala lekan bi awon ti le pada sodo isu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara o ni eni ti o ba fori ti titi de opin oun na li a o gbala awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti ji omo Olorun nigba kan ri titi lai ni o ma ji omo Olorun won ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je eni ti adari ese reji eni ti a ko oruko re sinu iwe eye Olorun wi pe titi lai ni o ma ji omo Olorun bibeli ni rara ko ri be o ni eni keni ti o ba fori ti titi de opin oun na li aogbala sugbon Jesu Kristi nso oni igba ti a ba ri awon nkan wonyi awon iponju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye wi pe ki a ma se je ki okan wa ki o daamu ki a mo wi pe awon nkan wonyi ko le salai ri be wi pe o ti le ju be lo bi a ba wo Luke ori kokanlelogun Luke ori kokanlelogun ese kokanla isele nla yo si wa kaakiri ati iyan ati ajakale arun ohun eru ati ami nla yo si ti orun wa ni ese ike edogbon ami yo si wa li ohun ati li osopa ati ni irawo ati lori ile aye idamu fun awon orile ede nitori ipaya ti ariwo aya awon eniyan yo ma ja fun iberu ati fun ireti nkan won ni ti nbo sori aye nitori awon agbara orun le o mititi eyi ni Jesu Kristi so ki awon omo eyin ki o ba le mo saju wi pe igba iponju wi pe yo wa ninu aye sugbon a je ki o ye wa wo pe ki a tujuka a je ki o ye wa wo pe ki a gbekele Olorun eyi ni a fi nbe lo wa ara wa wi pe kini bibeli so wi pe o ye ki a se ni akoko idamu ni akoko iponju ni akoko ebi ni akoko iyan ni akoko airije ni akoko airimu ni akoko airisese ni akoko ti o je wi pe a o ti e le rowo lesan ni akoko ti o je wi pe a o le toju omo daada ni akoko aisan ni akoko ajakale arun kini o ye ki a se nigba ti a ba ri awon idamu wonyi kin to so ohun ti o ye ki a se je ki n fi to o leti wi pe awon ti ko lọlọrun awon to je alaigbagbo nigba ti won ba ri awon isele ti o n sele lorile ede aye ati ni arowo to won opolopo nkan ni won ma nse ni akoko idamu ni akoko aifan ni akoko inu ni bini ni akoko to je wi pe iponju po fun awon eniyan ikan awon elomiran won ma pokunso je ki a wo Samuel keji ori keta dilogun Samuel keji ori keta dilogun lati ese iketa le logun nitori Aitofeli si ri pe won ko fi imo ti re se o si di ketekete re ni gari o si dide o lo ile re o si pale ile re mo o si so o si ku a si sin si boji baba re eyi je akoko ogun akoko wahala nitori wepe Absalom dide ogun si baba re Dafidi Aitofeli yi o ki Absalom leyin nigba ti o wa ri wepe imoran ati imo ti ohun fun Absalom pe ko mu se o si ro wepe bi Dafidi bi o ba segun Absalom o daju wepe o ni lati fi iya je ohun nitori iya ati iponju ti nbo ti Absalom ti o fe fa wa si ori ara re ati sori Aitofeli eni Aitofeli ni o fi lo poku so eni a ma ri wepe opolopo ma nse ni aye ti wa yi nitori wepe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wepe bi nkan ti le le loni wepe yo ro lola won ko ni igbagbo wepe o sese bi ekun pede ale kan wepe ayo nbo lo ro nitori

bí ẹ bá ní inú níbí ni, bí ẹ bá ní ìpọ́njú, bí ẹ bá ní ìdààmú ọkàn, èyí kò sọ wípé kí a lọ pokùn so. Ó yẹ kí a mọ̀ wípé a ní Ọlọ́run. Ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tiwa. Ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò pèsè fún wa. Ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a rọlu Ọlọ́run, kí a lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a gbàdúrà, kí a wólẹ̀ fún Ọlọ́run, kí a sọ fún wípé òun ni ìgbẹ́kẹ̀lé wa. Kí ni àwọn ẹlòmíràn máa ń ṣe ní àkókò ìdààmú báyìí? Ohun tí àwọn ẹlòmíràn máa ń ṣe ni wípé wọn a lọ dá májẹ̀mú pẹ̀lú Sàtánì àti pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn. Ṣé o rántí ohun tí a sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, nígbà tí mo fi là ọ́ lóye ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn, ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ọ̀rọ̀, ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara? Tí mo fi sọ fún ọ wípé àwọn ẹlòmíràn wọn a bá ikú dá májẹ̀mú, wọn a bá ipò kúmulẹ̀, àwọn ẹlòmíràn wọn a padà lọ sínú ẹgbẹ́ òkùnkùn, wọn a sọ wípé àwọn ń fẹ́ ààbò. Ṣe o rántí wípé a kà á nínú Aesaiah ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé irú èké ààbò èké bẹ́ẹ̀, wípé omi tí ó kún gẹ́gẹ́ bí ìdájọ́ Ọlọ́run ni ó gbá wọn lọ, àti wípé gbogbo májẹ̀mú tí àwọn wọ̀nyí tí wọ́n bá ikú dá, gbogbo májẹ̀mú tí àwọn ìwọ̀nyí tí wọ́n bá ipò òkú dá, wípé ìdájọ́ Ọlọ́run ni ó gbá wọn lọ pátápátá. A rí irú ẹni báyìí nínú Bíbélì, Saulu ọba kìíní ní Ísíráẹlì, tí ó tún lọ wá àwọn abókùúlò, àwọn àjẹ́, àwọn oṣó tí ó ń fẹ́ láti gbọ́ nǹkan kan lẹ́nu wọn. Ìgbà ogun náà ni ìgbà ogun. Ó jẹ́ ìgbà tí ọkàn máa ń pòrúurú. Ìgbà ogun ó jẹ́ ìgbà tí ìrẹ̀wẹ̀sì máa ń dé bá ọkàn. Ìgbà ogun, ìgbà ìní, ìgbà èèyàn, ìgbà ìríjẹ, ìgbà ìrímu, ó jẹ́ ìgbà tí ọkàn máa ń dààmú púpọ̀. Irú àkókò yìí ni Saulu wà. Wọ́n ti wí pé Saulu jẹ́ ẹni tó ti ní ìyípadà ọkàn, ẹni tí ó ti ní ọkàn tuntun tí a fún látọwọ́ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà yìí ó dàbí ẹni wípé òun pàápàá ó ti kọ Ọlọ́run sílẹ̀. Ní ìgbà tí ó kọ́kọ́ dórí oyè, ó ti a rí tí ó ṣe ni wípé gbogbo àwọn ẹlẹ́mìí òkùnkùn, gbogbo àwọn tí ó jẹ́ wípé wọn kò lọ́lọ́run, tí wọ́n ń lo ẹ̀mí alálùpàídà, ẹ̀mí oṣó, ẹ̀mí àjẹ́, gbogbo wọn ni Saulu ni ó lé kúrò ní ìlú tí kò jẹ́ kí wọn kí ó ríbi gbé. Ṣùgbọ́n nígbà tí ó wá rí ìdààmú, ó tún wá ń wá wọn káàkiri. Wo Samueli kínní orí kejìdínlọ́gbọ̀n. Samueli kínní orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkeje, Saulu sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ bá mi wá obìnrin kan tí ó ní ẹ̀mí abókù sọ̀rọ̀, èmi ó sì tọ́ ọ lọ, èmi ó sì béèrè lọ́dọ̀ rẹ̀. Àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé wò ó, obìnrin kan ní Endori tí ó ní ẹ̀mí abókù sọ̀rọ̀. Ṣe o rántí pé mo ní Saulu yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ìyípadà ọkàn? Èyí jẹ́ ohun tí a máa ń pè ní ìgbàlà nínú májẹ̀mú titun. Èyí jẹ́ ohun tí a máa ń pè ní kí ènìyàn kí ó di àtúnbí nínú májẹ̀mú titun. A fún ní ọkàn mìíràn, ọkàn titun. Ṣùgbọ́n ó ti di apẹ̀yìndà, kò lè bọ́lọ́run sọ̀rọ̀ mọ́. Kò mọ̀ wípé bí onígbàgbọ́, bí ẹni tí ó ti ní ìyípadà ọkàn, ó bá ní wàhálà, bó bá ní ìpọ́njú, bó bá ní ìdààmú, bó bá ní inú níbí ni, bí ó bá ní ogun ní ìgbésí ayé rẹ̀, ogun abẹ́lé. Ohun tí ó yẹ kí a ṣe ni wípé ó yẹ kí a rọlu Ọlọ́run. Ó yẹ kí a dọ̀bálẹ̀ gbalaja níwájú Ọlọ́run, kí a sọ fún Ọlọ́run wípé bá a ti tó rèé o, bá a ṣe rí rèé o, bí agbèsè ayé wa ti rí rèé, a ń fẹ́ kí Ọlọ́run kí ó wá ràn wá lọ́wọ́. Saulu ò lè ṣe bẹ́ẹ̀, kò lè ronú padà. Àwọn nǹkan tí ó ti wá sí ìgbésí ayé rẹ̀, èyí ni a fi rí wípé ìṣe ṣe Saulu yìí níhìn-ín. Jẹ́ kí a wò ó nígbà tí ó kọ́kọ́ dórí yìí. Mo sọ tẹ́lẹ̀ wípé ohun tí ó ṣe ni pé ó lé irú àwọn ènìyàn wọ̀nyí, ó lé wọn kúrò ní ìlú, ó lé wọn kúrò ní orílẹ̀-èdè Ísíráẹ̀lì ní ẹsẹ̀ ìkẹsàn-án. Obìnrin náà sì dá a lóhùn pé wò ó, ìwọ sáà mọ ohun tí Saulu ṣe, tí òun ti ké àwọn abókù sọ̀rọ̀ obìnrin àti àwọn abókù sọ̀rọ̀ ọkùnrin kúrò ní ilẹ̀ náà. Ǹjẹ́ èha ṣe tí ìwọ dẹkùn fún ẹ̀mí mi láti mú kí wọn kí ó pa mí? Obìnrin yìí tí ó jẹ́ abókù sọ̀rọ̀, tí ó ní ẹ̀mí abókù lò, ẹ̀rù bà á nígbà tí ó gbọ́ orúkọ Saulu. Kò mọ̀ wípé Saulu ti di apẹ̀yìn.

komo wepe ohun ti Saul ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo ni waju opolopo awon eniyan wepe ati gba okan re la ti o ti so wepe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o npe won sanle o ti kuro ninu ijo ti won ti nwo so funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wepe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi o ba ni wahala o se se boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi ton a ma riro awon eniyan be won tun ma yo kele kele lo si odo awon adahun se won tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo lorun tele tele iwo to ti gba Jesu Christi gbo tele tele iwo to ti jeri igbala ni idapoju ile ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je wo na lo tun mu adie sabe agbada to tun lo n baba ba asale kan loru ah o je iwa peyinda eyi ni ari ti Saul se awon elomiran won aso funfun to ti jo tele tele ah ah e se to tun je wipe iwo lo tun lo iwo lo tun lo sodo abani ranso lo ni ki won ran aso funfun ah ki se dipa lo nlo ni sa ranso fun mi sa ranso mo mo nkan toju mi ri mo mo iya ti mo nje mo mo iponju ti mo ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo ro njeje awon ana papa oju se to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se nu aso funfun mi ebi nkan to ba ma da ko da e o mo nkan to nse o mo wipe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran ebi a ni ri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun o a o ri yin dede se ko si nkan a ani ko si nkan ani sugbon sin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti jo nlo sugbon omi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lati aro daleri sugbon mo ti debi kan sin ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okuku agbara to ran eniyan lo sorun apadi agbara to n gba omo latodo igi agbara to n gba omo latodo awon emi esu omo to ma se kupa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe bo ran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bo miran ta agbara wa ninu Jesu lagbara wa ninu eje Jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko Jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si ipade a lo ri won won se ipade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade eta gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se kupa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu aso miran wo o si lo awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko foriti ni Matthew ori 24 Matthew
oríkẹrin lélógún ẹsẹ ìkejìlá. Àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù. Nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù. Nítorí bẹ́ẹ̀ Ọlọ́run kìlọ̀ fún wa wípé kí a má ṣe bí àwọn tí kò lọ́lọ́run. Kí ni a rí tí àwọn ẹlòmíràn tó máa ń ṣe ní àkókò ìdààmú, àkókò àìríjẹ, àkókò àìrímọ? Àwọn ẹlòmíràn wọn a tẹkọ̀ létí, wọn a lọ sí òkè òkun. Bí ó tilẹ̀ jẹ́ wípé lọ́hùn kò sí ẹgbẹ́ àwọn oníhìnrere, kò síbi tí wọ́n ti lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n a sá lọ. Àwọn ẹlòmíràn bí wọ́n tilẹ̀ fẹ́ fi tó olùṣọ́ àgùntàn létí, kì í ṣe láti gba ìmọ̀ràn, kì í ṣe wípé kí a lè tọ́ wọn sí ọ̀nà tí ó dára. Ohun tí wọ́n máa ń ṣe ni pé wọ́n a kàn kọ ìwé hẹ́rẹ́hẹ́rẹ́ kan, wọ́n a sọ pé olùṣọ́ àgùntàn, ẹ ó pẹ́ tí mo ti ń gbèrò yìí pé mo fẹ́ lọ sí ilẹ̀ òkèèrè, nítorí wípé àwọn ọmọ òrùn jẹjẹ níhìn, ìyàwó ò rí nǹkan níhìn, ẹ báyìí ń lọ, ẹ báyìí ń ṣe. Nítorí bẹ́ẹ̀ àwọn ti lọ o, ẹ ká máa gbàdúrà fún o. Irú àdúrà bẹ́ẹ̀, ṣé àdúrà tó o lè dúró dè, àdúrà tó o lè wá gbà fún ara rẹ? O ti lọ, o wá ń kọ ìwé ránṣẹ́ wípé kí olùṣọ́ àgùntàn kí ó máa gbàdúrà fún ọ. Ṣé ìfẹ́ Ọlọ́run nìyẹn? Ṣé èyí kì í ṣe ìwà àwọn aláìgbàgbọ́? Àkókò ò sí fún mi láti ka nǹkan wọ̀nyí nínú Bíbélì, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń ṣe àwọn nǹkan wọ̀nyí, àwọn ẹlòmíràn wọn kì í ronú padà. Ní àkókò ìpọ́njú, èyí tí ìpọ́njú yìí ìbámu wọn súnmọ́ Ọlọ́run, èyí tí ẹkún wọn, omijé wọn ìbámu wọn súnmọ́ Ọlọ́run, èyí tí ìpọ́njú àti ìyà tó ń jẹ wọn, èyí tí ìbámu wọn súnmọ́ Ọlọ́run, wọn kì í ṣe bẹ́ẹ̀. Ní àkókò ìpọ́njú, àkókò àìríjẹ, wọn a tún máa bu Ọlọ́run, wọn a tún máa bá Ọlọ́run jà. Yẹ kí a wo ìwé ìfihàn orí kẹsàn-án, ìwé ìfihàn orí kẹsàn-án, ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21. Ṣùgbọ́n àwọn ènìyàn yòókù tí a kò tí ì pa ìyọnu wọ̀nyí, tí a kò sì ti ipa ìyọnu wọ̀nyí pa, wọ́n sì kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn, kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti ère wúrà àti ti fàdákà àti ti idẹ àti ti òkúta àti ti igi mọ́, àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn. Bẹ́ẹ̀ ni wọn kò ronúpìwàdà ènìyàn pípa wọn àti oṣó wọn àti àgbèrè wọn àti olè wọn. Èyí ni a rí tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, wípé bí wàhálà tilẹ̀ wà, bí ìpọ́njú tilẹ̀ wà, èyí tí wọn ìbá fi wá sí ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí wọn ìbá sá sí abẹ́ òjìji Olódùmarè, èyí tí wọn ìbá rọ̀ mọ́ àgbélébu Kristi, wọn kì í ṣe bẹ́ẹ̀. Ohun tó máa ń ṣe ni pé wọ́n tún máa ń tẹ̀síwájú ní ìwà ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n àwa tí a jẹ́ ti Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, kí ni ó yẹ kí a ṣe? Ní àkókò ìpọ́njú, ohun kìíní tí ó yẹ kí a ṣe, a sọ fún wa nínú Bíbélì, nínú Jòhánù 14:1. Jòhánù 14:1. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú, àkókò àìsàn, àkókò inúnibíni. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú, bí a bá ní wàhálà, bí a bá ní inúnibíni, a jẹ́ kí àyà kí ó fò wá, a mú ìdààmú wọ inú ọkàn wa, a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí Ọlọ́run, a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti képe Ọlọ́run. Èni Jésù Kristi fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa, kí a ṣẹ̀ṣọ́ lórí èrò inú wa, kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú, kí a gba Ọlọ́run gbọ́. Ṣé o mọ̀ wípé Ọlọ́run ó jẹ́ alágbára? Kì í bá tì ni, kò ṣeé ṣe fún Ọlọ́run. Kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú, àkókò inúnibíni, àkókò ìyà fún àwọn ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èéṣe tí a fi ní ìpọ́njú báyìí, èéṣe tí a fi ní àjálù wàhálà báyìí,
o ye ki o mo wi pe akoko ikunju ni a ma agbara Olorun wo awon ise iyanu ti Olorun se fun awon omo Israeli ninu majemu lai lai wo ise iyanu ti Olorun se ti an ka nipa re ninu majemu titun akoko wo ni Olorun se awon ise iyanu won yi se ranti awon omo Israeli ti mo menu kan leekan ori wi pe won lo ni ona ni ageju bi won ti de eti okun popa be ni ari wi pe awon omo Egypt ti won gbekele keke ti won gbekele esin be ni won le won ba igba yi gan ni agbara Olorun ni o farahan ranti wi pe ise iyanu yi ti pinpin okun popa niya o je akoko iponju akoko iya akoko idamu fun awon omo Israeli ṣọ́nà títí a bá ń sọ wípé odi Jericho wó lulẹ̀ àkókò wo ni odi Jericho wó lulẹ̀ ó jẹ́ àkókò èèyàn ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ Israeli ṣọ́nà tí pé Joshua ó gbàdúrà ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀ kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀ àkókò wo ni àkókò ogun ni ṣọ́nà tí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì àkókò wo ni àkókò wàhálà ni àkókò ogun ni nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn àwọn tí ó tẹ̀lé Ọlọ́run bí a bá sì wo inú májẹ̀mú titun bí a bá sọ wípé Jésù Kristì ti dìde ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́ jẹ́ àkókò wo ni àkókò wàhálà ni àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú tí ọkàn wọn dààmú tí wọn ké pe olúwa ṣọ́nà tí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣì ṣe sílẹ̀ a sì tú gbogbo èdè àwọn tí ó wà nínú túbú àkókò wo ni àkókò tí Saulu Paulu nísinsìnyí àti Sila tí wọ́n ń jìyà àkókò igan ni a rí pé Ọlọ́run mú wàhálà wọn kúrò nítorí bẹ́ẹ̀ rántí àwọn ìlérí Ọlọ́run ó rántí Shedraki Meshaki àti Abednego bí a ṣe tú wọn sílẹ̀ bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru àkókò wo ni àkókò inú ni bíni láti ọ̀dọ̀ Nebukadnezari nítorí bẹ́ẹ̀ bí ìdààmú bá dé ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu bí a bá ní inú ni bíni kí a sọ àkókò inú ni bíni yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu bí a bá ní ìpọ́njú àìríjẹ àìrímu àìrówó lẹ́san kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu nítorí bẹ́ẹ̀ ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹgbà Ọlọ́run gbọ́ ẹgbà mí gbọ́ pẹ̀lú ẹgbà Jésù Kristì gbọ́ pẹ̀lú èyí ni Jésù Kristì ń sọ fún wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan wo Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú ìsinmi wà ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá láti nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀ ó ní àwa tí a ń pọ́n lójú àwa tí a ní wàhálà àwa tí a ń dáyàpọ̀ kí a sinmi nínú ìlérí Ọlọ́run kí a sinmi pẹ̀lú àwọn àyànfẹ́ kí a sinmi pẹ̀lú àwọn ènìyàn mímọ́ kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú kí a máa sá sókè sá sódò ní wíwá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn kí a kó gbogbo àníyàn wa lé Olúwa nítorí òun ṣe ìtọ́jú wa wo Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí tí òun ṣe ìtọ́jú wa yẹ kí a wo orí Dáfídì orí ọgọ́fà lẹ́kan orí Dáfídì orí ọgọ́fà lẹ́kan èyí ni òkan èjì òkan láti ẹsẹ̀ ìkíní èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wá níhìn ni olórin Dáfídì ló ń sọ fún wa wípé nígbà tí kò sí ìrànwọ́ nínú ayé nígbà tí kò sí ìrànwọ́ ní ìsàlẹ̀ ilẹ̀ nígbà tí kò sí ìrànwọ́ ní ọ̀gbun nígbà tí kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ènìyàn wípé òun ó gbé ojú sí orí òkè wọn ni níbi tí ìrànlọ́wọ́ yóò ti wá ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run òun ayé
eni o ye ki o je idakoro ora idakoro wa eni o ye ki o je igbekele wa iyo ni o ye ki o je itileyin fun eni kokan wa iran lowo mi ti owo oluwa wa oluwa ti ki ba ti oluwa ti oro re ki ye oluwa ti ileri re ki ta se iran lowo mi o ti owo oluwa wa oluwa ti o da orun ohun aye bi o ba ro lori oro ti an ka yi oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye awon nkan kekeke ti o wa ni igbesi aye wa awon nkan won yo hasuro fun olorun ti ki yo le se rara ko so to suro fun olorun lati se ni ese keta ohun ki o je ki ese re ki o ye mi o gbo ami re to ohun ki yo je ki ese re ki o ye eni ti o pa omo ki o to gbe kiyesi eni ti pa Israel mo ki to gbe be ni ki sun oluwa le olupamo re oluwa le ojiji re le owo otun re orun ki yo pa o nigba osan tabi osopa nigba oru oluwa yo pa omo kuro ninu ibi gbogbo oluwa yo pa omo kuro ninu ibi gbogbo iba se ibi ajakale arun iba se ibi aisan iba se ibi airije ibi airimu ibi iyan ibi ogun abele oluwa yo pa omo kuro ninu ibi gbogbo yo pa okan re mo oluwa yo se pa alo ati abo re mo lati igba yi lo ati titi lai lai eje ki adide ki a so fun olorun wipe ireti wa wa ninu olorun eje ki adide ki a gbadura si olorun ki a kepe olorun bi o ba ti je apeyinda bi o ba ti je awon ti o tun pada lo si odo awon emi abokulo ti o tun pada lo si odo awon oso ati awon aje ti o so wipe ohun wa omo kaakiri ohun wa ise kaakiri ohun wa dukia aye yi lodo awon esu ati awon emi esu so fun olorun wipe oronu pada lati isinsin lo wipe iwo ma goju re si ori oke won ni nibi ti iranlowo re tin wa wipe lati isin lo iranlowo re yo ma ti odo oluwa wa ati wipe o yo ma pa omo alo re ati abo re yo je olupamo re ni igba gbogbo ni akoko wahala yi ni akoko inu nibiri ni akoko ikuju ni akoko oda ni akoko airije ni akoko airimu eje ki agbekele olorun eje ki asimile oluwa eje ki ko gbogbo aniyan wa ki a kole oluwa eje ki a gbadura pelu igbagbo ki a mo wipe olorun fun ara re ti o da orun ati aye o tobi to lati gba wa o tobi to lati pese fun wa o to o si ni nkan to lati pese fun wa eje ki a so fun olorun wipe a o gbekele a o din a o duro ti titi de opin ki a mo wipe bi ekun tile pe ti alekun ayo n bo li owuro re ati pe jesu eni ti a reti oni pe de bi o ba si ti de yo ko awon ayan fe lo si ile ogo rodo olorun bi agbelebo jesu kristu mu yo so fun wipe ninu wahala inu aye yi ninu ikoju inu aye yi wipe o duro pelu olorun o si fori ti titi de opin ati wipe ire ofe olorun yo wa pelu re olorun yo si ma pa omo yo ma toju re yo ma pese fun ni kikun lati inu oro re ninu ojo so fun olorun wipe igbekele re wa ninu olorun wipe igbekele re ko si ninu ohun aye yi ko si ninu awon agbara okunkun inu aye yi wipe igbekele re o wa ninu olorun nikan soso.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeéṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀ tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní iyì, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12, àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú, mú wọn jáde kúrò níhìn yìí. Nítorí àwa ó run ibí yìí, nítorí tí ìgbé wọn ń di púpọ̀ níwájú Olúwa, Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọ́n gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó, ó wípé ẹ dìde, ẹ jáde kúrò níhìn yìí, nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní ire wípé dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú ilé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún un, wọ́n sì mú u jáde, wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán lé, ó wípé sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sá àsálà lọ sí orí òkè, kí ìwọ ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti an pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko wonyi won je elese popo popo ni waju Oluwa ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wa leti ohun ti o sele ti Loti ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a tin wa owo kakiri o si sese ko je pe ibi ti a tin wa ibi isadi ati agbara okunkun ni ati ya waya ore Olorun ati awon eni Olorun o sese ki o je wipe ija ni o ya waya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi ikun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya Loti ya ore Olorun ni we pe ibi ile ti won wa ko gba won mo Loti si nfe ibi ti oyin o ti je oga ara re ti o se eni ti yo le bawi ti o si le ni ohun ini pupo ti o se eni ti o ka lowo ko wi pe eyi kini o de ti o fi se yi ni eyi ni Loti fi sa kuro ni odo Abrahamu a n so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun funra ara re ti o n seso lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abrahamu joko si ile Kenani Loti si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awa n so fun ani ese iketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon Yoruba ma so fun a pe bi a ba na ika kan se elomiran merin to ku o wa ni odo wa o nawo si wa ki a to ma bu Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun Loti eyi n je ki o di mimo fun o si n kilo fun o wipe egbe eye ohun ni eye n to bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wo owo pelu ole o daju wipe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wipe bo ba ti gbe bibeli to ti n bo ni eko bibeli O dàbí alára mímọ́. O dàbí ara ilé Abrahamu. O dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run. Yẹ kí n sọ fún ọ, àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú. Àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aesaya. Tí ó ń sọ ní orí ìkejìdínlọ́gọ́ta. Àrùn ẹjọ orí ìkejìdínlọ́gọ́ta. Kérara, má ṣe dá sí. Gbé ohùn rẹ sókè bí ìpè. Kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n. Àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́. Wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi. Bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń bèèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi. Wọ́n a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Àwọn náà bí àwa ti ń ka Bíbélì ni wọ́n ń ka Bíbélì. Bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńkátó. Tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́. Bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde. Ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́. Ibikíbi tí a bá ti ń ka Bíbélì, tí a ti ń dárúkọ Ọlọ́run, tí a ti ń kọ orin sí Ọlọ́run, a ò fẹ́ wọn kù níbẹ̀. Wọ́n ní inú dídùn sí ọ̀nà mi. Kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka Bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn bẹ̀. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè. Kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run. Wọ́n mọ bí a ti gbàdúrà. Wọ́n mọ bí a ti ka sáàmù. Wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run. Bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run, á dàbí ayé kò tọ́ ń gbàdúrà. Wọ́n lè sọ ọ́ jáde. Ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn. Ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o. Tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń bèèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn. Nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i. Nítorí kíni àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀. Olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín. Ẹ̀yin ń ṣe afẹ́. Ṣé ìwọ náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ? Ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù, ọ̀ṣọ́ ti ayé. Ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè. Ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara. Ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì. Ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé. Èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn. Ẹ̀sìn fi agbára mú ni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyè sí ẹ̀yin gbà ààwẹ̀ fún ìjà. Ẹ̀yin gbà ààwẹ̀ fún ìjà. Jẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà ààwẹ̀. Tí wọ́n sọ pé tí n bá gbà ààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá Olú. Òun pa agbádùn ara ẹ̀. Màá yọ ọ sí ní ojú àlá ní ojú ìran. Màá lé tó jẹ́ pé ẹsẹ̀ òní tólẹ̀ àfi kí n má ti wọ ààwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá Olú. Àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà ààwẹ̀ ni fún ìjà àti fún agan àti lílù nípa ìkúkú ìwà búburú. Ẹ má ṣe gbà ààwẹ̀ bí ọjọ́ yìí kẹ́ lè gbọ́ ohun yín lé òkè. Ààwẹ̀ irú èyí ni mo yàn bí. àwẹ̀ ogójì ọjọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn. Tàbí kí a já ilé onílé kí a fi bo tiwa. Bí o bá já ilé onílé tó fi bo tiẹ̀, òjò níye wọlé ẹ̀. Òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn jù tiẹ̀, wọ́n tún já ilé tiẹ̀. Wọ́n tún já fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n jù àwọn wọn ni lọ, wọ́n tún já ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n a máa já ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ̀, bó ti ń bo tiẹ̀ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ̀ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ̀. Ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn? Ààwẹ̀ etí òkun. Ààwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò. Ìwà ti ara ẹṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ ààwẹ̀ ń lọ. A lè mú ààwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún. Kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá láǹfì kan ràn kan. Tọ́ sọ pé wòólì èwo lẹ tún gbé jáde. Ó ní ní oṣù tó kọjá mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n nsìn ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀. Nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí, wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá? Àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorrah, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn. Ó ní àwẹ̀ irú èyí ni mo àyàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ́ ha pé èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu, ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekieli ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n ń hu irú ìwà wọ̀nyí. Rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. Bí ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ máa ń rò wípé yóò dára. Bí ó bá tún di ọjọ́ kejì, bó ti jí a sọ pé yóò tún dára náà. Ṣùgbọ́n ó ń burú fún ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni orí fún Lọ́ọ̀tì. À ń sọ fún wa ní Ezekieli orí 23:30. Ezekieli orí 23:30 láti ẹsẹ 30. Ìwọ ọmọ ènìyàn, síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri. Àwọn fi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́. Àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé. Èkíní sì sọ fún ẹni kejì olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé wá. Èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì. Wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn. Wọ́n máa ń sọ wípé wá èmi bẹ̀ ọ́ jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn ní ẹsẹ̀ 23:30? Wọ́n sì tọ́ wá bí ènìyàn ti wá. Wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi. Wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n wọn kì í ṣe wọn o. Wọ́n máa ń gbọ́. Àwọn wọ̀nyí ni a ń pè ní agbọ́mágbà. bi o ba so fun o wi pe ko ese sile won gbo sugbon won o ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife pupo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin Oluwa o nfe lati je ti Olorun o si ma ngbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife pupo han o se se ki o ma so fun Abraham nigba ti o fe kuro we pe a yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si se se ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro we pe mo ti sonu ma si ro we pe mo ti di apeida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri we pe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je ki n wa ibi ti emi paapa ti o fi se ibujoko sugbon bo lori nibi ti Olorun o dari esi o lo si odo awon ara Sodomu o wa so fun wa wepe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon wonyi bi won ba gbo oro Olorun tan won ajade won ni je bawo ni won na se ri oniwasu yen olohun iyo enu edun pupo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to n soro ko ri Jesu ko ri eni to n ko ese lo ko ri eni ti dari jini ko ri eni to n fun ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni Olorun n so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o n fe ma gbo ti o n fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Lot sugbon nigba ti Olorun fe pa Sodomu ati Gomorrah run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni Olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa din ni ogun Oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona Oluwa mo lati se ododo ati idajo ki Oluwa ki o le mu ohun ti o ti so fun Abrahamu wa fun Olorun gba eri Abrahamu je wi pe mo mo Abrahamu wi pe ilana Olorun ilana otito ilana ododo ona igbala ti Olorun ti pese sile ko ni fi di awon omo re leti ati awon ara ile re se Olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se eko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gbo ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labere ni ibi ise nje olorun le gba eri re je wi pe o mo gege bi abrahamu be a ba nso wi pe abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wi pe nitori ti igbe sodomu o ngo mara po ati nitori ese won papo ju je kin bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o kin ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese awon ala awon ara ile re nitori pe o n pa poju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati se esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se olorun o ma so wi pe nitori igbe ilu re o ndi pupo o si papo ju yato se eyi ni ilu eko ti o wa bi o ba je un gbe ni moshin tabi ajegunle tabi ni bariga ibi kibi ti o wu ki o wa se olorun o ma so wi pe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo n bo bi idajo yi si ti n bo se olorun n da oyan si oto o si so wi pe o mo wi pe o ki se ara won abi ara won ni o se awon ti o n jale le oru se iwo le o sona bi won ba ti n de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o n so wi pe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade wi pe ki olorun ki o so won ki o ma je ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o si ma address ile re onje tabi aso tabi ile ti o ba fi iru owo beera iwo na mo nto n gbeyin re o n so fun anihin wi pe olorun je ki o di mo fun abrahamu wi pe idajo n bo lori sodomu o n gomora emi o so kale lo nisinsiyi ki n ri bi won tile se gege bi okiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodomu sugbon abrahamu duro sibe ni waju oluwa ki lo n fe se o n fe gbadura nitori o ranti wi pe loti wa ni ilu sodomu abrahamu si sumo odo re o si wi pe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yi o wa ni ilu na iwo o harun iwo ki o ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon ododo yo fi dabi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni oludajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wipe alufo okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon won okunkun mo ti mo nse bi o ba je be ran ti wipe idajo nbo nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbona ibinu olorun bi o ba tin bo gege elese ni yo se afi bi o ba ronupo ada onidajo gbogbo aye ki o ha se yi ti o to oluwa si wi pe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ibe si nitori won abraham tesi waju lati ma gba adura yi titi o fide mewa ni ese ikeji le ni ogbon o si wi pe jo ki inu ki o ma se bi oluwa e kan soso yi le mi o wi mo boya a o ri mewa nibe o nsi wi pe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abraham soro tan abraham si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodomu ni asale loti si joko li enu bode sodomu kise pe on ka bibeli o kise pe on sasaru lori oro olorun kise wipe o n so fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wipe o joko ni ibo joko ni enu bode bi loti si ti ri won o dide lati pade won o si doju bole ki a ke kuro ni awon angeli won yi ni won je ki o di mo fun wipe idajo de wipe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati ati ka wipe awon okunrin na se wi fun lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo Lot be si ni se won be si ni wa oko ni sodomu iwo na si mo wipe bi awon omo re bi won ba ni aya tabi oko ni sodomu ati gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o seese ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya ṣugbọn won so fun wipe awon ana re okunrin ati awon omokunrin re ati awon omo re obinrin ati ohunkohun ti iwo ni ni ilu eyi n so nipa awon omo odo re pelu awon to n sise pelu re awon osise re nko se won je ti olorun abi won je elese mo won jade kuro ni hin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run loti si jade eyi ni ohun ti o yo loti nitori pe lese kese ti awon angeli wonyi ti won so fun lese kese ni o gbagbo ibikibi ti olorun ba ti ri igbagbo o ma n ye e si bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sodomu òun Gomorrah nígbà tí a sọ fún wípé ìdá

ebi ń pa wípé ebi tí ó sì ń pa ọ ni kò ṣe nǹkan kan fún ọ. Bí wàhálà bá dé bá ọ, wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀ bí Lọ́ọ̀t bá sọ wípé ọ̀run wo kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wo lè lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀t ṣe bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ìṣe? Ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́, o sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́? Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú Titun ní Tímótì kínní orí ìkarùn-ún. Tímótì kínní orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe. Bí o bá gbà á gbọ́, yóò jẹ́ tìrẹ. Tímótì kínní orí ìkarùn-ún ẹsẹ̀ 24. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tìrẹ, tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú, a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́, àti dáríjì ọ́, Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ, a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀ apá kan ẹsẹ̀ yìí, ní ẹsẹ̀ 24, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba. Ẹni tí ó bá ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé jọ̀ọ́ mo ti ṣẹ̀ sí ọ, mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, yálà wípé mo ti jí ọ lẹ́rù, tàbí mo ti bú ọ, tàbí mo ti gba aya rẹ, dáríjì mi gba aya rẹ padà, tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀, bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú, a sì máa tẹ̀lé wọn. Àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́, ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé, bí o ti ń pa ojú rẹ̀ dé ní ikú, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀t ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́, ni ó sì sọ fún Ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀, àwọn àna rẹ̀, ó sọ wípé ẹ dìde, ìdájọ́ ń bọ̀. Wo ẹsẹ̀ 14. Ṣùgbọ́n èyí ni Genesis orí 19, ẹsẹ̀ 14. Ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀. Ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ̀, ṣé mo jọ ẹlẹ́tàn? Mo ń bi ọ ni. Bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí, ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ? Ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀, ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ? Àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ? Tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ ọ̀rọ̀ yìí rere fún ọ, tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀, Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ́tàn lójú ẹ, èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀? Kí ni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ? Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ́tàn, bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n sá Lọ́ọ̀t ní eré wípé dìde, mú aya rẹ, mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, wọ́n jẹ́ mẹ́rin, Lọ́ọ̀t aya.

0: rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ méjì. Èyí ni àwọn tí Ọlọ́run rí ní gbogbo ìlú Sodomu. Ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ̀sìn wọn máa sọ fún wa pé bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo. Kò lè jẹ́ bẹ́ẹ̀, ó lè jẹ́ bẹ́ẹ̀. Ní ayé Noah, ẹni mélòó ni Ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá? Ẹni mẹ́jọ ni. Ó sì ṣeéṣe kán ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan, ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́? Àwọn oníwàásù oníyàwó méjì, àwọn oníwàásù tí a ní òrùka rẹ̀ lọ́wọ́ wa, ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ Ọlọ́run ni wà. Kò rí bẹ́ẹ̀. Nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé, nítorí iná yóò sọ̀kalẹ̀, yóò sì máa jó àwọn ènìyàn. Bí wọ́n bá ti ń jó ní ayé, bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjókù. Ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí, wọ́n fi ọwọ́ lé Lọ́ọ̀tì ní ẹsẹ̀ 17:20 wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán. Ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní Sodomu àti Gomorra, nínú ọ̀sẹ̀ Sodomu àti Gomorra? Ǹjẹ́ Jésù Kristo olùgbàlà rẹ, ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́? Mo sì ti mú ọ jáde kúrò nínú ọ̀sẹ̀, kúrò nínú irọ́, kúrò nínú ìwà olè, kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́, kúrò nínú àsọ̀rọ̀ ẹni lẹ́yìn? Ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà? Ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ? Ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú? Ó sì wí pé, sàsálà fún ẹ̀mí rẹ, sàsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ. Wo ẹsẹ̀ 34. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. Mi ò mọ èyí tí o fẹ́ dà, ọ̀wọ́n iyọ̀ ni, àbí o fẹ́ sá àsáyè àti àsálà? O fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run? Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́, ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí o ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ, wọ́n lẹ̀ mọ́ ọ, wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́. Ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run lónìí, kí Ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí, kí ó wò ó mọ́ Jésù lára, kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá, kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ. Ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́, ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin Ọlọ́run. Ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ. O ní àǹfààní lónìí láti ké pe Olúwa, láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ. Ìjì ìgbẹ̀san ń bọ̀, Bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀. Nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run, a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà. Ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, níbo ni ó wà? Ní apá òsì ni àbí ní apá ọ̀tún? Ẹ̀dìdì kí ẹ jẹ́ kí a gbàdúrà. Mọ bí ó bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́, tí o sì ní kí Jésù Kristì kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ, a ó dáríjì ọ, a ó ṣàánú fún ọ. Jésù Kristì yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣùgbọ́n rántí o, bí ó bá bojú wẹ̀yìn, bí ó bá sá padà, bí ó bá di apẹ̀yìndà, rántí aya Lọ́ọ̀tì, rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i. Sàsálà fún ẹ̀mí rẹ, sàsálà fún ẹ̀mí rẹ, má ṣe bojú wo ẹ̀yìn, má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Sàsálà fún ẹ̀mí rẹ. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí o ń gbé Bíbélì,
1: ti o n gbadura ti o n gba awe ṣugbọn ti o wa ninu agbere ati panṣaga ọlọrun ri o bi o ba di ẹsẹ mu ti o ko ẹsẹ sile bi o ba jẹ ki jesu ki o gba ọkan rẹ la ọlọrun ri o idajo si n bọ sa sala fun emi re kọ gbogbo ẹsẹ sile nitori igbẹsan n bọ ti o ri gbogbo awọn ẹlẹsẹ ti o wa ni orilẹ ede aye ma ṣe boju wẹyin kuro ni sodomu ati gomora kuro ni ẹgbẹ awọn ọmọti ati ẹgbẹ awọn ẹlẹgan sa sala fun ẹmi rẹ ẹsẹ awọn ẹlomiran han gbangba a si ma lọ ṣaaju si idajọ ṣugbọn ti awọn ẹlomiran awọn ti wọn fi ẹsẹ wọn pamọ a ma tẹle wọn ṣe ẹsẹ tirẹ n tẹle ọ abi o ti jẹ ki jesu ki o ru ẹsẹ rẹ lọ sa sala fun emi re nitori idajo n bo lori gbogbo alaigboran lori gbogbo elese lori gbogbo awon agbomagba sa sala fun emi re oni ni ojo igbala bi o ba gbagbọ yoo gba ọkan rẹ la yoo tun igbesi aye rẹ ṣe nitori a ti da jesu lẹjọ fun ọ o ti ru ẹsẹ rẹ ati aṣedede rẹ bi o ba jẹ fi awọn ẹsẹ wọnyi silẹ ti o si jẹ ki jesu ki o ko wọn lọ wọn ko ni jẹ tirẹ mọ sa sala fun ẹmi rẹ ki o le bọ lọjọ idajọ ki iyẹ ni pẹkun ki o le jẹ tirẹ ni orukọ Jesu Kristi Oluwa wa baba wa a dupẹ fun ikilọ ifẹ ti o fi han fun wa nitori pe o fi wa sinu okunkun bi awọn ti o wa ninu aye a dupẹ lọwọ rẹ fun ifẹ rẹ eyi ti o fi n sọ fun wa ni igba gbogbo wipe idajọ n bọ awọn ti o wa ninu aye wọn n jafara nitori pe oye oye wọn ko si la si wọn loju wipe wọn o ni lo aye raye ninu aye yii ko ye wọn wipe igba yoo dopin akoko kan n bọ nigba ti a o gbe wọn kuro ninu ile ti wọn n gbe nisisiyi ti a walẹ ti a kan igi ti a gbe wọn ju sinu rẹ ti yoo ku awọn nikan soso pẹlu iṣẹ ọwọ wọn pẹlu ẹsẹ wọn pẹlu idajọ ọlọrun akoko kan n bọ nigba ti owo ti o le ti ji nigba ti owo yii ki o le gba silẹ akoko kan n bọ nigbati aṣọ tí àwọn ó lè tí wọ́n ti jí tí kí ó lè wúlò fún wọn. Àkókò ń bọ̀ nígbà tí ó ń kó ohun tí ẹnikẹ́ni tí ó ní nínú ayé tí kì ó wúlò tí ó kìkí gbajúmọ̀ ohun ìní tí kì ó lè jẹ́ nǹkan kan. Bàbá adúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni ó ṣe ní elétí ọmọ tí ó ń kìlọ̀ fún wa tí ó ń jẹ́ kí ó yé wa wípé iná yóò máa jó ní ọjọ́ náà tí ó sì ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá, ẹ̀ṣẹ̀ ti ilé ìsìn ni tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro, ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè, ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akówó lọ́wọ́ ẹlòmíràn. Pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ Ọlọ́run tí yóò balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́. Ǹjẹ́ a bẹ̀ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ tí wọ́n ń wo Jésù tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn, a ti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọ́n, a sì ti bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristì. Àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́, àwọn tí wọ́n wọ ọ̀dọ́ àgùntàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú, ìwọ tí ó fẹ́ wa, ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a bá lè gbà wá là, mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ, nítorí ètùtù Jésù Kristì, nítorí ẹ̀jẹ̀ Jésù Kristì, nítorí ìlérí rẹ tí kì í yẹ̀, dáríji gbogbo àwọn tí ó jẹ́ wẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà, tí ó ti di ìṣe, àwọn tí ó ti jẹ ara, àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wá, àwọn tí kò ṣe fi sílẹ̀, àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, agbára rẹ ti wọ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ ti jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ ti mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn. Báwo mú o kúrò ní orúkọ Jésù. Gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa. Gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀, tí ó yọ̀ nínú ìbàjẹ́, lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù. Àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́ tí wọ́n ń wojú rẹ fún ìdáláre, fún ìgbàlà àti fún ìdáríjì, ṣàánú fún wọn. Adúpẹ́ lọ́wọ́ rẹ, fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ, kí o sì sọ wá di olódodo, kí ìgbàlà rẹ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá, kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ. Adúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀, báwa lé wọn jáde. Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, jẹ́ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀ tàbí tí wọ́n jáfara tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, ó ti di àṣerégè. À ń bẹ̀ ọ́ wípé kí a gara kí ó má ṣe dá wa, kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní àwọ̀sánmọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀sánmọ̀ láti gbà.